sáré ìjẹ yìí lọ adaba sì múra lọwọ eré ìjẹ yìí kìí ṣe ti alágbára adaba gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ adaba 88.9 fm ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn

0: pumping it up on Adaba FM.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: lásìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ̀tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
1: Ẹ̀kúnlẹ̀ lásìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
0: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
0: Èlò ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan ilé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò olóná nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tá a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ láàlẹ́ àwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀
1: yín. Ó wà nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
1: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá ti kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọ́dá, ẹ ti máa rí yellow building yẹn, GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Ẹ jẹ́ àtún múlẹ̀ kan sí.
1: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Fọbanbari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o, ó máa gbé gbogbo ohun èlò ìlóná inú ilé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀, wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajílósùn, Adó-Èkìtì, number 123 Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjashin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Efrem Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 0 1 0 4 2.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ kú ojúmọ́, ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kínlá Wàtá tí ń gbóhùn Sátẹ́gùn Fọlájìn Oyetayo níròyìn yín ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àjọ ICPC fìgbà náà kan sọ̀jà pẹ̀lú orílẹ̀-èdè China nípa gbígbógun ti ìwà àjẹbánu níbi ààrẹ Tinubu ti ṣe pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn orí adé láti gbógun ti àìsètò ààbò. Ẹgbẹ́ òṣèlú APC bẹ̀rẹ̀ ṣíṣe ìbálàjà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ṣáájú ètò ìbò gbogbogbò ọdún 2027. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti fìdá àwọn ọmọ ilẹ̀ yìí tó ń gbé lékè òkun lójú wípé ńṣe ni gbogbo ètò ti wà nílẹ̀ láti lè jẹ́ kí ó tún mọ ọ̀rọ̀ ètò ààbò rẹ̀ lọ́kùnkúndùn, láti lè jẹ́ kí orílẹ̀-èdè kó di àpòwáwò tó ń ti ibi eléyìí tí yóò jẹ́ kí àwọn ènìyàn tó wà nílẹ̀ òkèèrè lè forí lé padà. Mínísítà fọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí Christopher Musa ló fi ọ̀rọ̀ dánilójú hàn léde lásìkò ìgbà tó ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ilé tó wà nílẹ̀ òkèèrè pàápàá jùlọ lórílẹ̀-èdè Angola. Ọ̀rọ̀ ló fi léde lásìkò ìgbà ti àpérò ẹlẹ́ẹ̀kọkànlélógún òru ẹ̀ tó jẹ́ ti ìgbìmọ̀ àwọn olórí orílẹ̀-èdè ilẹ̀ yìí àti ìgbìmọ̀ ìjọba ilẹ̀ adúláwọ̀ ń wáyé ní Luanda àti ṣe orílẹ̀-èdè Angola. Ìpàdé ọ̀hún níbi tí àwọn aṣojú ìjọba ti péjúpésẹ̀ nísànsàn láti tẹ́tí gbọ́ àpérò àwọn ọmọ ilẹ̀ yìí tó wà nílẹ̀ òkèèrè tó ti àwọn tọ́rọ̀ kàn tí wọ́n sì ń fèsì sí ọ̀rọ̀ náà ló ní wàrà sísà. Wọ́n sì lálàyé pé ètò ìpàdé eléyìí tó wáyé ọ̀hún ó ní igbákejì ààrẹ ilẹ̀ yìí Kasim Shettima ló léwájú ẹ̀ níbi tó ti gbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi àpérò náà. Alága àjọ eléyìí tó ń gbógun ti ìwà jẹgúdújẹra tó ń ti ìwà ìjẹbánu mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà Dókítà Musa Adamu Aliyu tó tún jẹ́ akọni níwájú adájọ ló ti ṣe lálàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ló ń wòye báyìí láti fi ìgbà náà kan sọ̀jà pẹ̀lú àjọ eléyìí tó ń gbógun ti ìwà jẹgúdújẹra lórílẹ̀-èdè China lójú náà ti lè jẹ́ kórí ẹ̀kọ́ kan tàbí eléyìí kejì kọ́ tó ń ti àwọn ìlànà àtọ̀ eléyìí tó ń lò láti gbógun ti ìwà ìjẹbánu. Aliyu ló ṣe ó fojú ọ̀rọ̀ léde pàápàá jùlọ tó ṣe lálàyé pé orílẹ̀-èdè yìí ló nígbàgbọ́ kíkún àti wípé ó ń ṣe ni yóò rí ẹ̀kọ́ kan tàbí ẹlẹ́ẹ̀kejì kọ́ lọ́dọ̀ àjọ náà. Ó ṣe lálàyé pé àjọ òun ló nífẹ̀ẹ́ sí àwọn ìgbésẹ̀ eléyìí tí yóò túnbọ̀ mọ́ gbé eléyìí tí yóò jẹ́ kí ìwà àjẹbánu tó ń ti ìwà jẹgúdújẹra kó dínkù lórílẹ̀-èdè Nàìjíríà. Alága àjọ òun ló fojú ọ̀rọ̀ léde lánàá ọjọ́ ajé níbi ìpàdé ẹlẹ́ẹ̀kẹta eléyìí tó ń tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ eléyìí tó dá lérí gbígbógun ti ìwà jẹgúdújẹra àti ìwádìí tó ń ti àìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ àjọ náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti rọ àwọn orí adé ọ̀run lẹ̀kẹ̀ tó ń ti àwọn aládarí ìlú àwọn ọ̀dọ́ àwọn obìnrin àti láti lè jẹ́ kí wọ́n fìgbà náà kan sọ̀jà láti wọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ àìsí ètò ààbò eléyìí tó pàápàá jùlọ ní apá àárín gbùngbùn àríwá ilẹ̀ Nàìjíríà. Tinubu sì lálàyé pé ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn tọ́rọ̀ kàn yìí ló jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ láti wójú sí ọ̀rọ̀ àìsí ètò ààbò àti láti lè jẹ́ kí àlàáfíà tó mọyánlórí kó wà ní agbègbè náà. Ààrẹ Bọ́lá Tinubu ló fojú ọ̀rọ̀ léde níbi àpérò tọdún tá a wà yìí eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ ní apá àárín gbùngbùn àríwá ilẹ̀ yìí eléyìí tó wáyé ní Makurdi tí í ṣe olúlu ìpínlẹ̀ Benue. Tinubu pàápàá jùlọ ló wá rọ àwọn orí adé ọ̀run lẹ̀kẹ̀ àwọn aládarí ẹ̀sìn àti àwọn tọ́rọ̀ kàn láti lè jẹ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn lójú náà láti lè jẹ́ kí àlàáfíà kó wáyé níbi lórílẹ̀-èdè Nàìjíríà. Tinubu òní akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí George Akume ṣojú fún níbi ètò náà. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutwang ló ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àti àwọn aráàlú lójú náà àti gbógun ti ọ̀rọ̀ àìsí ètò ààbò ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Mutwang ṣàpèjúwe ìgbésùnmọ̀mí tó ń ti ọ̀rọ̀ ìjínigbé àti gẹ́gẹ́ bí ìdúnkòkòlajà mọ́ ọ̀rọ̀ ètò ààbò pàápàá jùlọ sí ilẹ̀ olómìnira ilẹ̀ Nàìjíríà tó sì rọ àwọn aláṣẹ tọ́rọ̀ kàn láti gbé ìgbésẹ̀ akin eléyìí tí yóò jẹ́ kí irúfẹ́ ìwà wọn kó dínkù pàápàá jùlọ ìwà ọdaran o di eleyi ti o ni waye mo nigba to n soro nibi ipade apero eleyi to waye ni apa ni gbogun ariwa le yi lo ti foju oro ndede to si se lara ipe fifo sowopo pelu awon eko eso alaabo papa julo ni agbegbe ariwa le yi lo je opakutele loju na ti le je ke alaafia to lorin kojoba lorilede Nigeria bakan na lo se lo pe fun ironi lagbara awon eyan toro kan papa julo awon eko eso alaabo to ti awon eko eso lati le je ki won se ise won eleyi to ye kun se papa julo nipa didabobo awon eniyan ni agbegbe na nje be ba se ngbo wa iroyin ni kutu ere lati le se radio adaba fm 88.9 akura ilu laramokin awata tin gbo sadegun baba pada de egbe bi egbe oselu apc ti se bere balaja pelu awon megbe re saju eto ibo gugugbo odun 2027 e ma yin kuro nbe an pada bo
2: Egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu okan lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
3: Aba, aju ko ti gbo ni, nipa 24/7 aba make sure. Korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure. Ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, a po gede gede jo ti ara danu. Logo lo mo okunrin aba Ti o si ma sise akọni lodun lolufẹ rẹ. Iwe atebo la fi pelu rẹ. Ajọ NAFDAC fun tẹlu gba. O da alagun ara 24/7 abamation. Lati jẹ alagbata jake jado le Nigeria. E ma pe 091-60-62-62-53 091-60-62-62-53 Oruko ọmọ ni Ijanu ọmọ 24/7 abamation. Gbogbo igba, ijawa ija o si, always guide me.
1: E kaabo pada iroyin onte waju Gomina Ipinle Ekiti bi odun ye banji lo ti ro awon odo Ipinle na lati dena ogbon alumokoro yi si aseyori ogba won ni won lati samulo awon anfani alailegbe ton ti eto ro ni lagbara eleti isejoba re ti pese ni Ipinle Ekiti loju na ti le je kon le duro gbangba gidigba lori ise owo at lati le je ki won duro re lori owo won Gomina ye banji loro awon odo lati je awon ti olugbani sise loju na ti le je kon ko ipa eleto tun joju si dagbasoke ipinle Ekiti egbe oselu Progressive Congress APC lo ti bere eto ibalaja loju na ti le je ki alaafia ko wa laarin awon ti nbi ninu omo egbe ohun papa julo saju ibo gbogbogbo odun 2027 Igbesi ohun o ni won sagbekale re layin igba ti won ti fi oju awon oludije sipo gomina ati awon igbakeji won lede papa julo ninu eto idibo le ti o waye opo awon omo egbe oselu oni iroyin je koye ni pe won se ni inu odun si abajade si ibo abele eleyi to waye ti won si se lalai pe won se ni won gbe igbesi ofin tabi kun kuro ninu egbe naa lowo ta wa yi awon toro kan lo ti wa sagbekale igbimo kan eleyi ti o petu sawo laarin awon toro kan Olubadamọ pataki fun are Ahmed Bola Tinubu lori oro royin bayo nanuga ni o mo kopa lori eto kan ti a mo si renewed hope agenda ni kan ni adaba to ba ti di ola lago mewa owuro onanuga ni ro nje ko ni pe yo soro lori awon ipa atunto oro aje eleti ijoba orilede ti gbese papa julo awon owo iranwo to nlo bi trillion 15.8 eleti won ri lori owo iranwo epo to nti awon aseyori miran etun oni yo je ki onanuga le so dada lori isejoba eleyi to wa lode bayi nje ibi lauri ma laaro tuni lori iroyin ni kuto e wa lati le se radio adaba fe 88.9 akure tan gbo satekun lati lu laramokin Sunday ajiboye lo lo tu iroyin folajin oyitayo lo mo wa se ti gboyin akosu tutun ise wo pe wa lo sui eku kale
4: Mafo
5: Ed
4: Ed 89

0: torí ìṣe tí wọ́n ń ṣe kí gbogbo nǹkan kó dojúrú pátápátá mọ́ wọn lọ́wọ́ ni tí kìí ṣe ìwọ onire tí wọ́n ń sà tẹ́ ẹ bá sì wàá wò wọ́n àwọn dìndìnrìn sọmọ àìsàn tí wọ́n kóra wọn jọ bí arẹ́gbó àti akínyẹ̀yẹ́ mìíràn tí wọ́n fẹ́ nílùú tí wọ́n ń dárin tí wọ́n ń pé bíríkótó tí wọ́n ń fẹ́ wẹ̀sìn ẹlẹ́yà adìẹ wọn ò sì lè rẹ́sìn adìẹ ẹlẹ́yà adìẹ wí ẹni tí ń dúró wà ti sun akàn aṣíwájú ni àpẹ létí omi ẹni tí ń wà ti kùn akàn àpẹ létí omi ẹni tí ń wà ti sùn akàn àpẹ létí omi ẹlẹ́yà ara wọn ni wọ́n ń ṣe ibi tí wọ́n dánu dúró dé lónìí ni àtúnjọ fi àfiwé ọ̀rọ̀ yòókù yíra wa lọ́la torí lówe lówe làálùwò gidi wéwo ọlọgbọn ni ó jò mo dúpẹ lọwọ gbogbo ẹyin tẹ ń gbọ mi àtẹyin tẹ ń ṣe ìtẹsíwájú fún ètò yìí
1: mo dúpẹ lọwọ bàbá wa ọ̀nàrẹ́bù olúbùnmi kejì òjò bto tí wọn jẹ onígbọwọ ètò yìí apá ò ní kun yín o a tún jọ pàdé ní dédé àkókò ìkan náà lọ

0: asikoba tuti tu. Agba yamu yame tu automatic miracle hour. Total deliverance to man waye ni prayer center church of God. To kale si adofure dare road akure. Ojo kini lo choshu ni. Tibere uchu ele ya tu lagbara kupo. Kori belu lu wabati shore kaluku fulo ni kpo jikpo. Ọpọlọpọlọ ti yale yale tori airida irilu ailọmọ ailọkọ ailaya edise. Bo se agbado bo si se aisan. Oh my God. Oriṣiriṣi disorders ati inadequacies lo kun le aye. Awọn bi bipolar disorder, obsessive compulsive disorder, bi schizophrenia psychotic disorder. Adura gidi mọ lawọn isoro wọnyi nfẹ. O ye tete ma bọ nibi automatic miracle hour yi. From 9 a.m. to 6 p.m. ni awe ati adura. Isoro yoo si bẹrẹ lalẹ mọju ọjọ keji. Baba Prophet Samson Oluwamo Dede tun ti gbaradi lati ma ṣina adura bole. Kenyan fi recharge remote remotivate resources. Tete ara e. Oluwa iwadi apata ganga lati ibere osu titi to fi ma de opin e. Ah! Ojo kini osu osu ma ni o. Oye si automatic miracle hour ta pe ni total deliverance ni prayer center.
1: Tọmọdé tàgbà ní ẹ̀kan ilé. Ẹ farabalẹ̀ gbọ́ ìkéde pàtàkì yìí. Lórí ọ̀rọ̀ ilé ẹ̀kan ilé ní kàrí àkókò. Àìṣe Gabriel Oyè ládìdí ẹlẹ́kàn ọ̀fẹ́ kan. Ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ pàtàkì kan láti ṣèwádìí àwọn àṣírí ńlá. Nípa àwọn tó ta àtàwọn tó ralẹ̀ ní ẹ̀kan ilé. Láti January 2024 títí di èní. Nítorí àṣírí ńlá yìí. Làwa ìgbìmọ̀ ẹ̀kan. Fi ń pe ẹ̀yin tẹ́ ẹ ralẹ̀. Lọ́wọ́ èyíkéyìí nínú àwọn olóyè ẹ̀kan. Ọ̀gbẹ́ni Sahi, olórí ọ̀dọ́ ẹ̀kan ilé. Àti Mufuta, olórí ọ̀dọ́ ẹ̀kan. Láti farahàn níwájú ìgbìmọ̀. Pẹ̀lú ìwé ẹ̀rí ìdánilójú tẹ fi ralẹ̀ náà láti ìsìn títí di ọjọ́ 15 oṣù kẹsàn-án 2026. Ìlágo mẹ́wàá àárọ̀ sí mẹ́ta ọ̀sán. Ìgbìmọ̀ yìí yóò máa jókòó nínú hall Cinema African Church. Ẹ̀kan. Gbogbo ẹ̀yin tẹ ti kọ́lé, ẹ̀yin tẹ ń dáko, àtẹ̀yin tẹ ti ṣe kankan sórí ilẹ̀ náà. Lọ̀rọ̀ yìí kan, ẹni bá wa kọ tí ọ̀gbìn sí ìkéde yìí ní ẹ̀kọ́ ilé. Yóò pàdánù ilẹ̀ náà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08169605599 tàbí 0916180654. Ìgbìmọ̀ ẹ̀kan lábẹ́ ìdarí ẹlẹ́kàn ọ̀fẹ́ kan ìkàrí àkókò ni olùkéde.
2: Ìwẹ̀kùn Security Network ọ̀gbàgbàláyà tó fi ṣe ogun rán ojú ẹ̀kún pọ́. Ìwẹ̀kùn lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà Májàsọ́lá Àdìsá òun wà. Káàbọ̀ oṣù kẹsàn-án ọdún tí a wà yìí 2nd of September ni ìfilọ́lẹ̀ Ondo State Ìwẹ̀kùn Security Network ní ìlú Àkúrẹ́. Lọ́jọ́ ìkan náà ni Ìgbòho Ṣà máa náwó Comrade Afolábí Ṣẹ́gun General Trustina sókè gẹ́gẹ́ bí Commandant Ìwẹ̀kùn Ondo State Security Network. Àbí ọmọ òkálẹ̀ o. Àìjẹ́ máa fúge ìlàjẹ́ ẹ̀gímọ̀ ògùn lójú òjẹ̀fọ̀n ìdọ̀rẹ̀mọ̀jú ọ̀bà àkókò nílẹ̀ òbí Àkúrẹ́ olóyè mẹ́kùn ayé máa lọ́wọ́ máa lọ́sẹ̀. Gbogbo yín là ń pè ọmọ Yorùbá àtàtà tó bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ Ondo State Ìwẹ̀kùn Security Network. Pe nọ́mbà yìí 08167652906. General Trustina lolùkéde.
3: Ìyá ẹlẹ́pà, ìyá ẹlẹ́pà o.
4: Ajimama títí kò jẹ́ apá abiyamọ kò dáhùn. Ìjì kan fẹ́ gé oko lálo lálo òjòjò kan mi ṣe wébẹ̀ ọjà. Abiyamọ sùn bí ẹni pé rọrọ ó dàgbálẹ̀ àṣì ò ní jí mọ́. Late Princess Grace Adetumike Iwe ọmọ tó yìnbó dolóògbé lọmọ ọgọ́rùn-ún ọdún ó dàárọ̀ o.
5: Eyín ọmọ.
6: Yóò ṣe nígbà táwọn fojú kojú a ó pàdé.
4: Ago mẹ́rin ìrọ̀lẹ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026 yìí ni Christian Wake Up nílẹ̀gbé olóògbé tó wà ní Ìjẹ̀bi Street ìrùn àkókò. Ago mẹ́wàá òwúrọ̀ Friday ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọ̀hún nìsín ìdágbére fọlóògbé nínú ìjọ Anglican Church Agdekinri odò ìrùn ìrùn àkókò. Kété tá a bá ti fẹ́ irúfẹ́rú àti yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ tán la máa tẹ́ pẹpẹ àwọ̀jẹ́ wẹ̀ mú ní St Luke Anglican Church Field. Ìyá wa Late Princess Grace Adetumike Iwe ọmọ tó yìnbó. Ìyá ẹlẹ́pà. Continue to rest in the bosom of your Lord God, our dear mother, Associate Professor Dare Williams ọmọ tó yìnbó ló ń kéde.

0: 2 days.
1: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
2: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Múkà.
1: O tún ń ná. Ọ̀hun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pegedé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wí pé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn Múkà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
3: Múkà, adding comfort to life since 1959.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Ori kadu ibaroke wole were aku ori re o
2: kadu ajo ipasa ori mi mo gore o
1: eyi ni gbogbo wa ni sherry exquisite nigeria limited owe na ibaroke fikika bi si wa alaye luwa superior majesty opa dr francis adefara komi agbede ilu femi loye wa olowo fi ibaroke gbogbo loye ilu ibaroke atodile atalejo ilu ibaroke patapata bi aku odun ori kadu ti odun 2026 akalamagun wa ma poduje e ma je ka gbagbe wipe ile itura sherry exquisite nigeria limited wa lẹ́yìn community secondary school ọ̀wẹ́ na ìgbàrà òkè nigeria exquisite anáwọn yàrá ibùsùn fún fàájì bar and restaurant kitchen níbi tá yíṣe pẹ̀sù tó dọ́ṣọ̀ lóníranran ọmọ barbecue and pẹ̀sù fish constant electricity iná wa yìí ṣẹ́jú o we have ultra fast internet connection facility gbogbo tó fẹ́ ṣe pẹ̀lú ayélujára lórí social media ọ̀fẹ́ ló bá dé lọ́dọ̀ wa o natural scenic environment for resort and picnic èmi ló mo fẹ́ kàlẹ́ adépínlẹ̀ lásìkò orí kádùn yìí ayé fàájì rẹpẹtẹ wà nigeria exquisite nigeria limited ọ̀wẹ́ na ìgbàrà òkè Exquisite Nigeria Limited lo so wi pe odun ori kadu ayabo fun gbogbo wa ami ase edumare
3: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
9: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà.

0: sáré ìjẹ́ yìí lọ. Àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
1: This is Adaba FM. Stay riveted.

0: ètò láàárọ̀ yìí. Ẹ rí pé lẹ́yìn ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, eléyìí tó gbé gómìnà Adémọlá Nurudeen Jackson Adeleke wọlé tinú ẹgbẹ́ Akọọdù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ ló ti ń ṣẹlẹ̀ lọ́tún àti lọ́sì bá ṣe rí àwọn àgbààgbà jẹ̀sẹ́bì nínú ẹgbẹ́ òṣèlú alátakò nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n lọ rèé ọ̀tọ̀ ni pé ká kíyàn kú oríire ṣùgbọ́n tó di pé àwọn ìrìn àjò kan ti fẹ́ mọ pamọ́ pọ̀ pẹ̀lú pẹ̀lú àwọn
1: ẹni tó jẹ́ olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC òun náà ti kí gómìnà Adémọlá Adeleke kú oríire. Èyí ni ó tún wá jẹ́ pé ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ Nàìjíríà Aribu Ajibola Bashir òun náà ti wá lọ sọ́dọ̀ gómìnà wípé ẹ mọ̀ kú oríire ìbò tí àṣeyọrí tẹ ṣe nínú ètò ìdìbò. Ṣùgbọ́n n tá a fẹ́ báyìí ni wípé ó ṣe ṣe ó yẹ ká fọwọ́sowọ́pọ̀ láti lè rí dájú wípé àtẹgbẹ́ òṣèlú APC ni o, àtẹgbẹ́ òṣèlú Akọọdù ni o, ká jọ wá fọwọ́sowọ́pọ̀ o kí gbogbo nǹkan ó lè bá a dùn dáadáa lọ́dún 2027 fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu.
0: Lẹ́yìn ètò ìdìbò kó tó di pé ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun kó tó di pé ó wọlé dé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ la gbọ́ látẹnu ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tí ò bára sọ̀rọ̀ ẹ́. Lẹ́yìn tí ètò ìdìbò náà sì parí, kété tó parí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbàgbọ́ wípé ilé ẹjọ́ lóko tó yẹ ká mọ gbà lọ. Ṣùgbọ́n pẹ̀lú àfojúsùn àti àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nípínlẹ̀ Ọ̀ṣun, ó dàbí ẹni pé ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ò fẹ́ fi taratara fa àbájáde èsì ìdìbò náà lọ ilé ẹjọ́. Eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ gbà lérò pé àbí ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú APC kan fẹ́ lọ́dí àpò pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú alátànpàkò ìyẹn Akọọdù. Lórí ètò láàárọ̀ yìí a ní àlejò pàtàkì tí ó mọ bá wa yànnàná ohun tí ó ń ṣẹlẹ̀ lágbọ̀n òṣèlú
1: nípínlẹ̀ Ọ̀ṣun. Tí a ní àwọn náà ni ọ̀gbẹ́ni Abdulrahman Adekilekun tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ àgbà pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nítọ̀ Adémọlá Adeleke lórí ọ̀rọ̀ ìbáraàlú sọ̀rọ̀ láfẹ́fẹ́. Ọ̀gbẹ́ni Abdulrahman Adekilekun, ẹ bá wa kí àwọn aráalé.
2: Mo kí gbogbo aráalé níbi tí afẹ́fẹ́ ètò yìí bá ń fẹ́ dé pé a kó ojúmọ́ o.
1: Ẹ ṣeun.
2: A kó àwọn ojúbà oṣù.
1: Ẹ ṣeun o.
2: Oṣù yóò sàn wá sí i.
1: Àmì àmì àmì àmì.
0: Ẹja bẹ̀rẹ̀ báyìí bàbá bí ni sẹ́nítọ̀ SRJ ti ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wá ṣe àbẹ̀wò sí gómìnà Adémọlá Adeleke tinú ẹgbẹ́ òṣèlú alátànpàkò Akọọdù. Kí lohun tó jẹ́ àkóónú ìpàdé yìí nísàn-án, ẹ̀yànnà náà fún wa.
2: Wọ́n ní omi látẹ̀ká tó tẹ̀yàn rìn. Mo ti rò pé ẹ̀bá kọ́kọ́ kí a kú oríire ti ọ̀gá wa olóríire tí wọ́n jáwé olúborí nígbà jẹ́ pégbá àkọ́kọ́ rè tí máa mọ ṣe ìfọ̀rọ̀dómitóró ọ̀rọ̀ lórí ètò yìí. Wọ́n káfihàn lẹ́bẹ̀ẹ́
1: ẹlẹ́yìn. Àti kí náà àkí kú oríire.
2: Àpèjá ọkọ mi Abdulrahim ni kì í ṣe Abdulrahman.
1: Abdulrahim Adekilekun ẹ má bínú.
2: Ẹ ṣeun. Sẹ́nítọ̀ Ajibọlá Sìràjúdín Ajibọlá Bashiru ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni, ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Tó bá lè kí gómìnà rẹ̀ olórí bunú. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sára ká mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pàtàkì àti ìdí pàtàkì tí irú ọ̀nà ọ̀rọ̀ náà tó nílò. Nígbà tí ìbò tó dé, Sẹ́nítọ̀ Ajibọlá Bashiru pàdánù ìyá wọn. Gómìnà Adémọlá Adeleke sì lọ kí ilé. Inú Sẹ́nítọ̀ Ajibọlá Bashiru dùn lọ́jọ́ náà. Kò lè pa ìdùnnú mọ́ra. Wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan pé lóòótọ́ àwọn gómìnà ti wá kí àwọn ṣùgbọ́n kì í ṣe gómìnà Ọ̀ṣun. Ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun sì lòun. Gbogbo àwọn gómìnà tó wá kí wọn gómìnà ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sì ṣe APC. Ìgbà náà àti wà lákọọ̀dù. Ṣùgbọ́n pé gómìnà wá pẹ̀lú àwọn tí wọ́n jọjọ́ ń ṣèjọba abẹnugan ilégbìmọ asòfin lọ akọwé ìjọba ìpínlẹ ọsùn lọ àwọn cabinet members wọn tẹlẹ gómìnà lọ inú srj dùn lọjọ náà wọn sì tún fa àwọn béèrè kan síwájú wọn á sọ àwọn ọrọ kan dọnà pé ilé ìní ìjọba wọn ní kí gómìnà jọ kan fi ìjókòó yá wọn síbi ijọ táwọn ọba ṣe ayẹyẹ jáde màmá àwọn fìdáwò gómìnà lọ aṣọ tí wọn mú náà ni gómìnà wọ lọ àti àwọn tí wọn bá gómìnà kọ wọ ni gómìnà lọ ń lọ tó ṣe wọn lọ nílọ tọmọlúàbí ìpínlẹ ọsùn gẹgẹ bí ìjọba tó fẹ bọmọ ìlú ṣe àwọn àpẹẹrẹ rere tí gómìnà fi lélẹ ṣe mọ pé wọn ní ọwọ gẹngẹ ní ṣáájú ijó ọwọ gẹngẹ tí gómìnà gbé tó ṣáájú ijó nìyẹn tí àwọn ọmọ ẹgbẹ alátakò kan rí pé eléyìí kì í ṣe gómìnà ẹgbẹ òṣèlú gómìnà aráàlú ni nígbà tá a wá díje tá a wọlé sèǹtọ ajibọlá báṣìrù wá wá wọn làwọn wá fún ti mẹta ìjẹ alákọọkọ ni pé àwọn wá dúpẹ látìgbà tí gómìnà ti wá kí àwọn lé àwọn ò tí ráyè dá kíkí yẹn padà ẹlẹ́ẹ̀kejì pé gómìnà wá síbi ayẹyẹ fìdáwò màmá àwọn wọn tún wá rú aṣọ tí gbogbo ẹgbẹ́ tó dá táwọn mú aṣọ ni sẹ́ńtọ̀ ajíwọ́lá báṣìrù náà wọ̀ wá kí gómìnà ń lé pé àwọn wá dúpẹ́ àwọn afẹ́mi ìmoore hàn gẹ́gẹ́ bí gómìnà tó jọmọlúàbí ẹlẹ́ẹ̀kẹta ni pé gómìnà nígbà tí à ń jọ ń díje tá a jọ ń dun kínní ìmọ́ra wa lọ́wọ́ kó tó ẹ̀kún wọn ní àwọn bàbá ń téèyàn méjì bá dun oyè ẹnìkan ó joyè ẹnìkejì náà jẹ nǹkan míì nígbà tẹ́yìn tí wàá ju ìkọ́ àti jẹ nǹkan míì yìí o àwọn ọ̀rọ̀ kan ń bẹ tẹ́ mọ́ tẹnu mọ́ pé ààrẹ wa tó jọ ọmọ oyè ẹgbẹ́ tiwọn pé ẹ̀yin ó ṣiṣẹ́ fún tí ó wọlé fún sáà kejì tí ẹ bá gbà mí láàyè mo fẹ́ mú ọ̀rọ̀ kékeré kan tí sẹ́ńtọ̀ ajíbọ́lá báṣìrù sọ wa
0: ni
2: àwọn wá dúpẹ́ lọ́wọ́ gómìnà fún pé wọn ò ṣe mọ̀nàfíkì ìtumọ̀ mọ̀nàfíkì ní yorùbá ni pé mọ̀nàfíkì èdè lárúbá ni
1: ìyẹn
2: alágbàtí tí tí ṣe sọ bẹ́ẹ̀ ṣe lú wọn ni gómìnà ẹ mọ wọn á ka kéwú kan wá ju gómìnà wọn làwọn fẹ́ kọ́ gómìnà ní kéwú nítorí pé àwọn lọ lé kéwú pé ànábì sọ pé àyàtú mọ̀nàfíkì sàlásà mọ̀ kó tiwọn ni o pé àpẹẹrẹ tẹ́fì mọ mọ̀nàfíkì o mẹ́ta ni o ìsàádásà kásáwà tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa o tó bá ṣàdéhùn yóò jàǹbá àdéhùn o tẹ bá fọkàn tán táwọn yẹn bá gbọ́ kàn lé tó bá gbẹ̀mí lé yóò já wọn kulẹ̀ wọn ni gómìnà mo dúpẹ́ pẹ̀lú ṣe mọ̀nàfíkì pé àdéhùn tẹ ṣe fáwọn èèyàn nígbà tẹ́ ń díje gẹ́gẹ́ bí ẹ kódà gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò àrípẹ́ ẹ mú ṣe ọ̀rọ̀ pẹ́ ẹ sọ àrípò òótọ́ ni wọn ni ẹ wá ṣàdéhùn pé ká gbọ́kàn lé bẹ́ẹ̀ ṣiṣẹ́ fún ọmọ oyè ẹgbẹ́ wa ẹ̀rùn pé ṣe ń tọ́ ajúbọ́lá báṣìrù la kọ̀wé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú
0: ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀ni mo wá kọ̀ ọ́ dákun ẹ mọ̀ jẹ́ kí eléyìí náà kó yàtọ̀ ẹ ràn wá lọ́wọ́ ẹ kún wa lọ́wọ́ ká jọ jọ pàtọ́pọ̀ kó lè hó látàrí kí ìbò ẹgbẹ́ ibo tí ọmọ oyè ẹgbẹ́ òṣèlú apc tó jẹ́ ọmọ ìbílẹ̀ yorùbá ààrẹ bọ́lá ahmed tinubu kó lè kó tí ó gbé sẹ́nítọ̀ ajíbọ́lá báṣìrù wá sílé ìjọba kò ju mẹ́ta lọ ẹ ṣeun.
1: ọ̀dà ẹ ṣeun nígbà tí ẹ ti yànnà náà tí ó gbé ajíbọ́lá báṣìrù wá sí ilé ìjọba ẹ jẹ́ ká wá wò ó ṣáájú ṣé a lè sọ wípé torí pé nígbà àkọ́kọ́ ni tí ètò ìdìbò yìí tó parí ó ní ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n ti sọ pé àwọn ń ṣe àgbéyẹ̀wò lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé yìí pé bóyá wọn lọ ilé ẹjọ́ ṣé àbẹ̀wò ajíbọ́lá báṣìrù ti wá fihàn wípé ó ṣe é ṣe kí ẹjọ́ mọ̀wulẹ̀ wáyé lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ ọ̀sùn tá a bá sì wò náà ẹni tó jẹ́ gómìnà tó jẹ́ olùdíje fún ipò gómìnà òun náà ti kí gómìnà adébọlá adédèké ó ti kí kú oríire ṣé lè fihàn wípé kò sẹ́jọ́ mọ́ lẹ́yìn ètò ìdìbò.
2: ẹ jẹ́ ń dáhùn rẹ̀ bí òwe. Bóyá ẹjọ́ ó wà bóyá ẹjọ́ ó wà ìbí ìsagbẹnusọ fẹ́ gbé òsèlú APC ìdí tí sẹ́ńtọ̀ ajíbọ́lá báṣìrù fi wá mo ti sọ síwájú ṣùgbọ́n ìdí tí mo fi mo fẹ́ dá ọ̀rọ̀ bí òwe ni pé omi to ba mo won le da re lasi o te ba wo ibo ogomina ni kule osun in dagba si ni ni odun 2022 imagine ti egbe o se lu PDP fi na egbe se lu APC ngba ti Alhaji Igbo to da ba oga wa dije koju bi ogun egberun bi 20,000 votes plus
1: beni beni
2: te ba wo eleyi 60 something thousand votes plus ni boya won na ti wa wo gbogbo e won wo sakun re pe to ki aye o modi yago o ko da be yan ba fe bele le kan se pe te yan ba lose ni ballot bi asa ile we won binu kun sweep o je
1: ba gbo yin
0: a ba yibo a ba yibo
2: won dibo ti agbele to dibo kede pe lagbaja lo wole o eyin oku e ti feyin bele o teyan ba ni teyan ba dipo ten lorun te to wa fun kanfani wa fun labe ofin to ba tun lo tribunal ajo ti won mo gbe kale ti o ri si iwu a wiwu to ba su yo leyin dibo to ba tun feyin bele nbe se n pe yo di tu onu to ba tun lo api to tun feyin bele se n pe yo di tiri
0: o di meta
2: ya won baba si ni pale kini pale keji boju ohun oba fo
0: adada ni o dagbe
2: yo di o ma je pe boya ni awon ebi osi be ti ti won wo nu ti won fi tori titi disin tribunal ti o kun sugba ati igbo pe won pe wa lejo
0: boda e ja rin bayi agbenuso fun oluranlowo fun gomina lori oro ijoba ibile nipinle osun opolopo awon kan ni sele ta bawo egbe oselu APC bi won se ni lalaise awon ni je ki awon alaga tegbe oselu akodu dibo yan wole ki won se ise ni joba ibile emi si ti lo si ko to di pe to idibo iwole de nje ro pe o se se ki egbe oselu akodu pada yomo egbe oselu APC lati ba won sise fun aseyori ijoba apapo
2: eje n so bayi n to ba awon baba ni gbogun ni ba dani loju a fi gbari ni ipinle osun ni mo wa ni ti ipo ni ipinle yi lo si ilu mi to wa je pe lilo mi yo wa gba mi to bi ose merin lati bi odun mewa seyin mi lo osun yin sare pada mi lo yin sare pada so mo mo tin sele sere oro ijoba ibile ni ipinle osun idi ti mo fi so atoto nu siwaju ni pe to dun losan oso egbe oselu accord ejo wa nbe nile ejo n to si je ka farabalẹ tele n ti le ejo n so ka si fa awon alatako wa awon egbe oselu APC lanfani lati tẹla awon lohun pe aloga to nigbagbo nu pe keyan bowo fofin ni gomina Ademola Adeleke omo Balogun e mo pe won ti ba olanle won si ni ojú ọ̀nà tí wọ́n ti lálẹ̀ fún bàbá àwọn sẹ́nítọ̀ ní tẹ̀bá gbàgbé Balógun ẹ̀gbọ́n wọn
0: sẹ́nítọ̀ ni
2: gómìnà àwọn náà ti sẹ́nítọ̀ so wọ́n mọ tí òfin sọ gómìnà ni ẹja fi àyè lẹ̀ ká ta ká sì mọ tọ́ nítorí pé a nígbà pé ẹran tiwa kò ní dẹrun nílẹ̀ fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ rẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú àkọ́dù àjẹ
0: oda lori oro ijoba ibile yi na ni nigbati gomina Ademola Adeleke ti won wole gege bi gomina labi asiye egbe oselu PDP ni won gbe eto idibo ikale awon to si dije ngba na abi asiye egbe oselu
1: PDP
0: o ni won ti dije je loju ti yin sawon eyan won yi yo wa taku sobo sinu egbe oselu akodu ni abi akodu o se wa dibo ijoba ibile mi nigbata koko o ba to
2: rara o e mo je adapo file yato si file o adekun yato si joda ni ile osun egbe oselu po o egbe oselu APC nbe egbe oselu akodu wa PDP wa koda afga wa action alliance wa gbọn eto egbe to dibo to jawe olubori nijoba abile awon PDP ni won si n se pelu wa o àwọn ìsọ ọmọ ẹgbẹ wa àwọn alága ìjọba ìbílẹ ọmọ ẹgbẹ òsèlú PDP ni wọn gómìnà wa sì bọwọ fòfin ko gomina so pe to pe awe mi ohun ti wa lakodu e ba na wa PDP ri pe en gbo me gbo selu PDP e gboro je akodu gomina o fi okun fun en kankan lohun pe ibi n ba lo ni e lo ife nu atawon daada ribiribi ti gomina ti se gege bi asaju tawon ara ilu ri ko da won gbo selu alatako mi won kan ni jade bo si gbagba ni won tele gomina la benu
1: da da e ja kin bere bere yin lowo yin Honorable Ajibola Bashir so wipe pelu ilepo egbe oselu Accord ati egbe oselu APC awon ni afojusun million kan abo ibo leto dibo odun 2027 ta ba pa eto dibo mejeji ti go ti gomina ti awon oludije mejeji abi ka so pa awon oludije meteta ti won ni ko to million kan abo bawo ni egbe oselu Accord ati egbe oselu APC si fe se lati le ni afojusun ti won ni pe million kan abo ibo lodun 2027 to fi le jo
2: eje ki n so bayi o se se temi o da yoruba ni temi o da idija tin ba so pe a lodun 2027 o emi Abdulrahim Adikilekun n di olowo pe pe mi ni lowo ju Nigeria e le mu mi si o te ba wo akole ifokole ti ajo INEC ajo eleto dibo se le koja lo te ba wo eyan to ti register
1: be o le million meji
2: ile osun won ti le million meji
1: be ni
2: ka ba ti so pe gbogbo won ko lo raye jade lasiko dibo gomina fun gbogbo awon wahala tawon yan be pe abi alojo dibo boya ofun oni ofun ofuru na gba o boya ofun o ta ofun to ti gegi boya konko ja bele ni tawon kan mo e ti gegba o ti ajibo ti ba so pe o se se ka won 1.5 million o se se e mo ja so pe o se ki se pe boya won o se ni so afojusun re ni pe gomina Ademola Adeleke taye nfe o ti so pe ohun o si se fe gbe awon awon me gbe awon na jade gbogbo awon to jade dibo awon encourage won pe e mo jo osun e mo jo re yin o awon ti o jade dibo awon o sise lu won lori o sese ki won ri n to ju be lo gan o sese ko mo to be ṣugbọn babalawo to moran to le mo oyun inu ibinu kara won ile tumo re ni ọlọrun nikan lo mola.
1: Kódà ẹ ṣeun ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí tí a bá wo ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ yìí pẹ̀lú pé ẹgbẹ́ òṣèlú Accord àti ẹgbẹ́ òṣèlú APC fẹ́ ṣiṣẹ́ papọ̀ lásìkò ètò ìdìbò tẹ́ ẹ bá wo bí ètò ìdìbò ṣe máa ń wáyé bó ṣe máa ń rí ṣé kò ní ní ipa lára àwọn tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú Accord pẹ̀lú ìlẹ̀pọ̀ ẹgbẹ́ òṣèlú APC lásìkò ètò ìdìbò ọdún 2027.
0: Ẹ jẹ́ ń fi kún lórí ìbéèrè tó béèrè àwọn èèyàn díje fún ipò ilé aṣòfin.
1: Bẹ́ẹ̀ni.
0: Lábẹ́ àsíyẹ ẹgbẹ́ òṣèlú Accord bóyá ilé aṣòfin ìpínlẹ̀ ni o
1: ilé aṣòfin àgbà
0: ilé aṣojúṣòfin abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ìṣẹ̀lẹ̀ tí ó padà wà á wọ àwọn èèyàn wọ̀nyí lọ́rùn gbà tó bá yá.
2: ẹ jẹ́ kí n sọ báyìí ẹ rí i pé nǹkan kan ń bẹ táwọn olóyìnbó àwọn political scientists mọ̀ pé ní political education nípínlẹ̀ ọ̀sùn ọ̀gọ̀ àwọn èèyàn wá gbọ́n nínú wọ́n ní ìrírí ìmọ̀ àti òye tó kún nípa ọ̀rọ̀ òṣèlú kódà àwọn ìyá wa tí wọn ò lọ kàwé oní abíbílí tí ẹ sọ lẹ́ẹ̀kan wọ́n kọ àkọsílẹ̀ ṣùgbọ́n ní àkọsọ́kàn wọ́n mọ̀ pé àtàǹpàpọ̀ ni àmì ẹgbẹ́ òṣèlú
1: Accord
2: wọ́n sì mọ àwọn èèyàn wọn irú constituency tèmi nísìn kí ni pé a ní federal constituency ìyẹn ìgbìmọ̀ aṣojúṣòfin kékeré a ní senatorial district aṣojúṣòfin àgbà ọmọ sẹ́nétọ̀ ìlú wa ọ̀rọ̀ akọ̀gunlérè Kamorudeen Yusuf ọmọ kiri ni mo mọ̀ pé abẹ́ ẹgbẹ́ òṣèlú Accord ẹgbẹ́ alátàǹpàpọ̀ ni ó ti díje àwọn ìyá wa ti ń bẹ lágbolé a sì tún ìpolongo ètò ìdìbò mi awareness mi yóò tún bẹ̀rẹ̀ báyìí tá a tún gbé wọn létí pẹ̀tọ̀ fún ẹgbẹ́ olórí ballot ẹ jẹ́ wọn wá sọ àṣírí kan fún yín tí ẹ fi mọ̀ pé kò ní dàrú ẹnu pé ẹgbẹ́ àpọ̀jù ní presidential candidate.
0: Bẹ́ẹ̀ni.
2: So ó rọrùn fún wa láti sọ fáwọn èèyàn wa, àwọn olólùfẹ́ wa, àwọn tí wọ́n fẹ́ràn ẹgbẹ́ tẹ̀síwájú tá à ń pè ní ẹgbẹ́ àkọ́gbétọ̀. Tí wọ́n bá ti kó ballot paper mẹ́ta fún yín o, mẹ́ta ni wọ́n pè níjọ́ náà, ẹ̀yìn pé general elections ni ó wà níjọ́ kan, president, senator, house of rep. Ètẹ́ ẹ bá ti rí àkọ́ọ̀dù lórí rẹ̀, ẹ̀tẹ́ àkọ́ọ̀dù, ẹyọ kan péré lẹ̀ ní àkọ́ọ̀dù lórí rẹ̀, ẹlọ́tẹ̀ APC ti ààrẹ Bọ́lá Tinubu ti à ń polongo tá a ṣàdéhùn pé a jọjọ ṣiṣẹ́ fún wọn nu. Ṣùgbọ́n ti senate ẹ rí àkọ́ọ̀dù lórí rẹ̀, àkọ́ọ̀dù sì rèé, òkè téńté ni ó wà, àtàǹpàkò sí ní àmì wa, àtàǹpàkò yín náà ẹ fi tẹ sẹ́mi pé yùn ó sojú sọ̀rọ̀. Kò sì ní mú wàhálà dání. Ní tí mò ń sọ ni pé pẹ̀lú ìgbìyànjú voter education exercise tí ó gbéraṣọ láìpẹ́ yìí ló lágbára, jẹ́ kí nǹkan kan wà lóòkùn, olúkálukú ọmọ ibo lòun fẹ́ dìbò sí nínú ọ̀nà
1: mẹ́tẹ̀ẹ̀ta. Èyí tó jẹ́ ká béèrè ìbéèrè yìí.
2: Ẹgbẹ́ kejì abala kejì ni pé ti House of Assembly MP governorship and state assembly election ni ó wáyé lọ́jọ́ kan náà.
1: Bẹ́ẹ̀ni.
2: Lọ́sùn àwa ti ṣe governorship. So kò ní rújú bí ẹ ṣe di ti gómìnà ilẹ̀ ṣe di ti àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ẹgbẹ́ àkọ́ọ̀dù ni.
1: Ọ̀dà n tó jẹ́ abéèrè ìbéèrè ni pé torí ìgbà tí gómìnà tó ti sọ wípé ẹ̀yin ará Ọ̀ṣun ti president ti president là ń ṣe o, wípé àwọn tó jẹ́ pé ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí a bá fẹ́ dìbò ààrẹ lọ́dún 2027 ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni, kọ́mọ̀ jẹ́ pé yóò wà á ní ipa kan lára àwọn tó ń jẹ́ olùdíje fún ẹgbẹ́ òṣèlú Accord nínú ètò ìdìbò tó ń bọ̀.
2: Ìfọkànbalẹ̀ kò ní ní ipa tí ọ̀dà lára wọn. Àwọn aráàlú tó dìbò 2027 àwọn náà náà di ti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ.
0: Ẹjẹ́ ń ṣèbéèrè gbangba làṣà ta.
2: Wọ́n mọ̀ pé gómìnà ń polongo ààrẹ nígbà tí gómìnà náà béèrè ìbò fún ẹgbẹ́ àkọ́ọ̀dù gẹ́gẹ́ bí olùdíje fúnra rẹ̀. Wọ́n sì di ti àkọ́ọ̀dù, wọ́n fi ẹgbẹ́ wọ́n ṣe mistake ẹgbẹ́ onígbàálẹ̀ fún ẹgbẹ́ àkọ́ọ̀dù. So ẹ fọkànbalẹ̀, àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n gbọ́n nínú ọ̀rọ̀ yé wọn. Ẹgbẹ́ àkọ́ọ̀dù náà àwa náà sì ní fi nǹkan jáfara gẹ́gẹ́ táwọn olóyìnbó mọ́ sọ pé a take nǹkan for granted. Ètò ìlanilọ́yẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú voter education yóò tẹ̀síwájú ní pẹrẹu, àwọn èèyàn wa ó sì lè mọ ibo láti ya táyé sọ́tọ̀ kúrò nínú Kẹ́hìndé, ibo láti yọ ìdòwú kúrò láàrin táyé àti Kẹ́hìndé.
0: Kódà ìbéèrè gbangba làṣà ta ni, bẹ́ẹ̀ bá ní sọ̀rọ̀ bí olóṣèlú, àwọn èèyàn mọ̀ ń sọ̀rọ̀ yín, wọ́n ní gómìnà Adébólà Adélékè ó padà sínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́, àbí ṣé gómìnà fẹ́ dúró sínú ẹgbẹ́ òṣèlú Accord báwọn kan ṣe ń gbà kan rí láti ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú alátakò ni, àbí nǹkan táwọn aráàlú ń sọ sóòótọ́? Wọ́n ní kí gómìnà ó lè rí ẹ̀yìn fi pọn àwọn aráàlú pé gómìnà Adélékè sì ń padà lọ́nà ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́.
2: Ẹ jẹ́ kí n dá ìbéèrè yín. Tí gómìnà ó bá lọ ẹgbẹ́ òṣèlú APC, nígbà tí ààrẹ pé gómìnà pé mo fẹ́ kọ́ wá ṣiṣẹ́ fún mi, gómìnà ó ti lọ ńgbà náà, gbala mọ tí ń pè ní power of executive, agbára láṣẹ àbàṣẹ wà ni. Ṣùgbọ́n gómìnà sọ pé iṣẹ́ mi yóò fọhùn fún mi láàrin àwọn èèyàn mi. Tá a bá sì ní ṣe àbòsí bóyá ká mú tẹ̀gàn kú àbí ká tún fi tẹ̀gàn kún gan, iṣẹ́ gómìnà fọhùn fún láàrin àwọn èèyàn rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun níbi ètò ìdìbò tó kọjá. So kí ngbà tí gómìnà ò bá ṣàtọ ààrẹ lọ kíjókíjó pé bámi ẹ gbà mí mo fẹ́ dìbò kí n wọlé, ṣégbà tó wá wọlé tán ni ó wà máa ṣákàkiri kí ní lé gómìnà. Gómìnà ń bẹ pẹ̀lú àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ báwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun náà ṣe ń bẹ pẹ̀lú gómìnà. Inú ẹgbẹ́ àkọ́ọ̀dù la wà àlọ́bì kankan, àtàǹpàkò lami ẹgbẹ́ wa o. Gómìnà Adémọlá Adélékè ọmọlúàbí ni, olóṣèlú tó nífẹ̀ẹ́ aráàlú ni, kì í sì ṣe ẹni tí máa yẹ àdéhùn tí ó kì í láàárọ̀ tí ó kì í good morning tẹ́wọ́n àwọn èèyàn sọ pé ẹ lọ yẹ ta wo ẹ̀dàǹpà ti wà níyàlẹ̀ ta àbọ́sàn ti fẹ́ pọ́n o. Ní tó mú kí akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC sọ pé gómìnà ẹ ṣe mọ̀nà fíkì, ẹ mọ̀ pé inu to soro ju eyan tokun ini ki ota eyan ko korin ki yan abe mo pe ko rorun
0: osoro osoro
2: ne papa julo nile Nigeria yi papa julo pelu ru oselu ta nse lorilede Nigeria fi si nile Yoruba yi ki egbe alatako wa so pe ah gomina e se na fi ki o ah e ja gorin fa mo egbe alatako gan losun imoro to won so won so kan
1: Oda en to je ki ibere yi ta bere yi ni pe se mo pe saju eto idibo ko to waye nigbati gomina si wa ninu egbe oselu PDP won gbianju lati fe wo pe kare kan darapo mo inu egbe oselu APC sugbon awon eyan wa nso wi pe egbe ese kan akodu ese kan
0: osisu owo
1: egbe oselu APC ni gomina nse
2: o da be ni pe gbomi ye dada
1: agbo yin ye sugbon ta won eyan na so na te ba wo ri awon
2: atokun oludije omoye egbe oselu APC fun ile igbimo asofin agba senate ni osun west akin ogun bi
1: akin ogun bi be ni
2: mo mo pe gbo won dada
1: be ni
2: won soro ngba ti won jade ti won lo se ipolongo eto dibo oro fọran na wa lori afẹfẹ kaakiri won ni won dupe lo awon omo egbe awon baba egbe won awon agbagbe egbe won pito e se o eyin na kuku mo pe egbe wa egbe baba so pe ni egbe APC ni omo oye n ba gba won pe e mo pe egbe wa egbe baba so pe ni ngba ta su do sodo are are ni gomina Adimola Adeleke lohun fe ba sise o ṣugbọn gboye ke oye toda iwo lo so pe e fe o n to tumọ si ni pe gomina Adimola Adeleke ko lo so pe ile dibo ki n wole ni egbe oselu PDP o n to mu gomina fi egbe oselu PDP le oye ogbo wa Nigeria ni pe ba ba se yoruba ni moja masala ma kikanju moja masala ni gomina wa ogbon lo oselu ye iselu na ye oselu to ye gomina pe ti fe oselu PDP le ko won ba fi won ba teyin gberu wa asidupe fọlọrun pe ogun onu gomina o para ja sogbon na ni ko ja sago te ba wo oro ti mo so saju ati oro ti omo oye egbe oselu APC akin ogun bi ti won so e ri pe ko si yato nu mejeji are to wu ko n se are lekeji ni n wa awon eyan to mo pe aye n fe awon eni aye n fe o wo osun o ti gbe awon eyan kale o se se ko je pe product of research ni pe elo wo kini chance wa losun wa n to fun pe losun o gomina Adimola Adeleke buduza ni lawon eyan n fe o ko si bi o dojuko ti gbogbo awon nkan to ba je bi ipenija abe ti won e tete bi la awon ti o ba bi la won ete teri ba pito mo binu o ati gba o n lo mu ki are o mo so pe mo bo dakun wa sise pelu mi gomina wa yi si so ni gberaga papa julo gomina ni omo yoruba to ma usa are buhari ti won ba se sa kini ti won se lekeji to ba kan omo yoruba na omo eni ogbodo si ti bebere ka fi lekeji omo elomi papa julo ngba te gbe oselu akodu ti gomina wa ti o ni omo oye are e kiri ta le support gbaruku ti omo yoruba wa e mo tun bayi pe are Bola Ahmed Tinubu omo ipinle osun ni won o iragbiji ni eni gba are iragbiji si n be ni ipinle osun gomina si ni
0: gomina
2: o tun se gomina ni gomina are bo ni wa ni support re sugbon support yen o tumo si pe gomina wa n sa kijokijo pe mo fe darapo megbe oselu won rara ko jora won
0: e seun adupe fun be ti se ba wa yanana gbagede oselu nipinle osun an pada bo e jade ojo jade
1: e seun
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.
4: Books, uniforms, school fees.
5: Hey, mattress.
6: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
5: Say no more.
7: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
8: Sleep better, live better, Mocha.
9: Mocha, adding comfort to life since 1959.
10: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Láti bí ọ̀sẹ̀ mélòó kan ni àwọn ìfúnbókù ti ń jẹ ọ́. Mo rántí bí àpẹẹrẹ àwọn àìsàn náà ṣe rí. Wo bí o ṣe ń gbọ̀n bí ewéko ní ìgbà ọyẹ́, ó mà ṣe o. Ara rẹ ló ń gbóná bí ẹsẹ̀ náà yìí. Bẹ́ẹ̀ lo ìdárayá rárá, kódà o jẹun dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
14: Ẹ wò ó, àpẹẹrẹ ibà leléyìí o. Mi ò sì ní fẹ́ kí ibà gbá mi mú lásìkò yìí. Torí ẹrù pọ̀ lọ́wọ́.
13: Tó bá jẹ́ bẹ́ẹ̀, jẹ́ ká tètè yá ṣe tọ́jú rẹ.
14: Òdodo ọ̀rọ̀ ni baálé mi. Irú oògùn wo ló lè kojú ẹ̀ báyìí?
13: Má yọra rẹ lẹ́nu. Oògùn ibà tí a kò gùn pọ̀ fún mi, Listonate Soft Gel, ní ìgbà tí ibà gbá mi mú ní ìgbà díẹ̀ sẹ́yìn, ó kojú rẹ.
14: Ní kí lẹ pé yìí?
13: Listonate Soft Gel, jẹ́ kí n lọ mú wá. Dẹ́kun àrùn ibà kó tó gbé ọsán lẹ̀, lo Listonate Soft Gel, ọjà kan láti ọ̀dọ̀ Lean Edge Pharmaceuticals Limited. Ó wà ní gbogbo ilé ìtajà oògùn káàkiri Nàìjíríà. Bí àìsàn ibà ò bá

0: Enjoy your life.
1: Ọ̀rẹ́ mi, a kú oríire. Àjọṣepọ̀ ò ní bàjẹ́.
2: Ọjọ́ náà rèé dé àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
1: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
3: MTN is 25 years old.
4: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wá di ọ̀kan tó sì ń sọ àlá wa dòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
5: Ẹ ṣeun ẹ̀yin alára wa orí ètò ojúmọ ayọ̀ náà lẹ ṣe wà ní Kọ́ni Adaba 88.9 FM Àkúrẹ́. A sì ń yànnàná nípa gbàgede òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tó jẹ́ àlejò wa Ọ̀gbẹ́ni Adékélékún, wọn náà ni
6: olùrànlọ́wọ́
5: àgbà pàtàkì fún gómìnà Adémọlá Adélékè lórí ìbánisọ̀rọ̀ ní orí Atẹ́gùn.
7: Ẹ jẹ́ ká wá bèrè báyìí pé ṣé a lè sọ wípé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣetán fẹ́tọ̀ òdìbò ọdún 2027
5: àti láti lè tẹ̀lé ààrẹ Bola Ahmed Tinubu
7: tí ò sì ní ní ipa lára àwọn tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú Accord tí wọ́n ti ṣetán?
8: Mo sì bèrè yín, òun la fi dán kú nípínlẹ̀ Ọ̀ṣun àwa ti sùn àti dán kú.
5: Ok.
8: Lójú àrùnú orun wa a sùn alála ayọ̀ a sì yájú agbàròyìn ayọ̀. Aláàtì ìròyìn ayọ̀ wa pé gómìnà Adémọlá Adélékè ò ṣẹ̀kejì. Ìròyìn ayọ̀ ibẹ̀ ni pé ó wọlé. Ẹgbẹ́ àjọ elétò ìdìbò kéde gómìnà gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. A sì ti bẹ̀rẹ̀ àtijọ́ àtiyọ̀. Gómìnà ti padà sẹ́nu iṣẹ́ ó ní tọ̀. Ìwọ̀nba ni ayọ̀ ọmọ torí pé iṣẹ́ ìpani ayọ̀ ni máa pààyàn. Eléyìí fi hàn pé wà ní gbàrà sílẹ̀ àwa ti múra lẹ̀ fẹ́tọ̀ òdìbò ọdún 2027 nípínlẹ̀ Ọ̀ṣun o. Gẹ́gẹ́ bí tí mo sì ń sọ síwájú bálágbẹ̀dẹ̀ mi bá ń lurin lójú kan náà òní tí mo fẹ́ mú bẹ̀ ni. Ètò òdìbò ọdún 2027 kò ní mú palára bí ti wulẹ̀ ó mọ wá bá ẹgbẹ́ òṣèlú Accord. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wa wọ́n jàwé olúborí. Wọ́n fẹ̀yìn àwọn akẹgbẹ́ wọn nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n fi bẹ́lẹ̀. Olulẹ̀ ni wọ́n bàdé torí pé ẹgbẹ́ táyé ń fẹ́ lẹ́gbẹ́ wa. A sì ní adarí rere. Ọbẹ̀ tí ọba sì dùn ni wọ́n máa ń fẹnu dúwe pé wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Bí wọ́n bá ṣe bẹ̀ nílékejì tọ́bẹ̀ ń bá dùn. Ọ̀tà sánsan wọ yàrá
7: yìí. Ọ̀tà sánsan wọ bẹ̀.
8: Ọ̀tà sánsan.
7: Ọ̀dà pẹ̀lú jàgídíjàgan àti n tó ṣẹlẹ̀ ṣáájú ètò ìdìbò eléyìí tí ó wáyé ti gómìnà. Pẹ̀lú ìlẹ̀pọ̀ tí ẹgbẹ́ òṣèlú APC àti Accord wa ṣe yìí, ṣé ká mọ̀ wò wí pé ó lè mọ̀ sí jàgídíjàgan ṣáájú ètò ìdìbò ọdún 2027?
8: Ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín. Nítọ́fà tó mú kí pákàlẹ́kẹ́ fùrọ̀ dẹ́n ó wà lásìkò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kò lè sí lásìkò ìdìbò ọdún 2027. Wípé kò sí kọmíṣánná ọlọ́pàá tẹ̀sán pé kó fi stéètì rẹ̀ lẹ̀ kọ́ mọ bọ̀wọ́ Ọ̀ṣun. Ẹ bá ohun tó ṣẹlẹ̀ Lọ́ṣun kò ṣẹlẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà. Kódà kò ṣẹlẹ̀ Lẹ́kìtì, kò ṣẹlẹ̀ Londo. Kí commissioner of police kan mọ man local government kan. Kì í ṣe commissioner nìkan, commissioner of police, deputy commissioner, assistant commissioner for one local government. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mú gbé wá sípínlẹ̀ Ọ̀ṣun wá dìbò. Gbogbo tọ́ọ̀dì olóṣèlú APC láwọn ìpínlẹ̀ míì ni wọ́n kó wálé wá dìbò lọ́dọ̀ wa. Olúkálukú kóńkò jábẹ́lẹ̀ ètò ìdìbò ọdún 2027 kálukú ó di orí ara rẹ̀ mú ni. Gbogbo àwọn tí wọ́n lọ kó yàn wá láti wá dìbò, àwọn tí wọ́n lọ kó Haúsá wá, tí wọ́n lọ kó kinní kan wá, olúkálukú ó di ìbò rẹ̀. Ìbò ti wa Lọ́ṣun ni ó jẹ. Gbogbo ibi tí wọ́n ti ń lé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord tí wọ́n fìbọn lé wọn, gbọ́dọ̀ jáde, gbọ́dọ̀ dìbò. Kò ní sí ìhùn torí pé wọ́n fẹ́ support wa.
7: Ọ̀dà ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́wọ́ yín Ọ̀gbẹ́ni Abdulrahim Adékélékún Tìjàní tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adélékè lórí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín tá a pè yín tẹ́ ẹ jẹ́wà o. Ẹ ṣeun o.
8: Ẹ ṣeun, dúpẹ́ o.
7: Ẹ ṣeun, a sì ojú òpólẹ̀ fún àwọn èèyàn láàrin ìṣẹ́jú díẹ̀ tí àwọn náà bá wa dá sí 08162519991. Hello, ẹ káàárọ̀ o.
0: orúkọ David Banaja yóò ní sáyé ẹ̀rí àánú gbà.
7: Àmì ẹ̀ ṣeun.
0: Orúkọ mi ni Wòlíì David Solomon níbẹ̀ láti ilé ọkà kókó.
7: Ó yà ń gbọ́yìn.
0: Oṣù tuntun. Mo kí ni mo dẹ̀ kí bàbá wa náà ti ẹjọ́ wá sí orí ètò. Ohun tí èmi kàn fẹ́ sọ ni pé bàbá Adémọ́lá Adélé kò jẹ́ ẹni tó jẹ́ pé gbogbo ènìyàn láìkì. Gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tí ẹ̀ ń béèrè wọn ní àárọ̀ pé ṣé kì í gbọ́n máa di kánpù wá fẹ́gbẹ́ APC. Wọ́n dẹ̀ ti dáhùn. Ṣùgbọ́n ìbò tí wọ́n máa dì fún bàbá Tinubu nígbà wọ̀nyẹn, wọ́n máa jọ ṣiṣẹ́ papọ̀ ni. Tó àwọn kan dẹ̀ sọ pé bá gbé kò dáa kò dáa. Ẹni tó sọ pé òun máa bá president ṣiṣẹ́ papọ̀ olómọ ìrònú ẹ̀. Mo dẹ̀ gbàládùra ìrọ̀rùn máa dé bá wọn ní ọ̀ṣẹ̀ orúkọ Jésù.
7: Àmì ẹ ṣeun o, ẹ ṣeun o. 0816251 9991. Ẹ jẹ́ ká tún wẹ lùmí. Hello. Ẹ ṣeun o. Ẹ ṣeun. O ti já, o ti já. 0816251 9991. O náà ni nọ́mbà tí o já síbí. Hello, ẹ káàárọ̀ o.
9: Ẹ káàárọ̀ àtọkùn ẹ kú ètò.
7: Ẹ ṣeun o.
9: Kọmíọdé náà kárùgbò ló ń pè láti ìlú Òǹdó.
7: Ó yà ń gbọ̀yìn.
9: Jẹ́sà sẹ́ẹ̀rí sà ìbò tán dì ní Ọ̀ṣun bí Adeleke ṣe wọlé yẹn. Ó sọ iṣẹ́ dáadáa tó ṣe fún àwọn ènìyàn ẹ̀ ní first half wọn. Mo dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ wípé ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún àwọn olóṣèlú tó fẹ́ gbàpò tí àbí tó wà lórí òye. Pé ibikíbi tó bá wà, ipòkipò tó bá wà, rántí ọ̀la ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn ẹ̀ torí èmi kọ́ torí ọ̀la ni. Ẹ ṣe púpọ̀.
7: Ẹ ṣeun o, ẹ ṣeun o. 0816251 9991. Hello, ẹ káàárọ̀.
10: Amako Ojúmọ̀.
7: Ẹ ṣeun o.
10: Ẹ kú ètò.
7: Ẹ ṣeun.
10: Orúkọ tèmi ni Abimbola Afolabi Bolex láti ọ̀rẹ́.
7: Ó yà ń gbọ́yìn.
10: Ọlọ́run ni pakó di 2007 kò sí ní pa lẹ́yìn 2007 náà.
7: Àmì o.
10: Ìbò 2007 lọ́sùn ṣe gẹ́gẹ́ bí ìwòye tèmi tí ó fẹ́ dàbí ìbojú ìlú ẹ̀f ni. Ìdí tí ó fẹ́ dàbí ìbojú ìlú ẹ̀f ni pé kò sí pé ẹnì kankan ó ṣe ọ̀tẹ̀ ẹnì kankan. Ní tó fà ìbò gómìnà pé ìwọ fẹ́ dọ̀ kébi fẹ́ dọ̀bà fẹ́ 2007 fún ma pa Tinubu. Ìbò rọrùn ni ó máa jẹ́. Ìbò rọrùn ni tí mo tó dá lójú kàdà.
7: Ẹ ṣeun, ẹ ṣeun. Ẹ já fún ẹnìkan péré láǹfààní sí kó tó di pé a mọ̀ múra lọ. Hello.
11: Hello.
7: Ẹ káàárọ̀ o.
11: Kọ́mọ̀rì Tajikunle Dèmẹ́yìn ló ń pè láti Òǹdó.
7: Ó yà ń gbọ́yìn.
11: Mo fẹ́ sáré kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn Ọ̀ṣun pé wọ́n dìbò fún ẹ̀rí ọkàn wọn especially on Adémọ́lá Adélékè kò wọlé àsìkò. Ọ̀ mo fẹ́ jẹ́ kó yé Ọ̀ṣun pipo. Pé nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tá a máa ń ṣe ni pé bí o bá rójú mi ti léyìí tọ̀hún yẹn ò ní rójú mi. Na wọ́n fẹ́ dìbò fún Tinubu for 2027 agree but àwọn aspirants wọn conviction máa wà fún àwọn màmá arúgbó wọ̀nyẹn wọn ọ̀dẹ̀ lè tẹ̀lé wọn lọ sí ibi ìtẹ̀ka. So if care is not taken, gọ́vùnà wọn náà ṣì máa di kámpù sí APC. Nǹkan tó máa gbẹ̀yìn gọ́ọ̀sì tábáníkà wò ó pátì kan ló ti wá sí pátì tó wà yẹn. Pátì tó wà yẹn ò dẹ̀ lórúkọ tó bá jẹ́ orúkọ ara ẹ̀ ló gbé wọlé àti orúkọ fámìlì.
7: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣe àdúpẹ́ o. Mo lérò pé àlejò wa ti yànnàná ilé òun
12: ni wọ́n
7: ti fẹ́ ṣe àti ètò ìtanijí tó fẹ́ wáyé nípínlẹ̀ Ọ̀ṣun.
12: Bí wọ́n ṣe dì í, ọ̀dọ̀ tí wọ́n gbà.
7: Bẹ́ẹ̀ni. Tó ìyókù yóò tún di ọjọ́ mẹ́jọ tí a tún máa
12: pàdé
7: lórí eléyìí ni. Àwa tún parí lọ́jọ́bọ̀ lórí ètò Ojúmọ́ Ayọ̀mí. Ọpẹ́ Yẹmí jọ ọ̀ọ́dá òun náà ló kọ tèmi jẹ́ o.
12: Adébóyè Galani lorúkọ tèmi ń jẹ́ o.
13: Ṣé ń gbádùn àdàbà?
14: Mò ń gbádùn àdàbà.
13: Mò ń gbádùn àdàbà.
14: Mò ń gbádùn àdàbà.
15: Ó ń gbádùn àdàbà.
14: Gbogbo wa là ń gbádùn àdàbà.
7: Tó ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ
15: ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odiwon ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile dipo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be dipo ko gbe igbese pelu oko re ise lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti n gbe kiri ohun ibe lo ti wa jewo wipe edakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to n ba dore ekoko ase eni to n ba dore ekoko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo n wa kiri o wa di pe obirin ohun o ge ka abamo je nigbeyin esi mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọhun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa gbara wa niyanju wi pe iwo yawo to oba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni takebe a n je n to dun a n mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be lelomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta n je didun didun yi to n sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta n soro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo nafda ki si fontelu iwo na lo ra loni tori pe ija wa ija osi always guide ni won ni ko guide ara re e je n koko doke lo na mo si n pada abo e ku kale
16: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
17: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba mixture koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akonse gbogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba mixture ko lo ti nu rara o kagu eyin didun ara riro afo gede gede doti ara danu logo lomo ori abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pelu re ajo nafda ki fonte gba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbogbo iga ijawa ija osi always guide
15: bẹẹni ìjáwá ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún lè iṣẹ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọmbà yìí òun náà ni kẹ ẹ mọ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ pàdé ire o.

Ní ọjọ́ kẹsàn-án. Ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ni ọdún 2026. Ọjọ́ kìíní ọjọ́ kìíní ìyẹn nínú oṣù kẹsàn-án. Oṣù kẹsàn-án la wà yìí o, yóò san wá láṣẹ Èdùmàrè, àmì àti àmì, Fọlájì Oyè Táyọ̀. Òní tún ní ọjọ́ Tuesday ọjọ́ Ṣẹ́gun ni, Ṣẹ́gun Ọ̀tá Rẹ́yìn Òdì, Ṣẹ́gun wà á jẹ́tẹnì kọ̀ọ̀kan wa, àmì àti àmì pàápàá. Ẹjẹ́ bẹ̀rẹ̀ sẹ́yẹ látilẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ni. Ẹ kú ti mọ̀ pé orí òní balẹ̀ kó má yí nǹkan tí ò yí gangan láti mọ̀. Màá gbé yín débẹ̀ níwọ̀n bá ṣẹ́jú tátijọ́ jọ fomi lò láàárọ̀ tòní. Fọlájì Oyè Táyọ̀, orúkọ mi ló ń jẹ́bẹ̀ Fàkàó Sport. Kátígórí eyín rè Mr. Oranda, agbára gbogbo Lékà Fàtàmọ́là. Ìbẹ̀ a máa sọ pé rí ọwọ́ tó bá wà mọ́ tó ń ṣe ọlọ́ọ̀bà mi lónìí dáúlà. Ṣé tuntun sèmí, sèmí ṣe tuntun náà ń sọ. Ẹ jẹ́ ń lọ kọ́ láti lú Àkúrẹ́ láàárọ̀ tòní. Lórí ibá méjì kọ́ bí ò bá yí padà. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ yóò wáyé ní pápá ìṣeré ti Àkúrẹ́ Township Stadium láàrin ikọ̀ ti Sunshine Star Under 19 àti Èkìtì United Feeder. Aago mẹ́wàá òní, òní ò wáyé o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fàkàó Sport. Gbọ́n mi dáadáa MC Atóbaba. Gẹ́gẹ́ bó ṣe fi tó mi létí, olè mi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ẹja kú ọ̀nbẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. Òótọ́ ni pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Ẹ̀yin nu Ọlọ́nu, wọ́n sára pálá fọwọ́ ju rí na Aston Villa. Àmì ayò kan dódó ń dóní, àmì ayò kan 3 points náà ló wá padà bá dé o. Kò sí wàhálà, òpin ọ̀sẹ̀ tó ń bọ̀ ó gà á yàtà. Torí ipá aláre ojú àgbá nǹkan ó gbé nǹkan nu. Ẹja tó fìyẹ́ lẹ̀bẹ̀. Sóun gbọ́ mi Olúbáyọ̀ Mike gbogbo ìjàpọ̀ extension àwọn Chelsea nìyẹn. Wọ́n ló dáa bẹ́ẹ̀. Àwọn Arsenal ẹ̀yìn náà ń fọwọ́ ju páárọ̀ rí na àwọn èèyàn. Ní 3 points tó ti pé, Michael Dasọ́fọ̀ tó gbogbo làrá mọ̀ kí mi ò ní wà yín tì. Òótọ́ ni o, Lionel Andres Messi bàbá Thiago. Bàbá Mateo, kíngí kíngí kẹ́ngẹ̀ kẹ́ngẹ̀. Máa wọlé Ọlásùnkànmí Olújọba ọ̀gá mi dáadáa, Up Gunners. Ẹ rí ya pé ń bàbá lópin ọ̀sẹ̀ tó ń bọ̀, Arsenal Chelsea yóò fà láǹtà dání. Ẹjẹ́ ń sọ fún wa pé Lionel Andres Messi bàbá Thiago bàbá Mateo kíngí kíngí kẹ́ngẹ̀ kẹ́ngẹ̀. LM30 ó ti padà fi eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá sílẹ̀ káàkiri àgbá ńlá ayé fórílẹ̀-èdè bàbá ńlá bàbá rẹ̀ Argentina. Ó ti kéde ìfẹ̀yìntì ẹ̀ lánàá. Èyítà ló tó nínú orílẹ̀-èdè Argentina káwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó kù náà kán máa padà ló dá lábọ̀. Ó tún ṣe wà sí nìyẹn. Bẹ́yìn ò bá fi bọ́ọ̀lù lẹ̀ bọ́ọ̀lù ó fìyàn lẹ̀. A jẹ́ pé Lionel Messi ó lè tó ń ṣe tó fórílẹ̀-èdè bàbá ńlá bàbá Argentina. Bí nǹkan tún ṣe jẹ́ nìyẹn, a tún gbé yín débẹ̀. Ẹ tún jẹ́ kú o mẹ́. Ìyẹn tún lọ bí àwọn gédéńgbé nìyẹn. Agbárin bóní ń balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Wọ́n ti jẹ́ ká mọ̀ o. Àwọn The Tigress, àwọn agbábọ́ọ̀lù fọwọ́júbọ́ọ̀lù sínú ajáde apẹ̀rẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà lóbìnrin. Wọ́n ní ìmúrasílẹ̀ ti dé o, ìmúrasílẹ̀ ti dé. Bẹ́ẹ̀ bá sì gbàgbé. Ọjọ́ Jímọ̀, òun ni wọ́n bẹ̀rẹ̀ ìfigagbága wọn nínú ìdíje ti FIBA World Cup. Eléyìí tí ó wáyé lórílẹ̀-èdè Germany. Bí ìyẹn tún ṣe jẹ́ nìyẹn, a tún gbé wa débẹ̀ tán fáínálì. Bọ́mí dáadáa ọtúbọ lálẹ́ fàlànà gbogbo ló Up Gunners. Adéwálé Màsá gbogbo ló àjọẹ. Àwọn Gunners nìyẹn kò ní bàjẹ́. Wọ́n ló bàjẹ́ tì. Ẹ tún jẹ́ kó ń bẹ̀. Òní gangan lójú ọjà máa ti gbẹ́ngbẹ́ng kì í ṣèròyìn mọ́. Tó bá di alé òní, ojú ọjà ó ti o. Ẹ jẹ́ ń sáré fún wa ní gbogbo bí nǹkan ó ti ṣe lọ pàápàá jùlọ. Nínú kò gbé agbábọ́ọ̀lù Chelsea, ẹ̀yin Chelsea tó sìn adára bí ọ̀yọ́. Pẹ̀lú ìròyìn tó ń kàn mí kú báyìí, òun àti Mikhailo Mudryk, agbábọ́ọ̀lù yín tó ṣe pọ́lọ́nṣẹ́ rà padà ó ṣe dé padà ni. Lẹ́yìn ìgbà tí wọ́n fòfin dè tán. Àwọn méjèèjì ó balẹ̀ bàgẹ̀ sínú kan Tottenham Hotspur bí ò bá yẹ o. Ṣé rí aṣọ́lé yín ẹlẹ́kẹta? Òun ni number one tẹ́lẹ̀ ṣùgbọ́n ti di third goal keeper báyìí. Ìyẹn Roberto Sanchez. Àdéhùn Ọlọ́run ló mú wa lọ́fẹ̀ẹ́ àti ń retí ẹ̀ unknown deal. Òun gangan ni ò bá lọ sínú kọ́ ti Como.
orílẹ̀-èdè Ìtàló. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta lónìí, ẹ máa rẹtí wọn wọ́n kọnu pẹ̀gbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Tó sin Adara bí Ọ̀yọ́ àti Tani àti Mukailo Mudrik. Wọ́n lọ sínú kọ Tottenham Hotspur bí ò bá yẹ. Roberto Sanchez ó mọ lọ sínú kọ Como lórílẹ̀-èdè Ìtàló. Gẹ́gẹ́ bó ṣe wà nìyẹn, lónìí Tani ń bá lọ, Roberto Sanchez ń bá lọ. Àsọlé Chelsea nìyẹn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ẹ ti gbé. Ẹ ti gbé Martinez, àsọlé tó dúró gbangba gidigba fáwọn Chelsea lọ́wọ́ tá a wà yìí. Kò ní bàjẹ́ kò dẹ̀ ní ebéwudé. Òun gangan làwọn Chelsea ń san gbòòrò ayé. Ẹ jẹ́ ń jó eléyìí pọn kí n tó máa fi yẹsẹ̀ lọ láàárọ̀ tò ní. Wọ́n ti rọ ikọ̀ Under 20 orílẹ̀-èdè wa Nàìjíríà lóbìnrin o. Àwọn Falconet nìyẹn. Ẹ mọ́ sí gbàgbé pé oṣù tá a wà yìí ní ìdíje tàwọn náà. Ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé tiwọn náà yóò láǹfààní àti gbìnàyà. Wọ́n níbẹ̀ ti ṣe ń ṣe dáadáa yìí, ẹ má tẹ̀tí o. Ẹ má tẹ̀tí. Ẹ jẹ́ kí àṣìyẹ orílẹ̀-èdè wa Nàìjíríà kó túbọ̀ máa fẹlẹ́lẹ́ ni. Ẹ má gbàgbé. Tó bá ti di ọjọ́ karùn-ún oṣù tá a mú lónìí sí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù bákan náà, òun ni ìdíje ife ẹ̀yẹ àgbáńláyé Under 20 obìnrin ó gbìnàyà. Gẹ́gẹ́ bó tún ṣe wà sí nìyẹn, ẹ fọkàn balẹ̀, wọn làwọn ò ṣe dáadáa. Ìyẹn tún lọ bẹ́ẹ̀, àtúnfi gúnbì kan náà, ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ rẹ̀. Ọ̀dọ́ Tani, ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ akọ́nimọ̀gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona. Ó ní yóò le koko gun bí eyín afọ́gun o. Ẹ sì mọ̀ pé yín tí ó bá fọ́ igun màálù, ó nílò láti le koko dáadáa. Yóò le koko fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ní sáà tá a wà yìí. Ẹ bá worí ọwọ́ tí ikọ̀ ti Real Madrid náà wà. Abẹ́ ṣàkóso Jose Mourinho, olórí ọwọ́ tó ga aya Tani. Orí ẹ ń bẹ́ odúró rẹ Adégbòye Gala ni ọ̀rẹ́ mi dáadáa Alá Madrid. Ó ní kò sí wàhálà. Real Madrid Barcelona ní sáà tá a wà yìí. Yóò le koko bí eyín afọ́gun láti mẹ́ni tí ó gba líìgì ni lórílẹ̀-èdè ti Spain. Ẹ wo! Ẹ tó jẹ́ akọ́nimọ̀gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners ìyẹn Mikel Arteta. Ó ní sẹ́ rí ìfẹsẹ̀wọnsẹ̀ tá a gbá lálẹ́ àná. Ojoye wípé ìdíje ti English Premier League ní sáà tá a wà yìí. Kò ṣeré o, kò ṣeré bó ti wulẹ̀ kó mọ. Mo sì nígbàgbọ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners wọn ó ṣe dáadáa. Ẹ jẹ́ máa fi yẹsẹ̀ lọ láàárọ̀ tòní ṣùgbọ́n kí n tó lọ. Ẹ jẹ́ máa kì í. Ìyá àwa boys kò ní gangan lọ́jọ́ bí ẹ̀. Mrs. Peace sóbọ̀ wálé. Rẹ́gísírà wa níléèwé Dabos Polytechnic nílùú Domina sí nípínlẹ̀ Ọ̀sun nìyẹn. Ìyá àwa boys nìyẹn, ìyá ẹ pẹ́ láyé o. Aya Professor Dayo sóbọ̀ wálé nìyẹn. Ìyá àwa boys ẹ pẹ́ láyé, ẹ pọ̀ láàrọ̀. Ọlọ́run wàá wọnú oṣù tuntun tó ṣe pẹ́ ń sọjọ́ bí lónìí. Gbogbo ń tẹ́ ẹ ti kójọ ní ti dáadáa, Ọlọ́run ní túká mọ́ yín lọ́wọ́ o. Àmì àti àmì wọ́rà fana mankana àlẹyà. Ìyá àfin Mrs. Peace sóbọ̀ wálé. Ẹ mọ̀ ga sí nínú ọlá ni. Ẹ ò ní rẹ̀yìn láìfà àbàdàmọ́lá. Ó sọ yìí mo dúró Fọlájì Oyetayo. Ẹ já jọ fomi lò bẹ́ẹ̀. Bí n bá ti dìde kú òun bí Ọlásùnkànmí Olújọbọ gbà lẹ́nu mi yóò tún sọ dorin.

0: tun yọ.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin nítobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa t-shirt, Jinsan chino, Pantan joggers, wrist watches, Awoka, Senator dresses, resource control ní yíṣu. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí.
2: My God!
1: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory.
2: Àwọn officers boot.
1: Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sìn dọ́sìn. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080 3452 0455. Ní yíṣu.

0: ṣe yẹn ti bọ́ sí o.
1: Káàárín ọmọ dáadáa.
0: Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wa ọ̀hẹ́ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
1: Iye náà dáa àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
0: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ mi.
2: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwòpọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀mí ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: 02094613333.
2: Access Pensions.
4: Ẹ̀kọ́ ṣe kókó, ìmọ̀ ṣe pàtàkì. Ẹni tí ò bá fẹ́ dẹni ẹ̀kọ́ láwùjọ kò gbọdọ̀ fowó ẹ̀kọ́ ra ẹ̀kọ́.
5: Ọmọ mi ló ń wẹ̀rẹ̀ tí a dára.
4: Gbogbo òbí àti alágbàtọ́ tó ń wá ọjọ́ ọ̀la rere fún àwọn ọmọ wọn, ẹ tara ṣàṣà máa mú ọmọ yín bọ̀ wá sí iléèwé Aunty Comfort International School. Kọ́mọ yín mọ́kọ́ mọ́ka dáganjíá dádúró gbangba gidigba láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ láwùjọ, pẹ̀lú àwọn olùkọ́ tó rí wọn pé tí wọn yóò sì máa kọ́ àwọn ọmọ yín pẹ̀lú ìmọ̀ tó péye àti ìbẹ̀rù Ọlọ́run. Àyíká iléèwé wa dùn wò bẹ́ẹ̀ la tún ní ọkọ̀ iléèwé ìyẹn school bus tí yóò máa kọ́ àwọn ọmọ yín padà lọ sí ilé. Owó iléèwé wa ò fani lápòyà, bẹ́ẹ̀ ló rọrùn láti san. Ètò ìgbaniwọlé fún sáà ìkẹ́kọ̀ọ́ tuntun mìíràn ló ti gbéra sọ báyìí sí àwọn kíláàsì bíi Baby's Care, Kindergarten, Nursery 1 and 2, Primary 1 to 5, GSS 1 to 3, tó fi mọ SS 1 to 3. Ṣebí boko ò bá jìnà ilá kì í kó. Aunty Comfort International School fìkàlẹ̀ sí Iriakari 2 off Oríta Ọ̀bẹ̀lẹ́, Àkúrẹ́, Ondo State. Ẹ̀lú ẹ̀lú wa ni 0703-298-9757. Aunty Comfort International School, iléèwé jura wọn lọ, mo gbà bẹ́ẹ̀.
6: Oh yes, kóbà tún ti tún.
7: Fún àlágbá yamuyamu ètò automatic miracle hour.
6: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
7: Tó kalẹ̀ sí Àdófùre Ìdànrè Road Àkúrẹ́.
6: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
7: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀.
6: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
7: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́.
6: Ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
7: Oh my God!
6: Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé.
7: Àwọn bíi bipolar disorder,
6: obsessive compulsive disorder,
7: àbí schizophrenia psychotic disorder.
6: Àdúrà gidimọ̀ làwọn ìṣòro wọ̀nyìí ń fẹ́.
7: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
6: From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà.
7: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
6: Bàbá Prophet Samson Olúwabódédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀.
7: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀.
6: Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
7: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
6: Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: By PayPro, Evergreen Stationery Warehouse, Don Tada for number 144, Obadeshida Road, Akure, Abinobiso, Nasu!
12: Evergreen Stationery Warehouse,
11: Evergreen! Oya now, for your A4 papers, all sizes of big notes, hard covers for students and pupils then. Evergreen, now gapatapata for supply of stationery materials, drawing materials, calculators, Bibles, whiteboard, all schools, all companies, all churches, ministries, bookshop, computer center. No distress yourself, go Lagos again, for the supply of any paper and written materials for larger and largest quantity. Evergreen get them. My brother, this one no be competition. Evergreen na super warehouse for diaries, pencils, pen, laminating materials, teaching materials. Their home price is cheaper than Lagos price. Oh, then they sell for bundle, dozen, trailer, long truck a day to the help you deliver your load anywhere. Evergreen new giant warehouse. Don't stand up for number 144. Opposite Stadium Junction, Obadeshida Road, Akure. Telephone 08165316655 or 08038554422. Best quality for lowest price.
13: APC Progress.

0: tán
1: ìgbìmọ̀ yìí yóò máa jókòó
0: nínú hall Cinema African Church
1: ẹ̀kan
0: gbogbo ẹ̀yin tẹ̀ ti kọ́lé
1: ẹ̀yin tẹ̀ ń dáko
0: àtẹ̀yin tẹ̀ ti ṣèkọ̀kọ́ sórí ilẹ̀ náà
1: lọ̀rọ̀ yìí kan
0: ẹni bá wa kọ̀ tí ọ̀gbìn sí ìkéde yìí ní ẹ̀kọ́ ilé
1: yóò pàdánù ilẹ̀ náà
0: fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 08169605599
2: ku dede woyo eyin temi nilo akure emi femi alagbo lo nba yin soro o ti office mi wa ni solo junction ni egbe democracy park number mi re 07065326843 ton ba ri wo obirin to ti wa ni de oko latojo pipe ti wo re ni pe ro nise wo ma bo ni de ise femi alagbo

0: Ọlọ́dún
1: Káyọ̀dé.
0: Àwọn Sẹ́nẹ̀tì ní ilé ẹ̀kọ́ Fáfitì Prince Abubakar Audu tó wà ní Àyígbá nípínlẹ̀ Kogi iná ti buwọ́lu lílé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà dànù ní ilé ẹ̀kọ́ ọ̀hún lórí ẹ̀sùn jíjíwèé wò lásìkò ìgbà tí wọ́n ṣe ìdánwò léyìí tí wọ́n rí wípé wọ́n jẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún nípa kíkọ ìdánwò wọn ní ilégbèé tó jẹ́ ti olùkọ́ni kan nílé ẹ̀kọ́ Fáfitì ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ àwọn sẹ́nẹ̀tì ọ̀hún ni wọ́n buwọ́lu wípé kí akẹ́kọ̀ọ́ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ kí wọ́n fi iléèwé náà sílẹ̀ látàrí fífìdírẹmi léyìí tí wọ́n fìdírẹmi tí wọn ò sì ta kútú àti bó ṣe jẹ́ pé wọ́n kùnà láti ṣe àkọsílẹ̀ fún odidi sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé ẹ̀kọ́ ọ̀hún lórí àwọn iṣẹ́ tí wọ́n ṣe. Ìgbésẹ̀ yìí ó wà lára àwọn bí ilé ẹ̀kọ́ ọ̀hún bí wọ́n ṣe ń pa gbogbo ète àti èròpọ̀ láti rí dájú pé gbogbo nǹkan ló kún mọ́ bí ìdodo ẹ̀fọn nínú ìpàdé léyìí tí ó jẹ́ èyí tí àwọn sẹ́nẹ̀tọ̀ máa ń ṣe ní ilé ẹ̀kọ́ Fáfitì tó jẹ́ ìkẹtàdínní àádọ́sán irú rẹ̀ tó wáyé ní ọjọ́rùú ọjọ́ kẹrìndínní ọgbọ̀n oṣù kẹjọ ọdún tí a wà nù rẹ̀ yìí ní gbọ̀ngàn láti ilé ẹ̀kọ́ Fáfitì ọ̀hún. Èyí nákàn kẹ̀kẹ́ lẹ́yìn ìpàdé ọ̀hún nínú àtẹ̀jáde ilé ìtàn fisa lánàá ọjọ́ ajé láti ọwọ́ agbẹnusọ ilé ẹ̀kọ́ Fáfitì náà Uredu Umale. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe sọ, wọ́n

0: aláṣẹ àtàpàṣẹ ilé ẹ̀kọ́ fáfitì ọ̀nà gbé ìgbésẹ̀ lórí ọjọ́ kìíní oṣù kejì ọdún tí a wà yìí látàrí ìròyìn tó gíríkì nípa ilé ìtọ́gbọ́ nípa olùkọ́ni kan tí wọ́n sọ pé ó kó àwọn akẹ́kọ̀ọ́ kan lọ sí ilé rẹ̀ ní ilé àdágbé rẹ̀ tí wọ́n sì lọ kọ ètò ìdánwò ń bẹ́ẹ̀. ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: lórí báwọn kan bí wọ́n ṣàṣe ń gbógun sáré wípé ṣé ẹ rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹ́ ẹ rí ni ó yẹ kí wọ́n fi gbogbo bí ìgbésí ayé rẹ̀ ìwé tó kà àti gbogbo ilé tó ti wá kí wọ́n fi léde o kí gbogbo ayé kí wọ́n lè rí ṣùgbọ́n ní báyìí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ abẹ́síkáwọ́ sí ààrẹ ilẹ̀ yìí ìyẹn Reni Omokri ló mọ̀ ti ṣègbè lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo tí wọ́n ń tako ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó ń sọ̀rọ̀ Omokri jẹ́ kó di mímọ̀ ó ní lóòótọ́ àti lódodo ló ṣeé ṣe kó jẹ́ pé kí orúkọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó wà nínú ìwé àkọọ́lẹ̀ èyí tí àwọn tí wọ́n tanná wádìí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí wọ́n fi orúkọ rẹ̀ léde ó ní ṣùgbọ́n òun fẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé lóòótọ́ àti lódodo bó ṣe lè wù ú kó rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í ṣe ọ̀daràn àti pé kò ní ìwà ọ̀daràn kankan lọ́wọ́ o ó ní ẹnikẹ́ni ni wọ́n lè fi orúkọ rẹ̀ sí inú ìwé náà kó jẹ́ pé bóyá ó ṣe dáadáa ni tàbí pé bóyá ó ní ìwà kan tó jẹ́ ti mọ̀gòmọ́gó tàbí ìwà ọ̀daràn lọ́wọ́ ó ní sẹ́ẹ̀rí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tórúkọ rẹ̀ wà bẹ́ẹ̀ ni ó ní ìbáṣe lẹ́yìn òdi ni ìbáṣe ní abẹ́ ilé ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí ìwà ọ̀daràn kankan ní ọwọ́ rẹ̀ o nítorí náà ó ṣeé ṣe kó jẹ́ pé kí gbogbo àwọn tí wọ́n ṣe ìwádìí náà kí wọ́n rí i pé lóòótọ́ ni orúkọ rẹ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n bá máa wá lọ tí wọ́n bá máa wá bọ̀ wọ́n ó rí i pé orúkọ rere ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àti pé kì í ṣe pé bóyá ìwà ọ̀daràn tó wà lọ́wọ́ rẹ̀ ló jẹ́ kí orúkọ rẹ̀ kó wà nínú ìwé ọ̀hún. ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Gẹ́gẹ́ bẹ̀ ti ṣe ní ọdọọdún.
3: Torí fọ igi.
2: Ọdọọdún ẹ rúrúgbó yìí o.
3: Dẹ̀dẹ̀ ìráwùsá.
2: Ọdẹ ìmàlè ìjọba mọ̀rọ̀ ọmọbìnrin ó yà tẹ.
3: Díẹ̀ yìí o díẹ̀ mi olóyè tọ́pẹ́ ìjìnígà.
2: Àyàdì ti ìlú ọ̀rẹ́.
3: Tó fi ń kéde.
2: Ọdún Ògún Festival 2026 ti ìlú ọ̀rẹ́.
3: 2026 Ògún Festival in Ọ̀rẹ́ Kingdom.
2: O máa wáyé yìí o ní ọjọ́ karùn-ún àti ọjọ́ kẹfà oṣù
3: awakọ̀ alálùpùpù
2: àgbẹ̀ aroko bọ́dúndé
3: gbogbo wa tá ń lo irinfi ṣe iṣẹ́ òòjọ́ wa
2: gbogbo wa là ń ṣàmúlò irinṣẹ́ ògùn
3: òsì yìí kojú ìjà sí gbogbo wa láti àwọn alálẹ̀
2: àkàgbọ́ ọba iye
3: torí lẹ́tà lẹ́jọ́ tọmọ dẹ́tà gbàtọ́kọ ẹnóbì yẹn
2: ẹ̀ẹ́mẹ bọ̀gún lẹ́jà ó máa ṣe irọ́
3: àmọ̀dábọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé ilẹ̀ wa o
2: kásàkú ọ̀ ní pẹ̀lẹ́kùtù
3: ìlú ọ̀rẹ́ tó ti ń tùbàtúṣẹ́
2: yóò máa tẹ̀síwájú o
3: bá a ṣe ń ṣe tọdún yìí
2: tọdún tó ń bọ̀ yóò ṣùjú ẹ̀mí gbogbo wa o
3: olórí ẹbí akitimẹyin royal family
2: chief tọpẹ ìjìnígà
3: di àyàjọ ọ̀fẹ̀rẹ̀ kingdom
2: and ọlọ́rẹ̀ in council
3: àwọn ló ní akéde o.
4: Ọmọ àti ìdé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part. Part and part tún ti dé pẹ̀lú sólà. Bí náà electric wá tàbí ò wá. Bí generator àti epo wọn tàbí ò wọ́n. Ìyẹn ò kàn yín mọ́. No shaking. Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier. Pẹ̀lú 201,999 naira. Ẹ wá ra sólà tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni o ní 310,999 tún bẹ́ẹ̀. Tó máa dá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose.
3: Ewu wo
4: promo ń lọ lọ́wọ́ báyìí o.
3: With just 53,999.
4: Fóònù ní 2 cameras.
3: Ṣùgbọ́n just 32,999 naira.
4: Fóònù ní kámẹ́rà kan.
3: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
4: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
3: àti Weber Bank ló bá Adéṣidà Road Àkúrẹ́.
4: Telephone 070-6642-3064.
5: Oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
4: Room Revolution Youth Forum. Ìlú Mànìká lọ káwọn leaders wa wọ̀nyí o.
3: Ìyẹn àwọn tó dúró gbọ́nrin bí ògbójú ọdẹ inú ògbó elégbèje.
4: Tó di òpó orílẹ̀-èdè àti tìpínlẹ̀ mú tí ò jẹ́ kó yẹ̀gẹ̀rẹ̀.
3: Kákókó kí bàbá wa.
4: Òpó ńlá ara Báribé àpáta pààrà ọmọ lódòdè àpáta gàǹgà tó para ìlàjùbà.
3: President Bola Ahmed Tinubu.
4: Kákí ọ̀nàrẹ́bù Lọ́kì Orími ṣàyẹ̀ dàtí wa.
3: The Executive Governor of Ondo State.
4: Kájẹ̀ kí ọ̀nàrẹ́bù Bùmí Túnjí Òjó àtàwọn ministers tó wá láti Ondo State.
3: Lẹ́yìn náà, Sínátọ̀ Jídé Ipinsagba
6: fun ti Ondo North Senatorial District
3: Honorable Gboyega Adefarati
6: for House of Rep Akoko Southeast and Southwest
3: ati Honorable Raymond Oluwatoye Daudu
6: for Ondo State House of Assembly Akoko Southwest Constituency 1
3: awon Broom Revolution Youth Forum ni ka ma gbagbe o
6: wipe agbajo wodi won pe losuba
3: ka tupo ma support awon leaders wa wonyi
6: e ma ja se bi omo inu ewu sati ori inu ara won
3: let's come together and work together
6: kile yo le ma tupo tesiwaju
3: God bless Akoko Southwest Constituency 1
6: God bless Akoko in general
3: God bless Ondo State
6: and God bless Nigeria
3: Broom Revolution Youth Forum

Rẹ̀lẹ́ kọlọ́dún ti wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún ní sí Esikenala gárájì ọlọ́dẹ. Àkókò tọdún èyí ti tó. Àkòrí ẹ̀rí ní orúkọ Jésù. Gbogbo ènìyàn láìsí tìjọ ẹ̀sìn tàbí ẹ̀yà kan ṣe. Ìwọ wá orúkọ yìí máa ṣiṣẹ́ ìgbàlà ìwòsàn àti ìbùkó fún ọ. Odidi ọjọ́ mẹ́sàn-án yìí lọ́lọ́run yóò fi máa lo ìránṣẹ́ rẹ̀ wò ní Ezekiah Olúgbóyè Ọládẹ́jì. Ajíhìnrere àgbàjọ apọ́sítẹ̀lì ti Kristi ilẹ̀ yí àtòkè òkun. Bẹ́ẹ̀ ni àǹfààní kánsẹ́lì à ń wà fún àwọn tó bá fẹ́ rí wò ní fún ìmọ̀ràn nípa tẹ̀mí. Òwúrọ̀ ọ̀sán àti ìṣọ́ọ̀rù ni lójoojúmọ́ ní sí Esikenaland kìlómítà 2 omi funfun road gárájì ọlọ́dẹ via ilé ìfẹ́ ńpínlẹ̀ Ọ̀ṣun. Tí a jọ pàdé níbẹ̀, ìtúsílẹ̀ kí ó sì jẹ́ tìrẹ.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Anambra ló ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn aṣekúpani. Léyìí tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ń yìnbọn pa gbajúgbajà adẹ́rìnpọ̀ ṣónú kan Isaac Nwosu. Léyìí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Asia Nwosu àti ẹnìkan tí wọn ò tí morúkọ rẹ̀ ní ọka ní tó jẹ́ olúlo ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn tí oníròyìn gbájọ ni wípé àwọn méjì ọ̀hún ni wọ́n ṣekú pa ní oríkun ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìlú náà ní alẹ́ ọjọ́ Àìkú ọ̀sẹ̀ yìí láti ọwọ́ àwọn agbébọn kan tí wọn ò tí mọ̀rọ̀ ẹyẹ tó ṣùwọ́n gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣíṣe àlàyé. Owó sùn ni wọ́n sọ pé wọ́n gbẹ̀mí rẹ̀ ní pópónà àdúgbò SM Òkéke ní Àmáìkúọ ní ọ̀ká ọ̀hún nígbàtí ẹnìkejì tí wọ́n yìnbọn pa ní pópónà Capital City ní Àmẹ́yí ní ọ̀ká ọ̀hún tó jẹ́ olúlu ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe gbé wípé ohun tí ó ṣe okùnfà bí wọ́n ṣe láwọn méjèèjì lọ́rùn ọ̀sẹ̀ gangan ẹni kò tí ì yé ẹnikẹ́ni o títí di àná ọjọ́ ajé nígbàtí wọ́n kóró yìí jọ bó lẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ló ti dá inú fu àjàfú sílẹ̀ sí gbogbo àwọn agbègbè náà nígbàtí gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún sá kíjokíjo tí wọ́n sì ń sá àsálà fún ẹ̀mí wọn látàrí ìró ìbọn tó dólákọlákọ. Bó lẹ̀ jẹ́ pé àwọn oṣojúmi kúrò àti àwọn olùgbé agbègbè ọ̀hún ni wọ́n fúnra ọ̀ tán sì ń wòye pé àfàìmọ̀ kó má jẹ́ pé àkọlù ọ̀hún yóò farakọ ti làásìgbò àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nígbàtí oṣojúmi kúrò kan léyìí tí ó súnmọ́ bí ìṣẹ̀lẹ̀ náà ló sọ pé wọ́n ṣekú pa Nwosu ọ̀hún láti ọwọ́ àwọn agbébọn kan ni ó ní wọ́n tó bíi mẹ́ta níye o. Bẹ́ẹ̀ ni wọ́n tọpasẹ̀ adẹ́rìnpọ̀ṣónú ọ̀hún dé ilé rẹ̀ kó tó di pé wọ́n dábò ẹ̀ lójú ọ̀nà pẹ̀lú ọkọ̀ léètán sì ṣínà ìbọn bò ó. Ẹ wò ó tẹ bá fẹ́ kàyé kù ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, Vangard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: Ẹ tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra tó sì tún jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ nínú ètò ìdìbò yìí tó máa wáyé ní ọdún 2027 yìí ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi. Lọ́mọ̀ ti sọ oníṣẹ́ rí gbogbo àwọn tí wọ́n ṣègbè lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí pé bóyá kí wọ́n fi orúkọ rẹ̀ léde kó wá jẹ́jọ́ lórí gbogbo bí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ bí ó ṣe lọ wípé kì í ṣe nǹkan tó dáa ni wọ́n ṣe òun nítorí pé tá a bá sọ pé bóyá èèyàn jẹ́ olórí ó yẹ kó lè nà gbangba gbangba sí etí gbogbo àwọn èèyàn àti sí ojúbọ gbogbo àwọn èèyàn láti ri pé lóòótọ́ àti lódodo ní ẹ̀sùn tí wọ́n fi kan òun ni ò rí bẹ́ẹ̀ o. Oní kí ló dé tó fi jẹ́ pé ẹ̀rù ń ba rẹ̀ láti sọ fún gbogbo àwọn èèyàn ibi gan tí ó ti bẹ̀rẹ̀ ibi tó bá dé àti ibi tó sì ń lọ. Oní kí ni ó fi ń ṣe èèyàn oníṣẹ̀bí tó bá ti lè sọ ó tọ́nà nìyẹn ìbá jẹ̀bi ìbá má jẹ̀bi. Oní tó bá ti jẹ́ pé bóyá ó jẹ̀bi nínú gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun kò sí nǹkan tó fi ń ṣe èèyàn ṣèbí kó ti yá bẹ̀bẹ̀ ni. Oní tó bá sì ti bẹ̀bẹ̀ oní irú ẹni bẹ́ẹ̀ tó bá ti mẹjọ rẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ oní nítorí náà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá ti sọ̀rọ̀ tán tó bá sì rí pé lóòótọ́ àti lódodo ni gbogbo nǹkan tó ń sọ nìyí lórí bẹ́ẹ̀ táwọn èèyàn náà tí wọ́n sì rí pé lóòótọ́ ni orí bẹ́ẹ̀ oní tó bá sì ti tọrọ àforíjì ó tàn kò sí nǹkan tó fi ń ṣe yẹn ṣe ni pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yọ bọ́ǹbọ́ síta o kó wá sọ tẹnu rẹ̀ nítorí kò sí èèyàn kankan tó kọjá àṣìṣe tá bá sì ti rí pé èèyàn ṣe àṣìṣe tán àtúnṣe láti pé kó lè tún àṣìṣe náà ṣe òun ló kù o nítorí náà ń ṣe ni pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yọ bọ́ǹbọ́ síta kó wá tọrọ àforíjì káwọn èèyàn tí wọ́n sì foríjì í. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Signal Sun Nigeria Limited tún gbèdé o. Promo èyí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. N15,000 péré ni DSTV báyìí. Àtagbada àti dìkódà tẹ́lẹ̀mbì pápọ̀pápọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. N15,000 náà sì ní GoTV pẹ̀lú dìkódà tẹ́ntẹ́nà rẹ̀ pápọ̀pápọ̀. Kí ló tún kù? Tẹ̀gbádùn àwọn ìkànnì àrímà lè lọ. Àwò padà sẹ́yìn tó kórì DSTV àti GoTV dẹ́mú. N15,000 péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn lè ṣe Signal Sun Nigeria Limited tó bá súnmọ́ ọ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Kò tọwọ́ fàyíbọnu wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Àjílósùn Àdó Èkìtì number 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Adjacent House Òkè Ògùn Àwọ̀ tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrí Àkókò Fàlàyé 0810-104-2804 GoTV àti DSTV ti gbọ̀pọ̀ N15,000 péré ni.
3: Ká bọ́ ní re jó, ká bọ́ ní re yọ̀, ká bọ́ ní re kùlù bọ́ọ̀dì. Ọbẹ̀ ni bá gbọ́. bonje fegbe to gba wo bo to pegede to fi gboro jo ka ta ba gbori ifuko poju
4: rede ni yi
3: ti ka besi
4: awon lo aye ajiwa juwa ile
3: is imperial majesty
4: aba victor lasin de aditona jp
3: oda gbara kaja to
4: lowo fo gbagilan
3: prescribe authority
4: and promote ruler for gbagilan
3: ki omo wo pataki ni
4: baju gbajo oloselu to kari aye ni
3: honorable relu taibat yemi olon to ba
4: ori re
3: bi won se yan won gege bi commissioner
4: for special duty
3: ni ipinle yi
4: abe gomina wa
3: his excellency
4: dr lucky orimison ayedati wa
3: the executive governor of ondo state
4: e se pupo
3: eyi wuwa lori jojo
4: nitori pe pataki atori re nla nla ni eleyi je fun ani ilo gbagbe ati akoko nla papo
3: bako na la tun dupe pataki
4: lawa gomina wa ni ipinle yi
3: dr lucky orimison ayedati wa
4: o diro
3: yan to yan mo wa gege bi commissioner
4: ni mudumudu ijoba awara wa ko le te wa lowo ni ilo gbagbe ati agbegbe re
3: eyi to pe o jope lo
4: asi mo lore
3: je
4: loruko kabesi owo ati lo gbagbe awon lo ni kinkede
5: Toy yi la fin ki gbugbo awon eyan wo tan wa lori ijuku koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni
6: e to igbeyawo laye
7: ejowo eduro na jare
8: ah ki lo sele
7: ki won to so wapo nje o ranti pe o sele ri television fun mi fridge nkan ero ofoso ki nse le wa ma fowo ofoso nle en 2026
5: eh ni tuto
7: ka ta so pe o ti ran won abi
5: tan lo ti so pe mo bodo ra gbugbo awon kan ile kan so ni bi ti cdk e wa
8: emo lo tun je cdk bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ofoso ati be be lo
7: ka kuku wa gba pe gbugbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
5: ah lati osu to koja ni mo ti ra won
7: o lu se agutan e so wapo
5: pẹ̀lú cdk o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download cdk lórí play store àti apple store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ̀ 0707-484-3351.
0: Gbadun
1: Ayọ̀dé
0: iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn àti àjọ léyìí tí ó ń dáàbòbò oríkòtọ́ ti tó ayé ọmọ ẹni ṣe iná fikele òfin gbé arábìnrin kan ìyábọ̀ Ṣúwùmí lórí ẹ̀sùn tó ń gbìyànjú àti ṣe fàyàwọ́ egbòogi olóró igbó wọ oríkòtọ́ ti táyé ọmọ ẹni ṣe léyìí tó wà ní Ìbàrà nílùú Abẹ́òkúta tó yẹ lúlú ìpínlẹ̀ Ògùn léyìí tí ó sì fẹ́ lọ gbé fún ọmọ rẹ̀ ọkùnrin dáre Ṣúwùmí lẹni tí wọ́n sọ wípé wọ́n ti dá ẹjọ́ ikú fún tó wà ní àkàtà ọgbà ẹ̀wọ̀n ọ̀hún agbẹnusọ àjọ tí ń dáàbòbò oríkò tí ó ń tu ayé ọmọ ènìyàn ṣe náà ní ìpínlẹ̀ Ògùn Ọláyinka Odùkọ̀yà ló kan rẹ̀ kẹ́kẹ́ náà àtẹ̀jáde tó tari síta lánàá ọjọ́ ajé Odùkọ̀yà sọ wípé Ṣúwùmí àwọn ni wọ́n mú o ní nǹkan aago méjì ku ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n ní ọjọ́ ẹtì ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tí a wà nù rẹ̀ yìí lásìkò ìgbà tí wọ́n ṣe àyẹ̀wò fínífíní fún gbogbo àwọn tó wà ní ẹnu ìloro ti ọgbà ẹ̀wọ̀n náà ó wá tẹ̀síwájú pé lúbúlúbú ọ̀hún tí wọ́n fura sí pé kólọ́ọ̀sì ni eléyìí tí ó jẹ́ egbòogi olóró tí múni gan páálí tí ó sì máa múni ṣe bí ìgbà tí wọ́n fa ọwọ́ aago rẹ̀ sẹ́yìn tí wọ́n de kádàrá rẹ̀ mọ́gi ni wọ́n ṣe lọ́jọ́ sínú ọ̀rá kan léyìí tó jẹ́ ti gbajúgbajà lúbúlúbú àpòmú kan tí wọ́n máa ń tà ṣùgbọ́n tí ó jẹ́ pé ṣe ló fẹ́ lọ gbé fún ẹni náà tí wọ́n da ẹjọ́ ikú fún tó wà lákàtà wọn ní ọgbà ẹ̀wọ̀n náà ó wá ṣe àlàyé onínìkan aago méjì ọ̀sán ó ku ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n ní ọjọ́ ẹtì ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tí a wà yìí ni wọ́n ṣe àyẹ̀wò fínífíní fún àwọn èèyàn ní pàápàá jùlọ lẹ́nu ìloro tó jẹ́ gbòógì ibi tí wọ́n ń gbà wọlé kó tó di pé wọ́n fura sí lúbúlúbú kan léyìí tó dàbí àpòmútọ́ nígbàgbọ́ pé ó jẹ́ egbòogi olóró amúnigan páálí tó sì máa múni ṣe dọ̀ tí wọ́n ń pè ní kólọ́ọ̀sì náà tí wọ́n ṣe lọ́jọ́ sínú ọ̀rá léyìí tó jẹ́ ti lúbúlúbú àpòmú kan tí wọ́n máa ń tà lọ́jà àfúrásì ọ̀hún ni ó ń gbìyànjú àti lọ́gbé egbòogi olóró náà fún ọmọ rẹ̀ tó wà lákàtà àwọn ènìyàn dáre Ṣúwùmí léyìí tí wọ́n sọ wípé wọ́n ti dá ẹjọ́ ikú fún tó ìjẹ́ pé ṣe ló ń retí ikú ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà ẹ lọ kàyúkù ìwé ìròyìn punch daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí ní kẹ́ni wọ́n sí.
1: Káyọ̀dé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n mọ̀ kóra wọn jọ lánàá tí wọ́n sọ pé àwọn fẹ́ wo ọ̀nà àgbà láti pé kí wọ́n lè yẹ àga mọ́ ìdí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027 lára àwọn tó yẹ kó wà níbi ìpàdé ọ̀hún tí wọ́n sí ń bẹ̀ òun náà ni ẹni tí í ṣe ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn Atiku Abubakar bákan náà ẹni tí í ṣe ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi òun náà ò mọ̀ síbẹ̀ bákan náà ni ẹni tí í ṣe ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APM tó sì tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ Ṣèyí Mákindé òun náà ò mọ̀ síbẹ̀ àwọn mẹ́fà tó jẹ́ pé wọ́n jẹ́ gbòógì nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni ó jẹ́ pé àwọn kan wà o àwọn kan ò wá lára àwọn tó jẹ́ pé wọ́n wá síbi ìpàdé yìí tí wọ́n ṣe náà ni a ti rí ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP ìyẹn ọmọọba Adéwọlé Adébáyọ̀ bákan náà ni Donald Duke tó wá láti inú ẹgbẹ́ òṣèlú People's Redemption Party PRP ni ló wà níbẹ̀ bákan náà ẹni tó jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ni ó ran igbákejì rẹ̀ ni ló ran wá òyìn Lawal Musa Daura ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí ni wọ́n wà níbẹ̀ bákan náà ni ìgbìmọ̀ amúṣẹ́ṣe àwọn ẹgbẹ́ òṣèlú alátakò náà wọ́n kúkú wà níbẹ̀ àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn ìgbìmọ̀ àgbààgbà májẹ̀ ó bàjẹ́ nínú àwọn ẹgbẹ́ òṣèlú èyí tó jẹ́ pé wọ́n wà níbẹ̀ gbogbo wọn pátápátá ni wọ́n wà níbi tí wọ́n ti ṣe ìpàdé ọ̀hún o ẹ wò ó kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard kẹka lẹ́kùnrẹ́rẹ́ káyọ̀dé
0: àwọn agbébọn ni wọ́n sọ pé wọ́n ti ṣẹ̀mí alága wọ́ọ̀dù rantan ti ẹgbẹ́ òṣèlú all progressives congress APC ní ìjọba ìbílẹ̀ bèbèjì ní ìpínlẹ̀ kánò ní kúkúrú ẹni alhaji galba abuba àti olùgbé agbègbè ọkàn náà suleiman zunduma nínú àkọlù léyìí tó jẹ́ yanranyanran tó ṣẹ̀ṣì sí ìlú ọ̀hún àwọn méjì ọ̀hún náà ni wọ́n sọ pé wọ́n ṣekú pa ní alẹ́ ọjọ́ àìkú ọ̀sẹ̀ yìí nígbà tí àwọn afurasí agbébọn ọ̀hún tí wọ́n ya wọ ìlú raitan léyìí tó ń ṣìṣì náà ìbọn gbogbo àwọn olùgbé tó wà ní agbègbè ọ̀hún ló mú kí ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ fi lé wọn sílẹ̀ forílégbó látàrí kí ẹ̀mí wọn kó mọ̀ bàá bọ́ lójijì ìkànnì olùgbé agbègbè ọ̀hún amsa isa raitan léyìí tó fìdí àkọlọ̀ múlẹ̀ lójú òpó ọ̀rọ̀ kájára facebook rẹ̀ ló sọ wípé àwọn agbébọn náà náà yàwọ̀nú ìlú ọ̀hún ní ọwọ́ alẹ́ o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí ẹnikẹ́ni tí wọ́n bá rí amsa ní bùbá ni wọ́n yìnbọn pa sínú ilé rẹ̀ ní gbẹ̀ngbẹ̀ń tó ṣe ẹ̀jẹ̀ pọ́n gbé dìgbàdìgbà bóyá ó ti kú ni àbí ó yè ni o ṣùgbọ́n àgbà tí wọ́n fi délé ìwòsàn ẹlẹ́mìí ti gbà lọ́wọ́ rẹ̀ nígbà tí ṣùgbọ́n àtúnjẹ́ pé lójú ẹsẹ̀ ibi tí wọ́n ti yìnbọn fún ibẹ̀ ló ti gbọ́mìmì nínú àkọlù ọ̀hún ó wá kọ ni pé ní alẹ́ ọjọ́ àìkú àwọn ajínigbé ni wọ́n ṣe àkọlù sílùú wọn ràǹtà àwọn eléyìí tí wọ́n sì yìnbọn pa alhaji garba buha ẹlẹ́ni tó jẹ́ alága wọ́ọ̀dù ti ẹgbẹ́ òṣèlú APC ní ràǹtà tí ó jẹ́ wípé ilé ìwòsàn náà ti wá jẹ́wọ́ pé ó ti bẹ́ẹ̀ ó ti tàtẹ̀rù nípa táìtúgbẹ̀mí ẹnìkan suleiman sunduma òun wọn gbà ládùúrà kí ọlọ́run kó forí gbogbo àìṣedédé wọn kó fi jì wọ́n o àti wípé gbogbo àwọn tí kó àwọn èyí tí ó ṣe bẹ́ẹ̀ tó dá egbò sí lára ẹni kí ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ gbòòrò ìtura sí ìgbésẹ̀ ọ̀nà fìdí rẹ̀ múlẹ̀ láti ọwọ́ agbẹnusọ ti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ kánò ẹni àwálù sọ́jà léyìí tí ó sọ pé alága tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC ní wọ́ọ̀dù ọ̀hún ló jẹ́ pé ọjọ́ àìkú ẹni wọn ràn lọ́rùn ọ̀sán gangan tẹ́ ẹ bá fẹ́ kà ikú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí nìkẹ́ ìnáwó sí.
1: káyọ̀dé
0: bí ọdún
1: níbi ìpàdé èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ṣe ní àná òde yìí ní ẹni gan tó jẹ́ ẹni tó darí ìpàdé náà ìyẹn ahmed baba ló mọ̀ sọ ó ní ẹ wá o gbogbo ẹ̀yin èèyàn ta lẹ́ni gan tó ń darí orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o ò nítorí bí ìgbà tí wọ́n bá sọ pé àgùntàn tí ò ní olùṣọ́ ni a jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà báyìí o torí ààrẹ bọ́lá ahmed tinubu tó lọ sí ilẹ̀ yúròpù yìí ṣe é gbàgbé pé igbákejì rẹ̀ náà ó ti ṣe bẹ́ẹ̀ tó lọ sí luanda ní angola tó sì jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n sí ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ó ní ta wá lẹni gan tí ń darí orílẹ̀-èdè nàìjíríà báyìí a jẹ́ pé a ní adarí kankan lọ́wọ́lọ́wọ́ àti pé èyí jẹ́ ìgbà àkọ́kọ́ nínú ìtàn orílẹ̀-èdè nàìjíríà tí ààrẹ àti igbákejì rẹ̀ yóò fi orílẹ̀-èdè sílẹ̀ tí yóò fi gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ sínú ewu dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ tí wọn yóò sì gba ìlú ọba lọ wọn ni gbogbo eléyìí ló fi hàn pé ìṣèjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ kò dáa rárá àti dára ni ò nítorí náà kí wọ́n yá wá ọ̀nà èyí tó jẹ́ pé wọn yóò fi gba ìjọba náà lọ́wọ́ ìṣèjọba èyí tó wà ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ tí a wà yìí ẹwọ́ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tán sọ gan gidi ẹ kọjá lọ sínú ìwé ìròyìn leadership kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́
6: Roko
10: Koba
6: Bele
11: Wo Yola
12: Ola Gaga
11: Koto di wo yola Tam tam tam Yanu Ashele
13: Aza o ya gbe mi
11: Aza lo ma
13: O lo ma gbe mi Abe ogba anu ya
11: Ele yo le gbe ya O da kokoro mo to temi da O dara moko Ekiti
14: agbe ofo payajo are o lo amiru kiti eni gan eni wo go wan di oro mi ori ara re ni o mi ru o
15: egbon mi enikan o se yin are ara lo nba yin ja e so bo se se yin ka gbo
14: egbon ro mo so mi isora nfa mi so ori teri je ran dun mi ibade to we igbaruko je temi ilerin ogbo na ke se keji ma
15: are ara ni ogo te eyan le lo ko royin e fe lo mi bo se dara to ni massive capsule egbogi to kapa gbogbo ami ati apere te so niyan o e lo ra mustive capsule ke ma ta kebe pada mustive capsule o wa kaka kere bi ti won tin ta ojulowo ogun jake jado ipinle ondo mustive capsule wa nilu akure ondo ile oluji ore okiti pupa ibokoda mustive capsule tun wa nilu owo ikare akoko isu akoko oka akoko ifon ati nilu kaba
16: ile ise ti metayo trade medical nigeria limited lo nse mustive capsule jade lati mo pharmacy to sumo yin e pe 08103369434 bi aye pada ko ba si leyin ojo meji kan si dokita re o
17: pẹ ku dede asiko yi lai gbogbo ti ategun ikanni ti o nfe de iroye ayo lamoto yin wa papa julo gbogbo awon omo to fe wole iwe giga ati awo bi ta n sare pe ke awon omo wa na le wole iwe giga enikan be nbi pelu mi e ba mi ka won to n gbo wa nle
18: aku dede asiko yi o gbogbo eyan ara le aku ojo meji meta oruko mi ni olori daniel lati lewe seda seductional consort ti akale si egbe kajola hotel ni edo loji loke jebu lakure
17: e seun opolopo awon eyan ti mo lewe yi kini nti eni fun awon to n gbo wa bayi
18: gege bi awon eyan se mo wa ni gbogbo pe ilewe seda seductional consult ati gbe kale lati ojo pipe lati ma ran omo lowo lati bo si ipele keji ni university ni orilede wa nbi bayi ti omo ba fe lo
17: kini awon ti omo gbodo ni lati kopa ni bi eto yi
18: akeko to ba fe kopa o kere ton o gbodo ni credit marun ni neco tabi waec o ni se pelu eko ti omo ba fe lo ko ni ipele keji ni university to ba hun lorilede wa Nigeria nibi
17: bo ni ti oro wo san ati legbe nibo ni ilewe yi si wa kini awon ojo opo ti won ma ba yin soro
18: gege bi a se mo ilewe seda seductional consult pe awa ni egbe kajola hotel ni edo lodge ni oke jebu ni akure owo ilewe wa ko gun parara o akini awon obi lara tori gege bi a se mo bi akoko yi bo se ri an fi ero awon obi lorun lati ma san nipele owo hostel wa na ko de gun parara gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá a kì ń fi owó iléèwé àti owó stẹ̀ a kì fi ní àwọn òbí wọn lára ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794 iléèwé seda seductional consult ó kalẹ̀ sí ẹgbẹ́ kajola hotel ní edo lodge ní òkè jẹ̀bú ní àkúrẹ́
17: kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun
18: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní déédé àsìkò yìí ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní university ní country mẹ́rin ní europe àdẹ̀tí ní university ní country mẹ́rin ní uk ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní europe a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree adẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe owó tí wọ́n fi ṣe kiní kò gún para torí ipele nípele ni owó wọn won ki san ni ekan tori won ti mo bi gbogbo e se ri so won fi ni anybody lara ni pele bi o ba de se ntese waju ni admission process yen iwo furare wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe Cedar Seductional Consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo ki n se oni jibiti ati no itese waju awon mo wa oun lo je wa logun nitori e la se tugbiyanju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ile iwe merin ni country merin ni europe country merin ni united kingdom lowo lowo bayi
17: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi
18: igbese akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni Cedar Seductional Consult ibe lati ma salaye fun won ni ekunre ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teni yen fi ma lo si ilu bi ti won ba ta ba se admission yin si o ilu bi to ba fe ninu awon country merin ni Europe tabi ni UK yi
17: awon jo opo ni won le lo lati ma ba yin soro bere katabi keji
18: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
17: imoran yin ni soki fun awon obi atalagbato
18: imoran mi fun awon obi ni akoko yi ni pe ohun gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awa ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo niwaju
17: to won ni ke dun kopo soki bayi lo bi oge titi igba mi mu kiyin

0: to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
1: Bonvita, prepare them to win every day. Offer valid while
2: on August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
3: Say after me.
4: Okay.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kon sun lo ni.
7: Abba, ajo ko ti igbo ni, nipa 24/7 Abba Mixure, koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Abba Mixure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afogede gede do ti ara danu. Logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nafda ki fun tedu gba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbugbu iga ija wa ija osi always guide
8: iwe acholewe owo ikeko egbona ibusun ko
9: iya mi iru ibusun ti mo su si nile ati sade ni mo fe o muka
8: o tun na owo na ni jare ba se seto ba won mo wa se ma pada sile iwe won ero ti wipe omo to ba sunun alaafia o di dodon ko pegede ninu eko re awon dokita ti ejeri wipe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won no ibusun muka fun awon akeko laayo loni
10: Mocha, adding comfort to life since.
11: Where did you buy it?
12: Sick
11: Easy.
13: E ku dede asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbokun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa seed care ini le se kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo ti dukia I se mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki aye o derun fun ni sugbon ta won ri pe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu ni kan lati gbopon lojo ni alejo kan be pelu mi ti won di asoju ile ise CDK ma fe ki won na nbe fun eyin ara ile mo kale
14: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunwola Abdulrakeem gẹgẹ bi e se so ni ekan CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu le patapata ti o wu wa ti afera lati ori inu yara mattress la fera ni o afera fan ni o AC ni a bo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ati bebe lo leyin a tun wa bo sori pe ah ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan a tun ta ni CDK a tun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin kose tailor mo fe ra sewing machine fun eyin mi fe ra keke moru mo fe ma fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin elekata ni pe e tun wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti san o tan te fi ma gbe lo anfani ti a fun awon eyan ni wi pe won le ra nkan ka de ma san o die die lati osu meji titi de osu meji la to ba je pe ose ose na fe ma san wo ni won lanfani ose merin titi de ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú tí di kí ó mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tó sì di kí ẹ wà fún yẹn a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
13: o
14: kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó o nítorí a ní ẹ tó bá ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdk ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine ó gbòógbà fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
13: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ká káàkiri.
11: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
13: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
11: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
12: cdcare there for you.
15: Ọ̀rẹ́ mi a sun oríire. Àjọṣewọ́ ò ní bàjẹ́.
16: Ojú ọ̀nà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
15: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
17: MTN is 25 years old.
18: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọkan tó sì ń sọ ọ̀la wa dòótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
19: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

èyí òun àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà lábẹ́ alákòóso àjọ náà arábìnrin mary ọ̀sọ mọ́tọ́sọ ẹ̀sìn wa dúpẹ́ lọ́wọ́ yín. Àwọn ìkànnì rédíò àti tẹlifíṣàn tí wọ́n gbé tò yí wọ́n tún ti darapọ̀ mọ́ wa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Èkìtì, Èkìtì FM 91.5 tó wà nílòkun Lado. Àwọn ni wọ́n máa ń gbà wá lálejò ní gbogbo ọjọ́ mẹ́jọ tá a bá ti wá. Bákan náà ni ẹ̀ ń gbọ́ ètò iṣẹ́ ti gbọ́ lọ́wọ́ yìí ní ìkànnì Progress 100.5 FM nílùú Adó. Bẹ́ẹ̀ bá ń gbọ́ wa náà ní àdàbà 88.9 FM Lákùrẹ́ nípínlẹ̀ Ondo. Déédé ara ló ṣe Voice FM 89.9 FM lẹ́gbẹ̀ẹ́ NTA. Ẹ̀ ń gbọ́ wa ketekete ń bẹ̀ náà.

0: Popular Radio 102.3 FM nílùú Wado. Bákan náà lẹ̀ ń wò wá ní ìkànnì tẹlifíṣàn ìpínlẹ̀ Èkìtì EKTV Channel 41 nílùú Wado àti ìkànnì tẹlifíṣàn ti ìjọba àpapọ̀ NTA Channel 5 nílùú Wado. Àdúpẹ́ lọ́wọ́ yín. Àwọn tá a jù sódò lórí ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí lónìí ọjọ́ kìíní oṣù kẹsàn-án yìí, ẹja ńlá ló gbé o. Lónìí ọ̀rọ̀ ìlera la fẹ́ sọ. Ipa tí gómìnà bí ọdún Oyèbánjí tó sà nípa ilé ìwòsàn tó jẹ́ pé ó gbórígì nípínlẹ̀ Èkìtì tó jẹ́ pé kò sí bí wọ́n ó ṣe dárúkọ ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ní dárúkọ wọn náà là á sọ lónìí. Àti pé ibo niṣẹ́ ọ̀hún ti bẹ̀rẹ̀, ibo ló dé, kí ni àfojúsùn exult mo ti sọ báwọn nílùú Adó nípínlẹ̀ Èkìtì yìí. Torí ìdí èyí ni mo ṣe ń kí ọ̀gá àgbà ilé ìwòsàn exult Ladó Èkìtì, ọ̀jọ̀gbọ́n ni wọ́n, tí wọ́n lókìmí, tí wọ́n kàwé, tí wọ́n gboyè, tí wọ́n sì mọ tí wọ́n ń ṣe, bàbá wa ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ọlábànjí, ẹ jẹ́ kí yín pé ẹ káàárọ̀ yìí bàbá, ẹ sì káàbọ̀ sórí ètò iṣẹ́ ti gbọ́ o.
1: Ọlọ́run ti wẹ káàárọ̀.
0: Àdúpẹ́ lọ́wọ́ yín sà.
1: Àti gbogbo àwọn aráalé, a kó àbọ̀ sí oṣù tuntun.
0: Ẹ ṣeun. Àdúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i, ẹ wo àpèrè kẹ́yìn tẹ̀dí o, torí pé ẹ gbọ́ àwọn nǹkan kan tí ẹ tí ì gbọ́ rí lórí ètò ẹ lónìí tí ó ṣe yín lóore. Bó bá sì ta kókó ẹ pè wá. Ní orúkọ gbogbo àwọn eléwèrè tí ó fẹ́ná wá láti ilé àárọ̀, àwọn afẹ́rọ̀ yàwòrán ilé kún láàárọ̀ yìí, akéde ètò àwọn amojú ẹ̀rọ tí wọ́n wà ń bí, Adébọ̀wálé Adéfàbí ni orúkọ tèmi, atọ́pin ètò iṣẹ́ ti gbọ́. Ayábẹ́lẹ̀ ó bẹ́ sórí aré ni o. Bàbá wa ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ọlábànjí, okùn ò ní gbùngbùn kò mọ̀ níbi tá a ti fà wá. Bó o ni exo ti ṣe bẹ̀rẹ̀? Ìgbà tẹ́ ẹ dé, ipò wo lẹ bá ilé ìwòsàn náà? Ìbò ló dé dúró báyìí o.
1: Ẹ ṣe olóòtú. Lẹ́ẹ̀kan sí mo tó kí àwọn ará yín. A kó àbọ̀ sínú oṣù tuntun. Àlàáfíà Kristi fọkànbalẹ̀ yìí máa jẹ́ ìpínlẹ̀.
0: Àmì.
1: Àlàáfíà àti ìlera tó pé Ọlọ́run àfi jí èké wa.
0: Àmì.
1: Ilé ìwòsàn ìkọ́ni ti exult tó kàlẹ̀ sí Adó Èkìtì. Ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Èkìtì. Ọdún 2008 ni ó ti bẹ̀rẹ̀. À ń mọ̀ pé ilé ìwòsàn wà ńbẹ̀ kó tó di 2008 ó ṣe bẹ̀rẹ̀ ní 1971 kó tó ní bí district hospital, kó tó di state hospital, kó tó di specialist hospital. Ní 2008 ni a wá pè ní teaching hospital, ilé ìwòsàn ti ìkọ́ni tó jẹ́ pé yàtọ̀ sí pé à ń wo àwọn aláìsàn tá à ń wò wọ́n sàn. A tó ń ṣètò ìkọ́ni
0: nípa ètò ìlera
1: lónírànran. À ń kọ́ àwọn dókítà, àwọn nọ́ọ̀sì àti àwọn òṣìṣẹ́ ìlera míì tí wọ́n pọ̀ rẹpẹtẹ. Nígbà tí mo máa dé ìyẹn 2019, ó ti lé lọ́dún méje báyìí díẹ̀. Ilé ìwòsàn wà ń bẹ̀ tí àwọn tó sì ti ṣiṣẹ́ bẹ̀ tó jẹ́ pé wọ́n ń tiraka, tí wọ́n ń sapá wọn ní bí wọ́n ṣe lè sapá wọn tó. Ṣùgbọ́n àwọn kankan wà ń bẹ̀ tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó.

0: Life is exciting on Adaba FM.
1: Kama gbe lo awon dokita to je pe won kun yo lo anesthetist la mo won si sugbon awon specialist won la ri won to e kon ti keko de bi to je pe awon to ba ti fe ku to je pe ti awon nkan ilu kan ba wa ti won le danu pade so ko si intensive care yen nigba asi la dupe lowo Olorun pe nisin o ti won gbogbo àwọn nǹkan tí mo fẹ́ nígbà lẹ́ẹ̀kan yẹn tí n bá ní kí n máa kà wọ́n àìlẹ̀ máa kún àkàn sọ díẹ̀ lára wọn.
2: ẹ ṣeun bàbá wa ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ọlábànjí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n ti dá ilé ìwòsàn tẹ́ ẹ̀ ń sọ yìí gbogbo àwọn gómìnà tó wá ni wọ́n ṣe ribiribi méje tí wọ́n ṣe yàyà mẹ́fà ṣùgbọ́n nígbà tí gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbánjí dé àwọn ìyàwó ni wọ́n kọ sí yín ní exot ladu ekiti tí ẹ fi lè sọ pé ti gómìnà oyèbánjí ó mà tayọ o.

0: lọ́rùn
1: ọlọ́run ṣeun
0: gbogbo àwọn àwọn gómìnà tí wọ́n ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ àwọn náà ṣiṣẹ́ dé ìpele kan bí ọlọ́run ṣe ràn wọ́n lọ́wọ́ tó ṣùgbọ́n tá a bá wá ní ká máa sọ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àti ìjọba tó wà lóde wọ́n gbìyànjú nígbà tá a bá ń sọ àwọn nǹkan tí wọ́n ṣe a máa fìdí ẹ̀ múlẹ̀ nípa ti àwọn irinṣẹ́ àwọn ohun èlò láti ṣe àyẹ̀wò tá à ń sọ láwọn tí òde òní bíi CT scan àwọn ẹ̀rọ tó jẹ́ kó lè yàwòrán nǹkan tó wà nínú agbárí kárí èyí tó wà nínú gbáyà nínú ikùn lọ́rùn tó jẹ́ pé àlè fojú rí tí ó jẹ́ pé a máa rí àsì máa mọ̀ pé irú àìsàn báyìí ló ń ṣe àti ni à ń pèrè àwọn kan ní endoscopy tó jẹ́ pé a fi iná a fi wo inú bí tí a bá ti àwọn tó mọ̀ ń lò tí wọ́n bá ti ń ṣe bí ìgbà tá à ń wo àwọ̀ ara báyìí ni a ṣe wo inú endoscopy ìyẹn ti wà ní ti àyẹ̀wò pé bóyá àti ẹ̀tí ìṣàìsàn a fẹ́ ṣe àyẹ̀wò pé ká rí pé a ò ṣàìsàn kó tó di pé a gba ìtọ́jú à ń pè kíní kan ní mammography mammography yẹn ẹ̀rọ yẹn la fi ń yàwòrán ọyàn tó jẹ́ pé tí wọ́n bá ní àìsàn àbí jẹjẹrẹ fẹ́ bẹ̀rẹ̀ kó tó di pé ó di ohun tó lágbára tó máa mú ẹ̀mí lọ́wọ́ a ti rí a lè lè fún olú ẹni bẹ́ẹ̀ nítọ́jú ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ti wà nínú ilé ìwòsàn yẹn a dúpẹ́ lọ́wọ́ gómìnà ọlọ́lá
1: bíọ́dún
0: àbáyọ̀mí bangi àti aya wọn torí àwọn náà ṣe ń da wọn ní
1: àwọn náà ń nawọ́ sí
0: wọn náà bá wa tún finá sí lẹ́yìn ẹjọ́ dádì wa wọ́n sọ pé àwọn ará bíi pé wọ́n nídi lo nǹkan báyìí báyìí àwọn náà gbọ́n bá wa ṣe yàtọ̀ sí yẹn àìpé ibì kan ní hemodialysis unit níbi tó yẹ pé tí kíndìnrín bá ṣọṣẹ́ lẹ̀ àwọn ẹ̀rọ yẹn máa ń ṣe bí àfọ̀mọ́ àwọn ohun tó jẹ́ pé tí ìbá jẹ́ bí àìsàn sára tí àwọn bíi tí ìbá jẹ́ bí poison tó jẹ́ pé ó máa fọ́ nínú ẹ̀jẹ̀ hemodialysis tẹ́lẹ̀ tí a bá kọjá lọ sí ìlú mi àbí kan lọ ìlú òyìnbó a lè má rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ aya gómìnà àti gómìnà ni wọ́n bá wa ṣe agbátẹrù bí wọ́n ṣe tún iléeṣẹ́ yẹn ṣe tí a sì rí àwọn tó jẹ́ pé wọ́n fún wa ní àwọn ẹ̀rọ wọ̀nyí tuntun tuntun mẹ́ta ni àwọn pastor and mrs adeboye tí wọ́n donate síbẹ̀ ṣùgbọ́n iṣẹ́ owó àwọn gómìnà ni torí pé ìyá wa gan aya gómìnà àwọn ni wọ́n bá wa ṣe agbátẹrù tí wọ́n mọ̀ bí a ṣe rí donation yẹn àti àwọn kan míì lóríṣiríṣi mi ò rò pé mo lè rántí káwọn tán ní ìsìn.
1: ẹ ṣeun ní àtẹ̀bí ọjọ́ díẹ̀ la tún gbọ́ pé ní tí ò fẹ́ ṣẹlẹ̀ rí ilé gàgàrà kan pé wọ́n kọ lọ lọ́wọ́ ní ẹ̀sùn tó jẹ́ pé tó bá parí òkìkí rẹ̀ yóò kàn káàkiri pé irú àwọn ilé bẹ́ẹ̀ kò tí ì fẹ́ sí ní àwọn ilé ìwòsàn tó lórúkọ lágbègbè tá a wà yìí bàbá báwo ló ṣe rí lójú yín o ibo ni iṣẹ́ dé dúró ń bẹ̀ tó bá parí tán kí lẹ rò pé yóò fi jẹ́ àǹfààní fún exot nílùú Adó-Èkìtì.
0: ẹ ṣe púpọ̀ olóòtú a ti sọ pé ilé ìwòsàn wà mẹ́tẹ̀ a sì ti ń ṣiṣẹ́ iṣẹ́ tá a ṣe ọlọ́run má jẹ́ kí àwọn aráàlú kan mọ iyì ilé ìwòsàn yìí nítorí pé ńgbà mí tí wọn bá pàdánù nǹkan tó ní ló tó máa mọ iyì iṣẹ́ ribiribi ń lọ tí wọ́n ń ṣe níbẹ̀ yìí a wá rí nígbà kan wípé bẹ́ẹ̀dì tá a lè gbé àwọn aláìsàn sí kò tiẹ̀ wá tó rárá nígbà tá a sì kẹ́gbàjarì lọ bá ọlọ́lá gómìnà pé ó yẹ kí ilé ìwòsàn ìjọba yìí tó jẹ́ tiwantiwa tó sì ń ṣe takuntakun ààyè òtó ó ti há gádígádí ẹ bá wa ṣètò àwọn dẹ̀ finú fídọ̀ wọ́n gbà pé lóòótọ́ àwọn máa ṣe bẹ́ẹ̀ bi bed ta ni tele bi otale ni gba ni gbogbo bed ta ni ṣugbọn ni isin ile ti won ko yin bed to wa nbe o da bi ogorun so n gba ti ogorun ba ati mo yin to je o yen ma faye sile fun wa lati pe opolopo awon alaisan ta ba ma so pe e pada ri sile abi e wa e gba bomi lo ti pe ko saye fun yin ati laye tan le gba o si ti lati se toju won yato si yen orisirisi awon ohun elo iru awon ti mo n fe nu ngba lekan opolopo nkan mi lo to ma gbo pe then aye to wa wa awon to ba je pe o fe lo sibe inu bi awon eyan se mo n lo soke okun wọn ni o lo gba itoju a ma lo India lo Germany a wa se fi awon aye kan le to je pe o ma rorun o ma tura teyan ba wa nbe a dabi eni wa ni hotel naa ni we call it VIP area so ko nilo pe a se wa tun lo Eko lo Kano abi lo
1: Egypt ni oda si gba ti eyan gba itoju nile
0: a wa ma se dabi gba ti eyan gba itoju nile pelu awon akosemose to je pe won da Gambia tori a ni won lopolopo so nkan ti o ma fi kun ise ta n se o po dada
1: e seun ti gomina àti ìyàwó wọn àti ìjọba tó wà lóde ńlá sọhun ọ̀rọ̀ ètò ìlera ń gbà mí bàbá ó fẹ́ farajọ bí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tó jẹ́ pé kì í ṣe ìjọba nìkan ló lè gbé tó jẹ́ pé àwọn aládàáni wọn lè gbé lẹ́ẹ̀kan iyán dè lára rẹ̀ wípé bàbá wa Adébóyè àti ìyàwó wọn pín ṣe ǹjẹ́ ẹ tún rí ìrànlọ́wọ́ àwọn aládàáni míì láti gbé ilé ìwòsàn Epsut sókè àti àwọn àjọ lónìrànà ìjẹ́ wọn ń bá yín ní ìbáṣepọ̀ tó ṣe sàn án.
0: Bẹ́ẹ̀ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé lóòótọ́ ètò ìlera ohun tó náni lówó gidigidi ni torí gbogbo àwọn ohun èlò tá à ń sọ wọ̀nyẹn àwọn ẹ̀rọ tá à ń sọ ọkùnrin yìí ohun tó wọ́n wó gidigidi ni àwọn kan náà ń nawọ́ sí wa nígbà tí wọ́n ti wò tó sì rí pé ohun táwọn èèyàn ń ṣe bí yìí o máa ṣàǹfààní fáwọn ará ìlú irú ibi ilé ìgbókùúsí mọ́ṣúárì tí ó wà nbẹ yìí 1971 níjọba tó kọ́ hospital ẹ̀tọ́ ti kọ̀ ó ti wá di nǹkan tó yẹ pé kò bójú
1: mu
0: ó ti di àtijọ́ a ti rí àwọn kan tí wọ́n dìde pé wọ́n fẹ́ bá wa ṣiṣẹ́ pọ̀ PPP tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ yìí a ti tún bẹ̀ yẹn ṣe wọ́n ti fẹ̀ sẹ́yìn díẹ̀ ṣùgbọ́n wọ́n tún wá ń kọ́ ilé míì lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé ilé yẹn ó tóbi ó láì kì í tó àti ríbi gbókùú sí kò wá ní jẹ́ nǹkan tó nira wọ́n tún wá kọ́ ibì kan ń bẹ̀ bí wọ́n ṣe ń ṣe nílùú òyìnbó bí gbọ̀ngàn tó jẹ́ pé ẹni tí kò bá ní bí ó bóyá kò fẹ́ lọ abúlé láti lọ máa ṣe patí àbí láti ṣe ìsìn ibì kan máa wà níbẹ̀ tó jẹ́ pé a ti lè ṣe ìsìn láti ìsìn láti palẹ̀ òkú mọ́ kán lè gbé láti bẹ̀ kán gbé lọ sí tẹ́ nínú ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ náà ń lọ lọ́wọ́ tó jẹ́ pé a ní pẹ́ parí ilé gàgàrà tá a sọ lẹ́ẹ̀kan tíjọba ń kọ́ lọ́wọ́ multi-purpose barrow signature building
1: ẹ ti sọ lóko
0: bẹẹni ó yẹ ká rántí olóore ẹni tó ṣoore fún gbogbo ìlú ẹ tó yẹ pé tọkàntọkàn nísìnyí fi ṣe kì í ṣe pé bóyá nítorí pé à ń kàǹpéè ìdìbò ẹ àwọn nǹkan míì wà tí mo sì máa sọ táyé bá wà so ìyẹn ó ń lọ lọ́wọ́ ká tó rí oṣù bí mélòó kan máa parí ẹ á sì mú lò.
1: Ẹ ṣeun bàbá lára àwọn nǹkan tí ń jẹ́ kí ilé ìwòsàn tó bá ṣe dáadáa bíi tiyín tó fi máa lórúkọ tí ó fi máa lórúkọ sí i ó ní ìbáṣepọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ní ipò àṣẹ nílé ìwòsàn náà àti àwọn òṣìṣẹ́ kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn la máa ń gbọ́ ọ̀dọ̀ yín lẹ́ka ètò ìlera la ti máa ń gbọ́ jápa jù àwọn dókítà ń jápa ǹjẹ́ ọ̀rọ̀ jápa náà ṣe kò dọ́dọ̀ yín bó ọgbọ́n wo lẹ̀ ń dá sí tí gbogbo rẹ̀ tó fi ń lọ ní bó ṣe yẹ kó lọ.
0: Ẹ ṣe olóòtú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé gbọ́n mi sí omi ètò tó máa ń wà láàrin àwọn bi union awon osise pelu awon adari ko be wo polodo ti won
1: adupe
0: lati oya odun ko odun meje odun meta emi ro pe agboroyin pe won da sele lo ni won da sele lola igba ti gbogbo awon osise ijoba apapo e ai won ti lera ile eko iwosan ti ijoba apapo to da sele awon to osise lodo wa won da sele nitori pe a ri pe odo wa nikan na ni o le wa ni Ekiti state ibomi to ba ma lo opolopo mekunu ni oni lowo ijoba ran wa lowo nitori pe won boju to
1: awon osise
0: welfare awon osise awon eto won ran wa lowo so owo osu n lo bo se ye ko lo fun gba akoko ninu odun yi ati bere si so gratuity awon to ti retire ni ile ise iwosan yi lati 2008 ṣaaju ọdun yi a n fun won ni pension ṣugbọn ko ti sẹni to gba gratuity ṣugbọn gbogbo ti jẹ ti kristi pẹlu
1: ìrànlọwọ
0: ìjọba ati bere si so
1: adupe
0: so ati san fun awon baasi kan awon baasi mi laipẹ lai jina pẹrẹsẹ igan abọsẹ to n bọ wọn a tun gba ó sì máa tẹ̀síwájú bẹ́yìn so gbọ́n rí pé àwa náà pé ẹ̀tọ́ wọn a fi dùn wọn a dẹ̀ ń sa gbogbo ipá gbogbo ohun tó bá yẹ kí ìjọba mọ̀ là ń gbé lọ sọ́jọ́ ìjọba tó lẹ̀ ń dá wa lóhùn ìyẹn ó dẹ̀ ń pẹ̀lú gbogbo bá a ṣe ń jọ ń ṣèpàdé tá a sì jẹ́ kó máa rí gbogbo nǹkan kò sí ń tó pamọ́ tí wọ́n ní láti máa tanná wá ó jẹ́ kí ìbáṣepọ̀ yìí kó dánmọ́
1: ọ̀rọ̀ pé à ń jápa òṣìṣẹ́ ìdẹ́kù ẹsẹ̀ kò wáyé lọ́dọ̀
0: yìí. Mo fẹ́ sọ pé káàkiri àgbáyé ni jápa wà káàkiri àgbáyé ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ìwòsàn dókítà nọ́ọ̀sì physiotherapist wọ́n jápa. Tá a bá rí ìlú òyìnbó fúnra wọn jápa àwọn ti United Kingdom
1: Canada
0: wọ́n lọ Australia bẹ́ẹ̀ni ṣùgbọ́n ọlọ́run ràn wá lọ́wọ́
1: adupe
0: ní teaching hospital wa báwọn èèyàn ṣe ń lọ à ń rí àwọn ẹlòmíì gbà padà a sì máa tún mẹ́bí ká fi àǹfààní ẹ̀ ká fi pààrọ̀ wà ìjọba àpapọ̀ ni ìjọba àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni kán túbọ̀ wá nǹkan ṣe sí ó di pé àwọn èèyàn wa wọ́n á máa dúró owó tíjọba ń ná láti kọ́ àwọn èèyàn kó tó di pọ́n di dókítà kó tó di pọ́n di nọ́ọ̀sì owó yẹn pọ̀ ó wá dàbí pé a kàn ń ṣiṣẹ́ àwọn ìlúmi ló ń jèrè kí ìjọba kan bá wà wò ṣe.
1: Ẹ ṣeun ẹ jẹ́ ká kúrò ní abala àbẹ̀hùn ká wá pẹ̀lú àwọn tẹ̀ ń bá ṣiṣẹ́ àwọn aráàlú béèyàn ò bá ní ọkàn ìrẹ̀lẹ̀ tàbí kó ní sùúrù àti lè ṣiṣẹ́ lọ sí bí tù á máa jẹ́ nǹkan tó lágbára torí ìrunú àti ìwùwàsí àwọn tí ó ń wá láti gbòòrò láti wá gba ìtọ́jú ìmọ̀ lágbára ń gbà mí ìjẹ́ irú eléyìí ń ṣẹlẹ̀ ọgbọ́n wo lẹ̀ ń dá sí tí òfin ń da ariwo a máa ń gbọ́ láwọn ilé ìwòsàn míì láwọn ìpínlẹ̀ míì pé ẹnìkan wá já o ó sọ pé òun ó yọ̀dá o òun bẹ ní nọ́ọ̀sì o wọn tètè àtẹ́ǹdì sí kinní kan ọgbọ́n wo lẹ̀ ń dá sí tí òfin wáyé lápá bí o.
0: Ẹ ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan sẹ́yìn ní ọdún bíi mélòó kan sẹ́yìn a máa ń ríru ẹ̀.
1: Èyí ò lọ́dọ̀ yìí náà.
0: Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ gbàṣẹ́ mọ̀ pé tẹ bá wo ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé nǹkan ò fara rọ. Tẹ bá wo amọ́tọ̀ lórí títí gan gbúdọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí bẹ́ẹ̀ lómi wà lọ́kàn rìn ní tí o mọ ibi tó wà. So ọ̀pọ̀lọpọ̀ gbàṣẹ́ lómi bá wà bóyá kò lówó dání tó tẹ̀ máa fi ṣe ìwòsàn ẹ tọ́ ẹ ṣàtọ́jú mi ẹ ṣùtú ìjọba
1: mi máa kú
0: ẹ tọ́jú mi. So a ní ètò ẹni bá ti wá sí pàjáwìrì wa bí ò tẹ̀ léèyàn tó tẹ̀lé bójú àwọn rosette náà ń gbé sílẹ̀ àbáwọn ọlọ́pàá àbí accident victim tí ò tẹ̀ léèyàn kankan at least a máa kọ́kọ́ tọ́jú wọn.
1: Èyàn pé ẹ dáhùn sí.
0: Ká gba ẹ̀mí lára wà fún. So ìyẹn la máa ń kọ́ fi ń ṣe ọ̀ṣáájú nígbà tí a bá ṣe yẹn tán láti máa máa sọ nǹkan mi a sì ti ń dára wa lẹ́kọ̀ọ́ wípé àwọn tó wáyé ẹlòmíì wà pẹ̀lú ìrora ẹlòmíì inu fu aya fu se mo ma moju se mo ma do se to nbo e omo mi to lo le we jo ma re ni to nkan tan ba wa ni a se dani le ko lori kori pe ka wo yen na ki a koye koye wa ka fi ara wa si ipo a le je pe gbogbo ta ba n ba won se a ni fa koli koli
1: mo ni suru fun won
0: eh so gbogbo won yi o ran wa lowo ko je ki a to ma ri ilu be mo awon kan to tan ro pe boya won je ipanle to n jagidi lori elomi pe paro wa ko si n te se
1: won ni bon ni
0: won ma gbo tan yogi pe boya fe fe se eh a se wo si ko lo awon lopa so ngba ta ti se bi kan meji
1: eh me o ti ko won lo won
0: ti mo pe ise ijoba la n se we are public servants and e soju ilu and soju government so gbogbo e la gbogbo se ti ara nkan ti you want that for you be me look
1: go eh go eh go no mo
0: rara won si wa sodo wa kan pa ni ri o ti se le ni hospital mi la ilu mi ma fe ru be ya de ri ru a si ni ri ru
1: e seun bi e ba se n dara po mo wa ori eto se ti gbo eto ta gbe kale lati ma so akitiyan isejoba gomina Oyebanji leleka ajeka ni eka eto ilera ni eka ipese awon nkan to rorun fun ara ilu ni eka eto eko ni loni ruru be la se mo gbe wa loni eka eto ilera la wa eni ta si gba lalejo awon na ni ojimi ninu ise eto ilera ti won tun je ojogbon eyun ojogbon Kayode Olabanji ti won je CMD yo ti ye yin ni ile iwosan exsuit to loko nipinle Ekiti to wa nilu Adu Ekiti adupe lowo yin baba lekan si pe en je wa lori gbogbo ibere ta n bere e wa je ka wo awon ile iwosan to farajo ti yin won po ni orile de wa Nigeria ipo wo ni exsuit lado to to si ti won le toka si pe ah ipo bayi le wa o
0: e se lotu ile iwosan ile ami ile eko iwosan ti ipinle ni wa a jo ma n sepade naa pelu awon ile iwosan to ku a o gbeyin rara
1: iwon eyin oga agba ijo ma n sepade
0: bẹẹni ti a ba ni ka ma ka ini eji ariponyo si a o si lara awon to je pe boya wa leyin iye awon akosemose to wa lodo wa nitori lọwọlọwọ ba se sọrọ yi awon to je consultant to je specialist mo ro pe aade ni aadọrin to je specialist awon yẹn se lo ma n se eto to abi to ma n setoju awon alaisan ta si to ma n kọ awon dokita to ba se jade bo ta ma n kọ won ta ma n sọ won di specialist so gbogbo e lo n lọ ba se setoju ta n se iwosan àmì ni à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àwọn èèyàn ibẹ̀ yẹn náà ni wọ́n ti wá ń ṣe àmì wọ́n ti wá ń parí ẹ̀kọ́ wọn àwọn kan wà tí à ń pè ní interns ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ló ti jẹ́ pé a ti gba ìwé pé akúndùnwọ̀n láti máa tọ́jú wọn accreditation so gbogbo àwọn bóyá nọ́ọ̀sì ni pharmacist doctor ibẹ̀ yẹn náà ni wọ́n ń wá sí o ní àgbájọpọ̀ àwọn ilé ìwòsàn àmì kò sí wọn lè kó yẹn wọn
1: kí ọwọ́ yín pọ̀ bẹ́ẹ̀ ẹ sọ
0: bẹ́ẹ̀
1: ẹ ṣeun nígbà tá ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín ngbà tá a bẹ̀rẹ̀ ètò yìí ẹ sọ pé bí ọ̀nà bíi méjì àbí mẹ́ta ni bẹ́ẹ̀ ṣe ń tọ́jú lẹ tó ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ àtàwọn òṣìṣẹ́ gan lórí àti mọ iṣẹ́ ìdíjú ẹ̀ka yín kan tún wà tẹ ẹ ní sùkúù tẹ ẹ máa ń gba àwọn tó bá fẹ́ kọ iṣẹ́ nọ́ọ̀sì sí ipò wo ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí bó o ní orí kò ọ̀ náà bó o ló ṣe rí ẹ̀yìn náà ló ń ṣe àbójútó rẹ̀ bó o ní bẹ́ẹ̀ ṣe rí o.
0: bẹẹni ilé ìwòsàn àmì ilé ẹkọ àwọn nọọsì àti àwọn agbègbè tó wà lọdọ wa ipò tó wà tẹlẹ ipò tó dára nítorí pé ní agbogbo àwọn tí a bá kọ nígbà tí wọn bá ṣe ìdánwò àṣeparí láti gba license láti ṣiṣẹ 100% náà máa ń gbà wọn máa ń gbogbo wọn máa ń àmì àwọn wà lára wọn tó máa ń ṣe dáadáa jù ní ọdún bíi mẹta mẹrin sẹyìn tí ìjọba àpapọ̀ ní pé ká ṣe àtúntò pé kí àwọn ilé ẹ̀kọ́ nọ́ọ̀sì kí wọ́n gbéra sókè kí wọ́n di bí monotechnic. Àwa náà ti gbégbésẹ̀ ni àti the College of Nursing Sciences. Kì í kàn ṣe school of nursing.
1: Nọ́ọ̀sì lásán.
0: Àwọn ọmọ tó bá wá wọlé ìwé ẹ̀rí mẹ́ta ló máa gbà. Wọ́n á gba ìwé ẹ̀rí pé wọ́n ti kọ́ṣẹ́mọṣẹ́ ti nọ́ọ̀sì ti agbẹ̀bí. Ẹ àwọn nọ́ọ̀sì tó jẹ́ pé wọ́n ń ṣe iṣẹ́ ìgbẹ́ ìta gbangba àti agbègbè. Public health nurse. Ẹni bá tẹ̀ gba mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí ibi tí wọ́n ti nílò wọn káàkiri àgbáyé. Wọ́n á ṣetán pẹ̀lú HND. Wọ́n á lọ sílu. Wọ́n á lọ ṣe youth call. Wọ́n lè lè tẹ̀síwájú. Lánàá òde ni a ṣe ìdánwò àṣewọlé síbẹ̀. Ó yà wá fúnra wa lẹ́nu yìí àwọn tá a rí. Ọtú ibi ní gbogbo èèyàn ti mọ̀ ní sí pé àtúntò ti dé bá ilé ẹ̀kọ́ àwọn nọ́ọ̀sì pé ó sì ń ṣe dáadáa. Àwọn tó ń wá gbogbo àwọn tó wá yẹn bóyá lálẹ́ mú ju bóyá ìdá kan nínú márùn-ún.
1: Ọkọ àwọn pọ̀ lọ yẹn.
0: Àwọn èèyàn pọ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ. Ó ń ṣe dáadáa. A tún ti gba ìwé ẹ̀rí àti gba certificate àti accreditation láti ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ mi. Àwọn tó ti ṣe tó ti kẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì tó bá wá tó fẹ́ ṣe specialist bíi ti kidney ti anesthesia accidental emergency gbogbo yẹn láti gba àṣẹ ká tẹ̀síwájú láti máa kọ́.
1: Ẹ ṣeun. Àwọn nǹkan wo lẹ̀ ń lò torí àná gbogbo tẹ́ ń sọ yìí náà àwa náà gbabẹ̀ kọjá báwọn èèyàn ṣe ń ya lóní kẹ̀tíkẹ̀tí. Àwọn nǹkan wo lẹ̀ ń lò tẹ́ fi mú àwọn ọmọ tí wọ́n wá sí ọ̀dọ̀ yín àti pé sáwọn èèyàn lè máa pọ̀ pé wọ́n pọ̀ wọ́n dẹ̀ fẹ́ mú ọ̀dọ̀ yín ẹ̀ mú wọn ṣé ẹ̀ gbọ́ orú nǹkan bẹ́ẹ̀.
0: Òun ló rọrùn jù. Tí èèyàn bá ti ṣojú ṣáájú ìdánwò tí wọ́n ṣe lánàá òun là ń pè ní computer based test. Gbogbo a ti kọ́ nǹkan kan náà ni a ṣe fún a sì jókòó ní kálukú a jókòó sídìí kọ̀mpútà tó bá ti ṣèdánwò ẹ̀ kọ̀mpútà lásán pé máàkì báyìí ló gbà. Àwọn tí wọ́n bá sì ti ṣe tán tí a ti tò wọ́n bí wọ́n ṣe ṣe sí bó jẹ́ pé bóyá ọgọ́ta la fẹ́ mú bóyá pé 100 àwọn 100 tó gbà jù kán máa bọ̀ ìyẹn láti kálẹ̀ ṣẹ́ẹ̀kì ṣe certificate ṣe correct ọmọ kílẹ̀ ọjọ́ orí wọn torí pé wọ́n gbúdọ̀ pọ̀ ọmọ ọdún 16 àti àwọn nǹkan míì yẹn la máa ṣẹ́ẹ̀kì. So tí a bá ti jẹ́ pé gbogbo wọn aṣojúṣàjò give them level playing field kò sí yòókù tí ẹ sì wà láàmbẹ. A sì bá wọn sọ̀rọ̀ kí
1: ọ̀tọ̀ bẹ̀rẹ̀
0: èmi náà ni mo bá wọn sọ̀rọ̀ lánàá mo sọ fún wọn pé a dúpẹ́ lọ́wọ́ wọn pé ọ̀tẹ̀ ọ̀rọ̀ yẹn láàyè tí wọ́n fẹ́ wá pé kán wá wo kán wò báyìí o gbogbo yín mo béèrè lọ́wọ́ ṣé mo lè gbà yín tán fúnra àwọn ọlọ́dà pé kò ṣeé ṣe kò sí bá a ṣe fẹ́ gba gbogbo wọn kò sáàyè tá a lè kó wọn sí. Àwọn ìjọba àwọn àjọ tó ń ṣètò ẹ̀kọ́ wọ̀nyí the nursing council ó ní kótà tán fún wa àwa lè gbàjú kótà.
1: Ẹ mọ̀ bínú pé mo wọlé láti ibẹ̀ torí mo ti sọ pé bí mo bá ní àǹfààní láti ní yín gẹ́gẹ́ bí àlejò n ó béèrè. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń wò pé ẹ̀yin elétò ìlera ẹ̀ pé ẹ máa ń sakọ pé bóyá torí iṣẹ́ yín ni pé ẹ ń gba àwọn èèyàn tó pọ̀ kí ló ṣe tí àwọn àjọ ọ̀hún ò kì í jẹ́ káwọn àwọn tó fẹ́ ṣe nọ́ọ̀sì àwọn tó fẹ́ ṣe dókítà pọ̀ ṣùgbọ́n àwọn péré tilẹ̀ mú ọjọ́ wo ni ìyàtọ̀ tí yóò dé bá àbí péré tiun náà lẹ́ máa mú lọ.
0: Kò ṣàì nídìí olóòtú àti àwọn ará ilé ohun tó fà á ni wípé ṣe rí ètò ẹ̀kọ́ ẹni tó bá máa tọ́jú aláìsàn ohun tá a gbúdọ̀ fọwọ́ tó dáa mú ni àwọn èèyàn gbúdọ̀ jáde bí ìbọ̀wọ̀wọ̀ tí ò mọ nǹkan tó ń ṣe nítorí pé mi ni wọ́n fẹ́ máa tọ́jú ìyẹn ni wọ́n fi wá fi gbèǹdéke olùkọ́ mélòó lẹ ní bẹ́ẹ̀dì mélòó lẹ ní iye aláìsàn mélòó ló ń wá àwọn àjọ yẹn á wá wọ́n á wo gbogbo nǹkan tó wà nílẹ̀ wọ́n bá ti wò ó ké bẹ́ẹ̀ ṣe wà yìí àwọn tẹ́ ẹ máa lè kọ́ tó jẹ́ pé ẹ ṣe wọn jiná táwọn mọ nǹkan tó ń ṣe tán ní máa pààyàn ó dàbí pé kò ju 50 tó wà fún yín 50 tí fásilítì tó bá tún wá dáa níjọ àbí tó tún pọ̀ sí wọn á tún lè sọ pé òkè atu fun yin ni
1: bi mewa si o
0: bi
1: ogun o
0: e bi ogun si o abe be lo so ti tori pe ise to ko ise bi history ki se pa fi ni ka bu awon eko kan sugbon teyan ba fe se history to fe se yoruba to fe se bible study ba ta ba lo yoruba ta ba le 200 sinu yara yi sebi ka ma soro kan ma gbo
1: na bi o
0: sugbon te ba fe keko ti ye e fi han won eni te fe ko sise abe ti ko pe ibi bayi le je gba lo ma gbo ma fo pe sibi o to ma se bayi iru e ko le so nkan ti eko yen gba ni kì í ṣe àwa la bèrè bí wọ́n ṣe ń ṣe káàkiri àgbáyé ni kò síbi tí wọ́n bá sọ pé 100 náà fún yín àwọn èèyàn wá dé àjọ ìgbà ẹ̀ lè gbá 120 bó ṣe rí ni.
1: Ẹ ṣeun torí àkókò wa tó ti ń lọ kò sí bí gbogbo nǹkan ṣe lè dòtó náà kí ìpèníjà tí eléyìí ń pè ní sàlẹ̀ ilẹ̀ ń jẹ́ kó mọ̀ wáyé àwọn ìpèníjà wo lẹ̀ ń dojúkọ tó sì ń bà ẹ̀nà jẹ́ ní exot ladọ èkìtì àti pé gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tí orí ẹ̀ pé tó mọ tó ń ṣe nípa ètò ìlera ọ̀nà wo lẹ̀ ń wò láti wá ojútùú sí àwọn ìpèníjà tó ń wáyé ọ̀hún.
0: Ẹ ṣe lótú inú orílẹ̀-èdè Nàìjíríà náà láṣọ àti kọjá síbò mí àwọn ìpèníjà bẹ̀rẹ̀ lórí bí iná iná mọ̀nàmọ́ná gbogbo àwọn irinṣẹ́ wọ̀nyẹn ló jẹ́ pé nílò náà mọ̀nàmọ́ná àbí téèyàn bá wọlé tó lóun fẹ́ bímọ bóyá orí ọmọ tẹ̀ tí ń bọ̀ iná lọ yàtọ̀ pé wàhálà dé ètò iná owó tá à ń ná lórí iná pọ̀ a dúpẹ́ lọ́wọ́ ìjọba nítorí pé wọ́n ṣe ẹ̀rọ kan bí aládàáni independent power plant
1: IPP
0: wọ́n connect àwa náà mu ṣùgbọ́n ìgbà míì àwọn iléeṣẹ́ yẹn wá ní wọn ò ní gáàsì tán lè lò lọ́hùn iná tó lè lọ ìdààmú pé àtúpadà sórí bedco meanwhile tí ò bá ti síná
1: dísùn
0: so owó tá à ń ná lórí iná ó pọ̀ ẹ̀ẹ́dẹ̀ ní tẹ́lẹ̀ gáàsì oxygen tá a bá rí ní abuad aléwálọ̀ àbóńdó àbí ìkírun máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pé ìjọba àpapọ̀ wọ́n rántí wa wọ́n fún wa ní oxygen plant tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ òun là ń lò ṣùgbọ́n ó dàbí pé a ṣì nílò sí tá a bá tún lè rí ẹ́ńjìn kejì ó máa ràn wá lọ́wọ́ torí pé kì í ṣe àwa nìkan là ń fi ń sáf ọ̀pọ̀lọpọ̀ ló ń wà láti ta torí wọ́n nílò ẹ̀ ọ̀rọ̀ pé bóyá ètò ìtọ́jú àwọn òṣìṣẹ́ welfare nǹkan tó máa mú nu àwọn òṣìṣẹ́ dùn ni pé kán rí wípé bá a ṣe ń tọ́jú wọn kò kéré sí bíi ti àwọn tó ń bá ìjọba àpapọ̀ ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn ìjọba àpapọ̀ sí máa ń tún wá tún jókòó jẹ́ ká tún wo owó tí wọ́n ń gbà àti allowance wọ́n tún lè fi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ló ṣì ń dúnàdúrà lọ́wọ́ ẹgbẹ̀ta kan máa bẹ̀ náà ni pé nígbàkúgbà tíyẹn bá ti tó bá ti wáyé bí wọ́n ṣe ń bá wa ṣe tẹ́lẹ̀ kán tètè máa dá wa lóhùn ó máa sì pé ìfàsẹ́yìn wà gbogbo àwọn irinṣẹ́ wọ̀nyẹn ó máa ń gbó ó dẹ̀ máa ń di pé bóyá kò bá òde òní mu ẹ bá fi máa lo irinṣẹ́ àwọn ńláńlá yẹn fún bí ọdún márùn ó yẹ ká
1: tó tẹ̀lé ìrẹsì
0: wọn bẹ́ẹ̀ ni nítorí pé tẹ bá ní pé kí àwọn onímọ̀ ẹ̀rọ wà bá yín tún ṣe wọ́n á sọ pé wọ́n rí páàtì ẹ̀ mọ́ torí ìjọba wọ́n bá ti lò wọ́n gbèsè ìwọ̀n tó mú fúnmọ́mìnì so a sì máa ní ìdí àwọn irinṣẹ́ wọ̀nyẹn láti ìgbàdégbà a sì ń wò pé iléeṣẹ́ yìí nítorí pé ọlọ́run gbé kalẹ̀ sí àgbẹ̀ èkìtì tó jẹ́ pé àárín gbogbo èkìtì ló wà ó wúlò gan-an ni a sì túbọ̀ ní láti tún fi àwọn àfikún kan sí àwọn wọ́ọ̀dù kan wà tá a nílò a sì ní jẹ́ kí ìjọba náà mọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ọlọ́run ràn wá lọ́wọ́.
1: Kó tó di pé a lọ sí ojú òpó bàbá àwa ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ọlábànjí kí ni àfojúsùn yín gan ní exxon ladọ èkìtì o kí lẹ ń wò bó lẹ ṣe fẹ kí bẹ kódà lọjọ iwájú.
0: Ẹ ṣe ní àfojúsùn tèmi kó jábọ̀ ló dáa jù ní gbogbo àgbáyé náà dá.
1: Táwọn èèyàn mọ̀ sá wa.
0: Àwọn èèyàn wa náà ni àwọn ẹ̀gbọ́n wa àbúrò wa ọ̀rẹ́ wa kí ó jẹ́ pé ibi tó yí tó yẹ pé gbogbo ẹ̀ka ló máa wà níbẹ̀ tí wọ́n á dẹ̀ dúró dáadáa tí àwọn òṣìṣẹ́ á pọ̀ níbẹ̀ tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá nílò pé láti torí pé kò àwọn yorùbá máa sọ pé bóyá kì í dúró kájú ẹ tó bá jẹ́ pé kó yá nígbà tó fa àìsàn tí wọ́n á ti ríbi tán ti lè àtẹ̀sí gbogbo àwọn ibi tán ń lọ ìjẹ̀wọ́ ni John Hopkins ọmọ Èkìtì wà níbẹ̀ ìwọ ni Harvard anywhere all over the world àwọn ọmọ wa wà níbẹ̀ tó tí wọn yẹn bá rí ibi tó jẹ́ pé ó dára tán ni pé gbogbo wọn náà máa padà wá tí wọ́n á wú wú fẹ́ ṣe ó sì máa já àǹfààní fáwọn ọmọ ìlú a sì nílò máa pọn owó sọ̀sọ́nù pé à ń lọ káàkiri pé àwọn ibi tó tún dára.
1: Ìgbà ta ni orí kò ń sádó
0: bí. A fẹ́ kó jẹ́ kó tóbi kó láyè kó sì túbọ̀ dára.
1: Ẹ ṣeun kó tó di pé a wà sí ojú òpó mo tún rántí eléyìí bàbá wa yóò ti tó ọdún díẹ̀ tẹ́ ẹ ti wà gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ní exxon ladọ èkìtì ọjọ́ ó ti tó bí ọjọ́ bí díẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá àgbà ló ti wá tán ti lọ kò sí bí okùn ó ṣe gbùngbùngbò tí ò ní níbi tá a ti fà wá yóò sì parí síbì kan kí lẹ fẹ́ kí àwọn èèyàn gan kí wọ́n fi máa rántí ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Ọlábànjí nígbà tẹ́ ẹ wà ńbẹ̀ yìí àti nígbà tí sáàyín tó bá tẹnu bepo.
0: Ẹ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó jẹ́ pé kan sọ díẹ̀ nígbà tí mo dé tí mo rí pé bóyá kò bójú mu mo sì gbàdúrà sọ́nà tí mo ṣèlérí wípé àyípadà gbúdọ̀ dé promotion àwọn èèyàn ó jẹ́ bí ọdún bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn tó jẹ́ pé àti ìṣe èmi sì sọ wípé níbi tí mo ti wá ọdọọdún náà là ń ṣe promotion pé kí ó tó di ọdún bíi mélòó kan promotion wa máa wá ní ọdún tó bá yẹ kéèyàn gba promotion àwọn tó yẹ kó gba promotion ní 2026 lágbára ọlọ́run àti ṣe wọ́n ti gbà wọ́n sì ti ń jẹ́gbàdùn ẹ̀
1: lọ́wọ́
0: so ìyẹn ti yàtọ̀ ìkejì náà ni pé nígbà tí mo máa dé owó oṣù wa bí àfúsá ló dà
1: ìdajì rẹ̀
0: àfúsálárì torí pé owó oṣù yẹn ò pé a sì ti ń jẹ àwọn èèyàn lówó sílẹ̀ wọ́n á látọ̀dún bíi mẹ́ta kò sígbà yẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ìjọba tó jẹ́ pé wọ́n fi wá sílẹ̀ tí wọ́n sì ń wéré tí gbọ́ wa a ti ń san owó oṣù ní kíkún àwọn àjẹ́lẹ̀ tẹ̀yìn òun ló wá wà ńbẹ̀ a sì ń tì ń bẹ ìjọba pé
1: wọ́n dá sí
0: wọ́n bá wà ṣe kókó tán lè ká má tẹ̀ jẹ́ wọn lówó rárá lọ́wọ́lọ́wọ́ àjẹ́ òṣìṣẹ́ lówó owó oṣù tí ìjọba bá ní ká san à ń san a sì ń san pé so mo ti sọ tẹ́lẹ̀ pé ilé ìwòsàn yẹn àsọpẹ́ ilé ìwòsàn ẹ̀kọ́ ni òun ló ga jù ní bí a ṣe tó primary secondary tertiary ó jẹ́ ibi tó yẹ pé tí wọ́n bá tí apá ò bá káwọn kankan láwọn ìpele primary and secondary ó yẹ kí teaching hospital kó lè ní nǹkan ṣe sí a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ti rí bẹ́ẹ̀ òun ní intensive care yẹn tá a bá mọ ọ̀pọ̀lọpọ̀ tá ọlọ́run ti gbà láńbẹ̀ a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àpẹẹrẹ bàbá kan wọ́n gbé lọ sí hospital kan ó ti kò mọ́ra mọ́ ó ti wà unconscious kó tó di pé wọ́n wá gbé wá sọ́dọ̀ wa bọ́n ṣe pè mí pé àwọn ń gbébọ èmi àti ẹnìkejì mi àti lọ dúró ní bọ́n ṣe gbèdé a lọ sí ibi tó ti máa ṣe ya ẹ̀rọ ct scan nígbà tá a ya ẹ̀rọ tó a rí pé ẹ̀jẹ̀ ló bóyá ó ṣubú ni ó ti ṣubú gbà kan rí ẹ̀jẹ̀ ti dì sí náà pọ̀ lọ ó sì tẹ̀ yẹn ló ń fa tó bá sì ń pẹ́ ni ó máa bá bẹ̀ lọ bí a ṣe ń ṣe àyẹ̀wò yẹn a sì ti ní akọ́ṣẹ́mọṣẹ́ láwọn tó ń ṣe sọ́ọ̀dì ọpọlọ bí a ṣe gbé láti ibi tó ti ń ya photo ta gbe lo theater ni n gba ma se operation lojo yin ojo kini lo n ki gbogbo wa to bere
1: olohun gbogbo
0: olohun se gba la ni so iru awon kan be yen to ti wa n se ni adupe lo olohun
1: e seun ni aarin iseju meji abi meta tori akoko wa ti lo e je ka si oju opo fun eyin ara ni lati pe wa number to wo bi ni 08 80 1 80 1 80 0813013297 e ku dede woyi e kaaro o
2: ade tabi mo fe to ku se opolo
1: baba e kaaro sir
2: o de ki oga wa ni esun ni
1: adupe lowo yin
2: ibeere mi akoko honorable lomi lati lase ekiti
1: e seun
2: ibeere mi akoko ni wipe baba ibasepo wo lo wa lada e laarin eyin pelu
1: ẹ ṣeun bàbá ẹ sáré bá wa dá sí àkókò ti lọ mò ń gbọ́yìn.
0: ìbáṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin àwa àti vc ẹ̀sùn torí pé gbogbo àwọn dókítà tó ń ṣetán ń bẹ ọ̀dọ̀ wa náà ti máa ń lọ ọdún mẹ́ta tó gbẹ̀yìn láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ hospital bẹ́ẹ̀ láti ń ṣe adẹ̀jọ́ máa ń ṣèpàdé mo sì wà ní hospital ní ọ̀sẹ̀ tó kọjá tó pè mí sí ìpàdé tí mo wà tí mo jẹ́ kọ́mítì àwọn yunifásitì náà ń wá sọ́dọ̀ wa láti ṣèpàdé náà pé bóyá mi rò pé lọ́wọ́lọ́wọ́ ìlọrin ni bàbá ń sọ nítorí pé láti ìgbà tó ti pẹ́ nísìnyí a nílò láti máa gbé àwọn èèyàn káàkiri ìjó ló ń fẹ̀dẹ̀ yẹn sí wa nísìnyí
1: ṣe báyìí
0: mo lè sọ pẹ̀lú gbogbo ẹnu ẹ pé a ò ní láti gbé èèyàn lọ kí la máa ń gbé èèyàn lọ sí afẹ́ a máa ń lọ ń ṣe test torí kò sí CT scan kò sí gbogbo a ti ní ó sì ti lé lọ́dún méjì báyìí tá a ti ní CT scan so a ní láti gbé èèyàn lọ sí ibẹ̀ mọ́ lágbára ọlọ́run then intensive care tí ò sí ń gbà yẹn ó ti wà ní ìsìn kí nígbàgbà ìdíjọba tíjọba yìí fi dé láti ní intensive care.
1: ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín wọ́n ti ń ṣẹ́jú sí mi lóde kejì nítorí àwíjàre kí tán ó tán lẹ́nu ẹjẹ́ a máa lọ ní orí ètò iṣẹ́ ti gbọ́ lónìí lẹ́ẹ̀kan sí ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa èyí ń ọ̀jọ̀gbọ́n káyọ̀dé ọ̀làbànjì ẹ mọ̀ bínú torí mo mọ̀ pé ká tó gbé yín kúrò ní ọ́fíìsì yín nǹkan tó wá síbí ó lágbára díẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín pé àpè yín pé ẹ jẹ́ wa o.
0: ẹ ṣe olóòtú inú wa dùn láti pé ká ní àǹfààní yìí láti jẹ́ ká mọ̀ pé àwọn nǹkan tó ń lọ àti nǹkan tíjọba ń ṣe àwọn aráàlú náà adúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé wọ́n ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa.
1: ẹ ṣeun a lérò pé lọ́jọ́ mẹ́ta àwọn tó pè ní ẹ jẹ wa. adúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹjẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé bàbá wa ọ̀jọ̀gbọ́n káyọ̀dé ọ̀làbànjì wa ọ̀jọ̀gbọ́n ọládélé ọlátúnyà adúpẹ́ lọ́wọ́ yín o bákan náà la dúpẹ́ lọ́wọ́ màmá wa rọ́lákẹ́ adéwùmí tí wọ́n jẹ́ head corporate affairs yìí corporate affairs ní ilé ìwòsàn exup ladọ èkìtì àti gbogbo àwọn tí wọn tẹlé wa wá akin ọrẹ wa adúpẹ lọwọ yín náà o mo dúpẹ lọwọ gbogbo àwọn afẹ̀rọyàwòrán tí wọn wà ń bí àwọn akéde ètò adúpẹ lọwọ yín àwọn amojú ẹrọ ilékún láàárọ ìmélòó la fẹ dárúkọ ọpẹ pàtàkì lọwọ gbogbo àwọn iléeṣẹ rédíò àti tẹlifíṣàn tí wọn bá wa gbẹtò yìí ní gbogbo ọjọ mẹjọ èkìtì fm lẹtọ yìí gan ti ń jáde tí àwọn iléeṣẹ rédíò bíi progress fm adaba fm lakurẹ voice fm peoples fm ayoba fm new cruise fm midas radio adamimogo àti edinla radio tí wọn bá wa darapọ mọ wa bákan náà ni ẹ ń wò wá ní ktv channel 41 àti nta channel 5 a sì dúpẹ lọwọ gbogbo àwọn general managers
3: ti awon ile ise yi adupe lowo yin o ope pataki lowo Christian la Yusuf to ba wa seto itage modupe lowo Akinwale Olaoye ti won je olootu eto yi awon olootu agba mejeji ni giwa ile ise NTA Channel 5 Alhaji Ayo Akande esin wa kiyin ati oluro temi popo ola olupo oloye ni won ti won je oga agba ile ise BSCS nbi ati gbogbo awon omo ajo Bureau of Community Communication ni Governor's Office Lado Ekiti won po tin ba ni kin mo daruko won ope pataki lowo arabirin Mary Oso Motoso ti won je oludari ajo na gbogbo ope wa o wa lo sodo gomina bi odun Abayomi Oye Banji Bawo ti won se daada ti a le fi owo won soya lori eto ise ti bo yi gbogbo ope to wa poju o lo sodo Olorun Oba to je ko se se a mo loni a pada wa ni ojo mejo gege bi mo se ma nso emo to ba ti lo ti a fi ba ti lo ta ba se fi igi ta fi nro ewo a je pe tata lasan la fe ri a ni tori awijare ki to te lenu e tu pade wa ni ori eto ise ti gbo lose to nbo Adebowale Adefabi omo baba nido Ile Ekiti lo so pe ipade wa bi adun bi oyin lose to nbo o dabo.

agbara púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yé Adaba 88.9 FM níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀. Prophetess Ẹ̀mí Lọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀. Ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ aago 11 àárọ̀ sí 11 àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́, gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ kò ṣe má gbọ́ ètò ni o, fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run. Prophetess Ẹ̀mí Lọlọ́run tún ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí. Ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.

bẹ́ẹ̀mí ti ń ṣe é ló ní olùwà ẹni ọjọ́ àkọ́kọ́ gbọ́ ìràwọ̀ òwúrọ̀ ọmọ mẹ́rì ó yá kó súre fún wa. ó ní láti january 1 o èmi ò yí olúwa láti january 1 o èmi ò yí olúwa mi ò lọ sọsibítù láti lọ gbomi gbẹgbẹ o mi ò lọ sí mọṣúárì láti lọ gbòkú ọmọ jáde láti january 1 o èmi ò yí olúwa mo pa ní àṣẹ ó yá lórúkọ jésù ká ní ẹ̀rí ó sún bàbàbà mo bọ́ sọ̀rọ̀ ó yá gbọ́rọ̀ olúwa àwọn kan iye wọn sí mo ní ó sún bàbàbà ó yá gbọ́rọ̀ olúwa ó sún bàbàbà lórúkọ jésù ó yá gbogbo májẹ̀mú tó máa tẹrí ògo tó máa tẹrí àṣeyọrí àti ìgbérídé ba nínú sún bàbàbà a kọjú sí ọ lónìí ọlọ́run kò kọjú sí ọ mo ní gbọ́ májẹ̀mú tó ń bá bàbà bá rìnrìn àjò tí kì í jẹ́ kó ba nǹkan rere fún ènìyàn ó yá gbọ́ o lórúkọ bàbá àti ọmọ tí ẹ̀ mọ́ ọlọ́run ayọ̀dẹ́lẹ́ babalọ́lá ọlọ́run mọ́ṣẹ́ orímọládé ọlọ́run bẹ́lẹ̀wọ́ ọ̀ṣọ́fà mo tẹ́ mo wọlé lábẹ́ tẹrígbà ẹ̀gẹ́ ọdún àgùntàn mo tẹnubọ gọ́gọ́tà ẹ̀gẹ́ jésù mo sọ̀rọ̀ ó yẹ oṣù bàbàbà ó yá gbọ́rọ̀ olúwa nínú oṣù bàbàbà yìí làwọn ọmọ wa fẹ́ wọlé padà nínú oṣù bàbàbà ilẹ̀ gbogbo èèyàn fẹ́ bẹ̀rẹ̀ ìkórè nínú oṣù ìlàwà náà ní ìkórè mo pa ní àṣẹ ó yá lórúkọ jésù májẹ̀mú ọmọ lọ́jọ́ ayọ̀ kó tẹríba lórúkọ jésù ó ní òjò ìbòkú yóò sí ìrọ̀ ìwọ́n tó gbàgbọ́ ni o ilé rí ìfẹ́ lẹ́yìn ìwọ́n tó ti sí rẹ́díò ẹ̀ sí 88.9 àòdè dòràdèdò látọ̀dọ̀ olùgbàlà òjò òjò oṣù tuntun òjò àánú òjò ìrànlọ́wọ́.

0: gbogbo ìrànlọ́wọ́ yá kúrò léwa lórí lórúkọ Jésù. Lórúkọ Jésù èní ni ọjọ́ àkọ́kọ́. Ó yẹ gbọ́n, ó yẹ ìtẹ̀kọ́ se ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà lẹ́yìn ọ̀rọ̀ àkòdá ńkó. Gbọ́n, aninilára kan ṣoṣo tó jọ̀wọ́ ayé rẹ̀ láti pa ọ lẹ́kún. Òmíràn kan ṣoṣo tó ti jàǹfààní rẹ tó fi ògo rẹ pọ́n ọ lójú. Òmíràn kan ṣoṣo tó fi ayé rẹ ni ọ lára. Òmíràn kan ṣoṣo tó sọra rẹ̀ di ogun Jésíbẹ́lì. Ó yá lórúkọ Jésù ilẹ̀, ó yá gbé ènì lórúkọ Jésù. Lórúkọ bàbá ò ní pàṣẹ. Lórúkọ ti ọmọ ò ní pàṣẹ. Lórúkọ ti ẹ̀mọ́ ò ní pàṣẹ. Nítorí àkókò yẹn bá mi wo Psalm 16 yẹn kí ló sọ? Kẹ́nìkan sáré bá mi sí Psalm 34 sílẹ̀. Ìwọ wo ló rá mi mẹ́ta sí? Ogun tó máa ń gba fìlà lórí abiyamọ kò ní wọlé wá. Ogun tó máa ń ṣí gèlè lórí abiyamọ kò ní jà wá. Ẹ̀yin bàbá mọ̀mọ́ ẹ sàmì. O mo pa ní àṣẹ lórúkọ Jésù Kristì ti Násárẹ̀tì. Ẹni tí ò mọbi tẹ́ ti ń gbógo yín bọ̀ kò ní pa náà ògo yín. Ó ní ìràwọ̀ mi sì máa tàn sí ìwọ ńkọ́ o. Ìràwọ̀ mi sì máa tàn sí tọmọtọmọ ti jọ pé mi ò máa yọ. Jésù ti sọ fún mi pé ìràwọ̀ mi sì máa tàn sí. Lórúkọ Jésù ìràwọ̀ mi àti rẹ kó máa tàn bí ìràwọ̀ mi. Olùtùnú gbogbo àgbáyé wọléwọlé tó ń wo gbogbo ìràwọ̀ ọjọ́ kìnú ẹ̀yà Júdà. Aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo, ọ̀pátírí kan lè ó kọrun, oṣù ó yá o ní mòfo níbẹ̀. Gbogbo èèyàn sàmí bóbìnrin bá lóyún lóṣù kínní, oṣù kẹsàn-án wọn á máa retí ìyá àtọmọ. Mo pa ní àṣẹ ó yá oyún ògo rẹ lọmọ bí. Oyún ògo ọ̀pọ̀lọpọ̀ wọn á fi bílé tuntun. Wọ́n á fi bí mọ́tò. Ẹni lóyún oṣù mẹ́sàn-án á bi láyọ̀. Ẹni tí ò tí ì ní á gba kọ́kọ́rọ́ yá gba kọ́kọ́rọ́ oṣù mẹ́sàn-án. Gbogbo ẹnikẹ́ni tó sàn ọ̀jẹ́ ogun mọ́nú nítorí ayé rẹ. Oṣù kẹsàn-án ni gbogbo èèyàn máa ń wojú láti kọ́ lọ́mọ kú ewu ọmọ. Abíyamọ sàmí ọjọ́ tó bá ti bímọ wọ́n ń gbé léyà ọmọ lọ́wọ́ ni. Ó yẹ orí rẹ kó gba lẹ́tà ayọ̀ rẹ ní ọlọ́wọ́. Èmi ò mẹni tó jẹ ní gbèsè. Èmi ò mọ ibi tí ìràn rẹ ti jẹ gbèsè. Kì í ṣe gbèsè owó nìkan náà máa ń jẹ lómi. A máa jẹ gbèsè mọ́rọ̀ gòlò. Àwọn kan máa jẹ gbèsè mọ́de bí ìlérí. Àwọn kan máa jẹ gbèsè pé kò ní tayọ. Ó yá lórúkọ Jésù ọ̀rọ̀ jáde. Ó di àṣẹ, ó di májẹ̀mọ́. Ó yá ibi tó ti jẹ gbèsè mọ́rọ̀ gòlò. Ọ̀run bọ̀ tọ́ lórúkọ Jésù. Kí ló sọ níbẹ̀? Olúwa ó ní Ọlọ́run pa mí mọ́. Ọlọ́run máa pa wá mọ́ lóṣù yìí. Ó ní àdúrà wá lóṣù yìí bàbá jẹ́ ó léèrè. Níwájú ìtẹ̀rẹ̀ Ọlọ́run ayọ̀. Olúwa rọjò, rọjò, rọjò. Olúwa rọjò ìbùkún rẹ̀. Àṣẹdà ó yá Olúwa rọjò àánú sórí rẹ̀. Ẹni tó sọra rẹ̀ di ìjọba Lúsíférì síbi iṣẹ́ rẹ̀ tó sọra rẹ̀ dalágbára. Àwọn kan ní bó bá tẹríba fún mi kó fẹnu gbolẹ̀ kò ní pàdé olùrànlọ́wọ́. Ọwọ́ agbára dà tó ṣàwárí àáké tó wá. Ó yẹ Olúwa gba ògo wa lé wa lọ́wọ́. Kí ló sọ mà? Ta ló gbẹ́kẹ̀lé? Mo pa ní àṣẹ kìnú ẹ̀yà Júdà ọba tó mọ èmi àti rẹ. Ó yá ìgbẹ́kẹ̀lé wa lóṣù bàbà báyìí kò ní já sí asán. Gbọ́ ilẹ̀ kì í mọ́ kí pẹpẹ mọ́ gbọ̀tọ́rẹ ìmọ́lẹ̀. Lórúkọ Jésù Kristì ti Násárẹ̀tì ó yá lọ gba ohun tó tọ́ sí ọ. Kí ló sọ mà?
1: Ọkàn mi.
0: Ìwọ yóò wí fún Olúwa pé. Ìwọ ni Olúwa mi. Ó ní Ọlọ́run mi dákun máa padà bàbá. Ẹ lé nínú oṣù yìí.

lorúkọ Jésù ìṣẹ̀dá rẹ ò ní padà lẹ́yìn rẹ̀. Ẹni tí ìṣẹ̀dá rẹ̀ padà lẹ́yìn rẹ̀ ló wọ ibojì láìrò tẹ́lẹ̀. Ẹni tí ìṣẹ̀dá rẹ̀ padà lẹ́yìn rẹ̀ ló wà ní ibojì àìsàn. Ẹni tí ìṣẹ̀dá rẹ̀ padà lẹ́yìn rẹ̀ ló san gbèsè ohun tí ò mọ̀dílọ́gbà ẹ̀wọ̀n. Ẹni tí ìṣẹ̀dá rẹ̀ padà lẹ́yìn rẹ̀ ló dológun àná. Ẹni tí ìṣẹ̀dá rẹ̀ padà lẹ́yìn rẹ̀ ló ti rówó rí tí ò ní mọ́. Ọ̀run gbọ́ ìṣẹ̀dá rẹ̀ ó yá kó gba ohun tó tọ́ sí ọ. Kí ló sọ níbẹ̀? Sí àwọn kí ló pè é? Ó ní àwa tó dúró de Olúwa.

0: lo sọ ni bẹ ba
1: awọn eniyan mi
0: ma
1: to wa ni aye
0: si awọn olala
1: lara eni ti didi inu mi gbogbo gbe wo ibinu je awọn ti sare to
0: olorun mi na yo ti po to gba ta lo gbagbara lati pa o lekun ta lo gbagbara lati jemi niya awọn ka ma sakiri wa ni se ran se oni pe oro jade gbo bo wo so alaye laarin oku eni fi bi wa ile gbe mi loruko Jesu gbọ́ àwọn kan tó bá gbọ́ pé ó fẹ́ se nǹkan ayọ̀ wọn láwọn ò tètè gbọ́ àmọ́ tó bá gbọ́ pé ọ̀tá èèyàn kú àwọn lákọ́kọ́ débẹ̀ gbọ́ àwọn kan wọn kì í fọjú ayọ̀ ranilọ́wọ́ wọn kì í fowó ìrànlọ́wọ́ ranilọ́wọ́ wọn láwọn ò ní àmọ́ tó bá gbọ́ pé ó ti dé pele táwọn ti mu wọn láfìgbà tí pa wá ka ẹni rò ó sí ọlọ́run kó mu ní ọlọ́wọ́ kí ló sọ mà
1: wo
0: o ni wo gbọ́ ọ̀rọ̀ ọlọ́run rèé o ní ìbànújẹ́ àwọn tí ń sáré tọlọ́run mìíràn lẹ́yìn yìí ó ti pọ̀ tó o ní ẹbọ mímu wọn àti ẹ̀gẹ̀ wọn ò máa tá sílẹ̀ ta ló máa jábọ́ kèmí àti ẹ lè ga ta ló máa ṣubú lẹ́sẹ̀ ògbèjì ká lè débi ìrànlọ́wọ́ ta lẹni tí ilẹ̀ máa mì nítorí ògùn ayé rẹ ó yá ilẹ̀ gbọ́rọ̀ olúwa ó yá kọjú ìjà sóru ẹni bẹ́ẹ̀ a ní ṣe àdàbí pò ní tẹ́gbẹ́ ẹni rọ́ṣọ ogun lóṣooṣù lọ́ndì wá pò ní mókè àwọn kàwẹ̀ tán gbà lọ́ndì wá àwẹ̀ àti jọmọ ológo bọ́ ni wọ́n ní àdàbí tí mi bá gbàwẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ eré ìje tó ń sáré ẹsẹ̀ láti gbé ọṣọ́bó ó yá ipá rẹ̀ ó yá kó ṣe agbára nù lórúkọ jésù tap 34 yẹ kí ló sọ ìwọ wo ló rá mi ṣe lóṣù iṣẹ́ ó yá lọ kọrin ọpẹ́ sójú tọ̀tà rẹ lọ tap 34 yẹn
1: alleluia
0: ọkà àlàyé tó gbà ìkànnì àdàbà 88.9
1: alleluia
0: ìwọ tó mọ̀ pé orí ìmọ́lẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ nínú september tó bọ́ sí ọjọ́ ìṣẹ́gun ó yá
1: alleluia
0: ogun tó takú ti ìran rẹ tí kì í gbowó ogun tó takú ti ìran rẹ tí kì í gba ohunkóhun tó láfi tó ń bá rẹ́yìn rẹ lòun tó máa jáwọ́ ó yá gbọ́ ẹni tó rán mi yẹ́yìn rẹ lórúkọ jésù kí ló sọ ní psalm 34 yẹn
1: ìyìn rẹ yóò máa wà ní ẹnu mi títí lẹ́.
0: ó ní

0: ọmọkùnrin gírí ọjà ògo rẹ ayé òní túmọ lára. Mo gba abiyamọ sàmì mẹta tó rinlẹ̀ ọjà abiyamọ wa ayé òní ká lọmọ wa lọwọ. Ẹni bá lòun fẹ́ bá èmi àti rẹ jà ọ̀run gbọ́ o. Ó yá ọ̀rọ̀ jáde mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Dèbórà. Ó yá gbọ́ abiyamọ òní ọ̀rọ̀ palẹ̀ wọn mọ́ lórúkọ Jésù. Kí ló sọ mà?
1: Ọkọ mi yóò máa ṣoko rẹ̀ ní ti Olúwa.

0: kí ló sọ torí àkókò.
1: Àwọn onílẹ̀lẹ̀ yóò gbọ́.
0: Ẹ gbọ́ o, àwọn onílẹ̀lẹ̀ yóò gbọ́.
1: Inú wọn yóò sì máa dùn.
0: Ìwọ́ wo ló rẹra rẹ sílẹ̀ tó kánjú ó ní ọ̀rẹ́ mi má ṣe kánjú, kánjú jọ lọ́rùn rẹ lọ. Ọ̀rẹ́ mi má ṣe kánjú sẹ́, kánjú jẹ lẹ́dàá rẹ lọ. Torí tó o bá kánjú o, ohun tó léwu ni. Wo ló rẹra rẹ sílẹ̀, ìwọ onígbéraga ọkàn. Ìwọ tó fẹ́ ní gbogbo àgbáyé tán ní ọjọ́ kan ṣoṣo. Èrè wo ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù? Èrè wo ni wọ́n ń pè ọ́ pé oníkàtídírà kíní kàtídírà kejì lórí tẹ́ń kàtídírà? Síbẹ̀síbẹ̀ náà o sọ̀rọ̀ ìfògo fún Ọlọ́run. Síbẹ̀síbẹ̀ náà ayé ò tara rẹ yin Ọlọ́run. Ìbá dára lónìí, rẹ ara rẹ sílẹ̀, rántí ọjọ́ tí Olúwa máa dé sí ọ gẹ́gẹ́ bí o lè ní òru. Ó ní mò ń bọ̀ kankan, èrè mi sọ pẹ̀lú mi láti sọ fóníkálùkù gẹ́gẹ́ bí sí ọwọ́ rẹ̀. Ǹjẹ́ èrè wo ni ó máa bá mi lọ? Ǹjẹ́ èrè wo ni ó máa bọ́ ọ lọ? Ó ní bàbá jókòó sínú tẹ́ḿpìlì, ó máa mi wo ohun tí ayé ṣe, ayé mi ṣe, ayé kó lè mú wọ fòfòrò. Ìwọ́ wo ló gbàgbọ́ pẹ̀lú mi? Mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Dèbórà. Àwọn kan máa wọnú iṣẹ́ oníṣẹ́ láti lọ kéré, àwọn kan máa wọnú iṣẹ́ oníṣẹ́ láti pa nítorí ògo rẹ̀. Ọ̀rọ̀ jáde àdàbí tí n bá dára.

0: mi àmọ́ tí mi ìbá dá rárá mi ẹni tó rán mi gbohùn lẹ́nu alágbára lórúkọ kí ló sọ níbẹ̀. Ó ní rẹra rẹ sílẹ̀ kó gbé olúwa ga pẹ̀lú mi.
1: Kí ẹ sì jùmọ̀ bí orúkọ rẹ̀ lékè.
0: Ǹjẹ́ o fẹ́ ǹjẹ́ ayé tara rẹ gbé Ọlọ́run ga bí? Àwa ìránṣẹ́ Ọlọ́run. Ǹjẹ́ ayé tara wa yin Ọlọ́run bí? Àwa ìránṣẹ́ Ọlọ́run. Àwa tá ń pòkìkí orúkọ Ọlọ́run. Ǹjẹ́ a tilẹ̀ dá Ọlọ́run náà mọ̀? Ǹjẹ́ a tilẹ̀ mọ ohun tá a gbé lọ́wọ́? Ìbá dára kó yí padà lóṣù yìí. Jẹ́ kí oṣù kó yí padà. Torí o mọ̀gbà tí áńgẹ́lì náà ń bọ̀. O mọ̀gbà tẹ́ni tó dá o lè pè ọ́ tó lè sọ pé síwọ́ ọmọ máa bọ̀. Ìbá dára kó yí padà. Ìwọ́ tó gbọ́ ìkànnì àdàbà. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ọ̀rọ̀ tá a fi rán mi sí ọ lónìí. Ó ní rẹra rẹ sílẹ̀. Ìwọ́ ọlọ́kàn gíga sọ ara rẹ sílẹ̀. Ó ní àwọn sọ ojú agbéraga kalẹ̀. Ojú agbéraga a ń sọ kalẹ̀. Ojú ká kéré èèyàn a ń sọ kalẹ̀. Ojú ká ba sí oníṣẹ́jẹ́ a ń sọ kalẹ̀. Ojú ká da ògo dànù a ń sọ kalẹ̀. Ìbá dára jẹ́ kí wọlé ọkàn jẹ́ kó wo ọkàn rẹ. Ó ní ta lẹni náà tí kalẹ́kùn ọkàn mi. Ta lẹni náà tí kalẹ́kùn ọkàn mi. Ẹ̀mí mímọ́ látọ̀dẹ́ Olúwa. Ṣílẹ̀kùn jẹ́ kó wọlé. Jẹ́ kí ẹni tó dá ọ jẹ́ kó wọnú ọkàn rẹ. Má ṣe Jésù Jésù lójú gbogbo àgbáyé. Kó o gbé èsù sínú ọkàn rẹ. O ti yọ gé kúrò nínú rẹ̀. Ìwọ onígbéraga Olúwa ní rẹra rẹ sílẹ̀. Ó ní ẹrẹ kí ló sọ níbẹ̀ níbi onírẹ̀lẹ̀ yẹn. Kí ló sọ ní ti Olúwa. Alleluia. Àwa wo lo nírẹ̀lẹ̀? Àwa tá a ní. Ó ní wúrọ̀ fàdákà. Èmi kò ní. Ìwọ wo lo ń gbọ́ lẹ́ni? Ìjẹ́ kí lòun lépa tí ò tí yẹ kó o sáré lé? Kí lòun lé tó o fẹ́ para rẹ? Afi ayé wo lòun lé? Agbára wo lòun kójọ? Rántí pé àwọn tó lò lánàá wọ́n ti dológo àná. Àmọ́ Psalm 37 ó ní má ṣe kanra nítorí àwọn oníṣẹ̀ṣẹ̀. Ó ní láìpẹ́ wọ́n á rọbí koríko tútù. Kì í ṣe pé bóyá wọ́n á kù wọ́n wà láyé bí aláìsí mọ́. Wọ́n wà láyé gbogbo èèyàn ló máa rí wọn. Àmọ́ a ó gba ìkọ́gunlọ lọ́wọ́ alágbára wọn. Ìbá dára lónìí. Bọ́ọ̀hún tí àdàbà sọ fún ọ lónìí o. A rán mi gẹ́gẹ́ bí ohun èlò Ọlọ́run. A gbé mi dìde mi ò dá wá. Ìwé ìsìnkà yẹn ó ní Olúwa. Ọmọdé ni èmi. Akálòlò ni mí. Ó ní Olúwa. Ó ní ká tó bí mi nínú ìyá mi láti yàn mí. Òwò onígbéraga èèyàn. Rí a gbé ojú ìgbéraga rẹ sílẹ̀. Gbé ọkàn ìgbéraga rẹ sílẹ̀. Ìwọ tó jẹ́ pé gbogbo nǹkan lòun kójọ. Asán nínú asán. Ìmúlẹ̀ mófo. Ìbá dára onídàájọ́ ayé rán wa o. Ó gbé wa dìde. Ó ní ká kéde ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà rèé o. A kéde rẹ̀ fún ọ lónìí. Onígbéraga ọkàn. Nínú oṣù bàbà báyìí má lo ìgbéraga pẹ̀lú Ọlọ́run. Nínú oṣù bàbà yìí rẹ ara rẹ sílẹ̀. Jẹ́ kí ẹni tó ní ayé àti ọ̀run jẹ́ kó bẹ ilé rẹ wò. Jẹ́ kó wo ọkàn mi. Jẹ́ kó wo ọkàn rẹ. Ìbá ṣe rere ìbá ṣe búburú. A ó pè fóníkálùkù gẹ́gẹ́ bí sí ọwọ́ rẹ̀. Kó o tó lè yin Ọlọ́run mọ́ yin Ọlọ́run lójú gbogbo èèyàn. Kó o máa tàn wọ́n jọ. Kó o máa fi rán. Kó o máa fi kó wọn jọ láti pa wọ́n lẹ́kún ní kọ̀rọ̀. Ojú Olúwa wo iṣẹ́ rẹ. A ó bi oníkálùkù léèrè. Ó ní a ó gbọ́ eré rẹ nígbà tí Jésù bá dé. Ohun gbogbo tó táyé o àfipamọ́ sọ̀run ni. Ó fipamọ́ o. Ojú Ọlọ́run wù ọ́. Ó ní èyí ni àwọn àmì tí ó máa bá wọn tèmi lọ. Kí ló ń bá mi lọ? Kí ló ń bá wọ́ lọ? Máa bira rẹ léèrè. Onídàájọ́ rèé o. Ó fi gbogbo ògo. Ó fi wọ́n sínú ìgbèkùn. Fi wọ́n sílẹ̀. Jẹ́ kí wọ́n tẹ̀síwájú. Ó ní jọ̀wọ́ wa. Jẹ́ kí wọ́n jọ̀wọ́ wọn. Jẹ́ kí wọ́n kí ó lọ. Ó ní sọ fún gúúsù kó má ṣe dá wọn dúró. Sọ fún àríwá kó má ṣe dá wọn dúró. Ta ló ń dá ọ dúró? Alágbára wo ló mi èmi àti yín? Èèyàn kan ṣoṣo á máa mi ènìyàn láti bìwó. Á máa mi ògo èèyàn láti jábọ́. Ọ̀rọ̀ jáde mo kéde gẹ́gẹ́ bí Dèbórà. Gbogbo ajúnilọ tó dúró síbi agbára tó láfi kó ń já ọ bọ́ tó láfi kó ń já mi bọ́ gbọ́ o. Ó ti wà nínú ó ti wà láti ti kọ́ṣe. Ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayérayé. Gbọ́ gbọ́ odidi ọba Ẹrọ́dù wo yé ògo tó fi ṣòfò nítorí ògo Jésù. Gbọ́ gbọ́ wọlé ìṣẹ̀dá rẹ ẹni tafọ̀ ojú oorun ajúnilọ tó sọ pé ìwà láàyè mi àti ẹ̀ ń bí òun nínú. Ó yá wọléwọlé Ọlọ́run pa ìmọ́lẹ́ mi lórúkọ ọ̀rọ̀ rẹ tá a fi rán mi sí ọ lónìí. Ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi Olúwa kọ sí wa. Ó ní ká gbé ọ̀rọ̀ náà. Kí ni ọ̀rọ̀ náà? Ó ní so wàhálà rẹ mọ́ òun kà àyà rẹ. Kí ni wàhálà náà? se Jesu to gbe si gbogbo aye ta ye wo to ti yo je kuro ninu re to yo si inu ibadara oju oluwa wo ise re agbera ga eniyan re okan re sile revelation 21 kilo so tade ba mi wo ye lo kilo so tori akoko ibi to ka o ne padanu iwo to ngbo mi lori o ne padanu revelation 21 yen kilo wo arun to arun so fun mi mo ri arun tutun kan
1: ati aye tutun kan
0: ati aye tutun kan
1: nitori pe arun ti isaju
0: eh
1: ati aye isaju ti kojo
0: wo gbogbo to ti se from January to August o se se ko yi pada o se se ko ronu piwada o se se ko popon re sipo ogbon o se se ko tete ranti to oludajo de ranti o ojiji re o ma se dajo fun o ki lo so nibe o ku ko sisi mo
1: ilu mimo ni
0: ilu mimo ni
1: Jerusalem
0: ti arun be ni o ti arun wa
1: lati odolo
0: eh wi pe
1: eh
0: wo ma mura sile ni gbogbo igba wa ta fe se kore se lati bogo logo je ni bi ra re lere iwo nikan lo fe ko ma gbo nibi ko ma gbo nibi o nfi oni o fi ba ola re je ibadara ko yi pada ki lo so nibe
1: mo si gbo ohun la kan latori
0: mo gbo o wi pe wipo mi pe
1: kiesi
0: agbo olorun wa pelu awa to nse ife re
1: o si ma ba won gbe
0: oluwa lo wa pelu awa ta gboro si lenu o lo ma ma je eniyan wa o gogo fun ara re o ma wa pelu wa o ma je olorun fun wa
1: olorun yo sinu omi je
0: hallelujah o ni olorun yo nu omi je gbogbo nu ku oloju awa to feran o ya saju ojo ikore a o ni so fun loruko ade mo kede lojo ikore wa so fofaya mo kede leyin ikore a o ni mo bo je ene ka ni kilo oni anu omi je gbogbo nu kuro
1: yo si si ku mo
0: egbe o to fa sele iwo to bo ni kore wa to ti mura sile iwo to fe wa bo aso fa aso eri aso agbana dragon iran re to fe subu ni waju re oni o o se kini ma
1: owo anu omi je gbogbo nu
0: omi je ojo pipe ti o je ko moke kasiwaju o ni ki o si kuma ni Trinity Cathedral ati gbogbo yin te gba wa kaakiri lori afefe o ni ki o si kuma tabi afo tabi ekun ki o si irora mo nitori pe
1: hallelujah
0: o ma ni eri eri re ko so gbo awon iran kan wa to ti gbo ti pe amo nbo olokan je pe ni gba wo loro mi yo dayo temi yo gbagbe ibanuje taku mi yo deri fun mi e wa gbe ni toro mi leni ode wa oni lo oni ni lo la ko le go wa yo dayo ta wa yo gbagbe ibanuje taku wa yo deri fun wa loni oni lo ni ni nitori oluwa so ninu Exodus 40:14 oni so fa omo Israeli oni ko tesiwaju oni ogun teyin wo loni eyi ki ori won mo iwo wo lo gbagbo pade wa lola ọ̀la ọjọ́ anú àkọ́kọ́ èyí tá a máa ṣe níjọ Trinity Cathedral nílùú omi fọ́n èso oríṣi mẹ́ta ọ̀pá ìmọ́lẹ̀ kan ìgò omi kan wàá bá bọ́tù wọ́tà ní Trinity Cathedral ayé rẹ kó sọ̀rọ̀ ẹ̀yí tá ẹ wà nílùú ìkàlẹ̀ pàdé wa ní òdi àyíká opposite Akin's Hotel ẹ gba bẹ̀ wọlé ẹ ṣe ẹ̀sìn àánú sọ pé àánú ò ní dágbére fún mi lórúkọ Jésù wàhálà àánú gbà ó ní mo ti sí pa áńgẹ́lì àánú ẹgbẹ́ mi fò nítorí pé ayé mi nílò ìrànlọ́wọ́ mo ti sí pa áńgẹ́lì àánú ẹgbẹ́ mi fò tọmọtọmọ torí pé ayé mi nílò ìrànlọ́wọ́ ayé rẹ kó gba ìrànlọ́wọ́ wọ́n torí àkókò ò ní ráre mo fi àkókò ikí bàbá mi bàbá bàbá bàbá àwọn bàbá nínú ìrìn àjò ìpèyé àwọn bàbá tó ń gbé ìlú dìde mo fi àkókò ikí Royal Majesty Rufus Akinrinmade di ọrúnjà òfodigbo kingdom bàbá mo wà lórí ìkúlẹ̀ ojú òní tì yín ilé yín ò ní gbóná ọfà nínú àga ikò ní bàyín ogun ọjọ́ iwájú kò ní borí yín èyí tẹ́ ẹ lákọjá ẹ ó borí rẹ̀ ìlú òdìgbò kó gbòmìnira gbogbo ìlú omi fọ́ ìjì ò ní jà wá ìlú ọ̀rẹ́ a ò ní rẹ̀ dànù gbogbo ogun iná tó ń ṣẹlẹ̀ lọ́rẹ̀ ọlọ́run kó tẹrí rẹ̀ bá gbogbo ìjì iná ọlọ́run kó pa gbogbo ìjì iná ọlọ́run kó ba wí gbogbo ìjì iná ọlọ́run kó ba wí gbogbo ìjì iná ọlọ́run kó ba wí nílùú sábú ọlọ́run kó ba wí nílùú ọ̀rẹ́ ọlọ́run kó ba wí níjọwọ́ ọlọ́run kó ba wí iná ò ní tú wa láṣìírí iná ara ò ní jó wa iná ẹ̀mí ò ní jó wa ó rí bẹ́ẹ̀ kò yí padà Wọ́n pè mí sí 090
1: 52 95 83 30.
0: 090 52 95 83 30. 081 42 66 87 22. Wàrà àánú gbà, o ti já gbangba, gba ohun tó tọ́ sí ọ. Èwo oṣù yìí ni kó o má jà, èwo oṣù yìí ni kó o para mọ́, èwo oṣù yìí ni kó kóra rẹ níjànú, èwo oṣù yìí ni kó o kíyèsára. Ìjáde ìwọlé rẹ kó mú ẹ̀rí dání. Jésù Olúwa wa.

0: Aye, yawa, nuko kwa pita bati lamfani ati mabalisha radio adabati 0.9 FM. Muke, ekwe akudede ya siko. Ye, da kabo siuri ya kotuni tu akuru. Ati yonde si etigbo yini, ati ikoni. Kike bia yini otimo, wikwe ojomejo, ati etoi, ti oshebe, ti omangori ya tegun. Ono oloja kwa anko koro, to jomo, orile edewa ujo wa titesu, wajo orile edewa. Oni awon ti a ma nse agbeyewe ni ori eto fun ti ose ina atun ma tesiwaju ni ori eto apero oro ti Alhaji Atiku Abubakar ti o so nipa oro dida owo iranwo lori epo pada ona ni koko oro ti atun ma tun se agbeyewe fun ti ose yi e ma dagba pe foro woro laarin awa ti eyin ona ni eto yi ti o je ti akoko ba tu a ma se oju opole fun eyin eyan wa lati ba da si eto ohun oju ti e fi wo ati nti bi o se ri ni ara ti ti eyin tori lopin ose ti o koja yi ari pe o dabi eni pe Atiku Abubakar o tun ti yi ohun pada die die tori n to so ni pe ton ba de pe kere ton ba lanfani ati di are o le di danja we kini je subsidy pon ma yo sugbon le pe onset o tun koja o tun ni pe ko ri be mo pe sugbon ti ton ma se ni pe ton ba to on ba lanfani ati wole ton ba koko wole won a joko won a wo ibi ti oro de duro ibi ti o se kon se to wa mo igbese ti won ma se sugbon to ko so fun atele ni pe o ma yo o ma da subsidy ori epo subsidy ori dollar eyan owo ile okere pe ohun ma o ma da pada ṣugbọn ki oro e ki o ba le ye wa dada a ma tun imole si awon ibi kankan ati pe ti a to ba tun ya ni mo ni foro wero pelu senator Motaya Lasho Adura atun se atunte iforo wero ti mo ni pelu lori koko oro yi bi o se ri ati oju ti won won se pe nigba kan awon senator Motaya Lasho Adura ti je commissioner fun eto isuna ni ipinle Ondo tele ri koda o ti je minister ni abe isejoba Buhari so gege bi iwoye ni to wa ninu ile to bo mi kan se ri won tun ba ada si ti akoko ba to sugbon emi ni kokko ni won lori eto fun ti yose yi opo emi je oda na wa pelu wa ba ki awon ara le
1: to wa kin bi de tin lanfani ati mo gbo wa o atoko agbero to ni
0: Sunday Ajiboye ajowa sori eto na ni
2: eyin yan wa e ku le o ku tete le ko
0: joda igba to ko gbo pe Atiku titun yi ohun pada ko sa ya lenu pe in to dabi eni pe o ti kuregbe to ti kuregbe pe won tori oro osilu won to fe ma tun gbe pada wa lati wa se kajo ni kin pe ni abi lati wa tan awon orile de Nigeria lati gba bo lo
1: gege bi as it man so wi pe se ri nigba mi oro oselu mo ni agbara igba mi de ri tawon oloselu ba ti yin ibon oselu won fun wa awa la tun wa mo gbe yewo pe ntan tun tun gbe ntan tun gbe jade leni lele lele yi o sori oro subsidy ibon oselu le mi ka si
0: kini e de je awon eyan kan kan
1: be ni ọmọ pe ti eto ipolongo ibo ba tin bo on kaluku awon oloselu ni won mo woru ibon ti won yin fun awon orilede Nigeria ibon oselu leleyi tori pe kini ti a ba wo pe a tun fe da subsidy pada akoko nbe ni pe mi o ti ri ki Atiku yi ohun pada pe won ni yo subsidy sugbon o na ti boju wo nkan to wa nle wi pe ta ba ni ka yo subsidy
0: o si duro lori e sugbon to wa so ni pe so ma pe tele tele oni to ba se wole an da subsidy pada sugbon ngba ti o mo ti awon to nimo julo tun be ogbeni wa ati bobo se o tun gba to di ose to koja opin ose to koja se ojo Saturday ni abi Sunday
1: lo ti wo pe
0: lo wa wo pe o wa ko wa ni pe o ge pe ko ton ba ti kokko wole
1: wa wo bi ti nkan
0: di wa wo bi to de duro wa wo awon kan to le se se lati da pada epe to ba ti e ma da pada o mo gradual ko se pe ekan yi pe lori gbogbo e wa da pada
1: dida subsidy pada e mo ja gbagbe pe ofin ti wa lori e ta ba wo ofin to wa to ro mo ile
0: se PIA petroleum industry act
1: eyi fi han wi pe
0: en
1: ti oba da subsidy pada gan lo le din are ti oba da pada yo ko dele igbimo asofin agbale yi
0: amendment fun
1: wa se amendment wa se atunse lori ofin kon to le se pe kon to le so pe won fe da subsidy pada iyen akoko elekeji ni pe awon ipa ti subsidy yi to ti ko papa julo awon gomina nsin bayi to je pe elomi inu awon gomina nisin owo ti won gba lososu ti wo bi 50 billion naira ejo se won fe da owo awon gomina yi na san fe da pada si 4 billion 3 billion ti won gba tele
0: ka ma san fu salofun
1: ensi mo kan to yo subsidy opolopo awon governor mi na je pe won ri owo osu san opolopo awon governors mi lo je pe o je owo to je owo awon osise feyinti awon osu awon osu
0: mo do mo ti wa fanran yen ko to de pe mo wa si ori eto yi sugbon mi kan ti mi ri mi mo se ti mi o tun pada ri gomina yaya belu gomina ipinle kogi tele to nso ni kogi pelu awon eyan to ni ba nso ni lori oro subsidy to ni nigbati won je gomina o ni to ba lo si ni federation account to ma fe lo pin owo federation owo fac oni osu ton ba ri 600 billion 700 billion ni federation account oni inu
1: inu wa
0: dun pe awon ri 600 700 800 ti won fe pin ni gbogbo orilede nisin bayi won tin pin bi 2 trillion ni osusu lorilede fun awon ipinle so daji boy awawo iru awon nitori ni tori oro pe won your subsidy yi ati pe subsidy lori owo ile okere epe won tun epe ijoba yo epe ijoba Bola Ahmed Tinubu yo kuro awon ile ise to ti kuro ni Nigeria kodi awon ile ise ifunpo gan awon ile ise epo wapo ile ise epo ti won ti kuro lori ile di won ti okere awon ile yi o da pe wa promise won ti n pada bo wa now yato si yen na awon ile ise ti o je tomo orile de Nigeria mi yato ti Dangote wa nbe to je ile ise ifunpo ti Dangote refinery ti Bua awa pe refinery Bua na won sise lori e na ni Akwa Ibom iyen ni ipinle Akwa Ibom ati awon modular refineries mi to ti wa lori lede now ti eyan kan ba de to ba lo nfe da subsidy pada now kini survivor bo la won refineries won ele to wa len ti won ni ko ni pe bere ise ton sise le lori lowo ti Dangote ton sise lowo ata awon modular refineries mi ti o wa ati awon ile ise to je pe won ti ton ti wo pe pelu bi gbogbo ise ri ton ti ku lori lede Nigeria to tun pada bo se awon na wa tun ti fi da pada wa tun binu kuro na tun ni abi kini faith
2: nkan ti mi kan believe ni
0: pe boya ti ko de ro ta awon yen mo ti e ko to soro
2: ati ku gan to soro iro lo n pa ko si ko le yo ko possible ko yo subsidy
1: sebi ugbo won na ti soko so ni 2023
2: so tele pa awon ma pe awon ma yo subsidy ko si ko le so pun ma da pada obi so ohun na so pe tan ba debe o pe ngba tan campaign gba yen pe tan ba debe ko won yo subsidy pe won pa economy Nigeria lara now ngba ti Tinubu debe nsin to yo iwo tun wa in to de nkan ogbon ti article ko si nkan to le se ko sen to le debe to le da subsidy pada nkan to contract se ni pe o fe wo pe tan ba da pada to mo po mo Nigeria ni
0: pe oro yen je
1: nkan ta fe gbo
2: nkan ta fe gbo o niyan wi pe ki la fe je nsinsin ki se ta fe je lola se mo pe iya to wa ni in ti eni to iwo to ji laro kutukutu awon iya kan wa to je pe tan ba ti jinsin in tan ma je le ni na ru won ru tola won ru tomo so awon iya kan wa lori le di be to je pe bon se live life won niyan sugbon iwo to ba wo pe nkan ti wa je pon mi le di ohun gbe den ko de gbon pe iwo na lomo oni ojo ola awon me ni ojo ola ko si eni to le niru plan yen fun orilede yi ko ma so pe on fe da awon to fe da subsidy yen pada ko si eni ohun now iru awon iru Dangote refinery sin yen ma ni problem se bi shell tun pada bon sin ni Nigeria now iru awon Dangote refinery yen bi ma modular refinery yen wa ni problem awon kan de wa ni NNPC yen to je pe iru ton fe niyan mo se ta kini kan laro yin sin to je pe Dangote nsin won ata won marketers yen won bara won fa wahala seriously lowo nsin nitori pe awon kan wa to je pe ibi subsidy yen na tin je o ma se o ki today tan so pe epo ton gbe wa lati ilu eke okun won lo daju eleti Dangote nse nbi we are as lo ni now ku si eni keni mo mo pe atiku o kan sha wa nkan to ma fi manipulate awon mo Nigeria won le so pe e temi ba de be so mo pe ani na ti o ba fi be fo para bale ti o ba ru nu ola ti o ro n to je tini nikan loro a ma ru pe o to ma ni lu to e je ka wo kini to ba da society pada epo atun wale nkan ti da game to fe play niyan ko fi yan ko fi wu omo Nigeria
0: sugbon to ba da epo pada ti epo ba ti e wale sugbon inira lo ma wa je fun ijoba
2: inira lo ma je fun
0: ijoba a lo ma je fun orile ede gan
2: kilo ah ibo Nigeria ibo la ibo na ni fe ro ton ma fi subsidy
1: pelu
2: gbagbe pe igba yen igba ton so subsidy yen igba la laye awon ton awon marketers won igba na laye n gbe ko lo si Niger lo si Cameroon lo si gbogbo e lara owo Nigeria na ni
0: sugbon ta ba tun wa wo bi ti joda to fenu ba le kan yen bi yan ba ti oro subsidy ko se subsidy akoko na ki ijoba Buhari ko ijoba Buhari to gbe ijoba le ko me ijoba eni odun 2023 provision budgetary provision fun subsidy o ma tan ni June 30, 2023 ele to tumo si pe koja June 30, 2023 ko si nkan ton je subsidy mo ijoba o make provision fun now ninu PIA Petroleum Industry Act ko si anfani ninu iwe ofin yen so oro subsidy gain so oro pe kini oro ofin o ti di oro ofin bayi ipe kini mo re pe boya inti Bola Tinubu ko de to ya bo bi wari kuku ti your subsidy n ko make provision fun already kaka ti o wa fi wa ma da supplementary budget pada se we e ja wa kini fun subsidy pe okta o ti lo subsidy the term inti je so o ti ton ti ton o ti ton ni mo wo fun ran Kemi Adeosun to so pe former minister fun finance feto sinu pe gbogbo cabinet members nigba yen nigba Buhari lo gba pe kini yin pa orile ede lara ipo ye ko lo sugbon omo to kon fe soselu then tori won fe offend awon orile ede awon Nigerians lo je ka awon kan si ma pe bi a kan si keep oya bi kan ma sun siwaju sugbon da bi wa ti en ba sun ojo ibi ojo iya siwaju ni because as a den in tan gbo ni pe ijoba Buhari won tewo fi some subsidy won lo yawo fi some subsidy ah yawo fi se ona ah yawo lati fi better orile ede wa sugbon wa yawo fi some subsidy fi some subsidy now ninu iforogwero ti mo ni pelu senator Murtala Alashu Adura mo yo laarin iseju mewa mo fe ki a gbo foran yi laarin senator emi ati senator Murtala Alashu Adura ati awon to tun so lori oro subsidy yi taba padade e je ka sare gbo foran taba padade a mo tesiwaju lori iforogwero lori eto apero iforogwero ti mo ni pelu senator Murtala Alashu Adura lori oro subsidy onile e je ka sare gbo
3: nipa ti mo wa ni ti mo je senator emi la alaga Nigerian Petroleum Upstream that is awon to pon epo robi emi ni alaga won ni senate so a ri pe àwọn tó ń jẹ àǹfààní pé ìjọba ń fi owó kún owó epo fáwọn èèyàn yìí gbogbo wọn ò mà pé ẹgbẹ̀rún mẹ́ta ní Nàìjíríà.
0: Èyí àwọn tó ń jẹ àǹfààní subsidy yìí gangan.
3: Bẹ́ẹ̀ ni wọn ò pé 3,000. Torí wọ́n gbéwé wá bá wa ní sẹ́nẹ̀tì ńgbà yẹn ìjọba ò sanwó fún wọn iye báyìí ni ìjọba ń jẹ wọ́n igbá kan àwọn kan awo gbogbo àwọn tó wà lórí ìwé yẹn wọn ò wọ ẹgbẹ̀rún mẹ́ta ìgbà yẹn wọ́n lè kó epo bíi àgbà 50 million mi ò mọ iye tá a lè pè yẹn ní èdè wa.
0: mílíọ̀nù lọ́nà àádọ́ta.
3: wọn mílíọ̀nù lọ́nà àádọ́ta wọn ní wọn kò wọlé ní ríbitì epo wà àwọn èèyàn máa jìyà epo ṣùgbọ́n wọn á tún gbé epo yẹn wọ́n á gbé lọ sí àwọn ìlú tó wà lókè òkun tí òun ṣe Nàìjíríà rárá wọ́n á lọ máa ta lówó gọbí lọ́hùn ìjọba ti wá dẹ̀ máa fowó kún epo tí wọ́n tún lọ ń tà lówó gọbí nílùú bòmíì. Ìkejì owó owó wa pẹ̀lú owó òkè òkun ká ní Nigerian naira to the dollar. Mo rántí pé káwa tó kúrò níjọba Central Bank wọ́n á ta dọ́là síta, wọ́n gbé síta ní 450 naira per dollar. Ngbà tí a bá ti gbà dání, bá a bá ṣe ń jáde nínú Central Bank yẹn, àwọn tó ń ṣẹ́ owó tó ń pè ní Buroda Change, wọ́n ti wà ń ta, à á dẹ̀ fún wọn níwé, à á tà fún wọn ní 750 naira. Owó tá a ṣẹ̀ṣẹ̀ rà ní 450 nísìnyí, à á tà ní, àwọn tó ń ṣòwò yẹn ní o, wọ́n á tà ní 750.
0: Èlé 300 naira ni ẹ.
3: Bẹ́ẹ̀ni wọ́n á jèrè 300 naira lórí dọ́là kọ̀ọ̀kan. Láàárín ìṣẹ́jú márùn-ún, ẹ̀yin náà ẹ ṣe àwò, ẹni tó gba $1 million ní 450 million naira. Tó bọ́ síta tó tà ní 750 million. Ó ti jèrè 300 million naira láàárín ìṣẹ́jú márùn-ún. Àwọn tó dẹ̀ ní tó jẹ́ pé ó ń ṣe dandan kó wọ́n rí owó yìí lò fún ilé iṣẹ́ wọn, àwọn tó ní ilé iṣẹ́ àdáni, manufacturers of this, manufacturers of that, wọn ò ní rí rí.
0: Senator Lashadura, ẹ jẹ́ wọlé ń bẹ̀ yẹn kí n bèrè ìbéèrè yìí. Èmi mọ̀ pé ẹ̀yin jẹ́ nǹkan tó nímọ̀ nípa ètò ìṣúná dáadáa, kódà tẹ́ ti ṣe kọmíṣánná ní ìpínlẹ̀ Ondo nípa ètò ìṣúná. Ṣùgbọ́n pẹ̀lú ìrírí yín, tí ẹ bá dẹ̀ ní kí ẹ wò ó, nítorí oríṣiríṣi ni àwọn èèyàn ti ń sọ pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára, àtẹgbẹ́ alátakò àti gbogbo wọn, pé wọ́n lẹ́yìn tí ìjọba dé, wọ́n yọ owó ìrànwọ́ epo dọ́là, wọ́n yọ kíná sí pé lórí ẹ̀ pé láti bẹ̀ ni ìnira ara ti bẹ̀rẹ̀ sí ní ọgbọ́n àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà. Ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ ti yín, kí ni ìdí ẹ̀ tẹ́ fi wò pé ó ṣe pàtàkì fún ìṣèjọba Bola Ahmed Tinubu láti gbé àwọn ìgbésẹ̀ tí ó gbé pàápàá jùlọ pẹ̀lú ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé, pẹ̀lú ìyàtọ̀ tó wà láàrin dọ́là àti náírà ní orílẹ̀-èdè Nàìjíríà?
3: O ṣe olótùú, inú mi dùn pé ẹ bèrè ìbéèrè yìí lọ́wọ́ mi, nítorí pé mo wà níjọba tó wà ńbẹ̀ kí ìjọba President Bola Ahmed Tinubu tó dé. Nínú ìjọba yẹn, ìjọba Buhari tí mo wà, nígbà tí Nàìjíríà ò lówó mọ́, torí pé gbogbo owó tá a bá pa 97% a kù percentage mẹ́ta nínú gbogbo owó tí Nàìjíríà bá pa la fi ń san èlé gbèsè tí Nàìjíríà jẹ, èyí tó ń pè ní servicing of Nigerian debts, interest on Nigerian debts, 97% of the total revenue of Nigeria.
0: So èrè nìkan náà ṣe ń san, wọn ò tí san ojú owó gangan?
3: Wọn kò san ojú owó èrè láti service ẹ̀ pé owó tẹ yá wa yìí o, èrè orí ẹ̀ a san, kẹ́bàá lè rò pé gbèsè tá a jẹ a lè san lọ́jọ́ iwájú. 97%.
0: Ìdá mẹ́ta tó wá kù, kí ni ìyẹn wá tó?
3: Kò ṣe nǹkankan. Nítorí náà, ìjọba wa lọ sí Central Bank, wọ́n wá bẹ̀ sí print owó, wọ́n ń gé currency tí kò sí backing, kò sí asset tí wọ́n lè gbé kalẹ̀ pé nǹkan tá a ní rèé o, tá a fi jẹ́ kí owó pọ̀ sí. Central Bank, gẹ́gẹ́ bí a ṣe mọ̀, wọ́n pè ní the borrower of the last resort. Nígbà tí èèyàn bá rí bí gbà mọ́ ló máa lọ sí Central Bank láti kó yá wọn lówó. Owó tí Central Bank dẹ̀ máa yá yín rèé. Central Bank kò tajà, Central Bank kò lóko, wọn ò ní factory, wọn ò ní kankan, wọ́n á lọ gé owó, wọ́n á print owó. Tẹ́ ẹ bá rántí ìgbà tí Idi Amin dé Uganda, one Uganda shilling was equal to one pound sterling. Kí Idi Amin to de. Idi Amin de o ni won ko so won society o ni ki central bank lo be si print owo. Won be si print owo. Asa to de sa. 45,000 Uganda shilling is equal to £1. Lati 1 Benin lati 1 Uganda shilling to equal 1 British pound. As at today, 45,000 Uganda shilling equaling $1. To ri nkan ti Idi Amin bere lojo yen. To ba se pe President Bola Ahmed Tinubu ko tete se pe ki a remove subsidy nkan ta awon eyan fi n ton fi kowo jo yi ka gbe kuro ka kuku mo pe ibi ti owo wa dere mo fe fi ye eyin sa pe ni eni o owo wa iba ti ma lo si 5000 or more naira to $1. E ri pe igba to koko bere owo yen se bi 1100 naira to $1. O ku die ko de 1800 naira to $1. O to duro. O to de to doke to wa be sisin. Lati oke to ti to de ngba yen. Ge ba se nsoro yi. Owo wa ti nlo si 1300 naira to $1 o lati 1800.
0: Nje re ti wa ko tun ma tun wale ju be lo.
3: O ma wale sugbon die die ni ki ko le wale lojo kan okan mi so fun mi pe by the time ti Bola Ahmed Tinubu fi ma se 2 times e odun mejo na $1 should be close to 1000 naira in Nigeria. Tabade to ni joba to duro ti to n ba se lo bo ti e se nse yen bo se ma lo le die die die niyan tinu awon omo Nigeria ti ma do ti o ba se pe igbese ti president wa gbe mo n fi da yin loju pe ba se n soro le ni owo wa iba ti ma lo si bi 5000 naira to $1.
0: Mo ro pe iforowero mo ko yo le jade laarin iforowero ti fun ni bi osu mi lo kan seyin pelu Senator Motaya Lasho Adura ni ogun gan sugbon mo fe ke di won kani ki se igbese yi pe wa yoro subsidy kuro subsidy ori dollar subsidy ori epo bo se se kinara ti di 5000 to $1 awon eto je leni o je ko ti di 5000 igbo wo ni ma ko sha ni igbo ni igbe igba igbe ewo lo ma wa poju sugbon la ko lose to koja atun mo fe ka tun alo foran sugbon mo fe ka tun lo foran ele salaye iye to je gan iye ti joba n ti joba n orile de Nigeria ti won save ti o bo si waste sugbon to n rilo ti yan ba ati to tumo si mathematical terms in a calculation ti yan ba se pok da on fe da subsidy pada iye to ma wa nilo gan lati ma subsidize ati dollar ati epo fun ni orile de Nigeria eje ka sare gbo ohun ya awujo o na ni Abdul Latif Kodri eje ka gbo nkan ti awon so
4: inan jolo lori omi oni de ke ba aji e fun aso pe ko lo mu eru e wa ni e ba de so pe ohun mu mu o ha wu ni e ma ba jiyan e ra gbe omo do fun ẹni kò máa fi ta yín alájẹ àtúkọ abubakar recently in one of his interviews wọ́n sọ pé àwọn máa re introduce subsidy this is election period ó yìí láti sọ ọ̀rọ̀ tọ́mọ nigeria bá like tọ́mọ fẹ́ pọ̀ ó yìí láti sọ so what nigeria should ask instead tí ó yẹ fún tí ó fi dìgbà ṣùgbọ́n ti pé kankan béèrè workability and practicability of reintroduction of subsidy the cost implication. A loan for context only, a loan will require tobacco to introduce subsidy annually. For instance, the daily consumption of petrol at the moment is around 47 million liters. So, and the petrol a liter of petrol is currently 1,200 naira. Let us assume perfect that price of petrol para 500 naira. That means government will be paying 700 naira per liter. 700 naira multiplied by 47 million. And with a little bit, that is 32 billion naira per day. On a monthly basis, that is almost 1 trillion naira, 987 billion. And on annual basis, that is almost 12 trillion naira, 11.8 trillion naira for petrol alone. Now, unification of exchange. Well, I'm introducing multiple exchange. And Nigeria daily demand for forex today is around, it's almost $800 million. Let's say 100 million out of this is being subsidized by government. Dollar today is around 1,400 to $1,400 to $1. Let's say for the purpose of for the context only, let's say we want to have a dollar per se 400 naira. That means government will be paying 1,000 naira per dollar. 1,000 naira multiplied by 100 million per day. They put Burkinese into context. It means Nigeria will require close to 50 trillion naira. That will be some subsidy for today. Despite people to make carry you, come on to Soraketianin and other adverse results that will bring about. So this is election period. Think about the first thing. We need to go the to your manager of all insult to one another. A consultant only taking workability, taking feasibility study. How do you intend to fund this kind of budget when the national budget is around 68 trillion and it will cost you almost 50 trillion? That you reintroduce the subsidy pattern. How do you expect to fund it? Just like Peter Obi said it the other time that we call 10,000 megawatts of electricity in just 4 years. The moment they ask him, people will say, intend that ratio, only come and bring a lower one to talk about Wale. So I think this is the line to go. Instead of everybody who say, you short to see populism or the time when you have this is the opportunity that is laid out for the workability and the visibility studies.
0: Oda get gbogbo awon alaye won mo ro pe a ndi ki o ba le yi wa dada awon in to wan die n ta ba de wo popo awon woye awujo ati awon nimo nipa eto isuna gbogbo lo tin benu atelu igbese ti Alhaji Atiku Abubakar lo n fe gbe yi ati be sugbon awon omo orile de Nigeria kan si wa to je pe kini si excite won. Now, see about who, it's not a boy. It brings me very low in a way. Subsidy that ten so you go. I be I'm fanity and so pay our money lady Nigeria tanje. A tan repo, be any, be a 1 night, to cash as a good 200, 196, 198, nibby. Now, shake it, can shake pay. I'm padano no meji. Gẹgẹ bi omo orile ede Nigeria ni now ikini ni pe the real thing the real iye to ye ki epo je government lo nsan now government wa rowo fi se nkan kan mo awa la nse pe ko sina awa la nse pe ko somi awa la nse pe ko sona so da je mo ro poro mi ye yin la nse pe ko sona now owo to ye ki won ri kan ma fi se awon nkan won yi only one thing so subsidy for less than 3,000 individual gege bi senator lasha draw ase yan na elekan now fin so subsidy for less now she ki se pe awa ignorantly la ko hun eyin olowo won yo abi the privilege few ke ma se pe olowo to re lomi ile wa ko ma ni 1 naira sugbon to ba ti ni connection okay wo ma bo ja fun eni anfani o na ti di olowo na ni lai sise lai gbe life wa laarin laarin ka diju kala ati pe forex subsidy forex yen iye ti dollar je leni o na lo ti je tele tele ki se pe joba kan de to wa devalue naira sugbon shortfall to wa laarin e o ni joba kokon de to won pe awon la won di alafo yen owo to ye ki won fi tun ona eje ka wo eh tori mo tin a tin se awon interviews fawon yan pe eyan wo kan wo ise ona ki den e ti to ju le ri ni ti ijoba n se ise ona ti ijoba n se sugbon ti previous administrations ti won lanfani lati se ru boya ti o ba si subsidy oro wahala subsidy won jale lati pa kini nigba yen boya ijoba previous administrations ijoba Jonathan ijoba leyin ijoba Buhari kan pe won ba ti lanfani ri owo lati tubo se awon ise ode ise idagbasoke sorile de Nigeria ju nti won lanfani lati se nigba yen lo
2: yes story gege bi jembere lati bi ti senator Alasho Adura won so kini kan le kan won so ro pe awon to je owo subsidy yen pe won da won ju bi 3000 mi won ku 3000 gan awon ile epo mo ni list awon ile epo yen 21 awon ile epo yen lati 2012 da shiri won tin tu die die ni awon to je owo subsidy yen mo ngba ton wa da pada je bi so anfani ti won be je kin so fun ensin ngba ton ti wa da pada nte Tinubu ti yo now no e je ka koko ma wo ti mo pe ki se Tinubu gan lo yo kini o
0: ijoba Buhari ti yo ti yo PIA gan ti ni PIA petrol industry at gan ti fopin si tele tele
2: so ka koko fi yen si sugbon o da bon si yo yen to ba ri ise orisisi ise infrastructure ona gbogbo nkan ti joba nse nsin ko ma si ba se le se sori oro eyan kan ni mo ma ndimu won lo jo nti senator Alasho Adura so yi emir of
0: Sanusi Lamido Sanusi
2: o ti so oni ti han ba ti ri eni to ma yo subsidy yi o le ese kan loku fun ni bi awon to ba de ti wu pari wa mo pe senator náà sọ nsìn pé ká ní pé wọn yọ subsidy yẹn náà pé náírà ìbá ti wọ bí $5,000 nísìn well àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọn yọ subsidy ṣùgbọ́n tó bá wo nǹkan tíjọba ń ṣe nsìn àwọn èèyàn ò ká sí that is ọgbọ́n ìjọba ń ṣe ọ̀nà then máa wo oríṣiríṣi ìyẹn ní federal government ni mo ń sọ yìí o máa wo program tí mo ṣe láìpẹ́ ní gbogbo program ìjọba yìí òun ni nelson di yìí àwọn ọmọ tó jẹ pé wọn bá ti jókòó sílé kan ti ya agbèrò kan ya kinní kan gbogbo wọn sì wọn lọ skul tí wọn dẹ̀ máa sanwó ẹ̀tọ́ báyìí àwọn tó ń gba pọkẹ́tì mọ́ ní gbogbo fẹ́ẹ́rẹ́ agọmẹ ṣèbí owó sọ́sìdì yẹn òun náà bí ń ṣe gbogbo yẹn gbogbo fẹ́ ọmọ tí ọmọ tó bá jáde secondary school sí tí ó bá fẹ́ lọ sí federal technical college àbí anyhow tó bá fẹ́ lọ ńbẹ ọ̀fẹ́ ni a tún máa gbó àfẹ́ lálọ a dẹ̀ tún máa gbó oúnjẹ a máa gba pocket money. Now the only problem kan ti mo ri to si wa ni ori ike naa ni pe owo yen bon se npin federal government n gba local government n gba state n gba sugbon so ori awon state to wa n gba atawon especially states tori local government won je kan ru owo won dowo won o de ni e ton vote fun won
0: loso so won won dowo won ni se oni si e se ri joda e je ki direct le si joda le aro yi kódà wọn pépà láàárọ yìí tí alága afcc sọ pé owó local government owó council ṣe rí ó dàbí pé ó ti tó àkókò báyìí táwọn ọmọ tí nigerians táwọn ẹ̀sìn ni ó dá wọn leaders wọn accountable efcc sọ pé owó council bó ṣe ń dé igi wọn convert ẹ sí forex i mean ẹ sí crypto alága council owó ẹwà location àwọn fi crypto a sọ pé gómìnà ò jẹ́ káwọn gómìnà ni ok fún àpẹẹrẹ mo ẹyẹ kan sọ fún mi lánàá ní Lesha garage Akure South sọ pé ọjà mojèrè tó wà ní Akure South ní Lesha garage yẹn Akure South local government ló ní kí láǹfààní ìjọba o ìgbà tí mímí kò kọ́ neighborhood market fún àwọn èèyàn níbí a mọ bí wọ́n ṣe ṣe o fún àwọn ìyálọ́jà tí wọ́n fi ní wọ́n lára local government Akure South wọ́n kọ́ ọjà wọ́n kọ́ store ṣọ́ọ̀bù sí Lesha garage wọ́n kọ́ wọn ti parí ẹ̀ mọlẹyìn kan ẹyàn sọ fún mi pé wọn sọ fún àwọn pé kán wá san pé àwọn tó bá fẹ gba ṣọọbù yẹn gbogbo ní sọ pé mo sọ pé èrò ló gbúdọ̀ kọ́ jẹ́ná torí mo kàn ní láti tún sọ̀rọ̀ débẹ̀ ni 36 million ló ní wọn ní pé káwọn wá san owó 25 years kọ́sọ́ 25 years. Ewọ gan fún rẹ̀ gan bí a sọ sí 70 ṣé ó gan mọ̀ pé ọba bí o sì lè lo 25 years bóyá tó bá lọ kọ́sọ́ 36 million owó 25 years kan sán sílẹ̀ lẹ́ẹ̀kan náà
1: jọ́n tó lọ
0: ẹni tó ń ta recharge card ẹni tó ń ta kinní pé ọ̀rọ̀ tí ẹ tí débẹ̀ mọ́ kọ̀ sí kọ́kọ́ ó ṣe ń bọ̀ ẹ ti máa ṣètò lórí ẹ tó bá yá now àwọn council wọ̀nyẹn wọ́n ní council wọ́n á sọ̀rọ̀ àwọn the business venture ẹ̀ kọ́stọ̀ ẹni kan mú 36 million wá kan san owó 24 iwọ chairman council ọdún mẹ́rin ló fẹ́ lò ń bẹ̀ gan fún ara ẹ so chairman EFCC ń sọ pé àwọn local government wọ́n á gba owó yẹn wọ́n convert ẹ̀ sí crypto ẹjọ́ ṣé crypto ni wọ́n fẹ́ fi ṣe ọ̀nà àdúgbò àbí láwọn fi kọ́ ṣọ́ọ̀bù ọjà fún àwọn èèyàn tí alága council ṣé ni pé ọ̀rọ̀ problem yìí is a very corruption.
1: Àti ìpìlẹ̀ ló ti wọ́ wà.
0: Honestly.
1: Ó wọ́ láti ẹsẹ̀ kùkú.
0: Ṣé o mọ̀ pé ìgbà tí ìjọba Tinubu tó sọ tí wọ́n gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ pé ok autonomy tó máa ṣe àárọ̀ àwọn èèyàn tí wọ́n sì ń dun pé autonomy ní kódà ní ìpínlẹ̀ tó pa àwọn kan alága council kan ní autonomy chairman wọ́n sì ń pè wọ́n bẹ́ẹ̀ báyìí autonomy chairman. Àṣé autonomy wọn tínú wọn ń dùn sí autonomy chairman kí wọn lè máa mú owó council kọ́ lọ́ máa divert ẹ̀ sí crypto.
1: Àwọn aráàlú náà ni ò ní gbà fún wọn.
0: Oh God of mercy.
1: Àwọn aráàlú ni ò ní gbà fún wọn níwọ̀n ìgbà tí
0: ọ̀rọ̀ autonomy. Wọ́n lọ fi ra bitcoin.
1: tó bá ti lè jọ tán ó yẹ kí àwọn aráàlú náà mọ mú àwọn alága ìjọba àbílẹ̀ wọn kán mọ mú wọn kán di kán jẹ́ kán wà ní àkóyawọ́ because tá a bá wò dáadáa àwọn gómìnà ò jẹ́ káwọn alága ìjọba àbílẹ̀ wọn jẹ́ kán náà mi ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ jà fún alága ìjọba àbílẹ̀ kì í ṣe kó náà wá tún mọ́ fi owó tó yẹ kó fi tún ìlú ṣe kó fi tún àwọn aráàlú kó fi bá wọn kó fi tún ìlú ṣe káwọn ará ìjọba àbílẹ̀ rẹ̀ ó fi gbádùn kó náà mọ kọ́ mọ dọ́gbọ́n ààrẹ kéréke kọ́mọ convert owó tó yẹ kán ṣe kọ́mọ convert ẹ̀
0: sí
1: crypto so ó ṣe pàtàkì ṣẹ́rí ọ̀rọ̀ subsidy yìí mò ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé yíyọ subsidy tán yọ tá a bá wò ìgbà tán yọ ẹ rí i pé ìgbà tí sẹ́nítọ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bí nǹkan ṣe ti ń lọ sókè bí owó ti lọ òkè tó tún padà wá sílẹ̀ bí epo iná ṣe gbéra ńgbà náà ní nígbà tí wọ́n yọ subsidy ẹ rí i pé ńgbà tí ń repo ní 1.5 1 kinní kan 1 ṣùgbọ́n ńgbà tó yá owó tó ti yọ subsidy wọn fi sí ó bẹ̀rẹ̀ sí ní padà wá sílẹ̀ padà ẹ rí i pé epo yìí padà wá sílẹ̀ àti ń rà ní 800 àti ń rà ní 700 kinní kan a mọ̀ pé ó ti di 690 something naira kó tó di wípé ọ̀rọ̀ pé ogun amẹ́ríkà israel àti iran tún bẹ̀rẹ̀ èmi rò pé eléyìí náà tún pa kún ọ̀rọ̀ bí epo ṣe ti wá dipo wọn báyìí ṣùgbọ́n ẹ̀bi kan tó wà lára tí mo kàn wò

0: mọ bi awon adari won le ri ati pe kawon adari na o faaye ile fun awon eyan lati yo pe oke o nkan bayi gbogbo awon eto yi ki se nkan to leju e bo sori e boya e o e se o e organize ni bayi bayi bayi bayi o nkan bayi lo sele o nkan igba o ti ye ki awon adari wa ki won le mo jiyin ise tan ba se fun awon ara ilu ni gbogbo igba boya losu meta meta ni o boya losu mefa mefa ni nkan ta ti se lele o nkan ta ti se lele ele o je kan ko akoyawo daada
1: iwo to ba si
0: bere ko wo kan mo wole kakan mo gboro figo
1: awon to ba de gbianju to ba tun bere wa lawon ni o fe je ka awon wole election 08162519991 08162519991 oni ojo opo ti e ma to di odo wa yeyin wa e ba da si eto na on ti a nso ni osan e se won e ka so ruko ya ti bi te tin pe wa
2: o ko mi ni woli David Solomon emi de lati lo ka koko
1: e seun sir
2: mo kin mo de kin ore mi opo emi joda
0: ẹ ṣeun
2: ọlọrun adótì lórúkọ jésù orílẹ̀-èdè nàìjíríà máa gbàkóso ṣẹ́rẹ́ ọ̀rọ̀ tí ẹ sọ gbẹ̀yìn ni mo fẹ́ kọ́kọ́ dá sí ó ṣẹlẹ̀ nílùú ọkà ní àná tí a bá ti kúrò ní ìwárọ̀ tá a bá ti fẹ́ gun òkè ọkà nígbà kankan bíi láàfíẹ títì kan níbi kọ́tà ó ya gbọ́dọ̀ sí ya yẹn tó kọ́ọ̀tù tó yẹ kó fẹ́ bọ̀ nàyẹn jẹ́ àti wọ́n ti jẹ́ kíjọba ondo state gbọ́ngbà wọ̀n yẹn wọn ò dá sí
1: ìbọná ti dá sí báyìí
2: ó wá di tààna tó yẹ tọ̀nà ẹni fẹ́ ṣe kí ni ó ti fẹ́ kọ́ọ̀tù sọ́nà méjì àwọn ọ̀dọ́ wá ṣe kí ni wọ́n wá protest gbogbo mọ́tò tó bá ti ń bọ̀ látàbújá tó mọ̀ látàkúrẹ́ wọ́n ń dá padà ìgbà tó rọrùn ṣe ìdí àkúrẹ́ ni wọ́n ṣe wàá rányàn wá ní àná yẹn tí ò bá jẹ́ pé ará ìlú protest fà ìjọba wa ò ní dá sí bí àwa náà la dẹ̀ dìbò tó bá dẹ̀ tó wá dì ìgbà ẹ̀bùn ẹ̀ máa kó agbádá àwa máa mẹ́kúnú àwò jèrè ìjọba olówó ló jèrè ara wọn tí wọ́n bá ti fún mi ní kọ́ntrátì rẹ pé mo ń ṣòṣèlú ìmíràn àjẹ nínú ẹ̀ bọ́tà wá tà lẹ̀ wá ní káàdì lẹ̀ wá ní ẹnì tí bóyá pàálí níwọ̀n yẹn kí ni tiwa jẹ́ ó kẹwo sọ́sídì tí wọ́n yọ sọ́sídì tán àwọn tó fi ń gbádùn fi ń gbádùn àwọn tó fi ń ra mọ́tò fi ra mọ́tò àwa tà tilẹ̀ wá láǹfààní tí àwa tà lẹ̀ lẹ́kọ́ wá àlẹ́kọ́ 1000 báyìí wọ́n ṣàṣètò da fún wa nǹkan táwa ń fẹ́
1: Our son, Nigerians, our son, the pawn, the game chess. Now, I want to go badun.
0: Ben.
1: It pay one jam for any subsidy. One badun pay subsidy one be. Nigeria is very dojuru. Now, on your subsidy, don't worry about that. I'm only in Nigeria, so I got to my two jam for any. One, I go out to what I'm for any, Jay. Our governor's gonna say, well, it's my money. I'll go back, but I'll go back. Nikon, look, I could talk or say, worry. So, mo ro pe
0: serin to dun meju be na ni pe
1: conversation yi se ko ye ko awon to ma paro tun awon eyan se ke ki Nigerians kon ti ele iro lele npa conversation ye ko shift from pe oro ada subsidy pada a se gba a se kini kan si pe owo ta n save yi a ma na judiciously fun idagbasoke orile ede yi kìkan ṣe pé wọn kó fún gómìnà àwọn gómìnàs àti local government chairman wọn a máa sọ di crypto wọn a máa ṣe
0: kìnìún torí n tó dùn mí jù bẹ ni pé n tó dùn mí fáwọn gómìnàs wa ni pé kò yẹ káwọn gómìnàs yẹn máa ṣe bọ́yẹn ṣe because láyé ìgbà kan wọ́n ń yáwó ni o wọ́n máa lọ ya owó ni o mo gbọ́ táwọn gómìnàs kan sọ pé láti gbà àwọn ọmọ yáwó ya àwọn ìyáwó san sálárì
1: eléyìí tí wọ́n ti já tẹ́lẹ̀ wọ́n san báyìí
0: wọ́n tún rí san
1: báyìí
0: kì í ṣe pé àyákún.
3: ẹ wo ọlásùnkànmí ẹ máa ó yẹ kẹ́ ẹ máa fi àlá sí o number one in tó ní efcc chairman sọ àwọn local government wo ni wàá kọ́kọ́ wò yẹn
1: kò dọ̀ ẹ̀ kan pé kò ní dárúkọ investigation ṣì ń lọ lọ́wọ́ kò ní dárúkọ local government
3: ní òdòdó ìtajà yìí wà á sísì mo ní àwọn tó local government chairman tí mo ní bá a tó mẹ́rin ebi ń pa wọn o wọn lówó kankan wọn bú àwọn èèyàn lówó kankan kó síbi kankan o ní òdòdó ìtajà
1: owó tí wọn wá dà ìbò lọ́wọ́
3: then number two àwọn governor náà tá à ń sọ iná ṣebí nàìjíríà náà ni governor borno wà àwọn governors kan wà tó jẹ́ pé bówó yẹn ṣe ń wọlé náà ń ṣe faraàlú.
1: ẹ jẹ́ ká sáré gba ìpè sọ́nà àjùbẹ̀ orúkọ yẹn àti ibi tẹ̀sí ń pè wá.
4: orúkọ mi rotimi látàkúrẹ́.
1: ẹ ṣeun.
4: kí ẹ rí ọ̀rọ̀ tí mo kọ̀ bá ètò yẹn láàrin bọ̀tẹ̀ yìí tí mo gbọ́ ń bẹ̀ nípa ọ̀rọ̀ sọ́síìdì yẹn òun náà mo fẹ́ dá sí. ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwa bá jẹ́ mẹ̀kúnmi ó dàbí ìgbà tí wọ́n ti torí ènìkan jà tó sọ pé ta ló jà lẹ́kùlé o mo dupe lowo eni to salaye bi subsidy yen jeri opopolopo ni oye subsidy yen oye won de mo pe jibiti nla ni awon to fun owo yen to fi luwa ni igba yen but mo gbadura pe olorun wa ran are lowo lati se ohun to to ade to ye then another thing pe gege bi nkan te so awon governor won yen sir luto awon awon yen to wa ni pinle to won gba owo lati gogo nkan to won gba la mo ṣugbọn won lowo yen bi o se ko lo gege bi nkan ti oko emi joda so le ko o ye ko won ma pe won pe ara ilu ga se ferunun won lati so fun wa because awon lati gogo won sibe won o le ma gbowo to ye ko wa fun gogo ara ilu won de ma na ka ma mo nkan to won fi se gogo owo se wole si apo lati federal government si state government la mo sibe sibe a o ri lo to won so pe won se awon ise kankan ṣugbọn ko to nkan to ye ko won se to
1: So
5: ni our governance kan wa to je pe bowo yen se n wole ni won utilize that
1: awon mi de wa rugbon na fi se a ko ma pa rugbon ni dan sa
5: atowo local government won fun won pe then owo ile gan ta won gan gba ati special fund gan ti federal won powo kan tun wa to tun yato si allocation ton gba yi special fund ti government tun fun won lori security lori gbogbo e
1: infrastructure and infrastructure and security support fund
5: ti federal government tun fun awon state won yi o da pe on do se economy number 3 nu
1: ela awon to gba
5: so ibolo awon ibolo nwo je ka ma mu state by state ki se pe gbogbo local government chairman won je pe se local iru ondo state chairman am chairman to am binsin en to je pe iye ton ba ti iye to ba ti governor lo fun won losusu gbono ni fe ro ton fe ku lo si crypto ku si so e je ka ma
0: mi mo pe leyin 2027 kan ma yato lori oro ijoba abile yin because oro ijoba abile pe a fun ni autonomy ti won fun won to je pe owo gomina na tun autonomy on wa ki so autonomy o
1: da je sare gba pe e lo ka so oruko yan ti bi te tin pe wa
6: oruko mi ni Michael Jomuja lati Luishua
1: e seun
6: ni o oro te so oro to mo gbo wa ni lori autonomy e o ye ki are wa ko ni ministry kan to ma so owo resources si papi ma no fa awon ara ilu ki le pe ka awon kokko ma pi owo yen je awon oro mi temi ni e
1: ashun
6: ke jun ja lati
1: so ashun e je o ko oro npo sugbon o ni biti ale ora e je ka gba pe ka tun ma dagbe lori to fun ti ose e se oruko yen ati bi te tin pe wa okay joge e seun
7: o lagba ni gboro aye wo so so owo wa ni Nigeria e gbongo ko to kari to je ko ri be ke ma ni pe won jo wo awon to lowo tele awon lo si je e ba de adibo wa ri da ni ka gbolu e bi pe e a lo go be ti ni e je ma ko ni moto ara ko lo ma se ko fe jade se de ko ri be a de ni go me ti ara ta re won ka si de wa ri da e ta ko se won ko jo ko ba ti abudu wa se o de ti mo na je ko ma ni e tun na ba ni pe ko ti ko te ti na kan ti o ke jo 50000 yo ko ma lo ti aka ti everybody le ti e da won do ibe bro wa ko won si ibe gba re to wa be e ti da ke ni o ti ma gbe se ni gbogbo yen e ti ke ta ko ta fun
1: ẹ ṣeun àní láǹfààní àti gbàjú ìpè yìí lọ sọ́nà ajíbòye ẹ bá dágbére fún àwọn èèyàn
5: èèyàn wa ẹ ṣe o ẹ ṣe gan fún ìdọjọ mẹjọ
1: ọpọ ìwéjọ ọdá
0: ẹyẹ àmọ̀ràn tèmi wọn kàn gba àwọn gómìnà wa ẹ dákun ẹ jẹ́ a mọ jíyìn iṣẹ́ tẹ bá ta bá ti ṣe ẹ jẹ́ a jíyìn ẹ fáwọn aráàlú ẹyin náà gbẹ́tò kalẹ̀ gómìnà ṣàlàyé ẹ ṣàlàyé ń tẹ́ ẹ bá ń ṣe fáwọn aráàlú
1: kọ́kọ́ yìí dàgbà dá
0: kọ́ máa ṣe rúgbọ́n
1: rúgbọ́n nìkan náà ṣe
0: ẹ ṣàlàyé o ẹ jẹ́ káwọn aráàlú ọmọ nǹkan tẹ́ bá ń ṣe ọpọ Yemi Jọ̀dá ló kọ mi o
1: ó dá ẹyẹ yẹn wà ní rí ju báyìí lọ kiri kópọ̀ kópọ̀ ṣókíbà náà ní ọbẹ̀ oge àtúnṣe fún ti ọ̀sẹ̀ yìí òun náà nìyẹn ọjọ́ mẹ́jọ lágbára dẹ́dà òní kí ẹ tún pàdé wà nígbà tí a mú àkọ́tún ìtàn wá sí etí ìgbọ̀yìn títí di ọjọ́ mẹ́jọ Ọlásùnkànmí Elújọba ò ní orúkọ tẹ̀mí kétí kó máa gbọ́ wa ní rẹ̀

0: kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ adúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tún mú wa rí ọjọ́ ìní ní ayọ̀ àti àlàáfíà.
1: ọlọ́run gbọ́ fẹ́ jí ẹ̀rí mi owó làbí.
0: mo ní tọ́lọ́run bá ń gbowó nínú èmi tá a ń mí sókè mí sísàlẹ̀ èèlò gan-an lamọ̀ tí a lè san.
1: ṣètò lack of knowledge na where you dey.
0: èmi ò tí ì rí olówó kan tó lè sanwó ẹ̀mí láyé.
1: ó dá fọwọ́ làbí o.
0: tó mo tún dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tó fún wa lórí ọ̀fẹ́ tá a tún jọ láàrẹ tá a wà láyé tá a wà láàyè ní ọjọ́ ti tèní tó tún fún wa lórí ọ̀fẹ́ tá a tún rí oṣù tuntun ní ayọ̀ àti àlàáfíà.
1: ọlọ́run prophet owó làbí abá ọṣẹ́ agbára ẹṣù ó máa wọlé.
0: tó túùsì àkọ́kọ́ ní nínú oṣù adúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè. wákàtí ó tó gẹ́ ohun ìná ọ̀fíìsì náà ló gorí afẹ́fẹ́.
1: àìríṣẹ́ ayé mi kò máa wọlé lọ.
0: ètò tí ẹ máa ń gbọ́ lórí àdàbà 88.9 FM.
1: tí ẹ lè ní owó làbí.
0: bẹ́ẹ̀ ni ètò tí ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ àwọn bàbá wa nínú olúwa global prophet dr gl owó làbí jp gma bàbá ìná ọ́fíìsì náà.

0: balance ko ma wole to ba je mi ni wole ma ti ora gbo mi mi segbe radio to to ba to akoko an baba wa yo ba wa gbadura si omi wa eh awon number ti e si le pe an baba wa si lenye to loni lele lenye to ni ka pe an baba si awon number ti mo fe daruko yi 08033540479 08033540479 tabi 08051617912 08051617912 orúkọ tèmi ò yí padà títí láyọ̀ sunday tí gbogbo àwọn èèyàn mọ̀ sí royal toast bẹ́ẹ̀ náà ni mo ti ń fi àkókò yìí kí àwọn bàbá wa káàbọ̀ sí yàrá agbára fótó ni ṣùgbọ́n kí n tó gbé àwọn bàbá wa wọlé ẹjẹ́ sáré kọjá sí òdì kejì náà kí n lo jíngù wa kí n fi gbé àwọn bàbá wọlé.
1: Àwọn èèyàn ló rò pé kò ságbára bíi ti gbanimọ̀
2: tó lè tú ìdè já ìdè sọ ní di òmìnira
1: nínú ìgbèkùn àwọn ìka ènìyàn
2: ajegunjẹran arógobògo jáfògo ẹni ṣàwàdà
1: ayayaya
2: ayaja girigiri máa bọ̀ ní
1: csc perfection line
2: aláṣẹ pé
1: ó wà ní nọmba 11
2: sùúrù lérè sí
1: opposite green park hotel
2: ìdánrẹ road
1: àkúrẹ
2: níbi tọlọrun alaye ti ń lo ìránṣẹ ọlọrun
1: tó ríran tí ò ṣe báyìí
2: ó ń gbóhùn ọlọrun ketekete
1: prophet gl
2: owólabí
1: kò lé àkókò tá a wà
2: yìí wẹ́nẹ̀sì ọláyì
1: ní àdúrà
2: enọ́fíìsì náà
1: ó tó gẹ́ o
2: níbi tí oníbísí ti ń di ẹni ọmọ
1: tí àìsàn ti ń yọ́ gìrì bí òrí fojú kọ
2: àyàfi tó bá wá nìkan ló kù
1: friday
2: tó kẹ́yìn
1: lóṣooṣù
2: ní ṣọ́ọ̀rù
1: fire night
2: tí gbogbo ogun tó bòrù wọlé
1: yóò mọ bòrù dẹ̀dẹ̀ jáde
2: aago mẹ́wàá
1: ṣálẹ́ ni
2: sí àárọ̀ kùtù ọjọ́ kejì
1: ó yá ní csc perfection land
2: number 11
1: sùúrù lérè street
2: opposite green park
1: òkè àró
2: ìdánrẹ road
1: àkúrẹ́
2: ẹ pé bàbá wòlíì
1: tí ẹ lówó labí sórí
2: 08051617912
1: jésù
2: lolúwa.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló rò wípàdúrà ògbà bíi ti tẹ́lẹ̀ mọ́
2: ṣùgbọ́n tí ọlọ́run ò wúwo láti gbọ́ igbe wa
1: ó yá
2: gbogbo ìdíwọ́ tì
1: kó wá rí agbára ọlọ́run lójú korojú lẹ́sẹ̀kẹsẹ̀
2: ní perfection land
1: aláṣẹ pé tó wà ní
2: in between federal ministry of works
1: and nnpc depot ọ̀rẹ́ ondo road ọ̀rẹ́
2: ní gbogbo ọjọ́ thursday
1: ni a máa ní prayer and counseling hours
2: aago mẹ́sàn àárọ̀ sáago kan ọ̀sán
1: níbi tá a ti ń gbàdúrà àgbàyọrí àgbàgbé gba ọpẹ́
2: àti ìtọ́nisọ́nà àwọn wòlíì
1: friday kejì
2: lóṣooṣù
1: second friday of the month
2: ní miracle night vigil
1: enough is enough
2: láago mẹ́wàá lẹ́
1: tí gbogbo ogun tó bọ̀ sán bòrù wọlé inú ayé rẹ̀
2: yóò ti máa bòrù dẹ̀dẹ̀ lọ
1: gbogbo ọjọ́ sunday láago mẹ́sàn àárọ̀ sáago kan ọ̀sán
2: ní prophetic clinic service
1: tí àsọtẹ́lẹ̀ onírúurú
2: àti ìmúláradá
1: yóò ti máa jáde sí gbogbo ènìyàn
2: ó yá
1: wọ́n fi ara rẹ̀ jáfara
2: jẹ́ ká pàdé ní perfection land
1: aláṣẹ pé
2: tó wà ní
1: in between
2: federal ministry of works and nnpc depot
1: ọ̀rẹ́ ondo road
2: ọ̀rẹ́
1: ẹ pé bàbá wòlíì gl owólabí sórí
2: 08033540479
1: jésù lolúwa.
0: ẹ ṣeun àmójú ẹ̀rọ mi bẹ́ẹ̀ náà ni mo sì tó ń fi àkókò yìí kí àwọn bàbá wa bàbá ẹ káàbọ̀ sí yàrá agbára fótó ni.
3: olóòtú yóò dára fọ́ lórúkọ jésù.
0: ẹ kú iṣẹ́ olúwa.
3: gbogbo ẹyin tí ẹ gbómi nílá fún àkókò yìí kípẹ́ kú ilé èmi túzì àkọ́kọ́ nínú oṣù ayò gbàlá wọnú ayé yín lọ.
0: àmì jésù.
3: ìṣelógo wọnú ayé yín lọ.
0: àmì jésù.
3: ìtura wọnú ayé yín lọ.
0: àmì.
3: gbogbo àwọn ọ̀tá tó bá ń fẹnu bọ̀ jẹ́ ọlọ́run bà wọ́n jẹ́.
0: àmì jésù.
3: àwọn ọ̀tá tó bá ní lára ọ̀run ni wọ́n lára.
0: àmì jésù.
3: mo wí ìdààmú òde bá
0: wọn. àmì jésù.
3: ẹ ò rí ayọ̀.
0: àmì.
3: ayọ̀ ọlọ́run yóò yeye ká.
0: àmì jésù.
3: bẹ́ẹ̀ ló ṣe máa rí.
0: àmì.
3: ògbóni forúkọ ọlọ́run.
0: hallelujah.
3: lórúkọ jésù kristi olúwa wa.
0: àmì. àmì ní orúkọ jésù.
4: fáyà
3: olóòtú ẹkúnlé lẹ́kọ̀ọ́
0: sí. ẹ ṣe bàbá bẹ́ẹ̀ tó ṣe gbé wọlé lénìí ó tó yàtọ̀ àdúrà lẹ́ fi wọlé bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá. a fẹ́ kí ẹ sọ bí àwọn prógrámù wa ó ṣe lọ bẹ́ẹ̀ náà làwọn yẹn dẹ̀ tó ń bèrè lọ́mù nípa anointing oil ẹ sọ gbà tí ó jáde ẹ dẹ̀ sọ ibi tí ó ti máa rí.
3: fáìdì tó ń bọ̀ náà
0: lẹ́yìn eléyìí
3: bẹ́ẹ̀ ni sà lórúkọ jésù yóò sì dára fún wa.
0: àmì jésù.
3: bọ̀tà lórí ọ̀fẹ́ àwọn èèyàn lè lọ máa búùkù ẹ̀ àárẹ̀ síkọ́rìtì wa ń bẹ̀ á sì láwọn ìránṣẹ́ ọlọ́run níbẹ̀ tí a lè bá tá a bá búùkù ẹ̀ àwọn ti ṣàlàyé èyí wa tá a bá débẹ̀. lórúkọ jésù.
0: àwọn takurẹ náà tó bá dẹ̀ tó fẹ́ búùkù
3: tán ọlọ́run bàbá lọ́la ó ṣe bàbá láàyè wa. ìgbàgbọ́ rẹ lórúkọ jésù yóò mọ lára dá.
0: àmì jésù.
3: a nípo ní ọ̀fẹ́ ọlọ́run a lórí ọ̀fẹ́ want to come for counseling shall be well with you.
0: amen.
3: in the mighty name of Jesus.
0: amen.
3: wednesday awà lákùrẹ́ thursday awà lọ́rẹ́ lórúkọ jésù nípa ìfẹ́ olúbalà kí n sinkan ọ̀rọ̀ jù rere rẹ̀ kí padà. Ọmọlẹ́jẹ́ tó wò wá sọ, igbe lòdì dórí ọ̀fẹ́, agbára lọ́wọ́ tó ń dáre, kò ní sí nǹkan. Ó ṣe ni olótú.
0: Ẹ ṣe bàbá. Ìwàásù fún tọjọ́ ìní, a gbọ́, ṣùgbọ́n kí a tó gbọ́ wàásù yẹn, ẹ jẹ́ kọjá sí yòdì.
1: Àwọn èèyàn ló rò pé kò ságbára bíi tìgbà ni mo lè tú ìdè já ìdè sọ ní di òmìnira. Nínú ìgbèkùn àwọn ìka ènìyàn.
2: Ajegunjẹran arógo bògo jẹ́fògo ẹni ṣàwàdà.
1: Ayàyàyà
2: ó gbìrìgbìrì máa bọ̀ ní.
1: CAC Perfection Line.
2: Aláṣepé
1: ó wà ní nọmba 11.
2: Sùúrù lérè
1: sùn. Opposite Green Park Hotel.
2: Ìdánrẹ́ Road.
1: Àkúrẹ́.
2: Níbi tọ́lọ́run alàyè ti ń lo ìránṣẹ́
1: Ọlọ́run.
2: Tọ́rìn
1: fojú kọ́
2: àyàfi tó bá wá nìkan ló kù.
1: Friday
2: tó kẹ́yìn
1: lóṣooṣù
2: ní ṣọ́ọ̀rù
1: fire night
2: tí gbogbogun tó bòrù wọlé
1: tó mọ bòrù dẹ̀dẹ̀ jáde
2: láago mẹ́wàá
1: ṣálẹ́ ni
2: sí àárọ̀ kùtù ọjọ́ kejì
1: ó yá ní CAC Perfection Land
2: number 11
1: Sùúrù Lérè Street
2: opposite Green Park
1: Òkè Àró
2: Ìdánrẹ́ Road
1: Àkúrẹ́.
2: Ẹ pé bàbá wòlíì
1: tí ẹ lówó labí sórí
2: 08051617912
1: Jésù Lolúwa.
0: Bẹ́ẹ̀ni 08033540479 tàbí 08051617912 ni àwọn nọmba tí ẹ lè pe àwọn bàbá wa sí lẹ́yìn tó bàbá ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí.
3: Yóò dára fún wa
0: lórúkọ Jésù. Ẹ sọ̀rọ̀ Ọlọ́run fún wa fún ti ọjọ́ tèmi.
3: Bàbá lórúkọ Jésù.
0: Amen.
3: Ọlọ́run tó pọ̀ nípa láti agbára wa má ìdí ìjìnlẹ̀ fóru àpọ̀rọ̀ Ọlọ́run Israẹli. Ọba ìlú tó ṣiṣẹ́ yágbóyàgbé ọkùnrin ogun ọba tó gbanigbanigbani tọ́jú ogun le. Ọni tó lè gbani tí ayé kò lè rí sí. Ọba tó bá wà pọ̀ ọba tó bá wà sìdá sí. Ọdúpẹ́ fún àkókò yìí tó pẹ́ mú àmú oṣù tuntun. Ọjọ́ tuntun nínú oṣù ṣe gbọ́ pẹ́ wa.
0: Àmì Jésù.
3: Nítorí náà lè ṣe jẹ́ Olúwa. Nítorí náà lè ṣe jẹ́ Olúwa. Ẹ lè ṣe ẹ lè wí olórí ogun o. Ẹ lè wí àìlèṣe ya. Nítorí náà lè ṣe jẹ́ Olúwa. Gbogbo ẹyin tí oṣù tuntun ìbáláyé la bá yan Ọlọ́run o. Wípé ẹ kú oríire lórúkọ Jésù Gbàlà. Oṣù kò ní wàyé dànù.
0: Àmì Jésù.
3: Ẹni rógbó ọwà dànù.
0: Àmì Jésù.
3: Lórúkọ Jésù ti Násárẹ́tì. Irí àti àánú yóò máa bá wa gbé.
0: Àmì Jésù.
3: Àánú rẹ̀ kò ní fi wá sílẹ̀.
0: Àmì Jésù.
3: Olúwa lọ́rọ̀ mi sọ tó ní kí n bọ́ sọ lórí tá a pè ní ìgbàlà àti ìwòsàn. Ẹni wo ni ìgbàlà ọ̀pẹ là mú wá? Ìjésù fẹ́ jẹ̀rẹ̀ ṣe ní kàǹfàrí. Ìgbàlà ọ̀pẹ là mú wá o. Ẹ wá gba ìgbàlà ọ̀fẹ́ o. Ìgbàlà àti ìwòsàn. Salvation and healing. Praise the Lord.
0: Hallelujah.
3: Nínú ẹ̀rọ òmùyàn orí kẹwàá. Ẹsẹ̀ kẹjọ sí ìkẹtàlá kí ni Jésù Olúwa ti wí níbẹ̀.
4: Ṣùgbọ́n kí ni ó wí?
3: Yes, kí ni ó wí?
4: Ọ̀rọ̀ náà wálé létí ọ̀dọ́
3: rẹ̀. Ọ̀rọ̀ náà wálé tí ìrẹ́ láti ọ̀dọ́ rẹ̀.
4: Ní ẹnu rẹ̀.
3: Láti ẹnu Jésù yìí.
4: Àti ní ọkàn rẹ̀.
3: Àti ní ọkàn rẹ̀.
4: Èyí ni
3: ọ̀rọ̀ ìgbàlà.
4: Ọ̀rọ̀ ìgbàgbọ́.
3: Yes.
4: Tí àwa wà sùn.
3: Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa wà sùn. Yes. Yes.
4: Bí ìwọ bá fẹ́ ẹnu rẹ̀ jẹ́wọ́ Jésù
3: lórúkọ. Tí wọ́n bá fẹ́ ẹnu rẹ̀ jẹ́wọ́ Jésù lórúkọ.
4: Tí wọ́n sì gbàgbọ́ ní ọkàn rẹ̀
3: wípé. Tí wọ́n gbàgbọ́ ní ọkàn rẹ̀ wípé.
4: Ọlọ́run
3: jí ìdè kúrò ní òkú.
4: A ó gbà ọ́ là.
3: Kò sọ nǹkan tó máa sùn rẹ̀ ṣe, a ó gbà ọ́ là.
4: Nítorí ọkàn ni a fi ìgbàgbọ́ sí
3: òdodo. Torí ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo.
4: Ẹnu la sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Ìyàtọ̀
3: nínú Júù àti ìyàtọ̀ nínú Júù àti Eléni. O ti bẹ̀rẹ̀ yẹn sọ fún wa níbẹ̀ wípé kò sí ìyàtọ̀ nínú àwọn tó ti gbàgbọ́ lọ́wọ́lọ́wọ́ àti àwọn tó ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ gbàgbọ́. Praise the Lord.
4: Hallelujah.
3: Bó ti gbàgbọ́ tipẹ́tipẹ́ bó dẹ̀ gbéra láti gbàgbọ́ lónìí ọmọ Ọlọ́run lẹ́yìn méjèèjì í ṣe ṣé àti gbàgbọ́ ìwé mímọ́ ti wí lórúkọ Jésù yóò sì dára fún wa. Ọ̀rọ̀ náà jáde sí ọ. Ó dẹ̀ jáde lónìí yìí láti ẹnu wòlíì sí ọkàn rẹ wípé tí wọ́n bá lè gba Jésù lórúkọ àti olùgbàlà àti pàápàá pẹ́ẹ́nu la fi jẹ́wọ́ sí ìgbàlà ọkàn la sì fi ń gbàgbọ́ láti fi rìsíìfì ìgbàlà yìí tí wọ́n bá lè ti dẹ́lé yìí gbọ́ àwọn ọgbà ọ̀là kò sì sọ kó ogun tó dojúkọ tí wọn kò ní lè borí. Ọ̀rẹ́ gba Jésù sí ayé ẹ lónìí òun nìkan ló ba tó lè gbani là síbẹ̀ o. Agbára ọlọ́run gbani. Ògbàmílá síbẹ̀ o. Agbára ọlọ́run gbani. Agbára
5: Olorun gba ni la.
6: Hallelujah.
5: Lord God, Jesus, you are for one.
6: Amen.
5: John chapter number 11, verse 37 to 44. Kill you, continue with much winner.
6: I want to know what's in repair.
5: Yes.
6: Uh-huh. And it's all out there for you.
5: Yes.
6: Only the girl for you, Mark will be.
5: Yes.
6: Liquid and Jason took out. I didn't know about it.
5: Yes.
6: What's his passive
5: body? Your passive body, right?
6: What's the jail? Oh,
5: jail.
6: I said,
5: go put a little. I go put a little. I'll have yes.
6: Yes, we pay.
5: Yes, we pay.
6: Go put a little.
5: Ẹgbẹ́ òkúta kúrò tó bá ti gbàgbọ́ lónìí òkúta ìṣòro tí ayé gbé ní ojú ọ̀nà ògo rẹ̀ ọ̀run yí wọn dànù ọ̀rẹ́ ẹgbẹ́ kúrò yes.
6: Arábìnrin ẹni tí ó kú náà sì wí fún pé.
5: Màtá arábìnrin ẹni tí ó kú náà wí fún wípé.
6: Olúwa ó ti rùn nísinsìnyí.
5: Ẹni tó ní ká yí òkúta kúrò lórí ẹ̀ ó ti rùn nísinsìnyí.
6: Nítorí pé ó di ijọ́ mẹ́rin
5: lọ́sùn. Torí èmi ló pé ọjọ́ kẹrin tó ti kú.
6: Yéṣu wípé.
5: Káṣe àpẹẹrẹ pé ó ti kú látọ̀ the first. Ó wá jọjọ́ mẹ́rin. Láti ọjọ́ mẹ́rin ló ti kú. Ẹni tẹ́ ní ká gbọ́ òkúta kú bẹ̀ ti rùn bàbá. Màtá arákùnrin ẹni tó kú yẹn. Ó fẹ́ràn Jésù. Ó wò pé báwo ló ṣe máa jó òkú dìde báyà kò mọ̀ pé ìjẹrin ló ti kú báyà rò pé ṣẹ̀ṣẹ̀ kú báyìí ó wá ní jésù mo forúkọ ọlọ́run bẹ̀ ọ́ já kúrò níbi tí a wà yìí o torí àti jẹ́rin lárákùnrin ti kú o ẹni tẹ́ni ká yí òkúta kúrò bẹ̀ yìí òkúta tó ń yí kò yé mi bẹ́
6: hallelujah
5: tó bá rí àmì ńlá kò ṣe àti fáyà alákọ̀ nínú ilé gbogbo ogunta ayé sọ pé ní bá bàkú fún ọ pé kò lè kónú ayé rẹ ẹ̀mí mo yí wọn dànù.
6: Ẹ̀mí Jésù
5: fáyà. Yes, mo gbọ́ yín sá.
6: Jésù wí fún pé.
5: Jésù wí pé.
6: Èmi kò tí ì wí fún ọ pé.
5: Màtá èmi kò tí ì wí fún ọ wípé.
6: Ìwọ
5: bá gbàgbọ́.
6: Ìwọ rí ògùn ọlọ́run.
5: Ìkú ọjọ́ mẹ́rin kékeré ni o. Ìwọ yóò rí ògùn ọlọ́run tí ìwọ bá gbàgbọ́.
6: Nígbà
5: náà wọ́n gbọ́ òkúta náà kúrò. Kúrò níwájú ibi tí a tẹ òkúta náà sí. Àtijọ́ yẹn tọ́ba ti sin òkú ibikíbi tọ́ba ti gbé sí ní Sweli wọ́n gbé òkúta ńlá wọ́n yí dí ẹnu ọ̀nà ọbẹ̀ kò dàbí bíi tiwa tá a máa ń gbẹ́ ilẹ̀ hallelujah.
6: Hallelujah.
5: So ó yí òkúta díbi tó gbé òkú yẹn sí wọ́n ṣe é ṣe nìyẹn tàbí ní ìgbà mìíràn wọn lè kúkú jó òkú yẹn tó bá jó òkú ẹni tí kìí ṣe òkú chief tàbí òkú ẹni tó lórúkọ láwùjọ hallelujah.
6: Hallelujah.
5: Gbogbo yín wà.
6: Jésù gbójú rẹ̀ sókè.
5: Jésù wọ́n wá yí òkúta kúrò Jésù gbójú rẹ̀ sókè.
6: Ó sì
5: wípé
6: bàbá
5: ó
6: dúpẹ́ lọ́wọ́
5: rẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀
6: nítorí ìwọ gbọ́ tí èmi
5: ìwọ gbọ́ tí èmi
6: sì tún mọ̀ pé
5: èmi dẹ̀ tún mọ̀ pé
6: gbọ́ tí èmi
5: lọ́wọ́ lọ́wọ́ ni ọlọ́run yóò gbọ́ tí ẹ̀yin àjọ̀fẹ́ tẹ̀ ń gbòmìnira
6: ilé ilé èso
5: fàyà òlíì ni mí àṣọ ọlọ́run mo mú wá sínú ayé rẹ lónìí yìí olúwa lọ́rọ̀ mi sún ọgbẹ́ kí n lọ pàṣẹ sínú ayé rẹ àṣẹ òní ọwọ́ àṣẹ òní ẹsẹ̀ àṣẹ lọ́wọ́ olúwa bíbélì wípé ó olúwa fagi kẹ́dàrì ya nítòótọ́ olúwa fagi kẹ́dàrì lẹ́bàá lónìí ya ó mú ọ̀fọ̀ bọ́ọ̀bọ̀ gbà rere olúwa omi agijù kẹ́dàsì tó bá rí bẹ̀ mo rán ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ sì mọ dáadáa mo lọ́rọ̀ jésù sínú ayé rẹ lónìí gbogbo ogun táyé sọ pé ó di bàǹbà kú pé ó di gbére lẹ́ni ọ̀run yí wọn dànù.
6: Ẹ̀mí Jésù fáyà.
5: Yes, mo gbọ́ imọ́ mi.
6: Ìgbà nítorí ìjọ èèyàn tó dúró yìí ni
5: mo ti sọ fún. Olúwa mo dúpẹ́ náà tó gbọ́ máa ń gbọ́ tẹ̀mí lọ́wọ́lọ́wọ́ yìí torí ju àwọn ènìyàn tí wọ́n dúró
6: tí wọ́n
5: yí òkú ọjọ́ mẹ́rin kí wọ́n bá lè gbàgbọ́ pé
6: ìwọ
5: ló rán mi ní iṣẹ́
6: nígbà
5: tó wí bẹ́ẹ̀ tọ́
6: ó kí
5: gbé ló rẹ̀ wípé
6: lásàrò
5: jáde wá káyọ̀kẹ́ bọ̀ sọ́ọ̀tọ́ ní màkà ìdàpà ní gbogbo kòtò ìṣòro táyé jù ọ́ sí ọ̀run yọ jáde ń bẹ̀
6: pé
5: tó gbogbo ọ̀fẹ́ ayé táyé jù ọ́ sí ọ̀run yọ jáde ń bẹ̀
6: ẹgbẹ́
5: ìyẹn mo lọ́run bí mo ṣe ń gbàdúrà lórí afẹ́fẹ́ àìmọye àwọn ìyanu ló máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn máa ń pè wá tó fún adé testimony àwọn olórí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ láti máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ láti máa sọ pé ìyanu bá ṣẹlẹ̀ ìyanu bá ṣẹlẹ̀ ó bọ̀ àwọn SBC ògbà wà láyé irú wọ̀nyẹn ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ àwọn èèyàn bẹ pè wá mo sọ tẹ́lẹ̀ nu ayé ẹ̀ lónìí kò tó ṣòro táyé jù ọ́ sí kò tó ọ̀fẹ́ táyé jù ọ́ sí kò tó gbèsè táyé jù ọ́ sí kò tó àìníláàrí táyé jù ọ́ sí àyà máa já àwọn ẹlòmíràn owó tó ti yára tó ṣùkínní ọdún tó lọ́ máa dápadà ní ọgọ́sì tó lọ́ máa dápadà ní sẹ̀tẹ́mbà tó lọ́ máa dápadà ní ọ̀tọ́bà tó lọ́ máa dápadà ní nọ́fẹ̀mbà tó lọ́ máa dápadà ní dìsẹ́mbà tó pàpà tí ìwọ̀n bi tó ti máa rí owó láti dá padà torí kòrò tó bá ìlú jẹ́ mo sọ tẹ́lẹ̀ ọ̀run dìde àánú fún ọlọ́run o.
6: Ẹ̀mí Jésù fáyà.
5: Kò tó tájú ọ sí ọ̀run yọ jáde ń bẹ̀. Jáde ń bẹ̀. Morúkọ jáde ń bẹ̀. Nínú kòtò ọ̀fẹ́ ayé jáde ń bẹ̀. Nínú kòtò ṣòro morúkọ jáde ń bẹ̀. Nínú kòtò àwọn ọmọbí morúkọ jáde ń bẹ̀. Nínú kòtò ayé morúkọ jáde ń bẹ̀. Nínú kòtò ẹ̀sán morúkọ jáde ń bẹ̀. Nínú kòtò Jesus, o passe fun Nasaru ko jade koruko to ta je gbesi o ku ore mi won de gbesi ruko to won gbo okuta lo lori bi bele ko won di owo re bi bele ko won di ese re sugbon bele wi pe only gesi e tu owo re won tu eyi okuta ko o tu baya ganda ba o wa pariwo Nasaru yes
4: Lazaro
5: yes
4: ta o si jade wa e to kula si jade wa se a fi aso oku di ni to won tese o si o si fi gele di ni Jesus we fun pe
5: etu
4: es je ki o ma
5: le ba ni ke dele bo zondo le kada pa egbe awon sene to sene yi iru koto ofe aye lo wa o ti ku aye okuta kuro agbe ko ru koto o je meji iketa ni agba na la aye ga na to ku ba ku wa di e wore wa di e sere won ni etu e je ko ma lo to ba ti do mo de se je ko to ko won lo si won ni israeli atabi ni ati jowon ye o tu mo si pe that is the end of the pastor's life sugbon ni se se yi egegu to gbe oku to ku opada de alaye mo so tele loni you are going to be loose
4: amen
5: out of the problem of the world
4: amen
5: you are going to be loose
4: amen
5: out of the evils
4: amen
5: you are going to be loose
4: amen
5: out of the power of calamities of the world
4: amen
5: and you will move again
4: amen
5: where is that cause
0: he
5: said gbogbo won ta ko se keje kesi ese re to lori bi mo se so ra se le mo re ko da lo sunu aye re lord god jesus bye you be bye
4: amen
5: jesus oruwa wa
4: amen oruko jesus fire
5: mo wa ninu we look only keje didi ogun ese 35 to 43 keje ka wo ko to tele sa foju yi yes yes
4: yo ti sumo jeriko afoju ko joko le ba ona
5: ko
4: sagbe nigba to gbo ti opo
5: yi wa na na pe eyi ki se opin eyi ki se opin ra o isoro ti ani ya ko de so opin ra baba o si le ri do Maraye fun satani gogogo lori re gogogo yin ba
4: nigba to gbo ti opo eniyan koja lo o bere pe
5: afoju ni afoju ni ko gbo ko rire sugbon o gbo piti piti esa won eniyan tu won ro girigiri lo Then come back and say, "Come on, Guru, sorry." But these are the thousands of people that are rushing following Jesus Christ. And for this, it was hearing the multitude of legs moving. Quick, quick, quick, quick, quick. Yeah, only enjoy. Kill on Shelley.
4: Kill on the money, you see.
5: So, kill Salami. About good today. Kill on Shelley. Yes.
4: Once we fall back.
5: You will pay.
4: Jesus is not
5: there. No, that's this our salary. Or to sell a one hour pay. Jesus created in Nazareth. Oh, God, that Lord.
4: Once it can be.
5: Kọjá lọ ní wájú rẹ̀ lọ́wọ́ ọmọ ṣe sọ̀rọ̀ yìí ó kọjá lọ ní ọ̀pọ̀ ẹ̀dá ọmọ ṣe sọ̀rọ̀ yìí Jesus is moving about bíbélì pé ní aṣọre kiri akiri ṣọre ó dẹ̀ ẹni kiri báyìí ó retí kó kí gbé pèrú ṣé wàá lè pé ṣé wàá lè pé ṣé wàá lè pé tó bá ti pèsè rẹ̀ tọ́ tó bá ti gbogbo ayé rẹ̀ ṣẹ́ tó bá ti gbogbo parí nìyẹn tó bá ti. Yes, what is this? What is this? What is this?
4: What is
5: this? What
4: is
5: this? What is this? What is this? What is this? What is this? What is this? What is this? What is this? What is so ayi olubalade jesu omo david sanu fun mi lari gbogbo eniyan olorun gbo re loni
4: amen
5: gbogbo nigbagbo emi mo gbo re loni lari gbogbo agbaye orun gbo re loni
4: amen
5: lari gbogbo awon eyan ti gbadua emi mo sanu fun loni
4: amen
5: gbo igbe lati oru wa
4: amen
5: gbo lojiji baba mi agbo lojiji o Anto ke arun baba dawo adura o lorugo jesu olubala yo dawo adura re
4: amen jesu
5: lari gbogbo eniyan bo se poto ìjẹjẹ mọ̀ pé jésù dẹsẹ̀ dúró ta ló ń kí gbé pè mí ó ní ta ni wọn ní afọ́jú yìí ni wọn ní ẹmu wá ẹ kàn án kí ló ti wí.
4: Àwọn tí ọ̀ tó lọ wájú rẹ̀ bẹ́ẹ̀ sì pa lẹ́nu mọ́.
5: Àwọn tó lọ wájú rẹ̀ sọ pé shut up.
4: Ṣùgbọ́n kígbe kúkú pé ìwọ ọmọ David ṣàánú fún mi.
5: Àwọn prime minister wà ń bẹ̀ ọ̀nàdébù wà ń bẹ̀ dáṣẹ́lẹ̀ wà ń bẹ̀ òun pariwo o ṣe gbọ́ mi ta ló gbọ́ ẹ pàpà rédò ẹ padà wọn wòlíì yẹn bọ́ ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn wọ́n ń pẹ̀nù ẹ mọ́ lọ́wọ́lọ́wọ́ ni ogun ò ní borí rẹ lórúkọ jésù ẹni tó gbò bá ti ní borí ẹ awon nikan lo ma gboro Jesu to wa ma disisi eni to gba ti be gbori a pa pada kan lo yo ti ko to so yi a je po Olorun ti ro mi si o po gbe yi to Olorun na ro mi si ro ni lo gba Jesu a je yi pu yi pada o jo tun yes ko dake ko dake ko dake ma dake ma ti gbe o di gba to gba yin ba se ma dake o ma pariwo ma gbadua ma gbadua ma gbadura e me be be nu re adura lo apu kore age ma gbadua ma gbadua ma gbadua ma dake o okuri o dake won ko shut up ko shut up won ko dake ko dake won penu mo ko penu mo elomi shut e se ru e no so pe jesus to te waye ni ewo wori te agbe lojo kan wa ro ni fa bara yi ko ori jesus omo david shalom woman yes atule
4: se de se duro oni ko mu to wa
5: ipe
4: to sumo
5: igba to sumo
4: obi lele bi pe kini wa fe
5: se ni ase fo
4: kini se le si oluwa
5: tenare so jesus woli woli ni jesus woli ni jesus o mo to se but still to be lowo pe ki lo fe ki se fun o elomi ba ti de church gbo gbadu adake a ma wuro ko ko oh
4: Jesus
5: say we pray.
4: Yes.
5: Ni la. Igbagbo
4: re
5: si gba ola. O de da Jesus lo wi pe o fe ri ran. Awon to mu odani. E gba oku onu ni pa awon to mu odani kiri yi. Jesus wa ni eh o fe ran. O lo je ri ri. Brian has told the hide up. People the Lord you come now. Yes, I can say. O si ri ran. Yes.
4: Lord you come now.
5: Yes.
4: O si ri ran.
5: Yes.
4: O si to leyin.
5: O to Jesus
4: leyin.
5: O de lo gogo.
4: Gbogbo
5: eniyan
4: nigbati won ri.
5: Nigbati won ri. Won fe yin fo Olorun. Ore ma ja sope.
7: Ore
5: ma ja saye.
7: Amen.
5: Inu re adun.
7: Amen.
5: Ajo re de ma ku.
7: Amen.
5: Oko re de bale.
7: Amen.
5: Be lo se ma ri fo.
7: Amen.
5: Iya na de sele.
7: Amen.
5: E je ka gbe mi wa sita. Oruko Jesu.
7: Amen.
5: Ne oruko Jesu.
7: Amen.
5: Ne oruko Jesu.
7: Amen.
5: To ba je ododo ati otito ni iwe mimo. Ti o ti a de je ri re yi je ododo. Ati otito to ba ri be oro ese igbala iwoso idande ko wonu amo mi won yi
7: mi jesu
5: sese agbara
7: amen
5: olora portion of the christ sese agbara
7: mi jesu
5: je ka weri no won ri ko ri igbala
7: amen
5: je ka weri no won yi ko ri igbala
7: mi jesu
5: je ka weri no won ko ri igbala
7: amen
5: mi ko wupe lai si ti sara ti se iyanu awon eyan won ki o le gbagbo Olorun emi mo omi to gbe dani yi fi se ija lo be won o.
7: Ami Jesu.
5: Be di kore.
7: Amen.
5: Asegun.
7: Amen.
5: Ase baba.
7: Amen.
5: Ase omo.
7: Amen.
5: Ase mi mo.
7: Amen.
5: Oruko Jesu Kristi Oluwa Torugbara wa.
4: Ami. Ami ni oruko Jesu. Fire.
5: Oruko mi oyi ko pada woli gebel owo la bi baba enough is enough.
7: 080-335-404-79.
5: 00-51-61-79-12. Emu omi yen e de da si ori e give testimony o te ba ti rowo olorun loruko jesu o dara fun yin
7: amen jesu
1: Opolopo loro wi padura ogba bi ti telemo sugbe ti Olorun o wuwo lati gba igbe wa
7: o ya
1: ba gbogbo idiwo ti ko wa ri agbara Olorun loju koroju lese kese ni perfection land alase pe to wa ni in between federal ministry of works and NNPC depot ore ondo road ore ni gbogbo ojo thursday ni a ma ni prayer and counseling hours ago mesa aro sago koso ibi ta tin gbadura agba yori agbagbe gba pe ati itoni sona won woli friday keji lo shoshu second friday of the month ni miracle night vigil enough is enough dago me wale ti gbogbogun to bo san boru wole inu aye re yo ti ma boru dede lo gbogbojo sunday lago me san aro sago kosan ni prophetic clinic service ti aso tele oniruru ati imularada yo ti ma jade si gbogbo eniyan o ya won fi ara re jafara je ka pade ni perfection land alase pe to wa ni in between federal ministry of works and NNPC depot ore ondo road ore e pe baba woli jl owo labi sori 0803 354 04 79 Jesus.

0: Royalty Progress.
1: Destiny Grand Resort Hotel and Spa. Agbára gbangba ilé ìtura níjọ.
2: Ilé ìgbafẹ́ àti gbọ̀ngàn ayẹyẹ tọ́jú àdúgbò kan lọ.
1: Destiny Grand Resort Hotel and Spa. Ilé ìtura tó fọkàn balẹ̀. Bí ẹni wà nílé ẹni. Mo débẹ̀ mo ṣajẹ́ pẹ̀lẹ́. Ibẹ̀ làwọn tó mọ bó ṣe lọ ti ń jayé orí wọn. Iná wọn kì í ṣẹ́jú. Àyíká tó dùn wò ni wọ́n wà. Àwọn yàrá tó yẹ ẹnu ẹ̀ ń kúrìrì. Executive and Presidential Suite. Standard rooms with free internet facilities wà ń bẹ̀ sẹpẹ́. City Executive Bar. Swimming pool. Onírúurú oúnjẹ ilẹ̀ yé àti tòkè òkun. La fẹ́ sọ ni. Ààbò tó péye wà fún gbogbo dúkìá yín. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wọn já fáfá. Bákan náà ni gbọ̀ngàn ayẹyẹ tó gbà yìí dáadáa. Conference hall wà ní Destiny Grand Resort Hotel and Suite. Ṣebí Boko Ojina, Ilaki Iko. Number 1, Ebe Bodunde Omosa. Crescent, Attorney Estate, Ibule Soro. Nípínlẹ̀ Ondo ni wọ́n fi kalẹ̀ sí. Fún àlàyé ẹ lè pe aláṣẹ àtolùdarí Destiny Grand Resort Hotel and Suite. Prince Ogunléyè Bodunde Omosa. Torí nọ́mbà yìí 0803-984-3608 tàbí 0906-586-8909.
3: Àsìkò bá tún ti tún. Àgbẹ̀ yamuyamu ètò automatic miracle hour. Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God. Tó kalẹ̀ sí Àdófùré Ìdánrẹ́ Road Lakúrẹ́. Ọjọ́ kìíní lóṣooṣù ni. Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀. Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò. Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́. Ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé. Ó bí bipolar disorder, obsessive compulsive disorder, schizophrenia, psychotic disorder. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Oyè sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
4: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
5: Abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjà wà ìjà ò sí always guide me.
6: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
7: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
6: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
7: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
6: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
7: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
6: Èló ni àwọn solar system yìí.
7: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
6: Tí n bá gbọ́ òyìn yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, ṣáàjì fóònù, ṣáàjì láptọ̀pù.
7: Bẹ́ẹ̀ni.
6: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
7: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
6: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
7: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
6: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
7: Bẹ́ẹ̀ni.
6: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
7: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò olóná leyin pata television la fe so ni freezer la fe so ni refrigerator la fe so ni washing machine ni iron ni blender ni microwave ni gbogbo nkan ta ba se fi gbe pata lo gbe be so la lawon ile to le gbe pumping machine pelu
8: lai se na nepa
7: ara o
8: lodo yin bayi
7: be ni be si tun ni solar freezer wa lodo wa
8: en to ba need solar freezer
7: be ni
8: wa lodo
7: wa ni ile ise wa
8: en ba mi juwe bawo la won eyo se dele ise yin
7: ile ise signal strength ni ilu adrekiti office wa wa ni go tv yellow building to wa ni ifegbe kegbe UBA Bank ni Ajilosun ni Ado Ekiti ni ilu Oya Ekiti a wa ni Signal Strength Office District 6 Omodowa Street ni idojuko afin baba wa Oloyo of Oye Kingdom ni ifegbe kegbe ti anti I to wa ni Akure wa ni Signal Strength House 123 DSTV Go TV Yellow Building Old Hospital Road Oba Osupa Way ni ilu Akure to ba je pe osinle tabi ijokale yin gba wole ile keta si Olukayo de roundabout ni apa otun yin e ti ma ri ile gogoro na ba Signal Strength House won kun ni oda yellow to ba je pe nepa le yin fe gba wole te ba si koja Aquinas College Gate si waju die e ma koja si waju die eyin e kan soda ke wo awo si yin ke to kan Olukayo de roundabout ile keta ke to kan Olukayo de roundabout te ba ti soda e ti ma ri yellow building yen go see the building e ti ma ri be gan gan gan la fi kale si ni ilu awo I want ni DSTV Go TV office. To wa ni adjacent pa Ajashin house. Legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo. Office wa to wa ni Kare wa ni DSTV office. Aframes Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko.
8: Ero bani soro tawon eyan le pe si nko.
7: Ero ibani soro wa ni 081 01 01 04 04 28 28 04 04.
8: Ya tun mule kan si
7: 081 01 01 01 04 04 28 28 04 04.
8: Asiko re ti to lati je gbadun to po repete ma je kan fa ni eleyi o fu oru
9: wepa
8: Signal Strength Nigeria Limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kinlala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu Signal Strength Solar tun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fan o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemuke ti bere ni le ise Signal Strength Nigeria Limited baba nbadi ibe ni pe o tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu le bere latori television fanu atawon dikoda gbogbo yoju seyi keyi le ise Signal Strength Nigeria Limited kanfani oto tenubepo won wa ni Signal Strength Office Go TV Yellow Building Legbe UBA Bank Ajilosun Ado Ekiti number 123 Signal Strength House Go TV Yellow Building Obo Osupa Road Old Hospital Road Akure ati adjacent Baba Ajashin House Oke Ogun Owo to fi mo Aframes Plaza Legbe Polaris Bank Ikari Akoko Falaye epe 081 01 04 2804.
10: Tọ yi la fin ki gbogbo awon eyan won wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo to ni.
11: E to igbeyawo laye.
12: Ejowo, e duro noja re.
13: Ah, ilo sele.
12: Ki won to so wa po. Nje o ran ti po sele ri television fun mi. Fridge nkan, ero ofoso. Ki ise le wa ma fowo ofoso nle en 2026.
10: Eh, ni to to.
12: Ka ta so pe o ti ran won abi?
10: Ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti CDK e wa.
13: Emo lo tun je CDK bayi.
10: Be ni o CDK e. E le ra fridge yin, ero ofoso ati be be lo.
12: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi?
10: Ah ah, lati osu to koja ni mo ti ra won.
12: Oluse agutan, e so wa po.
10: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
14: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Legbe Olu Motors, Ladojukọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe
15: 0707-484-3351. Bá jí gbogbo ara máa romí ìsara yóò máa fà mí so láti bàrá ìdí díẹ̀ ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan.

0: ti ton bo mi ni dede akoko yi agbalagbo nisegun kan be nbi pelu mi baba oki ogun loruko won se ri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe on ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa on ti o se pataki o ma n jeun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
1: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe bere ona lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori ona abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
0: e seun baba amo ipe ohun teyin ma n gbani nimoran le lori nile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti nisoro ninu iso ara re
1: o se atokun bi ise ara ba ti nisoro gbogbo onu ara na lo ti nisoro yen apere wo ni won wa ri ninu ara ti e won to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo onu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí i pé ìṣẹlẹsẹ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ rẹ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yìn òrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní number 4 dúdú yẹmi lane opposite oye mẹ́kun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn òrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní number 4 dúdú yẹmi lane opposite oye mẹ́kun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì.

Ọlọ́run kí bùkún fún yín. Oníwàásù wa ni Àlùfáà Olúwaṣẹ́gun Adétòkúnbọ̀ Olúdùmílà. Ṣáájú oníṣègùn òyìnbó yóò bá wa sọ̀rọ̀ lórí ìlera wa. Kí Ọlọ́run àlàáfíà kí ó bùkún fún wa, kí ó sì ràn wá lọ́wọ́.

0: fin toto oni won Olorun fin toto oni won den gbogbo kan ti an ba fe se o gbo se gbodo se leto leto ni tan ba se leto leto inu abi won o le je ninu ile o yato fun pe eni yin o afiju eyan ni ya won to neat sugbon eni aso lasan aso omo e tan ba ju sori share inu abi anesi doti gbogbo ile oni fe ki doti kankan o ti kekere mo ko wa ninu ile a pe ki omo meso gbogbo ninu ile iru yan fe ki gbogbo e ko sa re ki ko se to ko neat nkan to fe ni e o fe onu itan kan ko fe anything so iru awon to ba se le obsessive compulsive personality disorder ni won bo te jo ko yato fun nkan arun kan tan pe ni aisan opolo kan tan pe ni OCD yen yato so me lele yi bayi won de fe pe ilana tan gbe sile won se fe se nkan kenikeni ko yi pada won fe so be na ni to ba le je ile ise o le je ni awujo o le je olori ilu iru eni be ati le te lorun lati ba sise o difficult to ba gbe se fun elomiran tan ba se bo se fe bo si ka won yen o se ile yen kan se daada to ti o ba de oju osiwon nkan to fe a condemn e ani ko da we ara se nkan ta awon yen se o da tori pe ofin toto o n wa 100% for anything nipa neatness 100% nipa gbogbo o si se 100% pe gbogbo e sa gbe je 100% lo fe eleyi to tun wa buru nbe ni pe taniyan ba wa je oga ileiwe papa julo ni ileiwe giga ko se re project top tan le fun awon omo ileiwe to fe graduate wa ma bugi si wa ma wrong e ni wọ́n se kókòdá tó ti irú ọmọ iléèwé bẹ́ẹ̀ tí inú ta fi sùn irú àwọn eléyìí wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé kò ṣeé ṣe pé gbogbo kan tó ń fẹ̀ yẹn ò ní àwọn èèyàn lè má bá wọn ṣe nǹkan tán lè ṣe bó ti jẹ́ pé èròǹgbà wọn ni láti ní 100% achievement perfection àti pé wọ́n á ṣàkóbá fún ara wọn wọ́n ó lè mú kí àìsàn náà ó dé bá wọn o le mu ki ija wa laarin awon ti o ba won sise ati awon funra won o le mu ki ibasepo won pelu awon tan jijo nsise ko mehe so iru awon eyan yi to ba ni awon ipenija yi e gbodo iyipada gbodo wa nitori pe eni to ba nsise ki si ko si perfection nitori pe nkan to eni yin gan ro po n fe aship ohun gangangangan ko ni le asefe sigun adenle lohun funrara e ohun funrara e nikan kò lè ṣàṣeyọrí ẹ láì jẹ pé àwọn èèyàn bá ṣe àwọn èèyàn tó dẹ̀ ń bá ṣe lélẹ́yìí kò tẹ lọ́rùn bó ṣe ṣe so àwọn tó bá ní tẹlọ́rùn pẹ̀lú ẹni tó bá ń ṣiṣẹ́ tàbí tó bá ń ṣe nǹkan tó sọ pé kò dáa kò sí nǹkan tó dáa lójú ẹ kò sí nǹkan tó bá lè ṣe bá ṣe tó lè dáa lójú ẹ so tó bá dẹ̀ ti rí bẹ̀ yẹn wàhálà ṣẹlẹ̀ irú àìsàn irú ìwà yìí àìsàn ọpọlọ ni ọlọ́run á ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ àbọ̀ ọlọ́run dájú lórí wa ọlọ́run tú ìwà wa ṣe á tú ọpọlọ wa ṣe ká lè máa gbé ìgbésí ayé tó péye tó dára pẹ̀lú àwọn ọmọ ẹ̀dá tó kù.
1: mo kí àwọn olùgbọ́ ètò yìí orí ọ̀fẹ́ àtẹnu ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi àmì. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ arákùnrin Peter Olúwádáre Adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà, a dúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́lé. Ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristì àmì. Àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni ìríjú ti tálẹ́ǹtì. Ìríjú ti tálẹ́ǹtì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá mímọ́, Ọlọ́run ìṣẹ́gun, Ọlọ́run mímọ́, ẹ wá tọ́ wa sọ́nà káyé wa ó lè látúnṣe kó lè ní ìbùkún gbogbogbò kó sì jẹ́ ti ẹ̀yin Ọlọ́run ní orúkọ Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Àmì. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó dá ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa sí láti lè mọ ọjọ́ òní. Ẹ má jẹ́ kí á dẹ́kun nípa kíké pé Ọlọ́run ojú kì yóò tì wá yóò sì dára fún wa. Ìwé òwe orí 18:20.

o so fun wa Proverbs 18:10 oruko oluwa ile isu agbara ni olododo sawo enu re o si la onkun to wu ka ma doju ko iwo kepe olorun wa nipase Jesu Christi isegun yo je tire ile isu agbara ni oruko oluwa ile isu agbara ni olododo sawo enu re o si la isegun yo je teni kokan wa yo dara fun wa ni oruko Christi Jesu amen Peter siwaju se ranse yi ti akori re je iriju ti talenti o ran wa leti ibi ti oro iriju ti a ti bere lateyin wa wi pe nigba ti olorun koko da eniyan gege bi asere ni Genesis ori kini ese ikerin di ni ogbon olorun da eniyan o da wa lako o da wa labo olorun wa fi wa se alakoso lori ohun gbogbo eranko igbe ni awon eweko ni awon ewebe gbogbo nkan to yi wa kaakiri lọlọrun fi wa se alakoso alabojuto tabi iriju le ni ori bi a ba si se nse bi olorun se fe ti a rin si bi olorun fe ka rin bi bibeli ba ti so oro olorun mimo wipe iwo ko gbodo jale iwo ko gbodo pa niyan iwo ko gbodo jeri eke ugba iwo fun baba iya re gbogbo awon ilana won ta ba ntele ta ntele gbogbo ilana olorun e ri pe eto yo ma to yo si dara fun eni kokan wa abala miran ti bi olorun se tun dari ti a ma gbe yewo ninu ise iranse yi a o ri ni owe kan ti Jesu npa gege bi awon obi wa se ma nso pe owe lesin oro olorun a fi ye wa o ni a o si ni gbo si iparara wa ni oruko Jesu Christi amen ilere Matthew ori 25:30 bere lati ese ikerinla Matthew 25 from verse 14 olorun so fun wa wipe nitori ijoba orun dabi okunrin kan ti o nlo si ajo eni ti o pe awon omo odo re o si ku eru re fun won ese 15:20 o si fi talenti 5 fun okan o si fi 2 fun eni keji ati okan fun eni keta o fi fun olukuluku gege bi agbara re ti ri lese kan na o mu ona ajo re pon je ki a kiyesi oro owe yi ti Jesu npa alakoko o je ka mo yi pe enikan wa to je oga ile a le pe won lori oko tori pe leyin ore yin a ri pe olorun wa ni eleyi duro fun nitori pe olorun ni o da orun won aye olorun lo da iwo ti o gbo eto yi olorun ni o da wa ti o da mi olorun ni ojuse fe ni kokan wa olorun mo agbara eni kokan wa ti a ba wo ese 15:20 yen o ni olorun fi talenti 5 fun okan o fi 2 fun ekeji o si fun talenti kan fun eni keta o fi fun olukuluku gege bi agbara re ti ri olorun mo wi pe nkan bayi lagbara lagbajaka nkan bayi lagbara lakasegbe ka olorun fun wa ni ojuse eni kokan ti a ba tun tesiwaju ti a wo ere Mark ori ketala ese ikerin le ni ogbon titi de iketa di ni ogoji Mark 13:34-37 eje ki a gbo oro oluwa nitori omo eniyan dabi okunrin kan ti o lo si ajo ti o jina rere eni ti o fi ile re sile ti o si fi ase fun awon omo odo re ati ise olukuluku fun ti o si fi ase fun olusona ki o ma sona ese 15:30 nitori na e ma sona nitori eyin ko mo igba ti baale ile nbo wa bi ile aleni tabi laarin ogonjo tabi ile akuko tabi ile owuro pe nigba ti o ba de ile ojiji ki o ma se ba yin li oju orun ese 17:30 ta o ti menu duro ohun ti mo wi fun yin mo wi fun gbogbo eniyan e ma sona ori bibeli meji yi irere Matthew ori 25:30 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlá títí dé 15:25 àti ìrere Mark orí 13 ẹsẹ̀ 24:30 títí dé 17:30 tí a bá fún wọn sí ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ẹ ó rí wípé alákọ̀ọ́kọ́ ọ̀gá tó kúrò nílé tó lọ ìrìn àjò tó fi fún àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ mẹ́ta bí agbára oníkálukú ṣe rí ẹni tó fún ní 5 ẹni tó fún ní 2 ẹni tó fún lẹyọkan
ẹni náà fẹ́ kí gbogbo àsìkò tó ń lọ kó n tó padà dé kí oníkálukú kó wá nǹkan ṣe pẹ̀lú tálẹ́ǹtì tí a fún. Ìtumọ̀ rẹ̀ ni wípé dídá tọ́lọ́run dá ìwọ àti èmi tọ́lọ́run dá wa sínú ayé ọlọ́run ò dá wa kákàn káwọ́ gbinra ká má ṣe nǹkan kan. Ó ní ẹ̀bùn tọ́lọ́run fóníkálukú wa, ó ní ojúṣe tọ́lọ́run fóníkálukú wa, ó ní nǹkan kan tọ́lọ́run fi sí ìkáwọ́ wa. Ọlọ́run fẹ́ ká máa mu lò ká máa ṣe. Ẹ ó rí pé láwùjọ lénìí ẹlòmíì ọlọ́run fún lórí ọ̀fẹ́ òwò bó kó yanrìn síta kó ó máa tà á, bó lọ ṣa ewé nílẹ̀ ó máa tà á. Ẹ̀bùn ti ẹ̀nìyẹn bó bá ṣe lo ẹ̀bùn yìí dáadáa ẹ rí pé a máa pọ̀ sí, a máa gbèrú sí. Ẹlòmíì náà dẹ̀ ní bóyá àwọn oníṣẹ́ ọwọ́ bẹ́nìkan ṣe jẹ́ ọ̀mọ̀lé tó kọ́ṣẹ́mọṣẹ́ tọ́lọ́run fún ṣe gidi náà lẹ́lòmíì jẹ́ gbẹ́nàgbẹ́nà. Iṣẹ́ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ò fẹ́ kí ẹnìkan kó máa jowó ẹnìkejì tàbí kó máa bínú sẹ́nìkejì wípé lágbájá ń ṣe léè àbí lágbájá ń ṣàlùyọ rárá. Ìwọ lọ sọ́dọ̀ ọlọ́run, ìwọ ní ohun tọ́lọ́run ti fi síkàwọ́ tìrẹ, béèrè lọ́wọ́ ọlọ́run nítorí wípé ọ̀gá ń padà bọ̀, olórí òkè ń padà pọ̀, iṣẹ́ ìránṣẹ́ tòní nítorí pé òwe ni àfiwé ni ọlọ́run wa ló ń tọ́ka sí. Ẹ mọ́ gbàgbé ìlérí ọlọ́run tó wà ní ìrere Jòhánù orí kẹrìnlá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní John 14 from verse 1 wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba ọlọ́run gbọ́ kí ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú pé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà níbẹ̀. Èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín, nígbà tí èmi bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín èmi ó padà wá pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin tó lè wà níbẹ̀ pẹ̀lú. Ọlọ́run wa ẹlẹ́dàá wa nípasẹ̀ Jésù Kristì ó ti gòkè rí ọ̀run. Ó lè pẹ́ lójú àwa ènìyàn ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀, Kristì Jésù ń padà bọ̀ wá sínú ayé yìí. Ọlọ́run ń bọ̀ wá ṣe ìdájọ́ ọ̀run wa ayé. Ọlọ́run á wá béèrè lọ́wọ́ ìwọ àti èmi kí ni a ti ṣe pẹ̀lú ẹ̀bùn wa, kí ni a ti ṣe pẹ̀lú nǹkan tọ́lọ́run fi sí ìkáwọ́ wa. Àwa kó la nira wa, ọlọ́run ló dá wa, oníkálukú ni yóò jiyìn, oníkálukú ni yóò jábọ̀ ohun tó ṣe nílé ayé. Bí ènìyàn tilẹ̀ ti kú, ohun tí bíbélì sọ ni wípé òkú nínú Kristì yóò jíǹde. Nínú ìdájọ́ gbogbo wa la ó dúró níwájú ìtẹ́ ìdájọ́. A ò sọ eléyìí láti dá jìnìjìnìbò wá, ṣùgbọ́n láti jẹ́ ká mọ̀ wípé ìgbé ayé wa ọlọ́run dá wa gẹ́gẹ́ bí ìríjú, ọlọ́run gá wa gẹ́gẹ́ bí alábòjútó. A gbúdọ̀ ṣe ohun tó tọ́, ohun tó yẹ pẹ̀lú ẹ̀bùn tí ọlọ́run ti fi fún wa. Lóòótọ́ àwọn ẹ̀bùn kan wà, wọ́n bí wa mọ ni, àfijọ́ ni, bóyá bàbá bàbá wa ni tàbí ìyá ìyá wa, ó lè jẹ́ nípa orin kíkọ. Bí bàbá ẹ ṣe ń kọrin nìyẹn. Tirú ẹni bẹ́ẹ̀ bá túbọ̀ ń kọrin dáadáa tó ń lò fún ògo ọlọ́run, ẹ ó rí pé a máa mọ̀ sí, a máa gbèrú sí. Tirú ẹni bẹ́ẹ̀ bá káwọ́ gbera tí ò ṣe kankan, èyí tó ní a máa dínkù. Lágbára ọlọ́run ohun tí ọlọ́run fi fún wa kò ní dínkù. Tí ẹ bá kíyèsí lára gbogbo wa tí a jẹ́ olùgbọ́ ètò yìí, bóyá ta máa ń lọ sílé ìjọsìn, ẹ ó rí pé nílé ìjọsìn tí a ti ń yan ọlọ́run lógo, ẹlòmíì lè ṣe nǹkan bí márùn-ún, ta dẹ̀ ṣe dáadáa, ẹlòmíì lè ṣe nǹkan bí mẹ́fà. Tí ẹ bá kíyèsí wọn, kì í ṣe ọjọ́ kan náà mọ gbogbo ẹ̀. Díẹ̀ díẹ̀ díẹ̀ bí èèyàn bá ṣe ń lo ẹ̀bùn tọ́lọ́run fún, la máa mọ̀ sí, la máa mọ̀ sí, la máa mọ̀ sí. Ṣùgbọ́n ẹni tó kàn jókòó síbi kan tí ò ṣe nǹkan kan tó ṣáà jókòó máa wòran, irú ẹni bẹ́ẹ̀ kò ní kò lójú kan o. Kọlọ́run kó ṣàánú fún wa. Ẹ jẹ́ ká túbọ̀ wo òwe yẹn kí ó lè yé wa sí. Ìrere Matthew orí 25. A ó tẹ̀síwájú láti ẹsẹ̀ 16 àti ka ẹsẹ̀ 16 láti 15. Matthew 25 from verse 16. Nígbà náà ni èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún lọ, ó fi tirẹ̀ ṣòwò, ó sì jèrè tálẹ́ǹtì márùn-ún mìíràn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èyí tí ó gba méjì, òun pẹ̀lú sì jèrè méjì mìíràn. Ṣùgbọ́n èyí tí ó gba tálẹ́ǹtì kan lọ, ó wa ilẹ̀, ó sì rí owó olúwa rẹ̀. Lẹ́yìn ìgbà tí ó ti pẹ́ títí, olúwa àwọn ọmọ ọ̀dọ̀ wọn ní dé, ó bá wọn ṣírò. Ẹ jẹ́ ká wọ ẹsẹ̀ 20, ìrere Matthew orí 25 bí a ṣe ń tẹ̀síwájú. Èyí tí ó gba tálẹ́ǹtì márùn-ún sì wá, ó sì mú tálẹ́ǹtì márùn-ún mìíràn wá pẹ̀lú. Ó wí pé, olúwa, ìwọ fi tálẹ́ǹtì márùn-ún fún mi, sì wò ó, mo jèrè tálẹ́ǹtì márùn-ún mìíràn. Olúwa rẹ̀ wí fún un pé, o ṣeun, ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́, ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi ó mú ọ ṣe olórí ohun púpọ̀.
iwo bo sinu ayo oluwa re eyi to gba talenti meji pelu si wa o wi pe oluwa iwo fi talenti meji fun mi wo mo jiri talenti meji miran oluwa re si wi fun pe o seun iwo omo odo rere ati olooto iwo se olooto ninu ohun die emi o mu o se olori ohun pipo iwo bo sinu ayo oluwa re ese ikerin le ni ogun eyi to gba talenti kan si wa o ni oluwa mo mo pe ohun roro eniyan ni iwo ise iwo n kore nibi ti iwo ko gbe furugbin si iwo si n sa nibi ti iwo ko fe ka si ese karun di ni ogbon emi si deru mo si lo pa talenti re mo ninu ile wo nkan re niyi ibi to bani lokan je te ba wa wo ese ikerin di ni ogbon verse 26 ire Matthew ori karun di ni ogun oluwa re si dahun o si wi fun pe iwo omo odo buburu ati onilora iwo mo pe emi n kore nibi ti emi ko fun gbe si emi si n sa nibi ti emi ko fe ka si nitori na iwo iba fi owo mi si owo awon ti n powo da nigba ti emi ba de emi iba si gba nkan mi pelu ele nitori na e gba talenti na le owo re e si fi fun eni ti o ni talenti mewa ti akiyesi o e gba talenti na le owo re e si fi fun eni ti o ni talenti mewa irere Matthew ori karun di ni ogbon ese ikeji di ni ogbon nitori enikeni ti o ba ni le a o fi fun eyi iye o si ni lopolopo sugbon le owo eni ti ko ni le a o ti le gba eyi ti o ni mo lérò pé a ti mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí ká lè kíyèsí wípé ẹ̀bùn tọlọ́run bá fún ọ lò fún ògo rẹ̀ ṣé ọlọ́run yóò sì ran ìwà àti èmi lọ́wọ́ nítorí pé bàbá ṣe ń ṣe sí tá a kára mọ tá à ń ṣiṣẹ́ sí lọ́lọ́run yóò máa fún wa sí báwo wá ni a ṣe lè dín ẹ̀bùn ẹ̀mí yàtọ̀ sí pé bóyá a bíyàn pẹ̀lú tálẹ́ǹtì kan bóò ni nǹkan wọ̀nyí ṣe lè gbèrú sí ìwà àti èmi a ní láti jọ̀wọ́ ayé wa fún ọlọ́run wa àti láti jọ̀wáyé wa fún Jésù Kristì bí èèyàn bá ṣe jọ̀wáyé rẹ̀ fún olúwa nípasẹ̀ Jésù Kristì tí ó ń gbàdúrà ẹ̀mí ọlọ́run yóò gbà le ẹ jẹ́ ká wo Kọ́rìntì kínní orí kejìlá máa ka ẹsẹ̀ ìkíní lẹ́yìn náà àwa lọ sí ẹsẹ̀ ìkeje sísàlẹ̀ 1 Corinthians 12 verse 1 7 downward ọlọ́run sọ fún wa wípé ǹjẹ́ ní ti ẹ̀bùn ẹ̀mí ara èmi kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ẹsẹ̀ ìkeje ṣùgbọ́n à ń fi ìfihàn ẹ̀mí fún olúkúlùkù ènìyàn láti fi jèrè ẹsẹ̀ ìkẹjọ àwa máa kà sísàlẹ̀ nítorí tí a fi ọ̀rọ̀ ọgbọ́n fún ẹnìkan nípa ẹ̀mí àti fún ẹlòmíràn ọ̀rọ̀ ìmọ̀ nípa ẹ̀mí kan náà àti fún ẹlòmíràn ìgbàgbọ́ nípa ẹ̀mí kan náà àti fún ẹlòmíràn ẹ̀bùn ìmúláradá nípa ẹ̀mí kan náà àti fún ẹlòmíràn iṣẹ́ ìyanu ṣe àti fún ẹlòmíràn ìsọtẹ́lẹ̀ àti fún ẹlòmíràn ìmọ̀ ẹ̀mí yàtọ̀ àti fún ẹlòmíràn onírúurú èdè àti fún ẹlòmíràn ìtumọ̀ èdè ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n gbogbo wọ̀nyí le ẹnìkan ní àní ẹ̀mí kan náà ń ṣe ó ń pin fún olúkúlùkù gẹ́gẹ́ bí ó ti wù ú ẹ̀bùn ẹ̀mí mímọ́ ọlọ́run ló ń pin fún yàn kí ẹ̀mí mímọ́ ọlọ́run tó dẹ̀ ti lè jọba láyé wa a ní láti jọ̀wọ́ ayé wa fún Jésù Kristì a ní láti ta kété fún ìwà ẹ̀ṣẹ̀ ìwà ìdọ̀tí ìwà ibi ẹ̀mí ọlọ́run yóò bàlé wa yóò wá máa lò wá bó ti wù ú ẹ má jà á fagídí wá nǹkan ẹni tó bá lẹ́bùn ìsọtẹ́lẹ̀ ọlọ́run ló fún ẹni tó bá ní ẹ̀bùn ká múyàn lára dá ọlọ́run ló fún ẹ̀bùn ìkọ́ni tẹ́bá even àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ wa ilé ẹ̀kọ́ bóyá alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni tàbí ẹlẹ́kọ̀ọ́ gíga ẹ̀bùn ni àwọn kan wà èèyàn lè lọ kó lọ kàwé gboyè ṣùgbọ́n tí ó bá ń ṣe ìkọ́ni ẹ̀ mọ̀ pé lágbájá ẹ̀ ó lẹ́bùn yìí ẹ jẹ́ ká fi bàbá ṣèṣe ń lo ẹ̀bùn yìí sí lá máa pọ̀ sí inú àwọn gan yóò dùn à á sì so rere àwọn ènìyàn yóò ti pasẹ̀ wa gbé ọlọ́run ga wípé olúwa máa ṣeun fún ìgbé ayé lágbájá jẹ́ kí ọmọ ènìyàn kó ti pasẹ̀ rẹ gbé ọlọ́run ga yóò sì dára fún wa jẹ́ ká wo Luke orí kejìlá ẹsẹ̀ ìkejìdínní ọgbọ̀n Luke 12:28 ǹjẹ́ bí ọlọ́run bá wo koríko ìgbẹ́lé aṣọ tó bẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gba sínú iná lọ́la mélòó mélòó ni
yóò wọ̀ yín lé aṣọ ẹ̀yin onígbàgbọ́ kékeré kí Ọlọ́run aláàánú kí ó kọ́ ẹnìkọ̀ọ̀kan wa mọ́ ṣe ní orúkọ Jésù Kristì, àmí. Ẹ jẹ́ ká wá lọ sí ìrere Matthew orí 25:30 ẹsẹ̀ 21. Matthew 25:21. Olúwa rẹ̀ wí fún un pé o ṣeun ìwọ ọmọ ọ̀dọ̀ rere àti olóòótọ́, ìwọ ṣe olóòótọ́ nínú ohun díẹ̀, èmi ò mú ọ ṣe olórí ohun púpọ̀, ìwọ bọ́ sínú ayọ̀ Olúwa rẹ̀. Ẹ mọ́ gbàgbé ẹ̀bùn ẹ̀mí tí Ọlọ́run ti pín fún wa tàbí tálẹ́ǹtì tí Ọlọ́run dá mọ́ wa, bí a bá ṣe ń lò ó, inú Ọlọ́run yóò dùn sí wa, àwa fúnra wa yóò rí bùkún, ọmọ àwùjọ wa yóò dára, nítorí pé Ọlọ́run dá ọ, Ọlọ́run dá mi pé tí a bá lo ẹ̀bùn Ọlọ́run fún wa, ó ní láti lè ṣe àtúnṣe kan láwùjọ, ó ní láti lè jẹ́ nípasẹ̀ ẹ̀bùn rẹ kó máyé dẹrùn fún àwọn tó yí ọká, kó jẹ́ kí nǹkan kó tura. Irú ẹ̀bùn wo ni o ní? Képe Ọlọ́run bẹ̀rẹ̀ níbi kékeré, gẹ́gẹ́ bá a ṣe sọ, má jowó ẹnikẹ́ni tàbí bínú sí ẹnikẹ́ni, ìwọ ṣàmà nǹkan tí Ọlọ́run fi rọ̀ Ọlọ́run láti ṣe, máa ṣe pẹ̀lú àdúrà, pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, pẹ̀lú títẹ̀lé ìlànà Bíbélì. Ẹ ó rí wípé àlàáfíà ọkàn gan yóò dé bá wa, inú wa yóò dùn, àti jẹ àti mu Ọlọ́run yóò pèsè ju gbogbo rẹ̀ lọ. Ayé yóò ti pasẹ̀ rẹ gbé orúkọ Ọlọ́run ga, ayé yóò ti pasẹ̀ rẹ gbé Ọlọ́run lékè pé Olúwa o ṣeun fún lágbájá, Olúwa o ṣeun fún lágbájá. Kò sẹ́ni tí ò wúlò lọ́wọ́ Ọlọ́run, kò sẹ́ni tí ò wúlò, ṣùgbọ́n a gbúdọ̀ yọ̀ǹda ara wa kí ẹ̀mí Ọlọ́run kó lè bàlé wa, kí ògo kó sì lè jẹ́ t'Olúwa, k'Ọlọ́run máa lò wá fún ògo rẹ̀, yóò dára fún wa ní orúkọ Jésù Kristì. Àdúrà wa ni wípé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, òun ni yóò jẹ́ ìpín wa lẹ́yìn ọ̀rẹ́yìn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ti ń gbàdúrà, Ọlọ́run ìṣẹ́gun, Ọlọ́run akiriṣore, a dúpẹ́ pé ẹ ní ètò fẹ́ nìkọ̀ọ̀kan wa. Bàbá ẹ ràn wá lọ́wọ́, ojúṣe tẹ́ ẹ fún wa ká má ṣe bàkù níbẹ̀. Ẹ jẹ́ ká lè jẹ iṣẹ́ náà ní àjẹyè. Ohun gbogbo tẹ ti fi síkàáwọ́ wa ká lò bó ṣe tọ́ àti bó ṣe yẹ níbẹ̀rù ẹ̀yin Ọlọ́run. Ẹ̀mí ọ̀run kó máa darí wa o, gbogbo olùgbọ́ ètò yìí kó lè dára fún wa. Ẹ bá sì wá ṣe ìkórè ayé kẹ́kà wa yẹ, lórúkọ Jésù Kristì, Olúwa àti Olúgbọ́.

0: èyí tí Adventist World Radio àti àjọṣepọ̀ Seven Day Adventist Church ṣe agbátẹrù rẹ̀.
1: Olú iléeṣẹ́ wa wà ní kìlómítà 4 Ọba Ilé Road, Àkúrẹ́, Ondo State. Fún ọ̀rọ̀ ìyànjú tàbí ìbéèrè fún iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08066764072. Lẹ́ẹ̀kan sí 08066764072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07068446253. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Eku le lanke ara le eku ona lanke ro ona to pa tojo meji ojo meta ta re ra eni aku ati lanke re ni e tu ka bo sori eto yin eto wa ise owo salafia la ba gbogbo wa e alafia la mama bara wa lase to loro ba happy new month si gbogbo ti to ngbo mi lojo toni e tu wa ko fidile ke wa gbo new month edition lojo toni e mo ke tin ba de mo ma ko wa ni yebutu e lopolopo fun yin lojo toni awon ifa ati ogbon ati imo ati oye gbogbo e lo tukile lojo toni new month with another banger sha wa ko fidile ko tu wa ko gbo mo gbo lojo toni mo nbo wa gbogbo ara mo fi nbo
1: sanfa communication eku ise o
0: ibara eno ni oba to to ngbara gbojule toju kifin tini eyin loba to niye ju eyin loba to ni imoju oba to ni ogbon ju oba to ni ife ju oba to ni opolo ju akoda aye aseda orun mori mori alamo to moniyan oba lana oba loni oba lojo gbogbo adeda aseda agbeda ayoeda aleda ajeda apeda muni muni tuni tuni yoni yoni gbani gbani afeni akeni agbeni agbani agboni agbalagboye ibare mo se lojo toni e tu je ko ro ko tu du mi se e to re yin lo ba to foro de da ti soro jade oro ma jabo ede ma jabo leni to lu oloro ba mi fi ran lojo toni bobo lagbenga master one of entertainment ka fada to leja bako ninu mo tu de si yin lojo toni e mo ba se ma seto lojo mejo mejo abala meji gangan la peto isi fẹ́yìntẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ abala alákọ̀ọ́kọ́ la pè ní abala ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n níbi gan la ti máa mú ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi tá a lè fi kọ́gbọ́n tá a ti máa mú wá sí ti ìgbọ́ wa abala ẹlẹ́ẹ̀kejì la pè ní àṣírí iṣẹ́ ọwọ́ ẹ wo ẹ tún wà kọ fìdí lọ́jọ́ tòní torí gbogbo ẹ̀ lẹ máa tún gbọ́ lọ́jọ́ tòní lórí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ ẹja sáré wọ abala lákọ̀ọ́kọ́ lọ abala ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n ṣe ń gẹ̀ tí ẹ̀ à ń gẹ̀ tí ẹ̀.
2: Ẹ mà tún káàbọ̀ sí abala ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n tòní tímọ́tímọ́ náà ni mo sì fẹ́ sọ̀rọ̀ lé lórí tí wọ́n ń pè ní tímẹ́sì. Àwọn èèyàn tẹ́ ẹjọ́ jẹ́ tímọ́tímọ́ níbi ogún ọdún níbi ọgbọ̀n ọdún sẹ́yìn àwọn ẹlòmíì nínú wọn ò sí láyé mọ́. Àwọn kan dẹ̀ sì wà láyé gan ṣùgbọ́n tí tímọ́tímọ́ tẹ́ ẹjọ́ ń ṣe òrí bíi ti tẹ́lẹ̀ mọ́ ẹni tẹ́ ẹ wájọ lẹ̀pọ̀ lónìí kí lẹ rò kó tún máa gbẹ̀yìn ìrẹ́pọ̀ yín. Bóyá nítorí pé ẹ fẹ́ jọ gbìmọ̀ ìkọ̀kọ̀ láti ṣe nǹkan kan ìbẹ́ẹ̀ jẹ́ láti ṣọ̀tẹ̀ tàbí láti bá ẹnìkan jà kẹ wá rojọ́ ẹlẹ́jọ́ láti gbìmọ̀ ṣe ohun tó burú sí onítọ̀hún. Ẹ̀yin náà máa túká lọ́la bó sì ṣe lẹ̀yìn àtẹnìkan jọ gbìmọ̀ pọ̀ láti ṣe nǹkan rere àsìkò kan tún ń bọ̀ tí ẹ ò ní jọ tún wà papọ̀ mọ́ torí ẹ ló fi yẹ ká máa rò jinlẹ̀ jinlẹ̀ ká tó báyàn kan ṣe tímọ́tímọ́ lórí ohunkóhun. Ìbáṣepọ̀ àti ìrẹ́pọ̀ tẹ́ ẹ bá ti rí pé kò lọ́wọ́ olódùmọ̀rẹ̀ nínú ẹ má bá ẹnikẹ́ni ṣe torí ọ̀rẹ́ tó dàbí tọlọ́run ò sí o. Kárí èèyàn bárìn ni tọmọ ẹ̀dá ènìyàn àgbà olóṣèlú kan bẹ nígbà kan àná alọ́lówó lórúkọ ẹ̀ tó sì jẹ́ ọmọ bíbí ìlú ìkẹ́nẹ́ tímọ́tímọ́ lòun àti igbákejì rẹ̀ kan gbà náà tí wọ́n sì ń porúkọ rẹ̀ ní Atọ́lákín tóun náà sì jẹ́ ọmọ ògbómọ̀ṣọ́. Tímọ́tímọ́ wọn pọ̀ débi pé wọ́n jọ ní ẹgbẹ́ olóṣèlú kan gbà náà nígbà tí ìkan sì fẹ́ lọ sí ilẹ̀ òkèèrè láti lọ kópa nínú ìdíje fún ipò pàtàkì kan. Ó mú igbákejì rẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ yìí délé nígbà tí ipò náà kò sì bọ́ sí. Ọ̀gbẹ́ni alọ́lówó yìí bá padà sílé láti wá bọ́ sórí ipò rẹ̀ padà. Ṣùgbọ́n igbákejì rẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Atọ́lákín mọ̀ kọ́ o. Torí àwọn èèyàn ti kọ́ wípé kó má fi ipò náà sílẹ̀ torí kò sí bí ìnà kí ṣe sórí tọ́bọ̀ ò ṣe. Ọ̀rọ̀ yìí di ìjà ńlá tó kóbá ẹgbẹ́ wọn nígbà yẹn. Kódà ọ̀rọ̀ ń lo dá yẹpọn yanrìn sílẹ̀ sínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè títí di òní. Ẹ tún wo ọkùnrin olóṣèlú kan náà táyé fẹ́ràn rẹ̀ púpọ̀ jáṣe mọ́lá lórúkọ ẹ̀. Òun àti ọba aládé kan nílùú rẹ̀ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Ṣé bí ọ̀rọ̀ òṣèlú yìí náà ló fà á tí wọ́n fi pínyà nígbà yẹn? Ìkan fọwọ́ sí pé wọn ò gbúdọ̀ bá ẹgbẹ́ olóṣèlú kan nílẹ̀ òkèèrè ṣọ̀rẹ́. awon package yi si ni pe bi won o ba ni ibasepo pelu agba oloselu ye ko si bi lo si waju o se ba ilu won se ri baye ikon ja wi pe ki lo si waju o ba ilu ilo si waju na ni keji tun ja fun nipa pe ki won ma ba enikan sore oro yi fa ide ayede laarin won ati gbugbu awon to tosi won leyin ngba na awon mejeji o si laye mo loni o sugbon ija na ibase ma jaran ina titi doni bi o ba se pe awon omo atomo omo atomo omo omo won pelu awon followers wa fi ogbon si pe ohun to koja ti koja awon ero tin be loni ni ki won o se atuto timotimo se be ranti agba osere kan ti won pe ni jimaleo e wo timotimo tin be laarin ohun ati fade yi iye egbeji won pe akeyin na ni e wo ajibola alabi e wo sina alawo to ma nbe orin leyin e to je pe ibasepo won lagbara pupo se bi awon eyan ti ko sina alawo yi pe ko kuro lodo alabi ko to di pe won tun sese yanju oro na e wo osan pelu olaye nka oja e wo sina omo peteru ati segun adewale irepo won gagan timotimo won po nigba ye debi pe oruko awon mejeji ni won fun egbe orin won sugbon nikeyin nko won pin ya na ni ah ko si timotimo kan ti ki lopin o ohun ti e ba wa ngbe se lasiko ti ejo wapo e mo se die die e ma si se lona to je pe yo fi fa ija ti ko ni ton le lojo waju se ra won timotimo ti akoko so won yi iwon ye se da awon timotimo kan tun be to buru jaye e wo ti awon lokada ti won o tori oro gbera gbera won yi so ara won di ore imule ibi ejo rero de ni timotimo opolopo awon obirin ti n bere ngba to obirin ba wa lori okada to wa n rujo pe ore epo yi gan lo ma fa o toko ohun o ni fi wale lati rin ajo lose yi se mo pe ni bi ejo yi o ti je ki olokada o mo wi pe oko ohun o si nile ibe si ni erukero yo ti bere si wonu olokada ti o wa bere si mu lore apapandodo iye lo da fun olokada to de ni ti customer ti n gbe lo le bi omo bi meji fun ki nkan to olokada lo to kaku oloju re obere kan na nbe ni ile ise kan gba kan o feran driver re pupo lori timotimo yi na ni awako yi gba wole si oga yi lara o to lo se nkan okuku lati ma fi gba owo lowo oga nkan na se down lara oga debi pe oga yi o mo tawako yi fi nba alajosepo lojo ti obere yi si wa lo ile ijose kan ti won si se ise adura fun eni gbogbo nkan na kaku oluju obere yi igba na lo to sese mo pe ase awako yi ti le mo ohun to si ti fi nkan emi okuku gba orisirisi awon dukia lọwọ ohun ẹyin obinrin o ẹ ṣọra gidi ẹnikẹni ti ẹ bá ń bá ṣọrẹ tímọ́tímọ́ tí kì sì í ṣe ìyá tàbí bàbá kan ló bí yín ẹ máa funra o torí ọkàn ti yín le jẹ́ ọkàn mímọ́ sí irú ọkùnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ò mọ tókùnrin yìí ń rò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló máa ń fara hàn bí ọ̀rẹ́ lásán ṣùgbọ́n tí wọ́n ń dọ́gbọ́n wo ibi tẹ́ ẹ wí èkì sí àti ibi tí wọ́n ti gbà yín mú torí náà ẹ ṣọ́ra àtọkùnrin àtobìnrin àtọmọdé àti àgbà ọ̀rọ̀ tímọ́tímọ́ intimacy ó léwu púpọ̀ o torí tímọ́tímọ́ kan kò sí àfi ìfẹ́ olódùmọ̀rẹ̀ tó kò ní ju báyìí lọ àjọṣe wa kò ní bàjẹ́ o ẹ ṣe púpọ̀
0: tàbí òmíràn lórí abala ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n ẹjẹ́ àwọ abala ẹlẹ́ẹ̀kejì lọ one time abala àṣírí iṣẹ́ ọwọ́ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn gangan láti ń woṣẹ́ solar system àti tún ọ̀pọ̀lọpọ̀ kan àti yíra ẹ̀ wò àti gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ibi tá a bàdé la tútù máa tẹ̀síwájú lọ́jọ́ tòní mo níṣẹ́ ń gẹ́ tiẹ̀ à ń gẹ́ tiẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì gẹ́ tiẹ̀ ẹ tún wá kan fìdílé lọ́jọ́ tòní kẹ wá kó gbọ́mọ́gbọ́ kẹ wá kọ́ ìmọ̀ kú ìmọ̀ ẹ orí bátìrì gangan láwà mo sọ fún wa pé bátìrì jẹ́ ohun tó dàbí reservoir ni bátìrì òun ló máa ń tọ́jú ẹnájì di ìgbà tí ò bá sóòrùn mo dẹ̀ ti sọ fún wa oríṣiríṣi bátìrì tá a ní ni pé a ní ohun tá a pè ní tubular battery a ní ohun tá a ń pè ní jet battery a ní dry cell battery a ní lithium battery ibi tá a wá bàdé ní tubular battery gangan la fẹ́ máa yiri wò tubular battery gangan la fẹ́ máa wò kí là ń pè ní tubular battery gan mo sọ fún wa tubular battery gangan la ṣètò rẹ̀ pẹ̀lú ohun tá a mọ̀ sí àkópọ̀ ohun tá a mọ̀ sí positive plate àti flat negative plate àti ohun tá a mọ̀ sí sulfuric acid positive plate tí mo ń sọ yìí kì máa ń ṣe abọ́ tẹ́ èèyàn fi ń bọbẹ̀ tàbí tẹ́ èèyàn fi ń bulá kini to wun anu e te ba ti si ori e e ma ri kini to n don to fe ma don yanran yanran to fe ma don die bayi o n gongo la n pe ni positive plate

0: lẹ́yìn ẹ̀ láṣẹ̀ṣẹ̀ wá lo ohun tó wà lẹ́yìn ẹ̀ bíi cover gbogbo ilé ló da tubular battery ṣe ń gẹ̀ tiẹ̀ and gẹ̀ tiẹ̀ ẹjẹ́ asáré délé iṣẹ́ technologicity ká tó wá wo àwọn àǹfààní àti ohun tó rọ̀ mọ́ tubular battery mò ń bọ̀ wá gbogbo ara mo fi ń bọ̀.
1: Ẹ mà kú oríire ti technology siri tó dé yìí o.
2: Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
3: Láì iná máa wà ní òkùnkùn wọn lọ ìmọ́lẹ̀ dé.
2: Bára bí lè múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú.
1: Adẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá.
2: Káṣíìrì òye tí sólà ń bá jáde láti fàtì wá tú sí wa lọ́wọ́.
1: Ní technology siri ti rálẹ̀ pọ̀ pàlà sàrà kálẹ̀.
2: Gbogbo owó bàǹbà bàǹbà tí wọ́n fi ń ṣèrùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò.
1: Fúláì
2: ẹ gbàgbé. Ẹ máa bọ̀ tààrà
1: solar battery,
2: solar panel,
1: solar freezer,
2: solar cable,
1: solar fan àti solar freezer náà yọ.
2: Títí dorí hot plate àti controller.
1: Àti gbogbo nǹkan tá a bá fẹ́ lórí solar.
2: Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoup tàbí upgrading.
1: Kí yẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà.
2: Ẹ máa bọ̀ ní shop 217.
1: Ìrálẹ́pọ̀ palace Àràkálẹ̀ Àkúrẹ́.
2: Telephone 070-3065-6274.
1: Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology siri.
2: Let's go.
0: Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa nílé iṣẹ́ technology system solar ẹ fẹ́ ṣe solar system ní ẹ fẹ́ máa lo nọ́yà làyòlò bí ẹni lomi òjò ẹ fẹ́ gbádùn solar tàbí ohunkóhun tó ní ṣe pẹ̀lú solar àti cctv camera solar yín ò ṣiṣẹ́ dáadáa mọ́ ni ẹ fẹ́ ká bá yín ṣe load assessment ni tàbí ẹ fẹ́ organize workshop tẹ fẹ́ ká kọ́ yín bọ́ ṣe ń pèlò solar bọ́ ṣe ń to solar pọ̀ gbogbo ẹ̀gbogbo ẹ kàn sí ilé iṣẹ́ technology city a wà ní shop 2, 6, and 7 ìrálẹ́pọ̀ palace ibẹ̀ gbọ́ngàn lákalẹ̀ sí àti ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ ra shippers panel solar panel shippers solar panel àwọn shippers solar component nílẹ̀ tí mo mọ̀ ilé iṣẹ́ technology city ni ìwọ tó bá ń dá ọ̀tọ̀ tó ń bá yín rí ẹ wò kọ sí wa lónìí kó confirm price kàn sí wa lónìí kó yí rí ẹ wò kó mọ̀ pé ó kọjá bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ pè wá ẹ lè pè wá sórí 070-3065-6274 070-3065-6274 tàbí 090-32-37-3011 090-32-37-3011 tubular battery ẹ jẹ́ àtún tẹ̀síwájú ẹ tún mú tákàndá yín kẹ wọ́n kan fìdílé lọ́jọ́ tòní kí n tún gbé yín débẹ̀ ó yà náà àǹfààní tubular battery àkọ́kọ́ òun ni durability tubular battery gangan ó wà durable torí àwọn plate tó mú àánú ẹ̀ ó tí ìkì gan tó yẹ pé ó lè gba many times of recycling tó yẹ pé ó lè ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ ìgbà ohun kejì ni deep discharge capability àwọn battery kan wà tó bá ti ń lò tó bá ti short down jù àbí tó bá ti run down jù ó máa ń tètè ń bàjẹ́ ṣùgbọ́n tubular battery ó wà rugged gan ó ní high power efficiency tó ṣe pé tó bá tún gbé lóòdù lé ó máa ń pẹ́ kó ló ti pó discharge ó máa ń pẹ́ lórí lóòdù tó bá yẹ pé ó fi gbé ọgbẹ́ ní lóòdù lé ohunkóhun tó bá lò lè ó lè sáàfẹ́ dáadáa tó bá ra good tubular battery pé àwọn tubular battery wọ́n dáa jura lọ àwọn tubular battery wọ́n great jura lọ tubular battery ní capability láti lo 3 to 7 years dáadáa ẹlòmíì wò pé ṣó possible bẹ́ẹ̀ ni ó possible torí ẹlòmíì within 6 months tubular battery á ti dẹnu kọlẹ̀ bí ìgbà tí adìẹ bá dẹnu kọlẹ̀ tubular battery tí ò bá dáa tó àbí téèyàn ò bá ṣe maintenance dáadáa bó ṣe yẹ kó ṣe maintenance lẹlòmíì á fi lo tubular battery within 6 months tàbí a year tá ti pa náà ṣùgbọ́n téèyàn bá maintain ẹ dáadáa tó dẹ̀ ra good tubular battery ó lè lo 3 to 7 years dáadáa tíṣẹ́ àdẹ̀dúró digbí ohun mìíràn tún ni low maintenance it require low maintenance kò kàn máa refill ẹ pẹ̀lú omi distilled water ni ìgbà míì gan àwọn tubular battery míì gan wà tó yẹ pé ní odidi ọdún kan ò ní need àti refill ẹ ju ẹ̀kan lọ tó bá ti ra 5 liters òun nìkan ló kàn máa fi refill èmi gan kò ní ìdíjú pé kò kàn maintain ẹ kó domi sí lẹ́ẹ̀kan lọ́dún lẹ́yìn ẹ̀ ó tún dọdún míì tó bá ti ń dàgbà dáadáa àbí tó bá ti ń wíìkì ló wá máa ń jẹ omi tó yẹ pé èèyàn wá máa need àti tọ́ọ̀pù ẹ lemọ́lemọ́ ohun míì tún ni heat resistant ó lè withstand high temperature yato si awon other battery to ye pe any high temperature le affect e

0: ṣùgbọ́n ó da kí battery kó ma ní breeze ta ma wọlé o ṣùgbọ́n tubular battery ó lè function ní high temperature ara àǹfààní ẹ̀ tún ni ẹ̀ ara àǹfààní míì tí tubular battery tún ni òun ni compatibility and sustainability of energy sources eléyìí ó lè generate ó lè store energy látara solar panel kó generate kó store ẹ̀ di ìgbà tí yóò bá sóòrùn mọ́ kó èèyàn lè máa loná yàlà yòlò bí ẹni ń lomi òjò kí wá ni àwọn kùdẹ̀kudẹ tó wà nípa tubular battery torí gbogbo tó ní advantages náà ló ní disadvantages àkọ́kọ́ ni high cost tubular battery wọn sí àwọn other bí sí àwọn bí gel tàbí dry cell battery tubular battery wọn ìmíì tún ni pé ó wúwo gan tubular battery ó wúwo gan àti gbé èèyàn tí ò bá jẹun kánú ìwọ tó bá rò pé o tó géńdé tó bá jẹun kánú tó bá ṣùọ̀ fún ara rẹ tó bá lè gbé tubular battery eléyìí léwu gan tubular battery ó wúwo gan ara kùdẹ̀kudẹ tó wà lára tubular battery ni pé ó wúwo gan ẹ jẹ́ àtúwò kan míì nípa tubular battery ohun míì tá a tún kẹ̀dẹ̀ máa wò lọ́jọ́ tòní nípa tubular battery òun ni pé báwo gangan la ṣe ń ṣe maintenance tubular battery tá a fi lò dáadáa báwo gan lèèyàn ṣe lè maintain tubular battery tá a fi pẹ́ fún yàn báwo gan lèèyàn ṣe lè maintain tubular battery téèyàn á fi lò fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà àkọ́kọ́ ni pé èèyàn gbúdọ̀ máa ṣẹ́ẹ̀kì tubular battery lóòrèkóòrè ẹlòmíì tó bá ti lo battery a kò máa lò lọ ni kò ní wo ohun tá à ń pè ní water gauge tubular battery téèyàn bá ti rà ó ti ní ohun tá à ń pè ní mítà yìí orí ẹ̀ máa ń pupa lórí mítà gangan ó ní glass lára eléyìí gangan ló máa ń dè mórí tubular battery ó máa ń ba wá téèyàn bá ti rà kọ́fà tó wà lórí ẹ̀ tẹ́lẹ̀ tó bá wá èèyàn á ṣí a kò síbì kan á wá sẹ́ẹ̀tì àwọn gíláàsì yẹn tó ti kó sínú fóòmù tó bá battery wà á wá tò sí lórí èèyàn nílò láti máa wò lóòrèkóòrè èèyàn lè máa check every 2 months ẹ̀ẹ́tí mítà ó níbi tá a pè ní mínímọ̀mù wọ́n fi red kan sí ìsàlẹ̀ but ẹ̀lì má máa jẹ́ ó dé mínímọ̀mù yín tó omi bá ti dé half ẹ máa tètè tọ́ọ̀pù ẹ̀ téèyàn ò bá tọ́ọ̀pù ẹ̀ eléyìí ó máa ń fi àkóbá fún tubular battery omiín tó tún máa ń ran tubular battery lọ́wọ́ tó máa fi jẹ́ ó pẹ́pẹ́pẹ́ fún yàn òun ni pé use only distilled water ẹlòmíì á lọ lo omi àbùmù ẹlòmíì omi kànga tàbí omi òjò ló máa lò lálọ dà sí tubular battery eléyìí ó máa ní ìpalára fún plate tó wà nínú tubular battery ògúdọ̀ lomi òjò ògúdọ̀ lomi odò ògúdọ̀ lomi kan lásọ̀ distilled water gangan èèyàn gbúdọ̀ lò fún tubular battery ṣe ń gẹ́ tiẹ̀ à ń gẹ́ tiẹ̀ ẹ jẹ́ àsáré délé iṣẹ́ technologicity mò ń bọ̀ wá gbogbo ara mo fi ń bọ̀.
1: ẹ mà kú oríire ti technology series tó dé yìí o.
2: níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sọ́lá.
3: láì iná bá wálé o ìmọ̀lẹ̀ dé.
2: Àbí lè múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú.
1: A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá.
2: Fáṣírí oyè tí sólà ń bá jáde láti fáàtì wá tú sí wa lọ́wọ́.
1: Ní technology suite ti rálẹ̀ kó pala àṣàrà kálẹ̀.
2: Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣèrùbà yín tẹ́ fi rò pé yẹn ò tó lò.
1: Fáyín ẹgbàgbé.
2: Ẹ máa
1: bọ̀ tààrà
2: solar panel
1: solar freezer
2: solar cable
1: solar fan àti solar pressing iron
2: títí dorí hot plate àti controller
1: àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lórí solar
2: bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recouple tàbí upgrading
1: kí yẹn ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà
2: ẹ máa bọ̀ ní shop 217
1: ìrálẹ́pọ̀ palace àràkálẹ̀ àkúrẹ́
2: telephone
1: 070-3065-6274
2: bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní technology series
1: let's go
0: ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ mùkútù iléeṣẹ́ technology city tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ àwọn tó ti gẹ́ ẹ tí ẹ tẹ́ ẹ mọ orin tó ń kọ báyìí orin tó ń kọ nìyí ẹ jẹ́ ń já yín sí wọ́n ní technology city àgbà nínú solar lẹ́jẹ̀ ó gbẹ́tọ̀ ṣá wọn kalẹ̀ ó ní kí n máa kọ́gbọ́n lọ ó fún mi ní solar ó ní kí n máa ronú ọrin ṣó technology city àgbà nínú solar lẹ́jẹ̀ orin táwọn èèyàn ń kọ nípa technology city rèé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wọn tẹ́ ẹ fẹ́ jẹ mùkútù solar tẹ́ ẹ fẹ́ máa loná yàlà yòlò bẹ́ẹ̀ ní lomi òjò tẹ́ ẹ fẹ́ máa gbádùn lọ àwọn chip solar àwọn solar àlòlòtúlò àwọn solar jẹ̀ lóríṣiríṣi ni gbogbo ẹ̀ kúlẹ̀ pèbà nílé iṣẹ́ technology city solar iron ni solar hot plate ni àwọn digital hot plate tó yẹ pé wà á sẹ́ẹ̀tì ẹ̀ eyekeye tó o bá fẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ sí ló lè sẹ́ẹ̀tì ẹ̀ sí gbogbo ẹ̀ kúlẹ̀ pèbà nílé iṣẹ́ technology city a wà ní shop 2 6 and 7 iraleko palace ibe gongon la kale si eyin te ba fe pe wa e le ma pe sori 070 3065 6274 070 3065 6274 tabi 090 3237 3011 090 3237 3011 e tu ja tesiwaju on mi te eyan nilo lati se ki tubula battery le pe on ni pe eyan nilo lati top e correctly e opo igba eyan oni idi ati top e ko full ton oni mi oni bi to gudo dey oni maka level to gudo top e dey te eyan ba ti top e to ba ti kunju ti battery ba ti charge e ri pe omi a ma kunle to ba ti so e ri pe igba ile eyan a ri pe omi shan si lara omi to mi yen battery ti shan sa lara gbogbo awon nkan te gbe si o mama je o mama je ko ri ko ni je ko dara to o mi te eyan tun nilo lati se lati le je ki battery yan coach ko padada ki tubula battery yan ko sise daada o ni pe always apply grease sori terminal te ti connect e mo controller tabi te ti connect e mo inverter always apply grease te eyan o ba ti apply grease correlation o ma setting to ba de ti setting ele le fa ko ri battery ko ma rust to ba de ti rust on long run o ma ma fa partial contact ti o ni je ki o contact dada ele yi opo igba o de le shakuba fun battery yin o miran ni pe ensure good air flow o gbudo gbe sibi ti ventilation wa o gbudo gbe sibi ti to ti ma gbona la la la bi igba te eyan ba prepare bread o gbudo gbe sibi ta fefe ti le ma fe si die die o gbudo gbe sibi to ni ventilation o miran ni pe avoid deep discharge o gbudo ma je ki ki load to ba gbele boya inverter tabi load to ba gbele ko panel e tabi ko short e down elomi a lo tubular battery wo 3 volt wo 4 volt wo 7 volt ele ma shakoba fun tubular battery yin ti o le ni deje ko pe daada bo se ye ko pe do e wo ibi la o tun gbe danu duro lori eto yin eto wa ise owo lojo toni o tun dijo mejo ka to tesiwaju eyin te ba fe pe wa tabi te fe ki awon oyan je mukutu boya ise te nse e fe da po mo lori eto tabi e fe kan awon oyan nise le kan awon oyan nise lofe te fe da po mo wa lati kan awon oyan nise lofe e le ma pe sori ero ibanisoro mi 091 6078 1090 091 6078 1090 eyin te ba fe ko si le ise technology city e le ma pe sori 070 3065 6274 070 3065 6274 tabi 090 3237 3011 090 3237 3011 ọpẹ kanka lọwọ ikọ to ma meto wa lọjọ mẹjọ mẹjọ ọpẹ kanka lọwọ ile iṣẹ technology city ati ọtunba to mogun olubumi titi dọjọ mẹjọ tẹ tu gbọ tutu oruko temi oyipo pada bobola gbenga master one of entertainment lo no dabo o dijọ mẹjọ eyi adabaida gbe mi ile ya
1: Hey, ma ku orire ti technology siri to de yi o.
2: Nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar.
3: Light. Ina ma wa le o. Ala imale de.
1: Para bi le muna lo ki won muna lo solar ti wa lowo poku.
2: A de dupe lowo awon akoni eda to gbe Lagos wole yi wa.
1: Siri oye ti solar n ba jade lati fati wa tu si wa lowo.
2: Ni technology siri ti rale ko pala sara kale.
1: Gbogbo wo bamba bamba ti won fi nseru bayin te fi ro pe yin o to lo.
2: Fine, gbagbe.
1: E ma bo tara ni technology siri.
2: Eye engineers ateye contractors pelu individual.
1: E wa ma ko leyo leyo double double dosi dosi plenty plenty.
2: Lawon original durable and affordable solar components and materials.
1: Be solar battery,
2: solar panel,
1: solar freezer,
2: solar cable,
1: solar fan ati solar freezer na yo.
2: Titi dori hot plate ati controller.
1: Ati gbogbo nkan ta ba fe lo ni solar.
2: Bo se installation tabi repair tabi rebuild tabi recomp tabi upgrading.
1: Iye ti n lo tele wa dotun pada.
2: E ma bo ni shop 217.
1: Irale ko pala sara kale Akure.
2: Telephone
1: 070 3065 6274
2: Bonus ati promo den lo lowo bayi o ni technology city
1: let's go
2: there
4: live ma follow
3: ADABA 89
4: adaba
5: Books?
6: Check.
5: Uniform?
6: Check.
5: School bag?
6: Check.
5: And Bournvita?
6: Double check.
5: It's back to school season. And with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
7: Bournvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
8: Bazo, Olorun ma jaro bo aiso.
9: Moki onile moki alejo ani faison lo gba oruko ti emi ni Babangana ti gbogbo aye ma pe ni Baba Kerewa alase ati oludari Stand Action Koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomo okunrin ja kan si mi
10: ni iwaju Continental Guest House Nepa ni lu Akure
9: phone number mi 081 64 12 27 77 lekan si 081 64 12 27 77
11: ki la mo si Stand Action Koboko awon egbogi to da fun olomo okunrin nikan soso o ni a pe ni Stand Action Koboko ani ni olomi ani oni powder olomo okunrin nikan soso lo sise fun o ti nkan omo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti tri pada si boda asuke suke niwaju ololife re iru nkan bayi ko da o ma fa itiju fun olomo okunrin ni tori re la se mu egbogi Stand Action Koboko wa fun olomo okunrin nikan soso aiso ti gbogun olohun o le fe se wa gbogbo nkan ti o ba le ma se wo olomo okunrin n fe ko gbianju ko wa ba mi
10: ni iwaju Continental Guest House Nepa ni lu Akure
9: phone number mi 081 64 12 27 77
11: egunje egun osajo osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun o ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iya o meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re o gbe ra dada agbore o le kan bi agbo abi e se ara ti re kereju ojo ori re lo aja fun re o le gbe ra dada ma fi dagula
10: mo wa ni waju Continental Guest House Nepa nilu Akure
11: ibe ni o wa to mo okunrin nikan mo nse itoju ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi ire ni gbogbo igba e ri keri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fin bi so fin re si ko po to ba fi dagula o le pe mi sori ero obani soro mi
9: 081 64 12 27 77 081 64 12 27 77
11: nkan ki nkan ti o ba se boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi ti o ba le se eyo ti e a ma ta a ma yun e ba fi dagula gbogbo nkan ki nkan ti o ba ma se ninu ago ara re boya ara n ta eni abi ara n ja eje ni abi nu re n kun ni gbogbo igba orukun ru eni orikerike ara n ru eni abi ati rin ibuso kan si bi keji o di ogun abi won ti e ti ni ipenija ninu iso ara ni iye olomokunrin ni pe ko ji lowuro ki nkan omokunrin re ko duro dede to ba tri pe nkan omokunrin yo dodere a je pe aisan kan wa to nfa a pe nija ninu isun ara ni se mo pe ogo kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se nse ibi to bi ngba wole omi o ni le gba be wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isun ara omo olomo okunrin isun ara kan wa to sise pato ti isun ara yi to ba ti ni pe nija o ni olomo okunrin ma di boda suke suke abi won ti e ni aisan ti a pe ni arun jejije wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kan sí mi.
10: Ní iwájú Continental Guest House Nepa nílùú Àkúrẹ́.
11: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ lọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kan sí mi.
9: Phone number mi 081 64 12 27 77 081 64 12
11: 27777 agbo marugbo takebe ohun ni agbo ti emi n gbe kaakiri ti olomo okunrin to ma le dangaja to ma le se daada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun daada bo se sun tetele gbogbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton atupara si bo se nse ni ruko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to ni le a mo pe nkan bayi lo nse o ka to mo ogun ta ma fun o awa ki nse yi a ki nse ohun itoju olomo okunrin nikan ni ti e ba ri olomo obirin ni odo mi boye o wa nitori oko re oni o se wa itoju olomo okunrin nikan soso oni mo nse
10: kon si mi ni iwaju Continental Guest House Nepa nilu Akure
11: phone number mi 08164122777 le kan si 08164 12 27 77

0: kò ṣe má gbọ́ BBC Yorùbá.
1: Oríire ńlá wọlé.
2: Àwọn agùnbánirọ̀ àti aráàlú mọ́kànlélógún tí àwọn agbébọn jí gbé ní Kogi gba ìtúsílẹ̀.
1: Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àkójọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò
2: ló ṣokùnfà bí wọ́n ṣe gba àwọn èèyàn náà sílẹ̀ nínú igbó kìjikìji.
1: Kí wá làárẹ̀ Tinubu sọ lórí èyí?
2: Sáré lọ sójú òpó bbc.com/yorùbá bí o bá fẹ́ mọ̀.
0: BBC Yorùbá.
1: Ọ̀rẹ́ mi, ẹ̀rù ń bà mí o.
2: Kí ló ń bà ẹ́ lẹ́rù?
1: Mo gbọ́ pé o fẹ́ kó gbá wọlé.
2: Rárá o, àwọn alákòóso OP ti sọ̀rọ̀.
1: Wọ́n ní irọ́ tó jìnà sóòótọ́ ni, àti pé àwọn ti mọ ẹni tó wà nídìí ìròyìn ẹlẹ́jẹ̀ náà.
2: OP fìdí rẹ̀ múlẹ̀ pé digbí làwọn wà, àti pé
0: BBC Yorùbá.
1: Mílíọ̀nù 25 tí Taiwo Azan Ògógó gbé fún mi kì í ṣe láti fi kọ́ mọ́ṣáláṣí.
2: Ìmáàmù àgbà ìlarò ló sọ bẹ́ẹ̀ níbi ètò àdúrà ọjọ́ kẹjọ tí wọ́n ṣe fún Ògógó.
1: Ó sọ pé owó òun ni Ògógó ní kóun fi parí ilé mọ̀lẹ́bí kó tó jáde láyé.
2: Owó òun wá ń kọ́ báyìí.
3: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.

0: Adama FM, adding value to broadcast.
1: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣu ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yìn oro nínú iléeṣẹ́ bàbá òkè ògùn.

0: ni number 4 Dudu Yami Lane opposite Oyemekun Grammar School ni ilu Akura ero bani soro mi re sabu 64 60 64 19 sabu 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu seyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 Dudu Yami Lane opposite Oyemekun Grammar School nilu Akure ero bani soro mi re sabu 64 60 64 19 sẹmu 64 60 64 19 elomi ti e ti gbiyanju latun o ti gbiyanju sosin be ba ti e bi elomi pe bawo lo ti nse ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu Akure to je pe a ri anfani re je nilu Akure ati agbegbe re ngba teyan ba ti gbiyanju sotun to gbiyanju sosin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbiyanju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le ja anfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbiyanju si wa to ti gbiyanju sawo yen o ri pe lagbara olohun iwo lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 Dudu Yami Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re sabu 64 60 64 19 sabu 64 60 64 19
1: Esho baba mo fe bere ibere kan lowo yin se ounje ti a nje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to da ni e je ka wa na sakese awon kan ta nje lasiko yi atawon nkan ta mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọn dùn tó bẹẹ náà ló ń ṣàkóbá fún àgọ ara wa ẹlòmíì iṣẹ ìjoko ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ìdúró ló ń ṣe bẹẹ ẹlòmíì wàhálà lọsànán wàhálà lóru ni bẹẹ ẹlòmíì bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ bẹẹ sì máa ro òun kò ní lè sojúṣe rẹ tó yẹ kó ṣe nínú ilé mọ tàbí kó kẹ máa gbópẹ gbogbo ara ní wọhùn bẹlẹmi ba lọ ilé ìgbọnsẹ báyìí bí ọgbọn ṣẹjú ogún ṣẹjú kò ní lè rí gbọnsẹ ṣe tá bá tún gbìyànjú ṣẹṣẹ gbọnsẹ yẹn báyìí kólíó bíi tewúrẹ báyìí ni ọmọ ṣe ẹsẹ àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ àgbẹ ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ títí di alẹ wọn tún fi ẹsẹ rìn lóko wọn fẹsẹ rìn padà wàhálẹ bẹẹ ni wọn sì tún máa ta kẹbẹ ọgbọn ewé àtẹgbò yìí náà ni wọn ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nu ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jáǹfà ní ewé àtẹgbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbomo ah mba ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni ale ririn ogoji isaju ale rin ogota aseju ale rin lataro titi dale ta ti ni isoro kankan ninu se ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagbara olohun won na wa ninu awon ti o ma gbegbo pe number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
2: awọn ti ẹri ẹni gbòòrò lẹnu ọjọ mẹta yìí. Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni tó bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà báyọ̀ oje ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi. Ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

0: ilé ni mo fi ń kí wa káàbọ̀ sí orí ètò ní òyí ọ̀la fún tòní èyí tí ìjọ apostolic ti christi cac marvelant ministry ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésínà jẹ́ adéjọmọ àfẹrẹ jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tún ti wà níkàlẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdéjì lorúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ọyá ẹ jẹ́ kí àwọn ètò ọ̀hún lọ.
1: Jésù wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yìn tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ìṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìjíròyè tá a ṣe ń pín gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Marvelland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Súpárì Àkókò bákan náà nílùú Adó Èkìtì. Ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street Ìta Ẹkùn Odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì níbi tọ́lọ́run ti ń dábìrà. Ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago 2-8 àárọ̀ nígbà tí sìn ọjọ́ ìsinmi gangan bẹ̀rẹ̀ láago 8 àárọ̀ sí 11 àárọ̀. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Adésínà Jẹ́ Adéjùmọ̀ ni Ọlọ́run kó kọ́kọ́ rọ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú. Ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211. Máa bọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù nítorí pé Jésù ni Olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marvelant Ministry òun lẹ ti gbọ́ yẹn. Ọ̀yá ẹjẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Mo kí gbogbo ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé ní gbogbo tí ẹ ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ wa. Mo gbàdúrà pé àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin àyànfẹ́ Ọlọ́run jákèjádò àgbáyé tí ẹ ń fàdúrà ràn wá lọ́wọ́ tí ẹ ń gbàdúrà fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń ṣàdúrà fún wa a kí yín àmọ́ rírì yín o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ appreciate ẹ̀mí Ọlọ́run ayé wa ẹ fẹ́ràn preaching wa tí ọ̀rọ̀ wa nítumọ̀ létí yín mo kí yín pé ẹ ṣe o lórúkọ Jésù a máa rí àánú gbà. Mo ní a máa rí àánú gbà ìran rírì ẹ máa ṣe o. Mo ń sọ fún wa pé àsìkò tí a wà yìí ó jẹ́ àsìkò tí olúkálùkù máa mú ọkàn ní tádẹ̀ máa gbàdúrà tádẹ̀ kún fún sùúrù bí àsìkò yìí ṣe rí nìyẹn. Yàrá pé mi ò lè ṣe kí mọ́ fún wa nímọ̀ràn bẹ́ẹ̀. Ìdí ni pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ló kàn ń fìrònú ń parẹ́ kì í ṣe wọ nìkan ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ sí gbogbo ayé ni. Mọ́ dẹ̀ jẹ́ kí èèyàn kan kó fa hypertension pa ọ́. Ohun tí mo máa ń sọ fún ọ ni pé mọ́ dákẹ́ àdúrà mọ́ dẹ̀ dúró nínú iṣẹ́ mọ́ dúró nínú iṣẹ́ tó o bá ti dákẹ́ àdúrà tó o dẹ̀ ń ṣiṣẹ́ mọ́ jẹ tán o àdúrà láì ṣiṣẹ́ òkú ni o. Ohun tó o bá ń ṣe ni wàá gbàdúrà sí lolúwa máa bùkún ọ. Ohun tó o bá ń ṣe ló máa gbàdúrà sí lolúwa máa bùkún ọ. So mọ́ dákẹ́ àdúrà mọ́ dẹ̀ dákẹ́ ṣiṣẹ́ lórúkọ Jésù a máa rí àánú gbà. Ẹ gbọ́ mo sọ àṣọ tẹ́lẹ̀ gbogbo ẹni tó ní lọ́kàn pé ṣe ló máa wáyé asán irú ẹ̀dá bẹ́ẹ̀ èmi ń wi létí Olúwa pé Ọlọ́run máa gbé ọ̀rọ̀ ẹgba ẹ̀yìn ẹ̀ lọ. A dẹ̀ gbọ́ pé o ti rí ògo lò ọ̀run àánú máa ṣí fún ọ. Mo kí wa o àkó àsìkò yìí ìpàdé àdúrà tó máa ń wáyé every fourth Sunday ní oṣooṣù tá a pè ní tàlétàkùn mi ọ̀sẹ̀ yìí tún ni o Sunday léyìí ni mọ́ mìí sí ẹ̀ aago mẹ́fà la máa ń bẹ̀rẹ̀ tàlétàkùn mi làkórí ẹ̀ every fourth Sunday ó máa ń ní agbára gan kì í ṣèpàdé àdúrà kékeré kì í ṣèpàdé àdúrà kékeré. Mo dẹ̀ ń sọ fún wa ó tún ní ohun tí a fẹ́ ṣe léléyìí ó ní nǹkan kan tó ló wá pa láṣẹ fún wa pé ká ṣe ní eléyìí tá a fẹ́ ṣe yìí ìtọ́ni Ọlọ́run ni every fourth Sunday ìpàdé àdúrà yẹn so mọ́ mìí sí ẹ̀ ó máa ní agbára every fourth Sunday. Ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo ibi tó o bá wà pátá rí pé o wá mo sọ fún yín pé ohun tó máa ń ṣẹlòmíì ni kó máa dẹ́jà gbogbo nkan ni na lie loju e ko ti si na truly gbogbo nkan ti e ni na lie bo for sunday mo fi sere to ba ti wa di on the 28th ni osu ta wa yi a ma se pade adura kan to ma ni agbara a pe ni Jericho must fall o di Jericho o gbudo wo on the 28th ni osu ta wa yi mo miss e o e kan lodun la ma se o je ipade adura gbogi ti oluwa fi gbe ma vela didide o wa lara ipade adura gbogi ti oluwa fi gbe ma vela didide eyin omo olorun on the 28th ni osu kesan lo ma waye ni osu kesan ti a wa yi lo ma waye mo mi si e ati wa losu kesan na niyan ati wa losu kesan to ba ti wa di October 5 a ma bere pade adura kan ti a pe akori e ni egungun gbigbe o ton le yi aye pe lo ti ma waye on la fe fi si Christ Apostolic Church ni ilu aye pe on la fe fi si gbogbo eyan omo Olorun te wa loki oka te wa ni waro te wa ni bi gbogbo aye pe ma open ni ojo karun osu kenwa lo ma open ipade adua e ma ni agbara aso address fun wa to ba ti n to asiko bi o ti ma address ibe yen oluwa ti ra ile fun wa saye pe so gbogbo eyin ti e n gbo wa lati aye pe teni baba egbe maveland wa saye pe oluwa ti se ati daye pe o ojo karun osu kenwa ni e gbo mi emi nikan ko lo ma wa nbe ajireri agbaye ni baba mi ojo ade won ma wa nbe iranse olorun olorin yen pastor arole won ma wa nbe eyan omo olorun e mura sile o ma ni agbara loruko jesu o ni waye asan o
3: jesu
2: mo ni o ni waye asan gbogbo awon iranse olorun ni ma vela lajo ma wa nbe o ma ni agbara ojo karun osu kewa ni a ma si ijo yen be ni oluwa ti ra le oluwa ti kan oluwa ti pari e awa munyin rere lo kaakiri ni kinyin rere ko tan kaakiri awa munyin rere kaakiri ni so eyin omo olorun e kede pade ojo karun osu kewa ni a ma se pade yen la ma si maveland aye pe loruko jesu anu ma soro fun
3: jesu
2: o ti aye o ni ro pe won na le da se laye anu ma mu o se mo ni anu ma mu o se December where is my power ni December la ma nse e kan lodun na ni igba yen lolukaluko ma nya omi e si mimomo igba yen bi olukaluko ma nri omi e la ma ra omi wa omi ta de nta eye tan ta bottle water nta na la nta o ki se pe boya omi kan o omi yen na won ma ko wa na ni funra wa na a ma joko ba ngba ta wa ma ko de so ko mo prepare sile loruko jesu anu ma soro fun o number to ma pe mi si ni leyin eto 07 611 9572 gbo le kan si 07 611 9572 to ba pe yen tin ba gbe pe le 08256462211 08256462211 ma mura sile mo gbagbe awon program ni ojo Sunday leyi ni talita kunmi every four Sunday la ma se to ma ni agbara every four Sunday wa ni ori ofe lati ri mi bayi one of one ni four Sunday leyi loruko jesu o ni waye asan
3: amen
2: e je agbadua oruko jesu
3: amen
2: olorun gba ope wa
3: amen
2: gba eyin wa
3: amen
2: ba wa soro
3: amen
2: soro jade
3: amen
2: soro jade
3: amen
2: soro jade
3: amen
2: soro jade
3: amen jesu
2: iwo ni oluko akoko olorun ko wa
3: amen
2: jesu oluwa wa
3: amen
2: hallelujah
3: hallelujah
2: hallelujah
3: hallelujah
2: Hallelujah.
4: Hallelujah.
2: Ẹni Jesu logo.
4: Ogo.
2: Mo ba wa soro lori akori nla yi. Lori akori nla yi. Mo ba wa soro le lori aye to sofo. Aye to sofo. Aye to sofo. Ki eni kan ni aye le sofo be ni o. Aye eyan le kun fun ofo. Aye eyan le kun fun ofo. Aye to sofo. Bawo la aye eyan se sofo gan eyan omo Olorun. Nigba ti aye eyan ba kan wa bi alaisi. Nigba ti aye eyan ba kan wa to kan duro soju kan. Nigba ti aye omo ba kan wa ti o kan se wulo e ti wa kan wo gan pe se n se pe nigba to bi mo e gan se n se pe o fa be jona pe mi o ti e mo reason ti mo fi bi mo e gan. Se mo eyan ma wo omo e nigba mi. Tenya ka wo ti pe in fact ki mo ti bi mo ganga mo bi omo yi o fe beta eyan mo wo oko e ti tenya mo wo gan pe kini mo kanju mari si gan eh ki mo ti mari gan o beta eyan mo wo yawo e ti pe kini mo mari fun gan ki lo de mo muyan le ri nigba ti aye won ba sofo nigba ti aye won ba sofo ti o si nkan kan nbe ti o si nkan to le ri pe apejuwe risin ohun to fi mari ni apejuwe risin ohun to fi bi mo ni iridi to fi niyawo ni to ti e ri di pataki kan be ni wa ka wa wo ti pe aye yin sofo be ni aye ti o ni so ti o se so kankan nbe. Hallelujah.
4: Hallelujah.
2: Igbeyawo ti o neso. Igbeyawo to kun fun korofu ti o neso be ni. Aye ti o neso, o la npe ni aye to sofo. Ko neso ogo. Igbeyawo ti o neso omo, ko se so kankan, oko gan e kan jo wa bi alaisi. Omo na kan wa, gbogbo won kan dagba goloto. Ko si nkan tan ri mu wa. Won kawe won jeru aye won jeru orun aye to sofo be ni wa kan mo wo gan pe se mo la won mo e gan a kan so e pe se aye na de la won eleyi na wo abai aye to sofo ti o si nkan kan be ti o neso ti o si nkan to le ri wi won ni so bi mo wa ni abi e akuku bi ole o pe wa la gan sugbon e wa kan dato emi tori pe aye awon omo yen ko neso. Hallelujah.
4: Hallelujah.
2: Aye won o neso oran won school won gba result wa won jade won graduate won ke sa duro sa rin meji o se o pari o pari se won le on school won le so wa wa laarin meji e ki problem e gan anu kan te le salaye aye ti o neso so aga sa duro soju kan aye aduro second born na aye e na kan duro soju kan ko neso e mari ani ama ma e bimo ama bi nigba wo ani olorun lo mo gba tasiko ko ti e wa si be ni iya kan gbo mi bayi ba yi awon omo e se ri mo so yi o tori pe aye won o neso. Hallelujah. Jeje mo pe oko ama wa nu ile ti gbe aye o ni neso oko ama wa nu ile lodo awon omo e aye o ni neso lodo awon omo e wa gan ni se ni baba ani mo da n se program njo kan a de ni ka wo po jade woman kan de jade mo de mo ko e life and direct bayi o de jade amo ni alagaja mo lo se wuwa bayi o ni baba laarin emi ati se mo na oko emi yo le dahun tori mo mo pe aye oko e o neso o kan dabi opo ni nigba to dabi opo aye aye o neso so ohun na lo na fi wo pe mi o kuku na ko ki n kuku so nigba mi awon omo gan wa ma so fun baba pe daddy mi aye yin o neso school fees ko le san gan kan ko le se owo ounje ko le file awon omo kekere ti o ti ju 12 years wa ma sort ara won out lati je so en ti o to pe won a ma pe won omo kekere to si ye ko wa bi olorun se da to si ye ko wa nbaji ati baye are je gbogbo a ti tan nitori pe aye baba won ti o neso omo ti o ti ye ko rin kun rin awa bere rinkore nigba ti aye baba ba sofo ti o si nkan kan ninu aye baba ti aye baba kun fun asan ti o si nkan kan nbe jesu oluwa o de idigi kan lati ri nkan je to ni lokan pe o ma ri nkan kan nbe nigba ti aye eyan ba kun fun korofo ti aye eyan sofo ti aye eyan ti o ni so kankan aya bere si ma ganyan iya gan le fomo re iyawo o le fi oko re oko le fi iya re nigba ti aye e ba sofo mo so fun wa igbeyawo to ba sofo ti o kun fun korofo to kun fun asan ti o si kankan nbe oniruru oro egan na mama so si oniruru oro ewo si na mama ri eja wewe Matthew 21:18 Matthew 21:18 yes
4: nigba ti o di owuro bi o ti n pada bo si Jerusalem
2: bi Jesu ti n pada bo si Jerusalem
4: ebi n pa nigba ti o ri igi okoto lona o lo sibe o si ri ohun kan lori re
2: hallelujah aye ti o ba kun fun ofo aye a ma gbe sepe eyin omo eyin odo ten gbo mi bayi bi e ti bi o kale iya e ti bi o ti na owo mi o lori o ti to titi eni pe ko gbiyanju ka yi e ko le ni eso titi eni pe ko gbadua ka yi e ko le ni eso titi eni pe ko mura ka yi e ko le ni eso titi eni pe ko mura sise ka yi e ko le ni eso now bi aye o ba ni eso itiju nla ni fun iye agbe ogegun babe agbe egegun ki lo le ma je ka ye neso nigba to ba mo nkan to nse nigba to ba serious won ni ko kose o kose won ni ko lo school o lo school won ran school o lo swim ni hotel ni birthday ti o kan wa lo mo ba won ore se birthday owo school o lo ko se birthday o wa pada wale lowo ofo o pada wale ni korofo o wa wa aye e wa sofo o wa sese nja lori nkan ti o to nkan o wa ba buru e nja leri yara kan nu le bi eyan ba lo seko ti o ba ri nkan mu bo a pada wale bo ba lo rin ajo ti o ba ri nkan mu bo a pada wale a wa mo ba yawo a mo ba awon anti eja lori yara kan wa sese jo mo ja obirin to ba lo le oko sugbon ta ye e sofo ta ye ti o ni eso rara a pada sile baba e a wa sese mo ja lori ohun ti o to nkan a mo bokunrin ja leri yara kan nitori pe aye o ni so iwo to ye ko wale ti lu te ye kan fi ki o pe o de sugbon bi aye eyan o ba ni so wa mo ja leri ogun ti o kan wa mo ja leri oko ti o kan oko ti o so mo nkan kan ti o si nkan kan lori e mo obi to ti ku wa wa mo ja eni ti aye e ti o ba ni so a mo ja leri ile ti o kan leri ile ti o si nkan kan nbe a mo fa wahala a bere si mo se ogun kiri adugbo a mo fe gba le baba n pada nitori pe aye o ni so gbogbo eyin te n gbohun woli gbogbo eyin aye to kun fun alai ni so ni osan yi mo pase aye eyin ko bere si ni so
4: ami jesu
2: ni oruko oluwa aye eyin ko bere si ni so
4: ami
2: jesu oluwa nlo o lo ebi n pa yes
4: nigba ti o ri igi opoto lona
2: o lo sibe
4: ko si ri ohun kan lori
2: re jesu lo di igi opoto bi ko ri nkan je eyin odo bi temi e gbo oluwa ran mi si yin lose yi awon obi e bi o bi pe ko wulo sugbon ogulo igbolo mu kiri aye o neso se lo n ja kiri o jo mo garage won wa n bo o wa n kawo mejeji soke fun omo nu e o jese mole fun omo ti o te je gbe aburu e keta nitori pe aye o neso won de to e won ni ko lo school o lo ko kose o kose o wa ba garangaran kiri nitori pe aye o neso wa wa sese wale wa ma dadugbo laamu wa ma dale laamu wa ma daya laamu wa ma degbon laamu wa ma daburo laamu wa sese mo ba aburu eja pe iwo so fun pe o fe se nkan bayi ko se fun o pe won ma mo yin bo to ba wa wa wa dojuti se ono dojuti abo dojuta re nitori pe aye o nesu aburo to ye ko ba duro bi o wa sese njo pe olodun je ka buro mi wa le lose nigbati aye eyan o ba nesu ojo ori a wa nbe lasan wa ma dagba lasan wa wa de ni je pere aye ti o nesu igbeyawo ti o nesu anti kilo mu imura ofowo lo mu pati wo lo lo ta lo pe o ori bi adura lo o wa nle oko latodun kefa o le lo bi adura ko si issue ko si nkan kan aye oko o tesi waju aye eyin o tesi waju yara te ma ri si na le ti wa bed te se bi sun ngba yen na le si wa over 7 years ago o de nlo party o ntoju o ntote a o bi pe o funra pe aye eyin o nesu o lo bi adura gbugbu adura tan pe o soro pastor oni pastor yen awon pastor yen gbugbu won 419 ni won kini kan kan kan iwo n ba pastor je awon eyan tan de nlo aye won da iwo joko si bi kan nigbati aye eyan o ba nesu aye eyan a duro soju kan aye ti o nesu ki n tesi waju aye ti o nesu a ma fara gbogbe aye ti o nesu iwo si a ma deba aye ti o nesu won a ma tabuku e aye ti o nesu a ma lo seyin aye ti o nesu won a ma gan aye ti o nesu en ti o to ranse a ma ranse aye ti o nesu a ma wa ninu ewu ninu wahala aye ti o nesu won ma yan je gbe aye ti o nesu won ma fa buku kan aye ti o nesu won ma fi wo si re ti o de ni le gbon danu aye ti o nesu a ma jiya je gbe ti won na flat en ti o to na na won na o le ko soja na olojare o sugbon tori paye o nesu ko ni si nkan to le se aye ti o nesu won ma kan labuku eyin omo olorun to n gbo mi to n gboro olorun yi o gbodo gbiyanju ki aye e ko nesu o gbodo gbiyanju ki aye e ko nesu shop ti o nesu ko ki increase gbogbo oja be bo se wa na la se wa bo se deba ni last week na wa deba shop ti o nesu ko ki tesi waju shop ti o nesu ko ki ni kini touch ti o nesu omo ejo be o ki grow won yin tesi waju won yin da nkan re se touch ti o nesu oju kan to wa na la wa ko ni improve ko ni increase ko ni decrease gbogbo asa wa loju kan aye pastor ti o nesu aye e o mo wa loju kan ni ise ran se aduro si ataku ko ni tesi waju a ke mo wo itan lasa mo pa alagbaja sim junior mi ni ajo wa ni school ni igba emi ma njoko waju o mo njoko seyin kini kan kan kan mo senior lodun kan o lo safu mi tanki pa mi ni baba jide tanki pa mi ni kaba tanki pa mi ni seminary ife sugbon ni to n pa te yen o ti lo fafa nitori pe aye o nesu eyin omo olorun eyin omo ti aye eyin o nesu e gbo iwaasu ibo ti n lo bayi ko duro ko gboro olorun to luwa ran si o gbiyanju lati je ka aye e nesu ajebe o le fori gbegun nigba ti baba ati iya ba reti lowo e ti won ba ri ti won wo titi titi ti ti won dabe en ti o bimo iya 70 o sese lo nsegi o nrugi leri o sese rin kiri a ka wa wo titi titi ti ojo kan lasu la ni olorun lo mo lori buruko omo to fun mi jesu oluwa o de dije opoto o reti ko ri nkan mu o reti ko ri nkan je o reti ko ri nkan fi senu o de wo bigi yen se sanra be ni bi aye eyan o ba nesu o le mo sanra ka ye mo nesu wa kan to bi kale wa kan mo wu fo awon eyan ri o won na oju e de ndan o iwo lo mo pe oju e kan dan lori iro ni o ri nkan je iwo lo mo pe oju e kan dan lori iro ni ko si nkan kan to wa laye e ko si nkan kan to wa lare eyan omo olorun to n gboro olorun yi o gbodo je ki aye o nesu mo pase gege bi woli gbogbo eyin aye ti o nesu e gboro oluwa aye ye yi pada oya e pari bibeli ka tun ma lo yes
4: kò sí rí nǹkan lórí rẹ̀.
2: Jésù ò rí nǹkan kan lórí ẹ̀.
4: Kò ṣe kìkì ewé.
2: Ewé lásán.
4: Ó sì wí fún pé.
2: Ó wí fún pé.
4: Kí èso kí ó má so lórí rẹ láti
2: òní lọ. Nígbà tó yẹ ti wà bí aláìsí tó wà ṣáì, mo ṣàṣọ tẹ́lẹ̀, kò sí èso tó gbọdọ̀ yọ lórí ẹ̀ mọ́ látòní.
4: Títí láíláí. Mọ́tún kan náà. Igi ọ̀pọ̀tọ̀ náà gbẹ.
2: Jésù fi ré. Lójú kan náà. Igi yẹn gbẹ torí pé ayé ò nesu ẹ wo ẹyin ọmọ ọlọrun jẹ kí ayé ò nesu àtijọ́ ti gba christian báyìí ojú kan tó wà náà ló wà pásítọ̀ ò rí so kankan nínú ayé ẹ o increase o improve o ṣe nǹkan kan bo se nu gba Jesu n ba yen na be na lo se wa bo se nja na lo nja bo se paro na lo npa bo se njale na lo njale bo se rin kiri na lo rin ki bo se muti na lo muti o ne so kaka o in proof so eyin omo olorun je ki aye e ko ni esu number yen ko pe mi si le kan si 07 611 9572 bole kan si 07 611 9572 oruko Jesu
3: amen
2: aye yin nesu
3: amen
2: aye yin kuro lofo
3: amen
2: be loluwa
3: amen
2: Jesu oluwa wa
3: amen.

0: ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn ní kànì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlọ́rọ̀mọ̀ kí n lọ wà. Tá a ti ń gbọ́ ǹsátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ẹ mọ́ ṣe ká láyé. Ìwà ìka ò dá o, ẹ mọ́ ṣe ká láyé o. Ìwà ìka yóò mọ̀mọ́ dá o, gbogbo ẹni tó ń ṣe bí ẹ̀sán bọ̀ o. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ẹ sọ fáwọn tó ń ṣe bí kán lọ pàǹdà kán pàwàdà. Bẹ̀m̀bẹ́ ròyìn torí ọjọ́ kan ń bọ̀ tí náà dilẹ̀ yẹ̀yìn àṣùṣùjẹ̀ àkùkọ kẹyìn ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àsán nílé ayé àfọ́bà fílẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní gbélé ayé kò ṣe rere. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Èmi ò ní bó kọ bàbá tèmi jẹ́, ìwọ náà má bàjẹ́. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ sí máwọn ròyìn wá lọ́kọ̀ọ̀kan èjèèjì bó ṣe ti ń jáde tó ń tẹ̀ wá lọ́wọ́. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn àfà ìbẹ́gìjàgbọ́n mẹ́ran kò hanù. Ọwọ́ wọn ti ba àwọn afurasí méjì kan èyí tí wọ́n ń gbìyànjú láti ṣekú pààyàn nípínlẹ̀ Ọ̀ṣun ni. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo kú ń bẹ̀ ìbò ni kí n tún lọ. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ ẹgbẹ́ láti ìpínlẹ̀ Cross River. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé ọmọ kékeré kan èyí tó gun ẹni ogún ọdún kan ọba gun. Ìpínlẹ̀ Cross River òun leléyìí ti ṣẹlẹ̀. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ. Ìròyìn eléyìí náà tún rẹ̀ ọyẹ́ tún gbọ̀. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀dọ́mọkùnrin kan ni orí ti kó ya báyìí. Ìṣe ni wọ́n fẹ́ nà pa lórí ipò jalè ìlú Kàlábá òun leléyìí ti ṣẹlẹ̀. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ tó gbọ́ eléyìí ọkùnrin kan ni wọ́n ti fi kélé òfin gbé lẹ́yìn tó dáná sunra rẹ̀. Ìbò ti ṣẹlẹ̀ ẹ kúkú gbọ́ lọ́sàn-án tòní. Ọgbà bẹ́ẹ̀ lọ́wọ́ ti ba ọkùnrin kan tó díbọ́n ó ṣe bí obìnrin ó sì ń bá obìnrin gbé títí ọ̀pọ̀lọpọ̀ oṣù. Ìbò leléyìí náà ti ṣẹlẹ̀ ẹ kúkú gbọ́ lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo kó ń bẹ̀ ó di ìpínlẹ̀ Kẹ́bi. Àwọn ọlọ́pàá wọ́n ti mú ọkùnrin kan èyí tó ṣe ìkọlù sí ọlọ́kadà wọ́n bá tó gba ọ̀kadà rẹ̀ nípínlẹ̀ Kẹ́bi. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn mẹ́ta kan ni wọ́n ti gan án ti wọ gàù báyìí nílé ẹjọ́. Ìṣe náà ń káwọ́ pọ̀yìn rojọ́ lórí ìbọn ṣe ti dọ́gbọ́n wọn gbààyàn. Wọ́n fún ọ lọ́ṣẹ wọn ní kán lọ́ọ́ fọṣẹ wẹ̀ ìgbésẹ̀ ẹ̀rọṣẹ tá a fún yìí ọṣẹ kínní náà kan ni wọ́n bá gbowó lọ́wọ́ wọn $6.8 million nágbà. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kòkòrò yìí mìíràn gbọ́ lọ́sàn-án tòní. Ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹjá tún jọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yéé ga ó ṣẹlẹ̀ òkè. bẹ̀ẹ̀bẹ̀ ìròyìn ilẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹfẹ̀ wàláì ogbonanu fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹkàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹfẹ̀ tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣídà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714 bẹ̀ẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ àjọmọ́ gbọ́ lọ.
2: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Fámílì àrẹ́nà ló máa rán mi sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóòsèèsì àtàwọn tí ń ta rìtẹ́ẹ̀ ń tà wọn alóṣókótó rèé o lápòṣòkòtò wọn lákúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra alára túta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bíi bọ́ọ̀sì lórí ràn-án àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun tó fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó tàbí àwọn tó fẹ́ alára túta tí wọ́n fẹ́ ra hóòsèèsì ẹ má bọ̀ ní wìtìwìtì ní Fámílì àrẹ́nà torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o Fámílì àrẹ́nà wà ní Onyx Building opposite Mobile Bank Adéṣídà Road Àkúrẹ́ tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco bí ẹ bá lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máa ṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 0803745-3497 Fámílì àrẹ́nà iléeṣẹ́ tọ́pẹ́ òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ògbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn òye ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá ẹ̀yẹ́ ń bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ ọ̀ṣun báyìí o àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn ti fi kélé òfin gbé àwọn méjì tí wọ́n ní wọ́n ń gbìyànjú láti ṣekú pààyàn ikọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n ti fi kélé òfin gbé àwọn géńdé ọkùnrin méjì kan lórí ẹ̀sùn pé wọ́n gbìyànjú láti ṣekú pa èèyàn wọ́n tún ṣe ìkọlù sí obìnrin kan eléyìí tó ń ṣiṣẹ́ ní inú oko rẹ̀ nílùú Iwo ìròyìn fi ni pé ń ṣe ni oko ọ̀hún ni wọ́n lọ wà ní ojú ọ̀nà láàrin àlà ìpínlẹ̀ ọ̀ṣun sí ìpínlẹ̀ ọ̀yọ́ àfúrásì ọ̀hún ni wọ́n di ní ọjẹ́ ẹni ọdún 85 Fatai Balogun àti Rafiu Adéṣọlá Balogun àníṣe ni ọwọ́ bà wọ́n lẹ́yìn tí àwọn èèyàn tí wọ́n pè wọ́n lágbègbè náà o àní ikọ̀ àmọ̀tẹ́kùn ẹni tó jẹ́ alūkkóró Wambẹ Yusuf Ìdòwú Abbas ó ní àwọn afurasí ọ̀hún ni wọ́n ṣe ìkọlù sí obìnrin náà nígbà tí ó ń ṣiṣẹ́ nínú oko rẹ̀ nígbà tí ó jẹ́ pé wọ́n fẹ́ gba oko náà wọ́n fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n láfurasí ọ̀hún ó ní kódà ó gbé ìbọn àti àdá wọn ló gbé lọ́wọ́. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án òní ògbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn láti ìpínlẹ̀ ọ̀ṣun mo lọ sí ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn mẹ́ta kan ni wọ́n ti kápọ̀ ìrójọ́ nílé ẹjọ́ lórí ìbọn ṣe ti gbààyàn wọ́n láwọn ó sọṣẹ́ fún ọṣẹ́ tiwantiwa ìbílẹ̀ àwọn mẹ́ta kan Waheed Bọ́jẹ́sọmọ àti Ọlájídé Ọlálékan tó fi mọ́ Ọláyínká Olúdayọ̀ ni wọ́n ti kápọ̀ ìrójọ́ nílé ẹjọ́ májísrèètì Àgànkùn ìlú Ìbàdàn lónìí olónìí lórí ẹ̀sùn pé wọ́n gba ẹnìkan wọ́n gba ní owó tó tó 1,000,000 naira àwọn tí wọ́n jẹ̀bi àwọn tí wọ́n kápọ̀ ìrójọ́ ọ̀hún ó ní bọ́jẹ́ sọmọ ọmọ ọdún 53 Ọlákànmí ẹni ọdún 69 àti Olúdayọ̀ ẹni ọdún 64 tiẹ̀ ẹ̀sùn mẹ́ta dondo ni wọ́n fi kàn wọ́n ìlẹ̀dí àpò pọ̀ gbani ìròyìn wá fi ẹni pé wọ́n láwọn ọ̀jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n tó jẹ́ olùfisùn iléeṣẹ́ ọlọ́pàá ASP Sikiru Ọ̀pálẹ̀yẹ ó sọ fún ilé-ẹjọ́ náà wípé wọ́n lẹ̀dí àpò pọ̀ ni wọ́n bá ní agbègbè kan ní ọ̀pátẹ́ ní abúlé ọ̀pátẹ́rẹ́ ìlú Ìbàdàn níbi tí wọ́n ti gba ọkùnrin ọ̀hún tó pọ́kọ rẹ̀ ní Murtala Abiodun ní 1,700,000 naira wípé wọ́n fẹ́ ṣe ọṣẹ fún eléyìí tó jẹ́ ọṣẹ tí ọmọ lò ìròyìn àfiyé ni pé náà bá gbowó náà lọ́wọ́ ẹ̀ àdájọ́ ilé-ẹjọ́ ọ̀hún arábìnrin Ọlábísí Ògúnkànmí ó ti wá gbóníìdúró ọ̀kọ̀ọ̀kan wọn ní pẹ̀lú 2,000,000 naira pẹ̀lú onídùúró méjì míì náà bá sún ẹjọ́ di ọjọ́ 12 oṣù kẹwàá ọdún tá a wà yìí ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní náà ògbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn ìdílé ẹlẹ́ni mẹ́rin kan ni wọ́n ti gbẹ́mímì inú ilé tó dà wó nípínlẹ̀ Kwara Àwọn mẹ́rin tí wọ́n wá láti inú ìdílé kan náà ni ìròyìn fi ni pé wọ́n gbẹ̀mí mi lẹ́yìn tí ilé alájà mẹ́ta kan tí ó dàwó lulẹ̀ ní pópó Giwa nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara lónìí. Èyí ṣe ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ìṣẹ̀lẹ̀ ilé dídàwó náà ló wáyé ní nǹkan bíi àárọ̀ aago márùn-ún àárọ̀ ní agbègbè pópó Giwa ní ìpínlẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kan. Ní àwọn ìdílé ọ̀hún ni wọ́n wà ní ilé náà tí ilé ọ̀hún tó fi dàwó lulẹ̀. Àjọ panápaná àtàjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì òun ná jẹ́ pé wọ́n ti lọ ń dóòlà ẹ̀mí àwọn èèyàn bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n ní èèyàn mẹ́rin òun ni wọ́n ti rí nínú ilẹ̀ tí wọ́n ti gbẹ́mí mì. Ẹ̀yin tó jẹ́ agbẹnusọ àjọ Hasan Adekunle ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀. Ìwé ìròyìn Premium Times onógbe jáde lọ́sàn tòní. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀ya mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé láti ìpínlẹ̀ Cross River. Ọmọ ọdún 24 kan oníròyìn fi ẹni pé ìṣe ni ọmọ ṣekú pa ẹnìkan báyìí nípínlẹ̀ náà. Ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọmọ kékeré kan tọ́jẹ́ ọmọ ogun ọmọ ẹni tọ́jẹ́ ọmọ ogun ọdún kan ni ọmọ kan náà ló ti gún pa báyìí o. Èyí tó yẹ pé èdè àìyedè ńlọ́bẹ̀lẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Peter Street ní Awi níjọba ìbílẹ̀ Akampa ní ìpínlẹ̀ Cross River. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìṣẹ̀lẹ̀ yìí òun ló ṣokùnfà bí ọmọ ogun ọdún kan eléyìí tó jẹ́ pé wọ́n ní ogun ọmọ ilé ọmọ ọdún 24 kan jàì ìnógún ọmọ ogun ọdún kan lọ́ba gun pa. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fi yé ni ẹ̀tọ́ jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Sunday Etopa ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ pé wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé ọmọ ọdún 24 ọ̀hún tó gún ọmọ ogun ọdún kan pa ní ìjọba ìbílẹ̀ Akampa náà. Ẹ̀tọ́ jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó ní ọwọ́ ti bàánú àtijáde eléyìí tó fi ta fáwọn oníròyìn nílùú Calabar. Gẹ́gẹ́ bí ó ti ti wí ó ní ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ́ wáyé látàrí èdè àìyedè tó bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn

kó ìtúgbé ọ̀kadà rẹ̀ kó gbé sá lọ ní ìjọba ìbílẹ̀ zanga ní ìpínlẹ̀ náà. Ìròyìn fi ni pé ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọmọ ọdún 22 Bello Umar tó jẹ́ ọlọ́kadà ní ogun ọ̀kadà rẹ̀ náà lọ èyí tí wọ́n sì rí ní ibi tí ó tó ṣubú sí níbi tí wọ́n ti sa níbi orí tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn. Ẹ̀ tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kebbi Yemi Bashir Usman ó sọ di mímọ̀ pé wọ́n ti gbé ọkùnrin ọ̀hún gbé lọ sí ilé ìwòsàn níbi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ tí wọ́n ètò tú sílẹ̀ lẹ́yìn tí ó ti gba ìtọ́jú tán. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí tí wọ́n wá ṣe ó fi hàn pé Abubakar yìí náà lọ jẹ́ pé ó ní kí ọlọ́kadà ọ̀hún kó gbé òun lọ sí ìlú kan tí wọ́n pè ní Kuku níbi tí wọ́n ti ń lọ òun ló ti yọ kọ́ sí tó sì sá. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Orí kó ọkùnrin kan yọ lọ́wọ́ ọkú òjijì látàrí bọ́ ṣe ni ó fẹ́ wọ́. Àwọn èèyàn bá bò ó wọ́n fẹ́ nàpà. Ọkùnrin kan lórí ti kó yọ lọ́wọ́ ọkú òjijì báyìí nílùú Calabar. Lẹ́yìn tí àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n ti dá sí láàárọ̀ kùtùkùtù ní ọkùnrin ọ̀hún ó ní ìròyìn fi ẹni pé tí wọ́n sọ pé orúkọ rẹ̀ ń jẹ́ Chukwu Ebuka ni wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó jí fóònù ní ìlú Calabar. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fìhàn ní ọkùnrin kan Azubuike Michael tó jẹ́ ẹni ọdún 64 nínú ọjọ́ pé ó ní lọ kó àwọn èèyàn wá nìyí tí wọ́n fi kí Chukwu Ebuka ọ̀hún náà bá kì í mọ́lẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí nà á débi kúkú bíi kúkú. Àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n ètè débẹ̀ ni wọ́n dòla ẹ̀mí ẹ̀ wọn ìbáná pa. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọkùnrin kan ni wọ́n ní ó dáná sun ara rẹ̀. Àwọn òṣìṣẹ́ elétò ààbò náà bá fi kélé òfin gbé. Ọkùnrin kan tó jẹ́ ẹni ọdún 63 ní Brooklyn ní ìròyìn fi ni pé wọ́n ti fi kélé òfin gbé báyìí tí wọ́n ti káwọ́ rẹ̀ pọ̀yìn rojọ́ lẹ́yìn tí wọ́n ní ọ́ dáná sun ara rẹ̀ ní agbègbè kan níbi tí ilé kan wà tí ó sì jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n ya ilégbé náà wà ní inú ilé ọ̀hún. Ìròyìn fi ni pé John Butch ọ̀hún ná porúkọ rẹ̀ tí wọ́n sì ní ìyẹn ṣe ni ọ́ dáná sí ara rẹ̀ náà èyí tí ó sì sáná sí. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fi yé ni ìṣẹ̀lẹ̀ yìí òun náà ni wọ́n ní ó wáyé ní New York. Gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe fi yé ni wọ́n ní àwọn ọpẹ́lọpẹ́ àwọn tí ọjẹ́ panápaná tí wọ́n ti pa iná ọ̀hún ìbá ti bẹ̀gbẹ́ mímì wọ́n ti wá fi kélé òfin gbé tí wọ́n ti káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ lórí ẹ̀sùn ìṣekúparẹni ìgbìyànjú àti ṣekúparẹni àti ìwà ọ̀daràn. Ìwé ìròyìn Leadership ló gbé jáde lọ́sàn-án òní. Ẹ ọkùnrin kan lọ́wọ́ ti bà lórí bó ṣe dúnmọ́ gẹ́gẹ́ bí obìnrin náà bá ń gbé pẹ̀lú obìnrin kan fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Ọkùnrin kan ní ìròyìn fi hàn pé àṣírí rẹ̀ ńlọ́mọ̀ ti tú lẹ́yìn tí ó ṣèṣe bí obìnrin tó jẹ́ pé ọkùnrin ni àní bá ń gbé pẹ̀lú obìnrin míì àwọn obìnrin míì nínú ilé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. Ìròyìn fi hàn pé ńṣe ni ìròyìn ló ń jáde lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ní ọkùnrin ọ̀hún ni ó gbé ló gbéra rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin tí àwọn èèyàn ò sì mọ̀ ṣùgbọ́n tí àṣírí rẹ̀ tọ́ pàpàtó sí ọwọ́ àwọn èèyàn nígbà tí wọ́n ń wò ó pé ṣé léyìí sóbìnrin ni sá. Gẹ́gẹ́ bí ó ṣe ti ń ṣe ìwé ìròyìn Leadership ló gbé jáde lọ́sàn-án òní 08162549991. Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ ṣeun o. Hello. Ó gbóná ná. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀dẹ̀ ẹ ṣeun. 08162549991. Ó gbóná ná. Ó gbóná ná. Hello. Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀dà ẹ ṣeun. 08162549991.

0: Ogbara nu.
1: Otutu lẹyin.
0: Bẹ̀m̀bẹ̀rùn.
1: Ìpàtà láti ọwọ́.
0: Ọyà ń gbọ́ yín.
1: Láì ṣe pé onítọ̀hún orí ẹ̀ ti yí ó ti dálẹ̀, kó bẹ́rẹ̀ sí ara ẹ̀ kó dẹ̀ fẹ́ dáná sunra ẹ̀.
0: Ọ lágbára.
1: Nàìjíríà mo ti pé ó sọ pé ilé ayé sunwọ̀n. Kì í ṣe pé òkè òkun náà ṣe ilé ayé tuntun náà ni àbomu kólóòsì. Kọ́lọ́ ọba ló ti bẹ̀rẹ̀ kó ṣàánú fún ọ.
0: Àmì ẹ ṣeun. Ẹ jẹ́ máa lọ. Ìyókù yóò di ọ̀la táàtù mọ pàdé lórí bẹ̀m̀bẹ̀rùn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀rùn.
2: Signal Sun Nigeria Limited tún gbèdé o. Promo yìí ga alágaju ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. ₦15,000 péré ni DSTV báyìí. Àtagbádá àti dìkódà tẹ́lẹ̀mbì papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. ₦15,000 náà sì ni GoTV pẹ̀lú dìkódà tẹ́ntẹ́nà rẹ̀ papọ̀. Kí ló tún kù? Jẹ̀gbádùn àwọn ìkànnì àrímọ̀ lè lọ. Àwò padà sẹ́yìn tó kórì DSTV àti GoTV dẹ́mú. ₦15,000 péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn lè. Iṣẹ́ Signal Sun Nigeria Limited tó bá súnmọ́ ojú lọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Tọ̀tọ̀wọ́ fàyíbọnú wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Àjílósùn Àdó-Èkìtì number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Bàbá Ajásín House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Efrem Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrí Àkókò, Fàlàyé 08101042804, GoTV àti DSTV ti gbọ̀pọ̀, ₦15,000.

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n fi àwọn ọmọ rọ mẹ́.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta eléyìí tẹ ti dárúkọ wọnyí.
1: ẹ ṣeun olótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tíyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmẹ̀kọ́ tí ó yè koro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credits ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́ tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kì í ṣe eléyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún gba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé st albans university college ní ìjẹ̀rò street
1: number 17b. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí university.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì jàǹbù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tá ò bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọládíjì lorúkọ mi tẹ́ ń pè ní òdodo.

0: Shine FM, the peace of a dove.
1: Eku dede wo yo, eyin temi ni ilu Akure, emi Femi Alagbolonkin o ni ona to gba isolo lo ni waju Democracy Park, leyin Moshalashi Central Mosque ni ilu Akure, ibe la wa nisin, e ri office wa pelu sabodo nla tori gbagba. E ri bi to ko Femi Alagbosi ibe la wa ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ran nise ma bo lodo Femi Alagbo to je pe ososu ninu re baje to wa nipa kini itu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 07065 3268 43. Let's go see 07065 3268 43. Àwọn ogun tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Femi Alagbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n níyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà, tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Femi Alagbo, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi, máa bọ̀ kó wá gba ògùn tó péjọ owó lọ́dọ̀ Femi Alagbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí ilé yóò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba ògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Femi Alagbo. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065 3268 43. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyọ̀ lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Femi Alagbo. Àwọn mìíràn àti fún ọ ní ìfòyà tó fún ọ ní. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Femi Alagbo. Lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra. Mo rọrùn bí àwọ̀ ẹ̀yìn mi, kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Femi Alagbo nípasẹ̀ Elédùmarè, ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065 3268 43. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park, ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn Mọ́ṣáláṣí Central Mosque.
2: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn, àwọn kan á ní pé ọ̀kan já wọn jẹ lára, àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣe Elédùmarè, máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
3: Ẹ kú déédé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́, èmi Aya Femi Alagbo ló ń kí yín, tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́, tó ò réyàn pè rán níṣẹ́, máa bọ̀ níléeṣẹ́ Femi Alagbo. Tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ níléeṣẹ́ Femi Alagbo. Tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Femi Alagbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Femi Alagbo dì sín, máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ́ ọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
1: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ rò pé ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o, àwọn ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa níléeṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Femi Alagbo, ó kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Femi Alagbo. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo ní ilẹ̀ Haúsá? Mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là, ibẹ̀ ní ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nà wá jàǹfààní Femi Alagbo. Adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúpọ̀ lọ́kàn o, tẹ́ ẹ ní pé Femi Alagbo aṣẹ́ o, ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Femi Alagbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágọ̀ọ́ ara rẹ nípa àṣẹ Elédùmarè. Gbogbo ohun tó ń jẹ́ ìṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi Femi Alagbo. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o, àmì o.
4: Books? Check. Uniform?
5: Check.
4: School bag?
5: Check.
4: And Bournvita?
5: Double check.
4: It's back to school season, and with Bournvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bournvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
6: Bournvita, prepare them to win every day. Offer valid while stocks last.
7: dúró náà kó o tó ra multivitamin yẹn. Béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó

0: gbogbo oníṣòwò àtolókòwò kékèké jákèjádò ìpínlẹ̀ Ondo oríire ńlá ti dé o pẹ̀lú Lucky Light Initiative gómìnà Lucky Ayédàtiwa ló ní kí gbogbo oníṣòwò àtolókòwò kékèké kan máa ríran lọ́wọ́ Inetic ìṣẹ́jú 247 solar system tí ó jẹ́ kọ́lá ajé wọn máa rú gọ́gọ́ sí 1000 ni ó jẹ́ àǹfààní yìí jákèjádò ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo ni o. Yes o, my people for Ondo State, better opportunity don land o. Na the Lucky Light Initiative, one statewide solar empowerment wey go support 1000 small business across all the 18 local government areas. Na complete solar system dem go give you if you qualify. Solar panel, inverter system, battery, charge controllers, plus including full installation and setup free of charge. Dem no go charge you kobo. Ìgbésẹ̀ gómìnà yìí ni ó fòpin sí ìfowósòfò. Letter yẹn ni kò bẹntiró. No dull yourself o. Apply today through www.ondia.ng/luckylight. I take am again, www.ondea.ng/luckylight. Chicken, Lucky Light Initiative. Powering the economy of Ondo State. One business at a time.
1: Ọ̀rẹ́ mi, a fún oríire. Àjọṣepọ̀ ò ní bàjẹ́.
2: Ojú náà rèé bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o. Ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀.
1: Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
3: MTN is 25 years old.
4: Fún odidi ọdún 15 ni MTN ti ń sọ wa di ọ̀kan tó sì ń sọ ọ̀la wa dòótọ́. Lónìí à ń yọ ayọ̀ ọdún 15 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni MTN.
5: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
6: Abba, aṣọ́kù tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ ni ìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide
7: me. Books, uniform, school fees. Mattress?
8: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
7: Say no more. Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
9: Sleep better, live better, Mocha.
10: Mocha, adding comfort to life since 1950.
11: Oh yes! Kuma tuti tu! Agbayamu yame to automatic miracle hour. Total deliverance to man waye ni prayer center church of God. To kale si adofure dari road akure. Ojo kini lo choshu ni. Ibere uchwe le yatu lagbara kupo. Kori ibe lulu wabati ishore kaluku fulo ni kujipu.
12: Aki ishore ya sagadio. Seminore.
11: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláyà ìníṣẹ́. Ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kúlé ayé. Láwọn bíi bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Hey! Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson lórúkọ bòdẹ́dẹ́ tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Oyè sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
13: Àjọṣẹ́ máa ń gbé tantan, ẹyẹ dalẹ̀ sójú agbára.
14: Gbogbo ẹ̀yìn èèyàn wa nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àsìkò òjò àrọ̀ ọ̀rọ̀ dá. Èyí tó máa lágbára gan táwọn amòye ojú ọjọ́ sọ àsọtẹ́lẹ̀ ń parẹ̀. Òun ló tún ti gbòde kan yìí o. Nínú òjò yìí lọ̀pọ̀lọpọ̀ ìlú àgọ́ àtàwọn abúlé. Ní kún fún omi àwọ̀ ọ̀wọ́dá. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo. Lábẹ́ ìdarí àti ìṣàkóso igbákejì gómìnà wa nípínlẹ̀ Ondo. Dr. Láídé Adélámì, MNI ṣe wá ń pe gbogbo ẹ̀yin olùgbé, gbogbo ẹ̀yin onílé, ilé ìwé, ilé ìg ìgbafẹ́ ilé ìtura ilé ìwòsàn ibi ìtajà ibi ìjọsìn gbogbo àbí àwọn tó ní ilẹ̀ bí gbogbo àwọn ibi tá a mẹ́nuba yìí tó wà nítòsí etí omi àtàwọn ibi tí àgbàrá òjò lè gbà kọjá ń láàárọ̀ yín pé ẹja súnmẹ́yìn kúrò níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ ká bọ́ síbi gegele kékulé wa gbago sọ fún toko pé kíkọ́ ìdọ̀tí tàbí dídé ojú àgbàrá ti wá di ìṣe tó ní ìjìyà lábẹ́ òfin nípínlẹ̀ Ondo sọ́ra kó má fara kátà òfin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé gómìnà wa Lucky Orimisan Ayédàtiwa SCA wọ́n ṣiṣẹ́ takuntakun láti mú ìdúróṣinṣin àti ìgbáyégbádùn bá gbogbo mùtúmù wà lábẹ́ ìṣètò ìjọba ìrọ̀rùn tó bá wá ní ohun ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kankan lágbègbè yín ẹ máa pé 0803-847-0009 àti 0703-122-3590 ó sì ṣe kẹ́ ẹ mọ lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà nípínlẹ̀ Ondo tó wà ní alágbàká Lákùrẹ́ ìjàmbá àtòfò ẹ̀mí ò ní ṣe wá o àjọ Ondo State Emergency Management Agency SEMA àwọn ló ń kéde.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ orán tí pò ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí n ṣàlè wa máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé ò tí ì rẹ̀wọ̀n àbí.
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDCare wà.
4: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
1: Bẹ́ẹ̀ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: CDCare, sọ́yẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara?

0: Egmont vitamin drops and syrup. Adidi se fun awon ikoko ati awon wewe bi won se ndagba. O ni awon vitamin to se pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Nafdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won se Panda Paracetamol.
1: Easy, yes easy.
2: E ko dede asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi. A tun gbe nkan mi de laro oto. Be si ni ma ja gbo kun si nbe tori pe n to ti kale to ti kako ni. E ti ma gbo nipa CD care. Ini le ise kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba so nipa ka ni nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo deun fun ni ṣugbọn ta n wo wipe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun ṣugbọn wọ́n ni ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ ní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD care máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD care CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn àti wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CD care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD care app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni. Nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni? Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
2: wò
3: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wá fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ. Nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ mọ fi owó yín sí ẹ mọ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
2: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
4: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fertoti Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
2: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won cd care o di gba kan na e seun
4: ile ise wa wa ni exodus filling station lalojuko ofe toti pharmacy oluwa toyi quarters akure e le pe 0707-454-2995
1: on august 8 2001 we made a commitment to our nation, a commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
5: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
6: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okun n bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagbo ara 24/7 abomination lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062-6253 0916062-6253 oruko money janu omo 24/7 abomination gbogbo iga ijawa ija osi always guide me.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: Books, uniforms, school fees.
11: Hey, mattress.
12: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
11: Say no more. Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
13: Sleep better, live better, Mocha.
1: Mocha, adding comfort to life since 1959.

0: This is Adaba FM. Stay riveted.
1: Iléeṣẹ́ tó ṣe, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ọ̀ràn gòdògbò láàrin iléeṣẹ́ ìfọpo Dangote àtàwọn olùtajà ń kẹnu sí. Àjọ EFCC lé ogójì àwọn òṣìṣẹ́ rẹ̀ kúrò lẹ́nu iṣẹ́. Ẹgbẹ́ òṣèlú Ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tako Atiku Abubakar gẹ́gẹ́ bí ọmọ oyè sípò ààrẹ. Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kíyin ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ òní.
2: Ìròyìnkalẹ̀ àdàbà 88.9 FM là ń gbọ́.
1: Ẹgbìnrin ọ̀tẹ̀ láàrin iléeṣẹ́ ìfọpo Dangote àtàwọn olùtajà epo lórí ọ̀rọ̀ gbígbépo wọlé àtúnyẹ tó yẹ kẹ́pọ̀ mọ jẹ́ yẹn jálá bá a ti ń pàkan lórí ọ̀rọ̀ ọ̀hún lòmíràn ń yọ bí ọmọ ọ̀gẹ̀dẹ̀. Iléeṣẹ́ ìfọpo ọ̀hún ló ti ń gbèrò àtikọ̀yìn sáwọn ilé ìtajà epo eléyìí tó bá ti ń kópo kẹ́pọ̀ wọlé sílẹ̀ yìí látòkè òkun bẹ̀rẹ̀ láti inú ọ̀sẹ̀ tá a wà yìí lọ. Iléeṣẹ́ ìfọpo Dangote ọ̀hún ló wá ń kọminú lórí wípé ọ̀pọ̀ àwọn olùtajà ó ni wọ́n ń da epo àtọ̀húnrìnwá papọ̀ mọ́ epo tí wọ́n ń gbé láti iléeṣẹ́ ìfọpo tòun o kó tó di pé wọn yóò mọ̀ tà jáde. Iléeṣẹ́ ìfọpo ọ̀hún ń ló wá ń béèrè bóyá àwọn alákòóso gan bóyá wọ́n ní gbọ̀ngàn àyẹ̀wò eléyìí tó dúró dédé láti máa ṣàyẹ̀wò ohun táwọn ènìyàn tí wọ́n ń lò yẹn epo lórílẹ̀‐èdè yìí. Ẹ̀wẹ̀ níṣẹ́ ni àwọn olùtajà epo fọ́nmú o wọn jẹ́ kó di mímọ́ wípé ó ṣe pàtàkì láti mọ kẹ́pọ̀ wọlé lókè òkun láti lè rí wípé epo pọ̀lọ́pọ̀ yanturu fáwọn ọmọ ìlẹ̀yìn láti lò àti láti lè fagbára ró ìfigagbága kí ó mọ̀ jẹ́ wípé ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo òun ni wọn yóò ti mọ ra epo. Gbọ́dọ̀ ń rọ́ṣọ ọ̀hún ló tẹ̀síwájú bí owó epo ti ṣe ń gbénu sókè. Àjọ tó ń dagbóró máwọn tó bá ṣòwò lókùmọkùmọ nílẹ̀ yìí EFCC ń lò ti rọ gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ rí Timi Presiva ẹni tí wọ́n ti kéde rẹ̀ pé wọ́n wá lórí ẹ̀sùn wípé ó gbé mílíọ̀nù 14,096,000 naira mìíràn ẹni mi kàlòkàlò. Níṣẹ́ ni agbẹnusọ fún àjọ ọ̀hún Délé Oyèwálé jẹ́ kó di mímọ́ wípé Timi Presiva ló gbọ́dọ̀ farahàn déwájú àjọ náà láti lè gbé dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ní láká láti bí. Agbẹnusọ ọ̀hún ń ló ń sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ti Siva tó sọ nínú èyí tó ti fẹ̀sùn kan àjọ náà wípé wọ́n ti sọra wọn di ẹ̀ga ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ kàkà wípé kí wọ́n dá dúró gẹ́gẹ́ bí àjọ eléyìí tó ń jà fún orílẹ̀-èdè. Siva ń ló wá ti kéde wípé òun ò bá ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀ ṣe mọ́ o eléyìí tó sì ti ní òun fi irú ìwé bẹ́ẹ̀ sọwọ́ sí àjọ EFCC. Ó fẹ̀sùn kan àjọ náà wípé ńṣe ni wọ́n ń ṣiṣẹ́ bí ẹni wípé ẹgbẹ́ òṣèlú tó ń lògbà lọ́wọ́ ni wọ́n ń ṣiṣẹ́ fún. Bàbá ní múnú ọmọ ẹlòmíì dùn ọmọ ìyá ẹni là kọ́kọ́ bà nínú jẹ ló mọ kí àjọ tó ń dagbóró máwọn tó bá ṣòwò lókùmọkùmọ EFCC kò ní ogójì nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ ń lò mọ̀ ti lé kúrò lẹ́nu iṣẹ́ ọ̀hún láàrin bíi ọdún méjì àbọ̀ sẹ́yìn. Àjọ ọ̀hún ní iṣẹ́ bọ́ lọ́wọ́ àwọn onítọ̀hún torí ọmọ ẹran tí wọ́n gbé sígbà lọ́jọ́ ìkúrọ́ èyí ní wípé wọ́n lọ́wọ́ nínú àwọn ìwà jẹgúdújẹra àti ṣíṣe owó báṣubàṣu eléyìí tó sì ń takùbùkù bá àwòrán àjọ ọ̀hún. Alága àjọ EFCC Ọlá Olúkóyèdè ni ló fọ̀rọ̀ náà léde nílùú Àbújá lákòókò tó ń bá àwọn aláṣẹ àtàwọn oníròyìn sọ̀rọ̀. Ó jẹ́ kó di mímọ́ wípé márùn-ún nínú wọn ó ní wọ́n ti ń fojú winá òfin báyìí nínú ọ̀rọ̀ tó sọ ọ̀hún. Ó ní àwọn tó kù ó ní wọ́n ti ń ṣe àkọọ́lẹ̀ ìwé wọn kí wọ́n lè farahàn níwájú òfin. Ó jẹ́ kó di mímọ́ wípé ìgbésẹ̀ náà jẹ́ ọ̀kan lára àwọn ìgbìyànjú láti lè rí wípé àwọn òṣìṣẹ́ àjọ EFCC ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọn ò sì mọ ṣe báyobáyo lẹ́nu iṣẹ́ ọ̀hún. A ti bẹ̀rẹ̀ lójú jínjìn tí mẹ́kún ti ẹ̀sùn òun náà ló mú kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n pinlẹ̀ ìgbésẹ̀ pé pawọ́pọ̀ gbé ọmọ oyè kan kalẹ̀ láti lọ díje dupò ààrẹ àtètò ìṣípòpadà ọlọ́dún mẹ́rin mẹ́rin ṣáájú ìdìbò gbogbogbò eléyìí tó ń tan lálẹ́. Ẹ̀wẹ̀ ẹ̀ga ẹgbẹ́ òṣèlú Ọlọ́rẹ̀ẹ́ sọ̀rẹ̀ ADC kan ń ló ti ní àkìrí àwọn òní bódò tán o bó ṣe jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú kankan ń làwọn ò nífẹ̀ẹ́ sí láti bá ṣiṣẹ́ papọ̀. Wọ́n jẹ́ kó di mímọ́ wípé àwọn ò tiẹ̀ fọwọ́ sí ìdántọ́ Atiku Abubakar gẹ́gẹ́ bí ọmọ oyè fúnpọ̀ ààrẹ. Ẹ̀ga tẹgbẹ́ òṣèlú ọ̀hún tí Nọ́fíù Bàlágòmbè t tó ń darí ní kàkà kékè ní àwọn ṣàkàpọ̀ ẹkùn ẹgbẹ́ òṣèlú mìíràn oníkálukú ayé aṣọdẹ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ni ẹgbẹ́ ọ̀hún ló wá jẹ́kò di mímọ̀ fún Àtíkù Abákà wípé ń ṣe ni kó síwọ́ pípera rẹ̀ ní ọmọye fún pò ààrẹ lábẹ́ àsíyẹ ẹgbẹ́ òṣèlú ọlọ́rẹ̀sọ̀rẹ̀ ADC torí wípé bó bá tẹ̀síwájú láti mọ fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún polongo ara rẹ̀ yóò fojú winá òfin. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́mọnìyàn ni DG Adéyanjú ló ti bẹnu àtẹ́lu ohun tó pè ní lílọ sí ilé Ọlọ́run láti lọ mọ polongo ìbò ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ níwájú. Ó jẹ́ kò di mímọ̀ wípé lílọ sí àwọn ilé ìjọsìn láti lọ mọ fa ojú àwọn olùjọsìn ìmúra fún àti dìbò fún àwọn olóṣèlú ló jẹ́ ilé tí ó ṣàkóbá ńlá fún ọjọ́ iwájú ètò ìdìbò. Nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Ìṣẹ́gun, Adéyanjú ló kọminú lórí báwọn olóṣèlú bí wọ́n ti ṣe mọ́ lọ sí ilé ìjọsìn láti lọ mọ ṣe bí ẹni ọ̀wọ̀ jùlọ. Ó jẹ́ kò di mímọ̀ fáwọn olóṣèlú ọ̀hún láti jami lórí lílọ sí ṣọ́ọ̀ṣì tàbí àwọn ilé ìjọsìn míì fún ìpolongo ìbò. Ìkìlọ̀ rẹ̀ ọ̀hún ló fi léde bó ṣe ní ìlọ́pọ̀pọ̀ ìjọ Ọlọ́run àtọ̀rọ̀ òṣèlú ló lè kẹnu ìpínyà tí ó sì dáńbarú orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Ajàfẹ́tọ̀ọ́mọnìyàn ọ̀hún pàápàá jùlọ ló wá bẹnu àtẹ́lu bí ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́bìdẹ ìyẹn Peter Obi bó ti ṣe ń lọ sí inú àwọn ìjọ Ọlọ́run kọ̀ọ̀kan láti lọ́ mọ fa ojú àwọn ènìyàn mọ́ra. Ó jẹ́ kò di mímọ̀ wípé orílẹ̀-èdè yìí ni ó gbọ́dọ̀ padà sí mọ́mọ́ lọ sí inú ìjọ Ọlọ́run o tàbí àwọn ibi ìjọsìn yòókù láti lọ́ mọ fa ojú àwọn ènìyàn mọ́ra fún ètò ìdìbò bí wọ́n ti ṣe lákòókò ètò ìdìbò gbogbogbò ọdún 2023. Àjọ aṣọ́bodè ilẹ̀ yìí custom ló ti gbẹ́sẹ̀ lé ọkọ̀ ẹrù eléyìí tó kó 204 ìbọn jagají wọlé sórílẹ̀-èdè yìí láti pápákọ̀ ojú omi tinkan tó wà lẹ́kọ̀ọ́. Orílẹ̀-èdè Turkey ni wọ́n ti ń kó àwọn ẹrù náà bọ̀. Ọ̀rọ̀ náà ń ló mọ̀lade bí wọ́n ti ṣe ń kọminú lórí bí àwọn ènìyàn àwọn àtiláwí agbébọ̀dà lóró bí wọ́n ti ṣe ń lo àwọn pápákọ̀ ojú omi láti mọ sọsẹ́ láàbí wọn nípa gbígbàbẹ̀ kó àwọn nǹkan ìjagun olóró wọlé. Ọ̀rọ̀ náà ló wáyé lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì kan tí wọ́n gbẹ́sẹ̀ lé ọkọ̀ akẹ́rù míì eléyìí tó kó ọ̀pọ̀lọpọ̀ ìbọn wọlé gba orí omi ọ̀hún kan náà ṣáájú. Ó ní wọ́n ti gbẹ́sẹ̀ lé ọkọ̀ akó èrò ọ̀hún lẹ́yìn tí wọ́n rí àwọn nǹkan kan nínú rẹ̀ tó jọ mọ́ nǹkan tí wọ́n fi mọ́ ń to nǹkan ìjagun olóró nígbà tí wọ́n tò ó tán tí wọ́n to 399 nǹkan ìjagun kúrò nínú rẹ̀. Olùdarí gbogbogbò fún àjọ custom ọ̀mọ̀wé Bashir Adeniyi ló fìdí ọ̀rọ̀ náà léde fáwọn oníròyìn. Nínú ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ olùdarí gbogbogbò fún àjọ tó ń bójútó ọ̀rọ̀ ohun ìjà kékeré Johnson Kokumo ló ti ní kò sóòótọ́ nínú ọ̀rọ̀ tó jẹyọ nínú fọ́nrán àgbéléwò kan eléyìí tó ní olùbádámọ̀ràn lórí èrò àtọ̀bọ ilẹ̀ yìí Nuhu Ribadu ló ń ṣàtìlẹyìn fún àwọn tí wọ́n ka ogunlọ́gọ̀ ìbọn mọ́ inú ẹrù wọn ní pápákọ̀ ojú omi tinka lẹ́kọ̀ọ́. Kokumo ló fi ọ̀rọ̀ náà léde lákòókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun. Ó ṣàlàyé rẹ̀ wípé òun wà ní pápákọ̀ ojú omi ọ̀hún nígbà tí àjọ aṣọ́bodè ilẹ̀ yìí custom tí wọ́n kó 199 ìyẹn 399 nǹkan ìjagun lé àjọ tó ń bójútó ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí lọ́wọ́. Ó jẹ́ kò di mímọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tó jẹyọ nínú fọ́nrán àgbéléwò ọ̀hún ni kò sóòótọ́ bó ti wù kó rí. Nínú ọ̀rọ̀ tó fi léde náà ó ní àwọn nǹkan ìjagun eléyìí tí àjọ custom tó gbẹ́sẹ̀ lé ọ̀hún ni iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ yìí ti kó pamọ́ sí ilé agbára tó sì jẹ́ pé àwọn afurasí méjì tọwọ́ tẹ̀ ni wọ́n wà ní àhámọ́ títí di àkókò yìí. Báyọ̀ Nanuga ti ṣe olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ Bola Tinubu lórí ìròyìn àtòjú òpó ayélujára ni yóò wà lórí ètò Renewed Hope Agenda níléeṣẹ́ Àdàbà FM ìyẹn láago 10 òwúrọ̀ la. Nanuga òun ni yóò mọ sọ̀rọ̀ lórí àwọn ipa tí àtúnṣe sọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí tó mú wa pẹ̀lú owó kan tí kò dín ní ₦15.8 trillion owó náírà ₦50.8 trillion náírà tí ìjọba àpapọ̀ ní àwọn ti rí fàyọ fi pamọ́ nínú owó tí wọ́n yọ kúrò lórí ìrànwọ́ orí epo. Ètò ọ̀hún òun ni yóò tún yànnà náà bí Àtíkù Abubakà bó ti ṣe ní òun yóò dá owó ìrànwọ́ padà sórí epo pẹ̀lú pẹ̀lú pé òun yóò mú kí àwọn iléeṣẹ́ ìfọpolẹ̀ yìí kó túbọ̀ mọ́ ṣiṣẹ́. ninu awon oro mi ti won yo tun menuba oni idoko orilede yi loke okun awon idagbasoke won amaye mu gba roran idagbasoke oro aje atawon kan mi be to se gbogi bi eto olopa agbegbe ati eto abo eto ohun ni yo gbinaya lagun mewa owurola ijoba ipinle ogun oni lo ti kilo fun gbogbo awon eniyan ti won gbe nibi to sumo omi pepe ko ni kaloku won farasun koku ni be ko to di pe isekeji ojo sisinsin odun 2026 yo tu bele ijoba ipinle na lo fi ikilo na lede fun gbogbo awon eniyan ti won gbe lagbegbe omi lende lati ku ni agbegbe on bo si ori yanrin commissioner foro awujo ogbeni ola ore sanya lo fi kilo na lede ninu atigade kan fa won oniroyin nilu abekuta lojo isegun ore sanya salaye re wipe ikolo ti ajo to nbogi to roju ojo nile yi ni met to fi lede n lo se aka ipinle ogun gege bi okan lara won ipinle to sese ko foju bi na ojo sisinsin ni isekeji ojo odun yi kodini eniyan mandelogun to ti dologbe nigbati ogorun awon eniyan ti won si sese lowo bayi latari oran diphtheria tutu bele lekun ijoba ibile Ariwa Jos nipele Plateau awon alase ijoba ibile ohun so fawon oniroyin wipe kokoro arun ohun ni o ti se awon eniyan lese koja kasi nkan to si je wipe won sese akole lawon ilu kokan ni ijoba ibile ohun ohun ilu malade leyin ojo meji tawon molebi kan nilu Jos ti won padanu omo meji ototo tele itojo ori awon omo on ko ti ju omo odun 12 atomo odun 17 lo latari oran na kokoro arun ohun eni to je alabojuto re Bax Blues lo wa je ko di memo fun awon oniroyin ni olu ile ise ijoba ibile Ariwa Jos ohun wi pe isele iku omo rara ohun in lo mo sele laarin ojo meta sira won be ba se ndarapo mo wa iroyin asalele n gbolowo lati le se adaba 88.9 FM Akure baba padade amo je ko di memo fun yin bo ti se nlo nile okere lagba muludun atere idaraya e mo yin ko nbe adaba yu ye
3: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

Faith International Bible Church. Jọ t'Ọlọ́run gbé kalẹ̀ láti bo omi ọkà tó ń gbé ayé ń gbẹ. Super Faith International Bible Church. Jọ t'Ọlọ́run rán sáyé láti paná poró pọ̀ fún àpẹ̀gùn ìdílé àti ìṣòro ayé ènìyàn run. Super Faith International Bible Church. Jọ tá a gbé kalẹ̀ nínú májẹ̀mú Ọlọ́run láti ọ̀run wá. Fún ìmúdàgbà sókè ẹlẹ́mìí àti lára gbogbo ọmọ Ọlọ́run. Lótìtọ́ l'Ọlọ́run gba ni lani tú ni sílẹ̀ ṣàwòtán ayé ẹni. Bí àwọn ìpàdé àdúrà lágbára ńlá tá a là kalẹ̀ yìí wọ̀nyí. Faith Clean ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án àárọ̀. Àdúrà bá sọkún mọ́ ní gbogbo last Friday of every month by 10 PM. Gbádùn jayọ Jésù nípẹ́ nínú ìpàdé àdúrà 1-2-3 ní gbogbo oṣù láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́. Sí ọjọ́ ìsinmi wo gbẹ̀yìn láago méje àárọ̀. Ọ̀rọ̀ àwọn ẹni àmì ru Ọlọ́run t'Ọlọ́run ń lò ni. Pastor Abiodun Ajayi. Evangelist Tunde Alamu. Pastor Mrs. Fola Sade Ọlọ́run Sọlá. Nígbà tí bàbá wa Prophet Abiodun Isaac Ọlọ́run Sọlá tí wọ́n jẹ́ alákòóso ìjọ yìí yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ibi àwọn ìpàdé àdúrà lágbára òní ìjọ Deeper Faith International Bible Church tó wà ní number 40 Ajaka Street opposite Imode College ìlú Ọ̀wọ́. Gbogbo ẹ̀wọ́ síbi àwọn ìpàdé àdúrà tá a là kalẹ̀ yìí. Àlàáfíà ni fún ọ.

0: Mon badou adaba.
1: This is Adaba FM. Stay riveted.

tẹ̀mí ṣe ń la pé àkórí ètò tòní tí mo fi ń sọ pé àṣeyẹ ńlá lákànṣepọ̀ tiẹ̀. Mo gbà ládùúrà ìwọ olùgbọ́ mi, ìwọ náà rí tí ẹ ṣe láṣẹ ẹ̀tẹ̀dùá. Ó mọ̀ túmọ̀, àṣeyẹ lẹni tó ṣe é torí tí ẹ ṣe, bẹ́ẹ̀ ni táyé sì gbà fún. O gbọ́ àdíìsì àwọn àgbàlagbà ni wọ́n ní alápẹpẹ lónílé àtẹ́rìgbà lóye ọ̀dẹ̀dẹ̀. Ẹ wù jẹ̀lẹ̀ lóye lẹ́wù ẹ̀tù tójú bá mọ́ alẹ́ tòbú tòbú bí ọmọ olóhùn. Àdíá fún ìṣòro nìjìrì èyí ni tí ń ṣọmọ ẹlẹ́gbàá ọ̀kẹ́. O lọ wa tó gẹ́gẹ́ o gbogbo ayékùnrin ayébìnrin ilẹ̀ yìí kẹ́ ẹ fààyè gbà mí kí n rí gbà mí lò kí n rí tèmi ṣe ìwọ náà sọ bẹ́ẹ̀ síra rẹ̀. Torí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló kù fún ìwọ olùgbọ́ mi yìí. Ó ń ṣàlàyé fún ọ wípé gbogbo igi tí elégbèdè rẹ bá fọwọ́ bà dé dún nínú. Ó gbọ́dọ̀ dún ni torí pé ó di dandan kó orí tiẹ̀ ṣe. Ó di dandan kí gbogbo àdáwọ́lé rẹ kó yọ isi rere tó o bá tiẹ̀ ti ní ìgbàgbọ́ nìkan. Ní tó o bá ti ní ìgbàgbọ́ tó lè rọ̀ mọ́ ìgbàgbọ́ rẹ àti ìtọ́ni àti ìtọ́sọ́nà àdúrà. Èyí ni tí àwọn àgbà àfáàfin ń ṣe àṣírí ńlá láti jáde túdè sí ilẹ̀kùn àṣeyọrí. Òun ni mo fi ní kó o kíyè sí ọ̀rọ̀ àkàndá ẹlẹ́dùá ni èyí ni tó mọ̀ gbọ́ láìpẹ́ láì jìnà yìí. Òjíṣẹ́ pàtàkì wàlíyù ọlọ́run ni tí ọlọ́run bá mi ránsáyé ní sáà yìí ni o. Gáúsù Samani ta fi ṣe ìdáǹdè àti títú orí ẹni tí ò sun ọ̀ṣẹ́ lé lọ́wọ́. Ṣé ká sọ kinní kan fún ọ̀rẹ́ ká tó nínú Gáúsù bẹ́ẹ̀ ó dẹ̀yìn ọgọ́rùn-ún ọdún ẹ o èyí míì ti ń bọ̀ ni o. Mo fi sọ fún ọ wípé opportunity ló ní lónìí àyè ńlá gbà ni èyí ni tó bá lè fojú kan ẹni tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Mi ò wá sọ̀rọ̀ ẹni méjì bí o ṣe ṣe hic onídà ìmọ́lẹ̀ fúnra ara dẹ̀. Aláàjì ṣe hic ṣéhùn yáàyè akórèdé ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ onídà ìmọ́lẹ̀. Iná jóró kò tewétewé ọ̀pọ̀ owó ogun kú mọ́ gàlégàlé. Wọ́n ti lẹ́yìn kẹ́wú bẹ́ẹ̀ náà náà tún lóyún àwọn àṣírí mi sínú. Kí n bá wa ń gégi lójú kan tí wọn ò dákẹ́ ó yẹ ká mọ̀ pé ó ní tí mo fẹ́ gbà lọ́dọ̀ ọgi ibẹ̀ ni. Ṣé báyìí ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n kí Aláàjì káàbọ̀ sílé agbára tá a wà yìí. Aláàjì ẹ mọ̀ kálẹ̀.

0: gani o.
1: 070 072 82 82 58 58 44 44. Like I see 070 072 82 82 58 58 44 44. Tó tó bá sì fẹ́ rí mi, mo wà ní Ado Ekiti ní Àdéhùn Car Wash nọmba 3 fẹ́ léèrè. Tẹ bá ti ń bọ̀, ẹ máa pe nọmba tí mo ń pè fún yẹn náà lẹ máa pè. Ado Ekiti ni mo wà, gbogbo ibikíbi tẹ bá wà l'Ondo State ni, Kogi State ni, gbogbo ibikíbi tẹ bá ti ń bọ̀, tẹ bá ti ń pe nọmba yìí, Ado Ekiti mo wà. Kẹ máa pè mí, kẹ sì máa bá mi ń bẹ̀.
0: Ǹjẹ́ rí tèmi ṣe ńlá kò rí ọ̀rọ̀ tá à ń bá lọ ṣẹ́ àgbàgbé? Àlàjì ti bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ọ̀rọ̀ wọn á sì tún tẹ̀síwájú. Mo fẹ́ kó yí ọ gangan o. Àkànṣe àdúrà gbáà ni jẹ́ rí tèmi ṣe yìí. Ẹni tán bá ṣe é fún tó sì gbà fún, ó ti làlùyọ láyé nù. Ẹni bá ti rí tiẹ̀ ṣe ńlọ́nù ní dí fún mọ́ láéláé. Ẹni bá ti rí tiẹ̀ ṣe gangan làṣírí rẹ̀ bò. Ẹni tó rí tiẹ̀ ṣe lẹni náà tó le tó bá a tó sì gbà padà. Irúfẹ́ àwọn wọ̀nyí ná dúró lábẹ́ orí ọ̀fẹ́ halal. Tó jẹ́ pé tosó tàgẹ́ tẹ mèrè tẹ lẹ́bọ lóògùn wọn ò ní lè dí wọn lọ́wọ́ nítorí pé wọ́n bọ̀wọ̀ fún wọn o. Bẹ́ẹ̀ ni ọwọ́ ní tẹran bẹ̀jẹ̀ tọmọdé bá kó ekin lọ́wọ́ kẹkẹ̀kẹ́ á fi tòjò sọ sílẹ̀ ni. Ẹ̀rí kinní kan àjẹ́ àti àjẹ́ òbàlẹ̀ wọ́n jọ ń gbẹ́nu ìlú ni síbẹ̀ wọn ò lè parajẹ. Ọ̀nà wa ni dígágá dígàgà kádìyẹ orí àbá ó mọ́ lànà débi ẹyin tiẹ̀. Ìwọ náà tètè kàn sí Aláàjì Sheikh Shehu Yahya Akorede ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ onídà ìmọ́lẹ̀. O lè forí kóyán àdúrà tá a pè ní jẹ rí tèmi ṣe. Ẹja lọ sọ́dọ̀ Aláàjì lẹ̀. Aláàjì ni.
2: Ǹjẹ́ àkànṣe irúfẹ́ àkànṣe àdúrà yìí ni tẹ gbé dání ni tẹ pè ní jẹ rí tèmi ṣe? Ṣé ẹni tó ti rí ṣe náà sì tún lè nílò irúfẹ́ àdúrà bẹ́ẹ̀ ni?
1: Adúpẹ́ Olótú, rírí ṣe Ọlọ́run ní dáwọ́ rírí ṣe dúró fẹ́ni kankan wa. Torí tí Ọlọ́run bá kọ̀ di mímọ̀ ṣe síyàn, ohun tó ń ládàbẹ̀ pé mọ̀ ṣe lójú gbogbo àwọn èèyàn. Ọlọ́run fẹ́ràn ẹni tó bá ń bẹ̀ òun, torí pé àdé owó ní Fásitì Jibúlákù lọ́lọ́run wí. Ọlọ́run ni ẹ pè mí, ń da yín lóhùn mọ́ ń kẹrẹ́ àkùbàbò wẹ́lẹ̀jà wẹ́lẹ̀jà. Ẹ kẹlẹ̀kù èmi ò sí fún yín. Ẹ béèrè èmi ò fi lè lọ, ẹ wá kiri ẹ sì rí gbà bó ti ń bẹ náà lùkùnrin ní ibẹ̀ nu Bẹ́ẹ̀bù. Ẹyin tẹ́ ń gbọ́rọ̀ mi lénìí. Ọlọ́run ọba àgúnlá ni obìnrin yẹn bá dágùn lásọ̀rọ̀ ara ẹ̀, Ọlọ́run máa wò ó níran ni. Tó bá gbé tó bá ní kó gbà ṣé nìsín kó tó débẹ̀ wọ́n ti gbé fẹ́ lòmíì. Tó bá yẹ pé iṣẹ́ ọwọ́ ìwọ̀ jẹ́ kó rí ṣe ń bẹ̀. Ìjákulẹ̀ wà, ìbálòpọ̀ lójú oorun wà, oúnjẹ ojú oorun wà, alákọ̀ọ́bẹ̀. Jẹ́ kó hàn lára mi, jẹ́ kó hàn lára mi. Àmì pàdúrà mi gbà, jẹ́ kó hàn lára. Àmì jẹ́ kó hàn lára mi, jẹ́ kó hàn lára mi. Àmì pàdúrà mi gbà, jẹ́ kó hàn lára mi. Bẹ́ẹ̀ ni orí Subhana Rabbika Rabbil Izzati. Ẹ máa bọ̀, ẹ máa pín rábà yìí lógo tó lóhùn. Àṣẹ Ọlọ́run wọnú ayé yín Subhana Rabbika Rabbil Izzati ẹ máa yẹ sí fún. Wàsálàmù alẹ́ ní orísẹ́lì náà, wàlhámdúlíláà rọ́bì lára mi. Nọ́mbà náà lọ báyìí 08-34-33-15-99. Lẹ́ẹ̀kan sí 08-34-33-15-99. Nọ́mbà kejì lọ báyìí 08-22-83-40-29.
0: A ti fi hàn ìwọ ọmọ ènìyàn èyí tí ń ṣe àlàáfíà rẹ àti wá wọlé ògbókù sọ́wọ́ rẹ o. Ẹ o kí wọn náà kó jàǹfààní jẹ rí tèmi ṣe tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Ọ̀sẹ̀ tó tún bọ̀ látún ní àǹfààní láti mọ pàdé gbádùn ara wa dáadáa lórí ètò yín ètò wa ní ta pè ní ọ̀nà ìmọ́lẹ̀. Orúkọ mi ò wá yí padà, Akin Olúmúyíwá Akínrelẹ́rẹ̀ ń lè mí jẹ́ o, ó dìgbà kan náà o.

Shake it.

0: on your trap. Set.
1: Mon sare je yi lo adaba si mura lowo ere je yi ki se ti alagbara adaba gbera o fo ba won lona o tu fi won sile adaba 88.9 fm o ti gba ko kini o si waju awon egbe ni tele leyin.
2: Iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
3: Kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ̀tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì jáwa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
4: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
3: Tọ́ kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
4: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí ẹ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
3: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
4: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tí.
3: Èló ni àwọn solar system yìí.
4: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
3: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù.
4: Bẹ́ẹ̀ni.
3: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
3: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
4: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
3: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
4: Bẹ́ẹ̀ni.
3: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
4: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
3: Láìṣe náà nẹ́pà.
4: Ara o.
3: Lọ́dọ̀ yín báyìí.
4: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
3: Ẹn tó bá nídìí solar freezer.
4: Bẹ́ẹ̀ni.
3: Ó wà lọ́dọ̀ yín.
4: Ó wà nílé iṣẹ́ wa
3: mi. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé lè ṣe yín.
4: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office D/6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Ọyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House mọ́kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan láfikalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
3: Ẹja tún múlẹ̀ kan sí
4: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
3: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ ká nǹfààní eléyìí fò ọrù. Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kilala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tó
0: tuntun yìí jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ̀ kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ̀ lówó péréte bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè ní ìgbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé-iṣẹ́ signal sen nigeria limited pọ̀bánbarì ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù go tv tàbí dstv kan sí i lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nú ilé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìíkéyìí ilé-iṣẹ́ signal sen nigeria limited láǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀ wọ́n wà ní signal strength office go tv yellow building lẹ́gbẹ̀ẹ́ uba bank ajilosun adó-èkìtì number 123 signal strength house go tv yellow building ọba òṣùpá road old hospital road àkúrẹ́ àti adjacent baba adjacent house òkè ògùn ọ̀wọ̀ tó fi mọ́ efrem plaza lẹ́gbẹ̀ẹ́ polaris bank ìkàrí àkókò fàlàyé ẹpẹ 08101042804.
5: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mixture. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt Nigeria 091 60 62 63 091 60 62 63 orúkọ mọ̀ ní ìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà.

0: ó máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Òó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro isára iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Òó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbóyin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà a máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dàgbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde, àfikọ́ mọ́ fà jáde, tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì wọ́n síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹ wà àwọn bàbá wa, ẹ wà àwọn bàbá wa. Ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún, wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obi, mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú. Tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ní bí fi àbí.

0: orípe ẹ̀gbọ́n lẹ́tà tí arákùnrin ọdẹ yìí ti wọn kọ kí ló ń tẹ́ rí sí.
1: ó dá olóòtú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni kọ ẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nọ́bà wa àwọn tí wọ́n rí mú lẹ́ẹ̀kan òun ni 07063012816. ọ̀rọ̀ tí ẹni sọ ẹ kò ní wù mí pé kí n sọ̀rọ̀ púpọ̀ lórí ètò kí àwọn tó jẹ́ pé wọ́n kọ lẹ́tà kún wọn délé kọ́ ìtọkọtaya máa yọgi mọ́ra wọn kọ́ máa sọ pé òkè ìwọ ni òṣèlè ìwọ ni òṣèlè yìí òun ló fi dà pé ìgbà míì tá bá sọ̀rọ̀ lórí ètò ọ̀pọ̀lọpọ̀ á padà pè wá a ní ọ̀rọ̀ tá a sọ yẹn ó ní òun gẹ́gẹ́ bí ìwòye tẹun màá ní ìwọ gangan tó ń sọ̀rọ̀ ó yé wájú wọ́gan fún alára ẹ lọ ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀rọ̀ là ń dédé sọ pé ká sọ lórí ètò débi tó ti lè dá ìjà sílẹ̀ sílé torí bí irú obìnrin báyìí tí ń bá sọ pé olójú kòkòrò ènìyàn ni ọ̀pọ̀ a máa sọ pé ṣèbí ojú kòkòrò ẹ ló fà í sínú ipò tó wà ẹ torí olójú kòkòrò ẹ kúkú mọ̀ pẹ́ni tó bá jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n sọ pé ẹni tá a bá sọ pé bóyá alákòóbá ẹ kúkú mọ̀ pé alákòóbá kò kí n

a se to un to kere awon na jo nja o ija re mu wala

jonjao ijari mo wala asifi mini mujeo.

0: gbé orí yín sókè.
1: Bẹ́ẹ̀ni.
0: Ká gbé yín sókè yín lẹ̀kú ayérayé.
1: Bẹ́ẹ̀ni.
0: Kọ́ba Ògó wọnú ilé yìí wá nínú oṣù
1: bàbà
0: yìí. Ta ni Ọba Ògó yìí? Akínyẹmí o.
1: Ọlọ́run lọ́ba Ògó.
0: Ọba tó pọ̀ ní ipá àti agbára. O ní kó wọnú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí wà. Inú mọ́tò tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ń travel kó mú yín sọ. Láyọ̀ àti àlàáfíà. Bàbà yìí. Owó ni ó bà sílé yín.
1: Àmì o.
0: Ọmọ ó bà sílé yín.
1: Àìkúbalẹ̀ ọ̀rọ̀.
0: Àlàáfíà àìkúbalẹ̀ ọ̀rọ̀ yóò bà sílé yín.
1: Àmì.
0: Akínyẹmí o.
1: Ẹ dáhùn.
0: Àwọn àgbà mọ́nímọ́ní. Wọ́n ní àgbàrá kì í fọ́kòtò.
1: Bẹ́ẹ̀ni, àgbàrá fọ́kòtò.
0: Irè ò ní fò yín nínú oṣù kẹsàn yìí o.
1: Àmì.
0: Ẹ̀sán ọ̀sán yín sówó. Ẹ̀sán ọ̀sán yín sọmọ. Ẹ̀sán ọ̀sán yín sálàáfíà. Àìkú bàálẹ̀ ọ̀rọ̀. Ẹ̀kaalẹ́ àti dé finally.
1: Bẹ́ẹ̀ni.

0: le ma so pe o lowo
1: bene bene
0: ah en to lowo ti o mo September nko aje ani
1: ke o nko ke lu tu momo
0: to ngba dura oluwa gba owo yi ko fun mi la lafia eja pada sori ntan babo Yetunde Barnabas ni mo nso show me jinjebe Yetunde Barnabas August 30th, 1990. Ni won bi ilu Abuja na bisi, ṣugbọn ọmọ bibi Kabani ara le waja pele eyan kan. Akinyemi.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Ara le waja pele eyan kan. Siwamo wo, lẹ́yìn ìgbà tó lọ primary àti secondary school, o lọ sí University of Lagos, UNILAG, ibẹ̀ ló ti kàwé gboyè degree, kó tó lọ sí iléèwé Royal Arts Academy. Eré orí television TV series ló fi blow kilo language àwọn
1: boy.
0: Eré orí television series ló fi blow tó ń pè ní Papa Jasko. Tẹ̀bálẹ̀ tí mo Yetunde Barnabas. Ok, ṣé mo Miss Pepeye? Miss Pepeye. Ok, ẹn tá ń sọ̀rọ̀ ẹ̀ ní Miss Pepeye nínú Papa Jasko. Yetunde Barnabas lorúkọ ẹ. Ẹ wá mọ wo. Ó ṣe marriage pẹ̀lú agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà tó ti play fún Super Eagles nígbà kan. Tó ń play fún Slavia Prague tí ó wà ní ìlú Èbó bá ti ń sọ̀rọ̀ yìí. Peter Ọláyinka lorúkọ ọkọ ẹ. Wọ́n sì ti bí ọmọ méjì. Ẹn tó jẹ́ mẹ́ǹtọ̀ ẹ̀ gangan tó jẹ́ atọ́nà ẹ̀ nídìí iṣẹ́ tíátà. Mo mọ̀ pé ẹ fẹ́ mọ̀ ọ́n ṣé kí n já wọn tán àbí kí n já wọn fẹ́rẹ́fẹ́. Afis ọwọ́ náà ni Afis Abiodun ọkọ mi Dé Martins obìnrin òṣèré tíátà mo ti ń ṣe kíni Akinyemi mo ti ń ṣe kíni mo ti kúrò lórí
1: yẹn
0: mo ti ń lọ ọkọ ti ṣí Abọ́sẹ̀dé Olúwa Tóyìn Ṣékódùn o ti àti rí ẹ o. Àìṣì fọṣọgbọ́n ti Àkúrẹ́ Kingdom àti rí wọn náà Jọ̀kẹ́ Aládé àti rí wọn Èyébọ́ Báṣẹ̀yẹ àti rí wọn bákan náà la rí Àfọláṣadé Mary Aluko èrò ti pọ̀ lójú òpó Bùsọ́lá Olúwafẹ́mi dàrẹ́tọ̀ nìyẹn ní Local Government Service Commission torí mo ṣe ní Bùsọ́lá Olúwafẹ́mi yẹn àwọn eléèrúkèrò
1: àtọ́fọ́
0: àti máa rò
1: pé
0: Olúwafẹ́mi Olúwafẹ́mi ti so Èyébọ́ Báṣẹ̀yẹ gan mọ̀
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: ṣáká ni ọwọ́ mi màrí o funfun
1: àdáka ti lójú méjì ti dọ̀bẹ́
0: ọ̀bẹ náà wúlò wọ́n ń fọ̀bẹ́ bẹ́ ṣù
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀
0: àbí tó bá fẹ́ gé ẹran ìyẹn tún ń kọ́
1: olúọmọ Ọlá Adáríjì ẹ̀ṣẹ̀.
0: Ẹ̀ṣẹ̀ gan Adáríjì. Akinyemi o.
1: Ẹ dáhùn.
0: Mo kúrò lórí ẹ̀. Bọ́láńlé Lepsin ọmọ ẹ tó lọ Amẹ́ríkà lọ́jọ́ sí tó lọ àbá ẹ kó bàtà bọ̀. Lásìkò
1: Dánígbè.
0: O ti gẹ́ ẹ̀tì ẹ̀. Ṣó ti kó bàtà ń wá.
1: E rí sáìsì mi.
0: Kò rí sáìsì ẹ.
1: Náà fo fa sáìsì ni mélòó.
0: Obìnrin òṣèré tíátà kan ti sọ pé àwọn ẹlẹgbẹ́ òun kìí pòun sí ìsọmọ lórúkọ wọn ń pè òun sí ọjọ́ bí àwọn ọmọ

0: rántí eléyìí lálẹ́ yìí ẹdìyẹ òní kú kádẹyìn ẹ sọnù high chief doctor peter elémùrè ògúnyẹmí ẹlẹ́jọ̀ ká ti sábà tó ṣe bẹ́ẹ̀ tó gba fried rice.
1: ọgbà lọ angeli ẹ ṣe ẹ bọra.
0: lọwọ angeli ni
1: angeli
0: ṣangeli ló ń pín fried rice.
1: angeli pín fried rice ẹ bọra
0: lẹ akara ńkọ
1: ẹ bọra lẹ pé ìkúrú
0: ẹ ló ń pín ìkúrú akara ńkọ àtẹkọ.
1: Angeli yóò pin nínú torí.
0: Angeli bá kára jẹ́kọ́.
1: Ẹ̀kọ́ funfun. Angeli funfun.
0: Ṣé ẹ̀kọ́ pupa wà ní?
1: Ẹ̀kọ́.
0: Ajayi Abiodun Olóyè Ọ̀dọ̀pẹ̀tù.
1: Tibuji.
0: Tibuji ẹmọ kaalẹ o. Ṣàlàáfíà ni. Kábíyèsí ń kọ́ láàfin. Ọba Fọlágbadé Òjò His Royal Highness Ọba Fọlágbadé Òjò Oníbùjì Tibuji Kábíyèsí ẹ̀ kaalẹ o. Mo kí olórí mo kí gbogbo orí adé pátápátá máàmì tọpẹ owó ẹyẹ kalẹ́ḿbẹ̀ ọmọ wọn nírun àkókò aya tíá lẹ́fun aláàyè la from head to toe ó ti di èkìtì. Akínyẹmí o.
1: Ìdáhùn.

0: obìnrin kan ní àwọn colleagues òun. Wọ́n ń pè sí ìsọmọ lórúkọ, wọ́n ń pè sí baby shower, wọ́n ń pè sí birthday ọmọ. Ta ló sọ bẹ́ẹ̀? Ìyàwó Latif Adédi méjì tó ń jẹ́ mo bí ń pé ọmọ bíbí ìjẹ́rò Èkìtì tọ́lọ́wọ́n ọba mi tó dójú tẹlẹ́gàn nínú ayé ẹ̀.
1: Ọkọ̀ tí kò ṣe lóríire.
0: Ó ní ìgbà kan wà táwọn colleagues ò kì í pè òun fún ìsọmọ lórúkọ, kódà wọ́n ń pè òun fún baby shower. Wọ́n ń pè sí birthday tán bá ti fẹ́ ṣe tàwọn ọmọ wọn. Lásìkò tọ́lọ́wọ́n ò tí ì ṣíwé ìrántí kan. Oh my God. Akínyẹmí. Ó láwọn tó súnmọ́ òun pẹ́tipẹ́ti gan tó ń fẹ̀yìntì, tó jẹ́ wípé tó yẹ kán máa tù nínú àwọn yìí gan ló ṣe bẹ́ẹ̀. O get ẹ. Ó mà ṣe o. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń wojú Ọlọ́run fún ọmọ ní alẹ́ yìí.
1: Lọ́jọ́ kìíní. Oṣù kẹsàn-án.
0: Bàbá Lára.
1: 2026.
0: Ọjọ́ tó lápẹrẹ lè
1: nù.
0: Ibo náà dá àdàbàtà wà yìí gan, orí ibo náà gbé kalẹ̀ sí.
1: Orí òkè téńté ni.
0: Ó túmọ̀ sí pé orí òkè làwa náà wà yìí. Orí òkè tọ́lọ̀ ń pè wá sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Bọ́lọ̀ ṣe pé màá mi tọ́pẹ́ owó ẹ̀ yẹ. Bẹ́ẹ̀ lọ́lọ́run ń pè wá, torí tọ́lọ̀ ò bá pè wá, a ní síbi tá a wà yìí.
1: Lẹ́kọ̀ọ́ bẹ́ yìí.
0: Èwo ló ń jẹ́ Lẹ́kọ̀ọ́ bẹ́
1: yìí? Ní táìmù.
0: Ok, ṣòlì jẹ́
1: Lẹ́kọ̀ọ́
0: bẹ́ yìí. Bàbá Ìlara.
1: Lẹ́kọ̀ọ́ bẹ́ yìí.
0: Àpò ọpẹ́ tẹ̀ ti ń wá Sàkúrẹ́ náà.
1: Ẹ̀kọ́ rẹ̀ yẹ kí n ṣe.
0: Ó yẹ kẹ́ ti máa gbọ́ Yorùbá díẹ̀.
1: Ṣé ọ̀dà ọ̀dà.
0: Torí Lẹ́kọ̀ọ́ bẹ́ yìí báyìí ò yé mi o. Akínyẹmí.
1: Ẹ dáhùn.
0: Mo ní ìgbàgbọ́ tí ìwọ náà bá nígbàgbọ́ pé wà á rántí ọjọ́ ìní. Àwọn bọ́ìsì yẹn eré náà dẹ̀ fi ń ṣe
1: o. Wọ́n dẹ̀ gbàládùúrà lẹ́jọ́ ni o.
0: Wọ́n dẹ̀ gbàládùúrà kọ́dún yìí ó tó parí. Wà á lo miss yẹ. Ìwọ ló mọ́ ń tó.
1: Kò miss.
0: Akínyẹmí.
1: Kò miss kò núra dùn ni. Láka sáìdì kan.
0: Adébíyipẹ́ nínú wa dùn lónìí, òun di ìyá ìbẹ́ta. Ẹyọkan ló ń retí mẹ́ta lọ́lọ́run fi ṣọ́tọ̀pù ẹnu àwọn ẹlẹ́gàn. Bẹ́ẹ̀ ni ti yín òṣèré. Akínyẹmí o.
1: Ẹ dáhùn.
0: Òṣèré tíátà kan ní ó pé ọdún mẹ́tàlá tó ti lọ sí ṣọ́ọ̀ṣì gbẹ̀yìn.
1: Tíwọ̀n àtàlùfáà rẹ̀ dáná àwọn ọlọ́run.
0: Àbọ̀ wà tọ́lọ́run. Ó ní 13 years ni.
1: Ọ̀kàrí.
0: Ó tún kárẹ̀
1: ni. Alùdí. Anú kan ṣẹlẹ̀.
0: Tó fi jẹ́ pópé ọdún.
1: Mẹ́tàlá kan ti ṣọ́ọ̀ṣì gbẹ̀yìn.
0: Gbogbo ọmọ bíbí ìgbàrà òkè mo kí n a kú ìmúra orí kádún tá a wáyé lọ́jọ́ Sátidé tá a wáyé. Premier Hotel and Resort wọ́n rán mi iṣẹ́ o, ṣùgbọ́n lẹ́yìn tí n bá ti sọ̀rọ̀ yìí tán a gbọ́ ìpolówó ti Premier Hotel and Resort. O mọ̀ bí tó ń jẹ́ bẹ́ẹ̀.
1: Ìgbàrà òkè. Létura ara gbá yamuyamu.
0: Kí ló du wá lọ bẹ̀? Ibi tí mo ti fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀. Ìyá Lára máa gbọ́ o. Kí ló wá lọ bẹ̀? Báwo ló ṣe mọ̀ pé Premier Hotel pé.
1: Ọ̀nì kan fún orí èèyàn kan ló dí èṣù lẹ́ẹ̀mejì ni. Kóun bá mú èṣù èṣù. Àti kóun fún kèṣù wá lọ bẹ̀. Lòun náà wá lọ bẹ̀.
0: Ó ń kọjá lórí ẹ̀.
1: Lórí ta náà ni.
0: Mo ṣàmọ̀ pé wọ́n ní
1: hòtẹ́ẹ̀lì ni.
0: Akínyẹmí.
1: Ẹ dáhùn.
0: Mo ní òṣèré tíátà kan. Ó ní 13 years tó ń ti lọ ṣọ́ọ̀ṣì gbẹ̀yìn ni. Mo ní láì ṣe pé COVID-19 ṣì wà nígboro. Ìgbà tó wà nígboro gan-an ṣọ́ọ̀ṣì tá a lọ kò gbọ́dún kan. Àbáyá oṣù bíi mẹ́fà sí mẹ́jọ la fi lọ ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n ẹ fẹ́ mẹni náà bí? Ẹ fẹ́ mọ̀? Ok, ẹ já padà dé tá a bá padà dé. Ẹ já gbọ́ orí kádún 2026 àti fashion designer kan báyìí ti ran aṣọ ọlọ́run ní mú ọwọ́ amúnidára kúrò lára mi razor stitches ẹja sáré débẹ̀.
2: perekun ba so tutun wo o ya nigba oke fajodun orikadun 2025 ni oruko kabiyesi is imperial majesty oba dr francis adefara kanbi agbede ofr ilu femi loye ogidi the third olowa igbara oke awon ijoye ati gbogbo omo bibi igbara oke nile leyin odi ni igbimo orikadun igbara oke 2025 fin pe gbogbo eni rere ilu awon alase lade lade loye loye sibi ayeye ajodun orikadun igbara oke 2025 ti o waye ni saturday 6 september 2025 bere lago mewa haro ni proposed higher institution playground igbara odo road his excellency lucky orimi sayeda tiwa gomina ipinle ondo lalejo pataki saju ajodun yi ni friday 5th september lati koko se ipade apero lori dida awon ileise sile ni ilu igbara oke bere lago kan san si meje ale ni gbagan professor rufus elemo event center e wa logun logun logbon logbon ka jo se igbe laruge asa ati se ibile wa ka tun lanfani lati bara wa da wo idunu pe ojuro dun awon igbimo ajodun orikadun 2025 lo nkede There are tailors, there are fashion designers, but Razor Stitches stands out from the crowd. Bene, Razor Stitches. Aran shoko jowu, pare, bi pe mwa bini man. Oran shoto bati jowu, ke lang wala shaylu, ni mo fero yi fun yi. Papa, corporate organizations, schools, club and society, te fero show uniform, tiyo ni yato sirawan, both English and native dresses, tiyo common, unique designs, perfect finishing, prompt delivery, romu kan yato, pelu modern equipment, iti kan computer designs logo, enya laye yo ni na wo igbeyawo ojo ibi oku agba te fe ranso ko dele iri that stands you out from the crowd Razors ni ke ma bo gbogbo eyin te fe ko modern fashion designing compass students civil servants abonise mi ayewa full time or part time Razors Stitches is at number 84 a demo street in between Clem Church and Adegbemile Akure call the CEO Adebola Samuel on 0906 1296 151 Razors Stitches We dress you like a king.

0: òṣèré tíátà kan tó jẹ́ pé lọ́ọ̀ ló ṣe jáde ní yunifásitì kódà ó lọ sí law school eléyìí gan ló sọ di barista lọ́ọ̀yà amòfin agbẹjọ́rò Akinyemi ó sọ nǹkan kan ó ní wíìgì táwọn lọ́ọ̀yà ń gbé dé rí yẹn ó lóun kàn fi dẹkọrétì mọ́tò iwájú mọ́tò ni dashboard àti pé stika
1: lọ́ọ̀yà
0: beware of a lawyer I'm a lawyer sue the bastard gbogbo àwọn legal pé stika ẹ̀ ò ń lẹ́ mọ́ mọ́tò níwájú ò ń lẹ́ mọ́ lẹ́yìn kán lè mọ̀ pé
1: lọ́ọ̀yà ló rí
0: ṣùgbọ́n tíátà ló ń ṣe ó sọ ìdí tó fi sá kúrò
1: lóde agbẹjọ́rò
0: ṣùgbọ́n bá mi yọ̀ǹda nọ́mbà wo ló jẹ́ gbèsè ẹ̀
1: nọ́mbà adélálẹ̀ lébi kọ̀pọ̀
0: tó jẹ́ gbèsè ẹ̀
1: ní iṣu lobsan adidas
0: ọ̀yá
1: ṣẹ̀yẹ
0: jamu ṣẹṣẹ
1: bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ní iṣu
0: ọ̀yá máa lo
1: 08034520455 ní iṣu
0: ìyẹn ní iṣu tó wà níwájú àkúrẹ́ town hall tó ń taṣọ àti bàtà léèwé àti ti àwọn fashion materials ọ̀yá
1: lobsan 08038177268
0: lobsan wà ní nọmba 26 ayégúnlẹ̀ street títì tó dojú kọ géètì high court wọ́n wá sọ nǹkan kan nínú ìpolówó yẹn
1: kó bá ti fẹ́ àyà ṣàyẹ̀wò
0: wọ́n ní kó má ṣe kíni
1: mọ́ jẹun lọ káyẹ̀wò rẹ̀ báyọ̀ kúnlẹ̀kúnrẹ́rẹ́ adidas
0: tó ń ṣe machine oríṣiríṣi machine
1: ẹ̀rọ kegúnyán
0: èyí tó ń gúnyán wà èyí tó ń lọta èyí tó ń ṣe tó ń ta bẹ́ẹ̀ gẹ́ fúnra ẹ̀
1: ká
0: adi èlùbọ́ ní
1: ìrọ̀lẹ́ 08034733508 ṣẹ̀yẹ ọ̀pẹ́yẹmí òyìnbó lé block
0: ọmọ mi nìyẹn
1: nílàwẹ̀
0: ọmọ gidi ni ó ń ta building material cement
1: block
0: lẹ́gbẹ̀ẹ́ ìlàwẹ̀ grammar school ní òkè ìbẹ́dọ́ ìlàwẹ̀ èkìtì ṣé o ní nọ́mbà ẹ̀.
1: 08063031351
0: lẹ́ẹ̀kan sí.
1: 08063031351
0: ok Sunday Femi Fashola ó ń béèrè nọ́mbà
1: razors
0: tó ń ránṣọ yẹn ó lóun fẹ́ lọ gbé aṣọ fún.
1: 09061296151 lẹ́ẹ̀kan sí 09061296151
0: àti fún bọ́sẹ̀dé ṣèkódù àti fún ní nọ́mbà adédàsí ó lóun fẹ́ ṣe ẹ̀rọ
1: ká gúnyán
0: ká máa gúnyán torí kọ́mìnì ẹ ti fẹ́jú o bàbá lára
1: àdúpẹ́
0: kọ́mìnì ayẹyẹ
1: àdúrà tẹ̀síwájú náà la gbà
0: ó ti fẹ́jú gan o àfi bí kò ṣe awọ́rò ni tó bá dé ibi ó di palace lẹ́kùn yẹn lọ́jọ́ sunday níbi tó ti ń gúnyán múná ṣé ó kọjá
1: ìyàn yìí ni
0: àwọn àwárí mọ́tò bẹ̀m̀bẹ̀m̀bẹ̀m̀ múná bàbá lára àbí káwa náà máa gúnyán ni ká máa gún tiwa ní tuesday ká máa bá
1: compete
0: sunday ni tiẹ̀ ká fi sunday ilẹ̀ fún káwa máa gúnyán ní tuesday ká máa ṣiṣẹ́ yìí
1: lọ. àwọn kan gun lọ àárọ̀ ká tẹ̀ bẹ̀rẹ̀ ètò kẹ́kẹ́rẹ́ àdébí kamẹ́rùn-ún mi.
0: joseph ayọ̀dẹ́lẹ́ ọmọṣọ̀fẹ́ isiman a máa employ ẹ̀ àwa máa bá wa
1: gúnyán
0: akínyẹmí mò ń sọ nǹkan kan lẹ́ẹ̀kan ta ni barista lawyer tí mò ń sọ tó pa wig and gown tí tó ní òun ò ṣe lọ́ọ̀yà mọ́ pé òun kàn fi wig decorate dashboard mọ́tò kan lè mọ̀ pé ta lẹni náà tí n bá padà dé ní ìsín ó yá n tó bá kàn fi sí.
2: To Golden Daniel Engineering Services Limited.
3: Red Solar.
2: Ile-iṣẹ́ kan ṣoṣo.
3: Tí ń fabricate oríṣiríṣi ẹ̀rọ.
2: Agro Allied.
3: Hammer Mill Machine.
2: Fish Dryer.
3: Plantain Slicer.
2: Tin Light.
3: Pakere Plantain Chips Dodo.
2: Bẹ́ẹ̀ni Grinding Machine.
3: Mú èlùbọ́.
2: Machine Pandoyan.
3: Bẹ́ẹ̀ gẹ́ láàárọ̀.
2: Ó da gàrí nírọ̀lẹ́.
3: Irinṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
2: Àgàgà.
3: Interlocking Bricks Machine.
2: Tí fi èèpẹ̀ lásán yọ blọ́ọ̀kì ìgbàlódé.
3: Golden Daniel ló tó bẹ́ẹ̀.
2: Manual and Automatic Block Making Machine.
3: Ìyọ̀ blọ́ọ̀kì lógúnlógúnlọ́gbọ̀nlọ́gbọ̀n.
2: Ẹ̀yin kọ́lé kọ́lé.
3: Ẹ kò rírì.
2: Fancy Gates and Rail.
4: tiling,
5: doors and burglary proof.
4: Tindan bi ni kunle biba. Ikodin Daniel.
5: E wa gbo tutun.
4: Won ko awon molewe.
5: IT students.
4: Atawon civil students.
5: Ne practical.
4: Fabrication and welding.
5: Organic golden Daniel.
4: Ibi ka se funding.
5: General turning.
4: Ati fitting walls.
5: Wa ko se ko tun gbowo osu. Gbele ofe.
4: Ko le je eyan leyin wa ola.
5: Golden Daniel.
4: Great solar ki wa ni.
5: Beside Shasha Market.
4: Opposite Heritage Hill.
5: On the road.
4: Akure.
5: Telephone.
4: 003-352-0233.
5: Tabi.
4: 0901-188-0009.
5: Golden Daniel.
4: Great Solak.
5: Olowo Idan.
6: Aro Asas. Aro Asas. Aro Asas.
7: Aro Asas. Taba peri akoni kabida lale loku. Aro Asas. Oni feri. Oloni te ti motele. Otukbon arayo. Senya laye yoni nawo. Tenilo light band. For all social gathering. Traditional jazz. High life. And contemporary music. For dinner. Agaga kakwa woma ati aralu. La wonwe lori. Musical instruments, be saxophone, guitar, keyboard, drum set, trumpet, at our musical instruments, toku, aruansas, nibaba, aruwa kwani music, eh, interfeshi press concerts, churches, tefe kawa kwa, wakwani yi, rudiment of music, both theory and practical, but in tuwa weni show niko, tiyo dun yungba yungba leti yomara ye, tiyo tun fogo folong, aruansas, onifere jesu, kajwe, bel, enka wama nilewe, wantun ta musical instruments, lori shirishi, melu servicing, aruansas, iwa ninu agba, the Fountain of Peace School, Irewole Data Mo Junction, Igoba. Telephone 003-426-7341. Tabi 005-655-2021. Aran Sass. Good music for all nations.
0: Oshere Tiata Timuso, Urukwe, Femi Adebayo, Omo Gabilu, Nemo Munso. Ah, o ti so pe owo tohun ri losu kan aki emi sohun gbon owo tohun ri losu kan ni di ise lawyer agbejoro aki emi olojo meta si merin lohun fi ri ni di ise theater ni location o lohun kan le sticker MBA iyen iwe idanimo awon lawyer agbejoro mo moto oniwaju ati leyin ni ati pe ohun gbe wig ohun decorate dashboard iwaju moto ohun pe owo to ohun ri lojo meta equivalent owo to ohun ri
1: le lawyer
0: lori case lodidi osu kan ni e gbo se be lori sugbon mo ma awon lawyer kan to je pe to ba gbe won dide 50 million agogo se bi
1: wo ba call lori ongan for work of the country as an akinyin ni o
0: an akinyin ni 50 million naira bi yato si ticket to je pe flight ticket to and fro return ticket lo fi le won lowo lai ti so pe iye bayi na fe gba koko deposit 50 million naira na o wa be e ka le mu nbo abe ti sun
1: e ti le sun o

0: gbọ́ gbogbo ẹ̀yin tọkọ taya tẹ́ ẹ̀ ti kọra yín sílẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bímọ fúnra yín ẹ wá kẹ́kọ̀ọ́ lára òṣèré tíátà kan tóun àtọkọ ẹ̀ tán ti kọra wọn sílẹ̀ ṣùgbọ́n à ń jàbí kákúkọ́ akínyẹmí o bí mo ti ń sọ̀rọ̀ yìí pẹ̀lú bọ́n ṣe kọra wọn sílẹ̀ àwọn méjèèjì ń bẹ lórí paris.
1: Àwọn jọjọ lọ sí Paris
0: yá. Bóyá wọ́n pàdé lọ ni o. Bóyá wọ́n jọ lọ ni o. Talẹ́ni náà mò ń bọ̀ ẹ̀ka alẹ́ àbẹ́ ti sùn. Ẹ ti lè sùn. Ó dẹ̀yìn ètò.
2: Àsùnmọ́ kí ló ṣọkọ ẹ̀.
3: Ó dàbí pé epo pẹtrol ló tán bẹ́ẹ̀. Mo ṣe lóko kan tán ni tẹ́kọ̀ ti yá tán. Ọ̀rọ̀ àwọn ilé epo yìí ti sún mi. Bẹ́ẹ̀ ọ̀wọ́ngógó ni tí mítà wọn ò tún pé.
2: Mo jẹ́ lọ máa rà ní. Ilé epo Waylight Oil and Gas.
3: Ṣé kìí ṣe ilé epo Waylight Oil and Gas tó wà ní ìdojúkọ Abatio, Sango, Adoro?
2: Bẹ́ẹ̀ni, Tinta Petrol, Cooking Gas àti Kerosene lọ́pọ̀ rírà mọ́ ń gbòòrò. Mítà wọn pé pérépéré.
3: Àwọn dírẹ́bà kan ti sọ fún mi tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́kadà. Èmi ni ò gbọ́, ṣùgbọ́n mo ti gbọ́.
2: Ó yá ní Waylight Oil and Gas tí ń tepo 24 hours tọ̀sán tòru bẹ́ẹ̀ ni supermarket wọn kún fọ́fọ́ fún wine lóríṣiríṣi ọtí alágolo tó tutù dódódó beverages provisions creams baby food ògbẹ́yìn pẹ̀lú bread òjọ́ tí ń gbóná fẹlifẹli àpò ráìsì oúnjẹ size by size títí kan sẹ̀mó yàrépo ṣe fàájì kó o tún fọ mọ́tò ẹ ní modern car wash tó wà ńbẹ̀ ẹ̀yin taxi driver ọlọ́kadà awakọ̀ ijù ìta ògbólú ìkẹ́rẹ́ adó èkìtì Waylight Oil and Gas tó dojúkọ Sango Abatio Àkúrẹ́ Adoro lódù telephone 003-522-8076.
4: Ara àdékúnré kò ṣe wẹ́ lọ ti kọ̀ ọ́ bọ́ ní kẹ̀gbẹ́ dùn.
5: Iyo ṣe ni kẹ́ ti ara dùn mí kẹ́ rẹ̀ mi tọ́ tọ̀sẹ̀.
4: Kó o rí ti lo bá ẹ̀.

0: ẹni tó bá mọ.
1: Wọ́n ní òṣèré tíátà kan tó wọn àtọkọ ẹ̀ tó jọ kọra wọn sílẹ̀ láti ọdún bíi mẹ́rin márùn-ún sẹ́yìn náà ṣàdélé la tún rí wọn ní orílẹ̀-èdè faransé France pẹ̀lú àwọn ọmọ wọn. Fúnkẹ́ Akíndélé ni kí n sọ kí kúkú là á mọ́lẹ̀. Jennifer ìyá àbejì àti bàbá ọmọ ẹ̀ tó bí ìbejì fún jẹ́jẹ́ sí skills ló jẹ́ wípé tó náà wà ní Paris bí mo ti ń sọ̀rọ̀ lálẹ́ yìí pẹ̀lú ìbejì wọn tó jẹ́ wípé tó tán jayé ọlọ́ba lẹ́yìn tán pín gàárì lọ́dún 2022. Akínyẹmí, mo fẹ́ rán àwọn èèyàn létí tẹ́ ò bá rántí màá rán yín létí ọdún 2016 ni wọ́n fi ara wọn lẹ́yìn tó kọ ọkọ ẹ̀ àárọ̀ àbí báwo la ṣe fẹ́
2: sọ
1: àti ń jẹ́ Kẹ́hìndé Olóyédé lẹ́yìn ìgbà tó kọ sílẹ̀ wọ́n bí bèjì ọkùnrin méjì ní 2018 wọ́n tún ká ní 2022 wọn ò ṣe é pè fúnra wọn Akínyẹmí ibi tí mò ń lọ gan ni àwọn méjèèjì ò ṣe é pè fúnra wọn wọn ò búra wọn lórí social media tàbí nígboro ayé wọ́n jọ pawọ́pọ̀ tó àwọn bèjì ni èyí tá a rí ni pé Akínyẹmí ò ṣàdédé la rí wọn ní orílẹ̀-èdè Paris lọ́sẹ̀ tó kọjá yàtọ̀ sí wípé eléyìí ọdún 2023 láti rí wọn papọ̀ mọ́ mother general máa ń bèrè ẹ.
2: Àdúpẹ́.
1: Ẹ o ti mọ mother general.
2: Èyí bọ́ bá ṣe.
1: Èrò mother general.
2: Lọ́sàn. Lọ́sàn yé dada le ni ọdún olúre anájí fẹ́ ṣe yìí.
1: Ọdún olúye.
2: A pàdé.
1: Ok ẹ pa ó níbi
2: tẹ́lifẹ̀. A pàdé lulẹ̀ ọdún kẹ́ mọ́kànbalẹ̀.
1: Ṣé ẹ wá ṣe pàdédédé àbí.
2: Ìlọ́wọ́ ẹ̀ ṣe pàdédédé ọdún la fẹ́ ṣe ọdún Jésù.
1: Ok.
2: Ọdún obìnrin múyì.
1: Obìnrin múyì ni. Ok so Lọ́sàn náà ń bọ̀.
2: Àbá Aláyọ̀.
1: Ṣé òun náà máa jẹ ṣó mo yàn jẹ.
2: Àjẹyàn àjẹgbà àjẹkìtò láàjẹ.
1: Lọ́sàn máa jẹgbà.
2: Àjẹran àjẹkìtò.
1: No Lọ́sàn máa jẹgbà.
2: Èèyàn èèyàn bá jẹgbà àjẹgbà.
1: Ọ̀nà ó máa jẹgbà náà ni.
2: Àjọ ìwọlé ọ̀fẹ́ yẹn Lọ́sàn olú ọmọ níyàná.
1: Akínyẹmí o.
2: Ẹ dẹ́hùn.
1: Fúnkẹ́ Akíndélé àtọkọ ẹ̀ bàbá àbejì wọn ò ṣe pè fúnra wọn ṣàdédé la rí wọn ní France. Ìgbà tá a rí wọn gbẹ̀yìn papọ̀ 2023 la rí wọn papọ̀ nígbà tán ṣe ìkójáde fíìmù wọn tán pè ní She Must Obey. Ẹ wá máa wò ó tó bá jẹ́ lòmíì ni èpè rágídírágídí ni láṣẹ fún bàbá ọmọ ẹ bó ti ń ṣe 20 ni ó mọ̀ ṣe 30 Akínyẹmí o. Bẹ́ẹ̀ náà ló wà lọ́kùnrin o bí mo ti ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lómi ń bèrè owó school fees lọ́wọ́ bàbá mi á ní ṣòlò lé mọ́ mi ẹ̀ síta aláìní nǹkan ṣe ọkùnrin mi á ní ṣe mi ló lé mọ́ mi ẹ̀ síta ó tú ẹrù gbé ló fi jáde kúrò nílé mi ṣùgbọ́n Fúnkẹ́ Akíndélé àti ọkọ ẹ̀ pẹ̀lú bọ́n ṣe yapa ní 2022 àtúnpadà rí wọn tọ́jọ́ ń dọ̀wọ́ kẹ̀ ní Paris ẹ̀ka alẹ́ mo bèrè àbẹ́ ti sùn.
0: Ẹ tí lè sùn
1: ó
0: dẹ̀yìn ètò.
3: Ìbámi kí
1: ya. Ká máa dágbére pé ó di ọjọ́ mẹ́jọ àná yìí gangan ló pé 22 years tí Roland Olúbùkọ́lá Ọlọ́mọlá bàbá rà tó jáde láyé at 42 years péré ni bàbá rà lò kó tó jáde láyé ní 22 years ago. Akínyẹmí.
2: Ìdáhùn lágbára ọlọ́run ọjọ́ mẹ́jọ ni la pàdé lẹ́yàtà àlàáfíà.
1: Ọjọ́ mẹ́jọ ìní la máa pàdé pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run ọba gbogbo wa pátápátá oorun ayọ̀ lásun ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ wa.

0: 쉬어라 이거. 아, 파리 워 고고
1: 고고고고고고
0: 아코나예 말해
1: 오시
0: 번거로운 공부 안 달라요. 아니 지금 공부 안 영원히 푸. 아마 주주 모슈 주주. 모슈 주주 아비. 아 공부 완라마 주로슈 주주. 내 아침에 뭐 로슈 주주. 길로 약가세. 오야 빠리워 고고. 할렐루야 맨제와 주주리고.
1: 할렐루야 할렐루야 할렐루야 할렐루야 할렐루야 할렐루야 할렐루야
0: Conquanjamesso,
1: Alleluia, Alleluia,
0: Osu Casalamo, Onda Fio Gomez, Lelorio,
1: Ogo,
0: Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Nino Osuyi, lati parun, bi o ba sami, gbogbo ibi, ti be ninu Osuyi, oya ko pare, ni waju re, oya ko pare, ko pare, ko pare, ko pare, ibi,
1: ko Jesus,
0: mi o fe me to fe ranse bi se o, ile re lo ti fe wa ni, odo awon mo ya re ni, odo alajo bi ni, odo re ni, bayi lo Oluwa wi, oya ko pare. Dokita wipe ewo in to sele yi e lo kokko deposit 5 million ka le to operation operation ta de fe se yo 50-50 ni o leyin 5 million deposit o ti sin deposit 5 million won tun ni 50-50 won tun operation ta a tun pada ku to ba tun wa pada ku won lo gbudo sanwo complete your operation si won se se be ni to operation fun ko ye won tun ni wa sanwo bill o ka to le gbe oku re lo si mortuary won wa tun ni gbogbo total bill o je 18 million won tun wa gba gbogbo ko owo yen ni esa oju ti owo e mo kede iji ti mu ki oju ti owo ile re ko ni wo be alaba talenja moni ko ni wole ko ni wole iji ti mu ki oju ti owo oluwa ni ki gbogbo eyan ki gbe ni o ka fe nu ara won so iji ti mu ko oju ti owo
1: iji ti mu ko oju ti owo
0: ewo
1: Baba
0: Olosugbo, Iji Aransi,
1: Baba
0: Ologbo ni,
1: Iji
0: Aransi,
1: Baba
0: Alawo
1: pa,
0: oh, gbudo yale mi,
1: Iji,
0: ti eleye agba,
1: to
0: ransi le mi, Ìbàdàn. Ìjì. Tí ẹ mèrè. Inú ilẹ̀.
1: Ẹ
0: mèrè.
1: Inú omi.
0: Ìjì. Tí ẹ mèrè.
1: Inú
0: afẹ́fẹ́.
1: Ìjì.
0: Tí ẹ mèrè.
1: Inú
0: igi ọ̀gẹ̀dẹ̀. Lásì ilé mi.
1: Gbọ́dọ̀
0: olúwàjì ọ́. Padà.
1: Padà.
0: Padà.
1: Padà.
0: Ẹ kí mi sọ pé àbọ̀ wí. Sílùú ọtíbọ̀ lọ́pàá ẹni tó rán ìjì ẹ lò sà nínú oṣù kẹsàn án olúwaríkẹ́ gbàdúrà o ẹ múra o mórí nǹkan o nǹkan fẹ́ sẹ́lẹ̀ o kankan fẹ́ kán o rẹ̀rẹ́ fẹ́ ru o nínú oṣù kẹsàn
1: án
0: mọ̀mọ́ kò ní yálé rẹ o ọ̀gá ẹ múra sà sórí nínú oṣù kẹsàn
1: án
0: ìrìn àjò tó bá máa rìn gbogbo ẹni ó bá ti súnmọ́ ẹni tó bá ṣe kíni nínú oṣù kẹsàn án suspect gbogbo wọn kí ló ní o ṣe
2: fúnrasí ni wọ́n sà
0: fúnrasí gbogbo wọn anybody tó bá ti rìn súnmọ́ nínú oṣù kẹsàn
1: án
0: ọ̀gá fúnrasí wọn
2: hello
0: tó mọ̀ tó mọ̀ fúnrasí tí mo sọ má dára dé wọn jù ọ̀gá mọ̀mọ́ tí mo sọ o ìyá ó lè lu ọmọ o ọmọ ó lè lo ìyá o ọ̀gá ẹ wo kéèsì tá treat láìpẹ́ ìlú hello ìyá yẹn ó dẹ̀ lọ pokùnso fúnra rẹ̀ ó gbé májèlé jẹ nítorí ọmọ bíbí inú rẹ̀ ó ba alájọṣepọ̀ lẹ́ẹ̀mẹrin ọmọ bíbí inú ẹ̀ ó ba alájọṣepọ̀ lẹ́ẹ̀mẹrin ó wá ní màmá ó ní ẹ̀sánú mi ẹ̀ẹ̀mẹjẹ náà ni kí n bá yín sùn gbogbo ogun ni mo fi bá yín sùn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìkẹta ìkẹrin ogun yẹn ò wá ṣiṣẹ́ mọ́ lára màmá ẹ̀sà ó wá ní màmá wọ́n ní tóun ò bá ti bá yín sùn lẹ́ẹ̀mẹjẹ ó ní màmá mi tóun bá ti bá yín sùn lẹ́ẹ̀mẹjẹ ó lóun máa ya wèrè
2: o
0: ìyá tó bí lọ́mọ ìyá náà bá wí pé kàkà kí n fúnra mi gbéra mi lẹ̀ fún ọmọ mi láti lẹ́ẹ̀mẹjẹ láti gorí mi ikú ni o ikú yá díẹ̀ sí ìyá dẹ̀ gbó ògùn jẹ bó ti gbó ògùn jẹ ọmọ ya wèrè ọmọ ṣe kí ni ẹ̀sà ọmọ yẹn náà gbékiri gbékiri fún almost 13 years kó tó di pé wọ́n gbé ní ọ̀dọ̀ wòlíì ìgbà tó gbé ní ọ̀dọ̀ wòlíì ni àṣírí wọ́n tú ipe tó pàyà rẹ̀ rè yìí tó fà lélẹ́yìn tó ń fi ya wèrè ẹ̀sà olúwa wípé ọ̀nà àbáyọ rẹ̀ ó ní ìyá rẹ̀ ìyá dẹ̀ ti kú ẹ̀sà níbo lọ̀nà àbáyọ wọ́n wà ọmọ yẹn ń jìyà lọ ojoojúmọ́ ni mò ń gbàdúrà olúwa kí lọ̀nà àbáyọ mi ẹ̀sà kéèyàn tó lè wò ṣùṣù kó o lọ lé babaláwo wípé mo fẹ́ fi ìyá mi ṣòwò ẹ jẹ́ gbàdúrà so ti ṣe tó
1: ṣe tó
0: ẹ máa kẹ́ ẹ kígbe àṣàṣì alájọbí mi ẹ máa kígbe o sọ pé jáde lára mi sọ pé ogun àfijìṣe tí alájọbí mi fi ṣe mí sọ pé ẹ̀mí àṣẹ́tì ẹ̀mí gbèsè tí alájọbí mi fi ṣe mí jáde lára mi lọ́pá ọ̀gá má láàánú wọn ẹni tí yóò ṣàánú ẹ má ṣàánú
1: ẹ
0: ẹ máa kẹ́ sọ ti ṣe
1: tán
0: ẹ máa kẹ́ o ẹ kígbe kí ni alájọbí mi fi ṣe mí kí ni ẹ̀jẹ̀ mi fi ṣe mí tó dá ayé mi dúró sí ìlú àwọn arọ ẹ máa kẹ́ kí ni ẹ̀jẹ̀ mi fi ṣe mí kí ni alájọbí
1: fi ṣe mí
0: kí ni ìka ènìyàn fi ṣe mí tó dá ayé mi dúró sí ìlú àwọn arọ bọ̀rọ̀ olúwa jáde lára mi lọ́pàá ẹni tó rán lọ́pàá alájọbí lọ́pàá ẹ̀jẹ̀ ẹni rán sí mi. Kí mo ní ẹ ṣe o?
1: Ẹ
0: ṣe.
3: sir.
0: Ọmọ ọdún mélòó ló wá sí crossover Asangola nana?
3: 15 years.
0: Ẹ dàbí náà.
3: 15 years.
0: Ọmọ ọdún mélòó?
3: Márùndínlógún.
0: 15 years.
3: Ẹ ẹ
0: mẹ́rin. 15 years.
3: Yes sir.
0: Ah, ọjọ́ yẹn tún mo ìyẹn tún burú o.
3: Yes sir.
0: Hello sir.
3: Hi sir.
0: Bí mo ti ń rí ọmọ yẹn.
3: Ẹ
0: ẹ sir.
3: Sir.
0: Mo dẹ̀ rí iná orí rẹ̀.
3: Jésù.
0: Ó dẹ̀ ń kú lọ díẹ̀ díẹ̀. Kí leléyìí o? Olúwa wí pé ọmọ yìí
3: kàbíyèsí
0: tí ò bá kúrò nínú wọ́ọ̀lù yìí láàrin 30 minutes wípé ó máa kú sínú wọ́ọ̀lù
3: yìí
0: ẹ̀rú bà mí ẹsẹ̀kẹsẹ̀ mo pe ọmọ yìí mẹ́mbà wa ni o ìyá rẹ̀
3: ni
0: mo wá ṣọ́ọ̀ṣì wa dáadáa ẹ̀sà ọmọ yìí ó máa wá ṣọ́ọ̀ṣì dáadáa ẹ̀sùmà mo bá bí eléèrè ìyá rẹ̀ ńkọ́ olówó àlẹ́ kò wá sùúrù lẹ́nu ó ní bẹ́ẹ̀ ni sà mo ní sọmọ yóò ní máa lọ lé báyìí ṣùgbọ́n mi olúwa wípé òun ò fẹ́ ikú rẹ̀ ẹ sà mo wá bíléèrè olúwa ní tó bá ti lè jẹ́wọ́ ntó ti ń bẹ láàrin òun àti ọkọ ìyá rẹ̀ ni kò ní fi kú mọ́ ẹ sà ṣó fẹ́ jẹ́wọ́ ẹ dá mi lóhùn ẹ sà ó kàn ṣòkò ni àtẹnú títí kò mọ̀ dáhùn ṣùgbọ́n ńgbà tí ọwọ́ olúwa bá gbogbo abiyamọ ní church wọ́n bi ọmọ yìí o ìgbà tó máa jẹ́wọ́ ó ní ọkọ màá mi ìmọ̀ ń bá mi lájọṣepọ̀ ìkíní ẹ̀kẹjì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ̀kẹrùn ẹ̀kẹfà ẹ̀kẹjẹ ó ní kóhun tó máa bọ̀ ní church lẹ́yìn ìyẹn àná crossover ni o monday mọ́júmọ́ tuesday àbí nǹkan ni crossover ni tàṣẹ tán ní iyo august wọnú september ó ní bó ṣe ń bọ̀ ní ìṣòru ní ìjọ ó ní ìgbà yẹn ló bọ̀ lájọṣepọ̀ ẹlẹ́ẹ̀keje oh my god olúwa dẹ̀ bá mi sọ pé ẹlẹ́ẹ̀keje yẹn ló parí ètùtù ajé tí ọmọkùnrin yẹn ṣe ó fi ọmọ ìyàwó rẹ̀ ṣe ètùtù ajé síkíyèsí ọwọ́ olúwa kan mọ̀ yìí o adẹ̀ tu sílẹ̀ ọmọ yìí yẹ o ẹ sà ó kọ́kọ́ ṣubú lulẹ̀ ó lọ gbẹrangidi ṣùgbọ́n fún ògùn ọlọ́run ọmọ dìde ọmọ yìí ẹ sà olúwa wípé kò máa sá eré tètè lọ kò gbúdọ̀ rí ọkọ ìyá rẹ̀ sójú ẹ jù ẹjẹ́ gbẹ̀dúrà nígbà tó kọ ìyá èèyàn tó bá lè fẹ́ lò yàn ẹ sà kí ló tún wá kù ẹ jẹ́ múra fúnra sí gbogbo ẹni ọba bá rìn nínú oṣù kẹsàn-án ọ̀gá má ṣàyà gbangba sógun nínú oṣù kẹsàn-án o má ṣàyà gbangba sí kíni sí gbogbo nǹkan nínú oṣù kẹsàn-án yìí mọ̀jà mọ̀sá là á máa kíkanjú akíkanjú tó bá mọ̀jà tí ò bá mọ̀sá irú wọn ń gbógun lọ ni o ṣé wàá gbẹ̀dúwà ẹ̀mọ̀ kan ká fẹ́ fọmọ mi ṣe tutu ajé ní oṣù kẹsẹ̀ ẹjọ́ ya wèrè ó máa ń yọ ta ló nínú ẹ̀jẹ̀ mi fún ètùtù ajé ẹjọ́ ya wèrè ta ló nínú ẹ̀jẹ̀ ọmọ mi fún ètùtù ajé ẹjọ́ ya wèrè mo ń bọ̀ ká tó gbàdúrà yìí ìkìlọ̀ lọ́rẹ̀ fún ẹ̀yin tí ẹ ti bímọ rí tẹ wá gbé ọmọ lọ fi ọkọ mi tẹ wá kó ọmọ yín tẹ ti bí tẹ́lẹ̀ tẹ kó lọ sí ilé ọkọ mi ẹ gbọ́ dáadáa o tó kó ọmọ yẹn lọ ilé ọkọ mi tó lè rí pé àwọn obìnrin ni wọ́n ọ̀gá kíyèsára
3: o
0: wà very very sensitive kó lè kíyèsára gé ẹ sà ìgbọràn ṣèjọba onílù mo kéde tẹ́tẹ́tẹ́ o ọ̀gá ẹ sà ayé tá a wà yìí àbáyé nǹkan tó ti dorí kọ́ni o yìí ẹ sà mi trust ara mi gẹ. Ara mi ni mo sọ. Interest ara mi.
3: Kábíyèsí o.
0: Ẹ sà. Interest ẹ̀jẹ̀ mi kankan. Ẹ sà. Kò sẹ́ni tí o lè pa ẹ́ lára. Amala tase ọkọ tó ṣe lọfẹ. Ṣó ló bá ẹ tọmọ dàgbà? Tó bá rí opportunity àti lu ọmọ ìkànnì ọmọ yẹn fún ọ̀rọ̀ yóò lò ó. Ọ̀gá ẹ máa kẹ́ ta ló nílò ẹ̀jẹ̀ mi.
3: Ta ló nílò ẹ̀jẹ̀ mi.
0: ìyá kan adẹ̀fọ́ mọ́lẹ̀ lé àfìtì ọkọ rẹ̀ lé balẹ̀ lé mi mò ń lọ́jà o ọmọ yóò máa dáná fún yín sisi ọmọ 20 years kó máa dáná fún ọkọ tó ṣẹ̀ lọ́fẹ́ ọkọ ìyá rẹ̀ oh my god ẹ̀yin náà ẹgbọ́ ti ilé tó ṣẹlẹ̀ iléṣà ní last week ká tó wá sí Èkó ẹ sà alẹ́ ìyàwó rẹ̀ ló tún lọ fún ọmọ bíbí inú rẹ̀ ọmọ 13 years lóyún 13 years àbí 12 years ló lọ fún ọmọ 12 years lóyún ìyẹn tún lé o ẹ sà ó ṣẹlẹ̀ òkè bẹ̀sí mẹ́rin ló ti ṣẹlẹ̀ ẹ má kígbe ṣé wà ń gbàdúrà are you ready
3: yes sir
0: kanilu ẹjẹ mi fún ẹtutu ajẹ ẹyàwèrè kanilu ẹjẹ ọmọ mi fún ẹtutu ajẹ ẹyàwèrè oyè. Sinu afẹ́fẹ́ ni oṣù kẹsàn-án ṣé kí n sọ ìtọ́dà sinu afẹ́fẹ́ ni oṣù kẹsàn-án ó ní ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ mo ké tẹ́tẹ́ bọ́ 900 iye wọn ò sí torí 900 naira ẹlòmí àpòṣe a ní kílódé gan àwọn wòlíì tí kàn pariwo rẹ lórí rédíò ọgá ẹbọ kékèké ní pẹ aláìkúlà awọ fún awọ ẹjẹ fún ẹjẹ o tí ènìyàn ní yóò fi rẹ mí àpadà mama tí má ti tẹ kí ọlọ́run má gbọ́ tèmi mọ́ olúwa wípé ìwọ̀nba ẹbọ yìí ló ń fẹ́ fi rí ìjìyẹn dànù ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mo rí o wọ́n dà sínú afẹ́fẹ́ ọ̀gá ẹ̀sà ọlọ́run fi ìdí ìran yẹn múlẹ̀ o nínú ìpàdé ní òru àná ní sango lóru àná ọlọ́run fi ìdí ìran yẹn ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ ó fi ìdí rẹ̀ múlẹ̀ lọ́nà wo ìyá kan wà ní church ọmọbìnrin tó wà ní church àbúrò rẹ̀ ó ti sáfìsì dé ó lọ fẹ́ wá sàmí.

0: pe omobirin ye kekeke ni kami 330 oru ko 330 oru gejo mo ni ati kan wa mi ola lejo to je aburu e
1: yes sir
0: to se de lati o wa fe se service agunba ni ro oluwa wi pe ko pe lowo lowo
1: ti kankan sele
0: ewo ile won de ni oko re oko ninu ebi yen ko gboro ba tegbon taburo so esa iku ni gbogbo won jo ma ku si esa o de pe ni 330 won akoko gbe call igba ti call gbogbo mo ijo le number gbe call kilo ne kilo sele o la ti egba mi o oko yin fe fi tipa tipa ba mi lajo se ko emi oko yen ko oko yen ko emi sise sise lo wonu re wi pe ko sa se ese kan
1: nko iwo
0: nkan ewo ti o me mi lo wi pe ko lo se nkan ewo ti o me mi lo se wa gbadua ninu osu tutu e ma ke asasi sise sise e ki gbe so pe jade lara mi osu kese jade lara omo mi iwu asasi emi sise sise ta fa fose ran asasi emi sise sise ta fi afose ran gboro oluwa jade lana jade lana jade lana asasi emi sise sise ta fi afose ran kilo duro se aye omo mi o di ewo fun o pada ibi o ti mo ni o lo ibi o ti mo ni o lo jade lara mi jade lara omo mi ilekun ara mi o ti pa fun o so pe ilekun ara mi o ti pa fun o agadagodu orun mo fi ti pa o le wole o sara mi sara omo mi atilekun agbara wa pa o le wole o jade e lo gbina e bo
1: 900 naira
0: o ya ma ru bayi
1: o je lo se o
0: bayi bayi
1: o je lo se o
0: lo ru
1: lo se bayi bayi bayi bayi
0: ttb 05 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB ti won fi afose ran si omo re o ya ko gbira madani ideru o ya ko gbira egede minu ata ayara banu se oga wa e bo 900 ko le la e o le la ona fun e ko le la e o le re ibi dan esa o ni a ma fi adu ara igbe pada nitori buburu ni gbogbo ojo am I talking buburu ni gbogbo ojo esa irin re ninu aye ni ojo ojumo itumo ni pe ibi wa me abi meko bibeli na ninu aye e ri iponju e sugbe tuju ka mo ti segun aye iponju buburu ibi imbe ninu aye ninu ojo ojumo esa mo kene kankan o ni wọnu aye o ni kagbako kankan esa o ni kagbako kankan ọfà ti n fò ní ọsẹ àjàkálẹ̀ ẹ̀rù ti n fò ní ọsẹ kankan ọfà ti n fò ní òru nínú ayé rẹ kò gbiná oya oya oya agbára tó fi rìnrìn àjò sùn
1: yìí
0: tó fi lágbámi rẹ jà ká ló sàmí o oya gbà gbà gbà gbà iná àti agbára orí pẹpẹ méje lọnà àdọrin méje iná orí pẹpẹ méje lọnà àdọrin méje láti ìtẹ ọlọrun ká ló sàmí o oya gbà náà gbà náà jẹ gbà náà olúwa iná olúwa gbà iná olúwa gbà iná olúwa gbà ẹ dí ẹrù jẹjẹ mú àwọn ọ̀tá lọ́wọ́ ẹ dí ẹrù jẹjẹ ẹ dí ẹrù jẹjẹ ẹ dí ẹrù jẹjẹ. ṣe lọ ṣe báyìí ẹbọ
1: 900 naira
0: ó yà máa rú báyìí
1: ó jẹ lọ ṣe o
0: báyìí
1: ó jẹ lọ ṣe o
0: lọ rú
1: lọ ṣe báyìí
0: ttb you need to see your prophet one on one for counseling mabo nilu lesa ori oke
2: si oni aramolekun
0: ojo tose ebo tete wo ago meju aro ilesa ilesa aso white ni ko wo to ba ni ojo sunday ni sango ota aso white aso funfun ni sunday service o ma lagbara oyin kan wa oluwa ni kan gbe lori oke ni mo won ti gbe lo oyin majemo
2: seje
0: yes sir 2000 pieces
2: kabiyesi
0: ni oyin yi oluwa wiwe eje kan fi adu
2: yes sir
0: beri osu tutu
2: seje
0: pẹ́ tí a ti lọ ṣe oyin yìí olúwa ní adùn ní kẹ́fì bẹ̀rẹ̀ oṣù tuntun torí wípé láti ìbẹ̀rẹ̀
2: bí
0: ó pin kò sí ẹkún bẹ̀ kò sí ìkorò fún ọ àní ò sí ìkorò fún ọmọ ọlọ́run àmọ́ ìtọ́kẹ̀ olúwa wípé kẹ́ gbé oyin yẹn odidi àpò oyin méjì wọ́n ti gbé lórí òkè ẹ̀rín mọ̀ ó máa lágbára fún odidi ọjọ́ mẹ́ta náà máa lò mẹ́ bàbá tí ń gòkè náà máa 580 step bọ́bá tí ń gòkè náà máa máa sọ engineer báyìí repeat announcement yóò ọjọ́ sunday ní sango ọ̀tà maui vet center ago kan ọ̀sán ní maui vet center ago kan ọ̀sán májẹ̀mú wíwẹ́ òun fẹ́ tún àwọn èèyàn ó yí yìí ni ká fún àwọn èèyàn kí àwọn èèyàn ní o ẹnìkọ̀ọ̀kan yóò ní oyin méjì ó ma lágbára ṣẹ́ṣẹ́dé kó lè rí tiẹ̀ o má jẹ́ mú mọ́ fi sọ̀rọ̀ ìkorò dágbére fún ọ̀gẹ́ ìrẹ́dẹ́ in the name of Jesus. Tete o
2: ojo ma bo
0: oluwa na mi si o
2: bani o
0: didi ọ̀run wí.

0: akoko ti mo payan die die
1: batu ta keep people gradually
0: awon elekeji niyan people that are facing constant setback
1: e dari pe ijagun ye ko wa le mo
0: constant setback
1: asaye le mo le mo
0: mo gbagbe o mo nbo press o mi o
1: there
0: have been massive healing
1: ọpọlọpọ iwosan yoo ṣe
0: lọ mass healing
1: ọpọlọpọ
0: gbogbo aláìsàn tó bá yín wọrí ẹtọ
1: yìí
0: ẹ tí ò lè rìn tẹlẹ ẹ lómi fún
1: ó
0: ti ní kí n lọ ṣe dídára fún àwọn olókùnrin àwọn tó ń bẹ lábújá wọn lè jẹrìí sí bẹẹ ní sà mo wọnú májèmú ikú ìsìnkú àti àjíǹde gbogbo ẹyin tí wọn jẹ rọnà
1: lọ
0: ẹ gbá ọ. Sẹ́kò láàárọ̀ ìṣẹ́yà mo náwó sí ọ obìnrin ìdá sàmí méje agbára sọ́ni di kòrò fún kó gbiná lára àmì. Ayayaya agadaza ẹgbọn tó ní kí n sọ ogun promise and
1: fail
0: tó ti di ẹjẹ rẹ ó ṣẹwọlẹ jẹnsẹrẹ pèdè lè jáde gbogbo ẹyin ọmọ ọlọrun tó lọ ń bá mi gbé dìde lọwọ ẹnìkankan nu yín kò ní kú lójijì ẹ ní kú lójijì.
2: Praise the Lord. Orúkọ mi ni Mrs. Taiwo Adébárẹ láti ìlú Ṣùbà. So testimony mi lọ báyìí, nígbà tí dádì fi wá ní last year, mo wá ní ọmọ kan ní Germany, that's my third born. Ọmọ yẹn ti wá ń ṣe ìwé, ó fẹ́ gba ìwé, fourth time, second time, third time, fó ṣe ní first time kò gbá. Mo wá débi báyìí, mo wá rí dádì, dádì ní picture ẹ̀dà, mo ní picture lélẹ̀, wọ́n bá mi praise picture yẹn. The fifth time tó máa ṣe báyìí, wọ́n kàn gbéwèé yẹn lé lọ́wọ́ ni, ẹ bá mi yin olúwa lógo.
3: Thank you Jesus.
2: The second ẹ̀rí mi ni pé ní ìlú Ṣùbà yìí, nígbà tí mo dé, njọ́ tí mo bá ìpè bàbá pàdé, mo ní bàbá, mo ní ìpè yìí, ó tọ́ọ̀ṣì mi, mo ní mo fẹ́ kọjá lọ sí ìlú Àbújá, ìpè bàbá dẹ̀ mú mi padà wá sí ìlú Àbújá, nígbà tí mo dé ìlú Àbújá, wọ́n ní kò sí ilé tí mo fẹ́ dúró sí, wọ́n ní kí n lọ hang out. Mo wá gbọ́ pé sọ pé bàbá ní chọ́ọ̀chì níbí báyìí ní area wà, wọ́n sà sọ bẹ́ẹ̀, wọ́n sà mú mi wá. Ìgbà tí mo wá débi báyìí, mo wá sọ fún Ọlọ́run bàbá mi nínú Olúwa pé sẹ́ ilé ibi tí wọ́n ti fi bú mi yìí, mo fẹ́ kí ìwọ Olúwa kí o jẹ́ wa agbára, kí o dojú tì wọ́n, irú ilé náà tó jẹ́ tó ta sẹ́ni ilé náà ni ní kó o ṣe fún mi. Mo ní láì ṣe fún mi o, èmi àti pé bàbá yìí alájọṣepọ̀.
3: Wàhálà wa, ìjà máa wà.
2: Mo níjà wà, mo náà máa lájọṣepọ̀ ni. Láti ìgbà yẹn báyìí, mo jọ ìṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọ̀ṣọ́ọ̀ṣì ni, mo ń ṣe everything. Mo ní ṣe iléeṣẹ́ Ọlọ́run àdá fún mi ní Ṣùbà. By the grace of God, Ọlọ́run dẹ́rẹ̀ra ilé tó ta sùlẹ̀ yẹn, Ọlọ́run dẹ́rẹ̀ra fún mi ní last month. Praise the Lord!
3: Ẹ wá náà. Ṣé ẹ gbalé ni abẹ ra lé?
2: Mo ra lé ni, njọ́ tí máa ra lé ₦400 ló wà lọ́wọ́ mi, ₦200 méjì. Njọ́ kejì tá a ṣe ìsìn tán ká dáwọ́
3: simenti.
2: Bẹ́ẹ̀ni èmi àti ìyá mi nínú Olúwa, mo wá jókòó níwájú tẹ, mo ní jẹ́ ń lọ kí mọ̀mí olówó, mo bá débẹ̀, àbá ń sọ̀rọ̀ bá ní àmọ́mí olówó ní Ṣùbà iṣẹ́ ẹ fi sábà mi sínú àdúrà, mo fẹ́ kọ́ Ọlọ́run ra, Ọlọ́run bá mi, bàbá ọtọ́rítì mo fẹ́ kó ra lé fún mi ní Ṣùbà yìí. Bàbá ìyá mi ní wọ́n fi lé kan lọ àwọn
3: ọ̀dọ́
2: bẹ́ẹ̀ ni ìyá iye olówó, mo ní wọ́n fi lé, wọ́n ní
3: fẹ́
2: wọ́n ní kí n jẹ́ lọ, iye olówó ní ṣé mo ní anointing oil lọ́wọ́, mo ní lọ́wọ́, ó ní yẹ pé orí òkè ògo nǹkan mo ló wà lọ́wọ́ mi, ó lómi authority nǹkan mo ló wà ń bẹ́,
3: ó
2: ní kí n gbé pàdé òní ibẹ̀ lọ́la, abágbé pàdé pàtá débẹ̀ àti ń price ilé yẹ, ẹnì yẹn jókòó ń ta, mọ̀mí olówó ní wo a fẹ́ lọ sọ ọ̀rọ̀ family matter, bá a ṣe débẹ̀ gbogbo kìíní yẹ mo kó síta, mọ̀mí olówó ó kò gbẹ̀ sí wá kó fi àná tiẹ̀, ó ní kílẹ̀ ìwọ wẹ níwọ̀dì mọ́, àwa ni ká ara lẹ̀ yìí, ilé ìkọ́ mọ́ wẹ níwọ̀dì mọ́, àwa ni ká ara lẹ̀ yìí.
3: Wà á rí ìyanu ní week.
4: For 9 prophetic nights, we go pray, worship, receive deliverance, from Tuesday, September 4th to Wednesday, 9, 2026, with Baba Authority, Professor Samuel Adebayo Ojo, Abuja Total Freedom. This night, your time for liberation. Breakthrough. Come with expectation. Live with testimony. Papa God.

Adichebi Oyo ni Adaba FM. Adaba FM kò ní ṣe bí ẹnìkan kan. 88.9 FM. Ẹ sọ fún jòkó kó má ṣe bí ẹlú mọ́. Àrò ń lo la.